0: ọba tó lò ní tó di ọjọ́ gbogbo àfihàn ògo fún orúkọ mi yìí pẹ̀lú Psalm 99 tí a bá wọlé yẹn láti ẹsẹ̀ ìkíní títí tó fi dé ẹsẹ̀ ìkarùn rẹ̀ èyí tí a bá wọlé yẹn ìyìn ògo ló yẹ olódùn máa rí o nígbà tó wá dé ẹsẹ̀ ìkẹfà léyìí tí èmi àti ẹ náà fi mọ̀ wípé lónìí ìyanu ń bẹ fún wa ó ní mose àti aaroni nínú àwọn àlùfáà rẹ̀ àti samuel nínú àwọn tí ń pe orúkọ rẹ̀ wọ́n ké pe olúwa ó sì dá wọn lóhùn mo sọ lónìí bí èmi àti yín ó ti ké pe ọlọ́run nínú programu yìí ohun rere gbogbo tá a bá ké pe ọlọ́run fún olúwa yóò dá wa lóhùn mo gbàdúrà bí ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹwà ọba tó jọ jí wa sí ìmọ́lẹ̀ àlàyé tá a fi yìn fún tá a fi ògo fún tá a fi ọlá fún orúkọ rẹ̀ nínú ìképe wa lónìí yóò dá wa lóhùn igbe wa kò mọ̀ ní dàbí ìtajà igbe wa ò mọ̀ ní dàbí ìtajà programu yìí ìkọjá lọ nínú rẹ̀ pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan tó ń wò wá tàbí gbọ́ wa ńlé tàbí àwa náà tá à ń ṣe kò mọ̀ ní dàbí ejò tó kọjá lórí àpáta lórúkọ bàbá tọmọ tí ẹ̀ mímọ́ ní ìkọjá lọ pẹ̀lú programu lónìí a ó nípa rere ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ ògo ni fọlọ́run lókè
1: ọ̀run
0: ilé tẹ̀ tí ń gbọ́ wa ìbànújẹ́ ò ní wọ bẹ́ẹ̀ bí ó bá jẹ́ pé programu wọlé bá ìbànújẹ́ kan nínú ọkàn yín ìbànújẹ́ náà kọ jáde orílẹ̀-èdè tẹ́ ẹ ti ń gbọ́ wa ìbànújẹ́ ò ní wọ
1: bẹ̀
0: ìlú tẹ́ ẹ ti ń gbọ́ wa àgbègbè tẹ́ ẹ ti ń gbọ́ wa ìbànújẹ́ ò ní wọ
1: bẹ̀
0: àwọn ọfà tí sàtánì fi sùn lójú ọ̀sán láti tá sí àwọn ọlọ́kàn pípé lóru ìkankan náà ò ní bà wá mo ní ò ní bà yín níbi tẹ́ wà yẹn kò ní bà wá gbogbo bí tarúwédé tẹ́yìn náà rúwé ta tagbòdé kò ní bẹ́nikẹ́ni àbúrẹ́ yóò dájú áùdẹ̀ yín lọ́rùn ògo ní fọlọ́run lókè
1: ọ̀run
0: gbogbo inú ilé tí wọ́n ti ń gbọ́ ọ̀rọ̀ yìí ayọ̀ wọ ọbẹ̀ àánú wọ ọbẹ̀ ojú eré wọ ọbẹ̀ pẹ́ ẹ dárun mójú tàbí ẹ̀yin tí ẹ wà ń rọ̀lẹ́ tàbí ibikíbi tẹ́ ẹ wà pé ẹ ti ẹ̀ darapọ̀ mọ́ ètò yìí ẹ lọ máa láyọ̀ ìlépa ọjọ́ pípẹ́ kọ́ bọ́ sí àánú ọjọ́ pípẹ́ kọ́ bọ́ sí ojú èrè ọjọ́ pípẹ́ ọya kọ́ wọlé wá àṣetì kó di àṣeyọrí àlùwọlẹ̀ kó di àlùyọ orí ọ̀fẹ́ tó pọ̀ sí kó máa kún fún wa nípasẹ̀ jésù kristi tá a bá rìnrìn àjò lọ lówùúrọ̀ yìí tàbí àkókò tó bọ́ sí ní agbègbè yín mo sọ a ó lẹ́rìí ayọ̀ ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ ògo ni fún ọlọ́run lókè ọ̀run
1: hallelujah
0: jésù olúwa wa
1: àmì
0: abala mẹ́ta lètò yìí o abala àkọ́kọ́ wákàtí àdúrà dídùn èkejì ní ẹ̀rí abala ìkẹta òun náà ni wákàtí àdúrà dídùn orin ìgbani labala àkọ́kọ́ orin ìgbani wákàtí àdúrà dídùn ni abala kẹta wákàtí àdúrà labala kẹta ẹ̀rí lè kejì láàárọ̀ yìí tàbí àkókò tó bọ́ sí lọ́dọ̀ yìí akínyinlẹ̀ kan sí
1: o
0: ní orúkọ ọlọ́run olódùmarè ṣàlàáfíà lẹ́wà gẹ́gẹ́ bí àwa náà ti wà lóyìn akínyin o bẹ́ẹ̀ ni lẹ́tà ni ṣùgbọ́n wàá sọ́dọ̀ orin nígbà yẹn àwa sọ́dọ̀ orin nígbà sì ń bẹ títí sí pé àlàáfíà ni a wà àlàáfíà láríra ọpẹ́ ni fún olúwa ọlọ́run àlàáfíà o yes lórúkọ ọlọ́run àti ìgbìmọ̀ aláṣẹ la kí gbogbo yín.

West Midland kò ní bàjẹ́ lórúkọ abatọmọ tí ẹ̀mí mọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ lè ṣe ẹ mọ́ jì í dàpọ̀ mọ́ ètò yìí àkìyìn ẹ máa ṣí ẹ fáwọn èèyàn mọ̀ ń wo Ayọ̀dẹ́lẹ́ Láídé ń bẹ̀ Ayọ̀ Adélaidé Dayo God bless you Ayọ̀ Adélaidé Dayo God bless you o ní ojú olúwa ń wò mí o ń wẹ̀ yín náà o love you sir love you too God bless you. Ẹ ṣí à program yìí torí pé n ti lónìí àti orin ìgbàanì tẹ́gbọ́ àti abala ẹ̀rí àápa méjèèjì papọ̀ tá a bá ti gbórin ìgbàanì tán àá wàá pè wọlé tá a bá ti ń pè wọlé mo máa fẹ́ ní abala ti ẹ̀rí àwọn nǹkan tẹ́ tún ṣe ńbẹ̀ náà ni pé àwọn èèyàn bíi méjì mẹ́ta tá a bá fún lórí ọ̀fẹ́ ẹni tá a gbẹ̀rí wọn lọ́sẹ̀ tó kọjá alàgbà Daniel Olonda láti Abẹ́òkúta lórí ọ̀fẹ́ láti gbà wọ́n nímọ̀ràn láti tún gbà wọ́n nímọ̀ràn sí ìtẹ̀síwájú kẹsìbánsọ gbólóhùn àdúrà kan sínú ayé wọn mú kí ìyàfin Debra Medina àti Yusuf lórúkọ abatọmọ tí ẹ̀mí mímọ́ ọlọ́run alágbára gíga tẹ̀ ń tẹ̀lé gbogbo ìgbà tẹ̀ ń fi ń tẹ̀lé wa wọn kò ní fi yín sílẹ̀ tilé yọ wà pẹ̀lú yín nílọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ wá gbó ìdáwọ́lé yín ọmọ yọrí sí rẹ ni we love you my God bless you ẹ ṣe gbogbo ìgbà yes ẹ jẹ́ ká lọ síbi orin ìgbàanì màá fẹ́ kí gbogbo wa ká fara balẹ̀ láti gbọ́ orin ìgbàanì kí la máa rí mú jáde ńbẹ ẹ̀kọ́ wo ló kọ wa ta ló kọ ẹ wo èmi ń tèmi èmi a máa wípé kò lè sú mi láti máa kọ orin tìgbàanì bó dẹ̀ máa pé kò lè sú ẹ̀yìn náà dísìn ìtùnú ọ̀yà orin ìgbàanì. Ọlọ́run gba ẹni wòlíì Jeremiah sì kìlọ̀ ní Jeremiah orí kẹfà ẹsẹ̀ ìkẹrìndínlógún wípé ẹ dúró ní ojú ọ̀nà náà kí ẹ sì wò ó kí ẹ sì béèrè ọ̀nà ìgbàanì èwo ni ọ̀nà dídára kí ẹ̀yin kí ó sì máa rìn níbẹ̀ ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín. Àkókò tó láti gbọ́ orin ìgbàanì ká sì tún ṣe àgbéyẹ̀wò ibi tí a ti ń bọ̀ ibi tí a bá dé àti ibi tí a lè yọrí rẹ̀ sí kò máa sú wa láti máa kọrin ìgbà.

àti kìlọ̀ ní Jeremiah orí kẹfà ẹsẹ̀ ìkẹrìndínlógún wípé ẹ dúró ní ojú ọ̀nà náà kí ẹ sì wò ó kí ẹ sì béèrè ọ̀nà ìgbàanì èwo ni ọ̀nà dídára kí ẹ̀yin kí ó sì máa rìn níbẹ̀ ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín àkókò tó láti gbọ́ orin ìgbàanì ká sì tún ṣe àgbéyẹ̀wò ibi tí a ti ń bọ̀ ibi tí a bàdé àti ibi tí a lè yọrí rẹ̀ sí kò máa súwà láti máa kọrin ìgbàanì.

0: lórí.
1: Mo kí gbogbo yín pátápátá.
2: Ẹ
1: rí pé ó lágbára púpọ̀ jù. Ṣálẹ̀ ìdájí kan pẹ̀lú Olúwa lẹ́tọ̀ yìí pẹ̀lú Ajíre Káyọ̀dé Oyèbọ̀dé àti ikọ̀ wọn. Adúpẹ́ gbogbo ẹ̀yin tẹ̀ wà ń bẹ̀ Ṣẹ́gun Lékè, God bless you. Medina àti Yusuf, God bless you. Bẹ́ẹ̀ náà ni mò ń wo Olúrántí Ayọ̀dẹ́lé, God bless you. O ní ẹkú ètò from Sodun Odinjo Ìbàdàn. Adúpẹ́ Olúrántí Adélé. Ìyá Àbèjẹ Lẹ́gùsí, ẹ ṣe màmá wa dáadáa, God bless you. Ẹkújọ́ méjì mẹ́ta. Samuel Ibitoye, àwọn tiwa tipẹ́ tipẹ́ nìyẹn o, ó ti dára fún ọkàn yín. Wọ́n ní pé I like this song because it just removed what I'm thinking. Ó yọ ohun tẹ́ ń rò kúrò lọ́kàn yín. Adúpẹ́ èrò kò ní wọnú ayé yín lórúkọ Jésù. Dada Abiona comfort. Only hallelujah, glory to God for another grace in his presence. Well done, sir. More anointing and more inspiration in Jesus' name. Amen. Adúpẹ́ gbogbo ẹ̀yin tẹ wà ń bẹ̀. Àwọn èèyàn ti ń pè wọlé. Àṣegbé kan àṣepamọ́.
2: Lúwà.
1: O 91 23 70 86 75. 091 23 70 86 75. Hello.
3: Hello, sir.
1: God bless you, sir.
3: Aku aji, sir.
1: Aku aji na aku daji.
3: Aku se Oluwa, Oluwa sagba yin do.
1: Ami ateyin na.
3: Stephen Olowe lorúkọ tèmi.
1: Alàgbà Stephen Olowe.
3: Bẹ́ẹ̀ rí, mo máa ń láìkì orin Níyí Adédọ̀kú púpọ̀ púpọ̀. Torí pé ìwàásù lórí wọn. Ọ̀nà méjì ló ti kọrin yìí.
1: Bẹ́ẹ̀ni.
3: Àṣegbé kan kò sí.
1: Bẹ́ẹ̀ni.
3: Ọ̀rẹ́ mi má ṣe kánjú mọ́.
1: Bẹ́ẹ̀ni.
3: Mọ́sájú, ó sọ ìtàn yìí fún wa.
1: Bẹ́ẹ̀ni. Ẹ̀kọ́ ẹja mú ẹ̀kọ́ rẹ̀ jáde kí la rí
3: fún ẹ̀. Àwọn ẹ̀kọ́ tí ó ń kọ́ wa ò ní wípé ohun gbogbo láyé yìí ọwọ́ Ọlọ́run ló wà.
1: Ọwọ́ Ọlọ́run ló wà.
3: Ká má ṣe fi wàdùwàdù wá ọ̀rọ̀ ayé ta ò fi sílẹ̀. Ó jẹ́ pé at the end of the day, èèyàn fúnra rẹ̀ wá padà wá ṣe rẹ̀.
1: Dára ẹ̀ lẹ́bi.
3: Àṣírí á tú.
1: Àṣírí ọ̀padà tú.
3: Àwọn kábàámọ̀ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí lónìí. Àìníṣòro àti àìdóde.
1: Àìníṣòro àti àìdóde Ọlọ́run. Àìdóde
3: Ọlọ́run pẹ̀lú àìdóde
1: Ọlọ́run. Ẹṣẹ́ gan ni alàgbà
3: Stephen Ọlọ́wẹ̀.
1: Àṣegbé kan ò sí láyé o. Àṣepamọ́ lọ́wà. Ẹ̀jẹ̀ káwọ ẹlòmíì +234 814 249 1006 ò ní ojú òpó wa tí ẹ tún lè pè sí. Mo ń wo Adéọlá Adésànyà ń bẹ̀. Wọ́n ní ẹkú ètò Ọlọ́run á máa fún yín ṣe
4: lọ́wọ́
1: ṣe ni o. Hello.
4: Ojú Olúwa.
1: Ó ń wò mí, ń wò yín sà.
4: Ojú Olúwa náà rí ni ojú Olúwa ìwà rí.
1: Pátápátá.
4: Mi ò gbọ́ rẹ́kọ̀dù rí Olúwa lẹ́dàá.
1: Ó ní agbára jù.
4: Samuel Ibitoye ọmọ ìyàwó ní tó ń kìlọ̀ ìwà
1: ni.
4: Ẹ̀kú àjè.
1: Ṣé Adúpẹ́ sà.
4: God bless you.
1: And you too, sir.
4: God bless you, sir.
1: And you too, sir. O à ń gbọ́ yín. God bless you
4: too.
1: Ẹ̀ṣẹ̀ má bá wà.
4: A ó máa bá lọ bẹ́ẹ̀ jẹ́ ká máa tẹ̀lé yín lọ.
1: Adéọlá Adésànyà, God bless you. I love you. I love your program. God bless you. I love that music. Yes. Evangelist Níyí Adédọ̀kú. Bàbá àwọn bàbá ni bàbá 78. Bá ń ṣílẹ̀kùn fún wọn, bàbá 78. Láìpẹ́ yìí ni wọ́n ṣe 78 years. Bàbá Níyí Adédọ̀kú. Hello.
5: Hello, sir. Akọ àjò.
1: God bless you, ma.
5: Ẹ
1: jẹ́ sọ mí, God bless you, ma.
5: Ṣé ilé ìgbà táìpì sá? Ó ń yẹ. A ti ẹ̀kọ́ lójú
1: ẹ̀sán lójú
5: òṣùkọ̀ ká àṣẹ bẹ́ẹ̀ ni bí ètò ẹjọ́ olúwa wo ní kálukú òṣùkọ̀ tá a ṣe tọ́lọ́rùn òní ká ṣe eré mo tẹ̀ máa rò pé kí láti ẹ ṣe ìwà ìka ẹ gan fún kí láti wà láì
1: fún fún gbogbo wàhálà yìí lásán
5: òṣùkọ̀ tá a ṣe lábẹ́ òní tọ́lọ́rùn òní àwọn sì fìlẹ̀ ní ọjọ́ kan ẹgbẹ́ ká ṣe eré gbogbo àwọn tó bá níbi ìwà nínú tí wọn mọ̀ wípé wọn fẹ́ sáyé ìjà wà lọ ó jẹ́ ká yípa torí àwọn ìgbà tó àkókò ẹ̀sán ló ọlọ́run bí ìlọ́wọ́ ní ẹni kó bá a ṣe ṣe
1: bẹ́ẹ̀ ni o
5: ẹ̀ṣẹ́ àwòrán mi bẹ́ẹ̀ yẹn lókùn ìjálẹ̀ ajé sí ẹ kó ṣe olúwa
1: ẹ ṣe olúwa kó ṣẹ́ o god bless you
5: ìjọba alákòókò yìí o kí n ṣàdí àmúlé ìjọ jẹ́ kìkì
1: àmì o ẹ ṣe
5: bẹẹ ṣe ń ṣe máa jẹ ìyá agbára ọlọrun kò ní ẹyọ náà ṣe kú okun lórúkọ jésù
1: kìí ṣe o àmì ẹ ṣe.

0: Hello. Hello.
1: Hello.
0: Hello, sir.
1: Ama kusi Oluwa.
0: Oluwa ama kusi ere baba.
1: Yo loko na o so ti
0: e se ami o.
1: Ati lo wa mi ba je o.
0: Ami o.
1: Sele yes ma se waju o.
0: Ami.
1: Oruko mi ni Chief Comrade Ije Samedo. O kiri oyin na o ba kata.
0: Comrade Ije Samedo.
1: I am a man. Àwọn tó dàbí ẹni pé bóyá wọ́n jẹ́ àwọn alágbára tí wọ́n lo agbára sí àwọn ẹ̀kọ́ òbí yálà ní ti ìjọba ní yálà ní ti àwọn ìjọba láwọn ń darí àwọn róòlù láwọn ọba pé ìtàbáwọn ọdún
0: kan
1: tí wọ́n fi ọwọ́ lágbàrá èèyàn tó kú wọn à ní máa gbọ́ gbogbo owó ètò yìí
0: èrè mi ń bẹ pẹ̀lú mi láti sanpó ní kálukú bẹ̀bí iṣẹ́ ọwọ́ rẹ̀ ẹ ṣe sà ẹ ṣe bá ń sílẹ̀kùn fún ẹlòmíì bẹ́ẹ̀ ọ̀dà pa àgbọ̀ wọn mọ́ o ẹ̀lò.
2: Ẹ̀lò ẹ káàárọ̀ sà.
0: Ẹ káàárọ̀ mà.
2: Aláàfíà ni.
0: Adúpẹ́ o.
2: Ẹ̀rọ rà sà.
0: Ẹ ṣe.
2: Ẹ fi iṣẹ́ bàbá o.
0: Olúwa ló kún ṣiṣẹ́ rẹ̀.
2: Ènìyàn rẹ̀ ní olórúkọ
0: bí ìsìn. God bless you ma.
2: Ẹ pẹ̀lẹ̀ sà. Ẹni tí ó ní ètò tó mú wá yìí. Ó kàn máa ń yà mí lẹ́nu pé gbogbo ìgbà tá a ti wà ní kéékèèké tá a fi máa ń gbọ́ pé ẹnìkan ṣoògùn owó. Kì í tọ́jọ́ náà.
0: Kì í tọ́jọ́.
2: Àbí irú kì í tọ́jọ́. Mi ò rẹ̀ tí wọ́n ń lò dé àwa gbọ́ pé ó sì wà á dàgbà o. Ọpẹ́ owó ti owó ti anyway ọmọ líle ewu ná.
0: Ọmọ líle kì í ewu.
2: Ọmọ líle ewu.
0: Kábíyèsí olódò bá rè. Yọ para ẹ̀ láì lọ́jọ́.
2: Àṣeyọrí inú asán. Ọdọ Akinlọ wa mú bọ ọbẹ ní
0: ìsìn. Kí ló mú bọ ọbẹ? Kí ló kàn tó pòṣì kà náà ni tó dá a máa ń bàjẹ́ ni. Òun ni gbogbo wa
2: fún ọgbọ́n ọgbọ́n ọgbọ́n ọgbọ́n ọgbọ́n ọgbọ́n ọgbọ́n
0: ọgbọ́n ọgbọ́n
2: ọgbọ́n ọgbọ́n ọgbọ́n ọgbọ́n ọgbọ́n ọgbọ́n ọgbọ́n ọgbọ́n ọgbọ́n ọgbọ́n ọgbọ́n ọgbọ́n ọgbọ́n ọgbọ́n ọgbọ́n ọgbọ́n ọgbọ́n
0: ọgbọ́n
2: àti gbogbo ẹni tó ń gbọ́ mi o.
0: Àmì àmì.
2: Orí obìnrin yẹn ń rí ọkọ ẹ̀ bí ọ̀rẹ́.
0: Bí ọ̀rẹ́
2: orí ọkọ ẹ̀ bí ọ̀rẹ́ ìyá ìyá ìyá. Àwọn alábẹ́rẹ́ ọ̀ràn náà àwọn náà ó ti mú wọn ti di tiwọn náà gbà mú. Kábíyèsí rẹ̀ lọ eléyìí tó lágbára o. Àdúpẹ́ lọ́wọ́
0: Ọlọ́run.
2: Olúwa ti ń bẹ tẹ́mi rẹ̀ ń bẹ láàyè ibi ò ní bá wa o. Ìfẹ́ owó ó ní gbòǹgbò ń búburú gbogbo. Ẹnì kọ̀ọ̀kan wa náà kákíyèsí. Irú àwọn evergreen music ni because tó sì tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni. Bẹ́ẹ̀ni tó ti ẹ̀tún wá wọ́pọ̀ láàrin àwọn ọ̀dọ́.
0: Bẹ́ẹ̀ni
2: àwọn ọ̀dọ́ tí wọn ọmọ tí ò tí ì tí ì ga. Orí ẹ máa gbọ́ pé ọmọ mi 16 ọmọ 15. Kíní ọmọ tí wọ́n lé o.
0: Wọ́n lé ayé náà ni. Èmi ò sì mọ ẹni tó lè báyé. Ayé ò dúó. Ayé ń sá lọ tiẹ̀ náà ni ayé náà ò dúó fúnra rẹ̀.
2: Ó lágbára o. Ọlọ́run ṣàánú wa o.
0: Orúkọ
2: Jésù àwọn ò ní ṣe ń tó lòdì o.
0: Àmì o. Àmì o.
2: Yorùbá ò ní ra o. Àlàáfíà ni fún yín ẹkú ṣe bàbá o.
0: Bless you ma.
2: Ẹ bá ń kíyà wa o.
0: Ẹ bá ń dárúkọ
2: yìí.
0: Deborah
2: ni látọ̀yọ́.
0: Lady Evangelist Deborah látọ̀yọ́. God bless
2: you.
0: Bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ lásán ni fún yín. God bless you. Ẹjẹ́ máa wò náà yẹ ká sọ̀rọ̀ láàrin ọ̀sẹ̀. Ká sọ̀rọ̀ láàrin ọ̀sẹ̀ lórí òpó tèmi. Tá a bá sọ̀rọ̀ láàrin ọ̀sẹ̀ ká lè jọ sọ̀rọ̀ bí ẹ̀rí ti gan náà lágbára. Ẹ̀rí ti màmá yẹn náà lágbára. Evangelist Deborah látọ̀yọ́. Bá a ṣílẹ̀kùn fún ọ, Dixon. Hello. Hello. Àgbọ̀ yín o. Ẹ̀yà ẹ̀. Ẹ̀yà Dixon dákun. Hello.
3: Ẹ kú sẹ́.
0: God bless you, sir.
3: Comrade Isola ni lẹ́ẹ̀kan tó kọ̀ tí. Ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ láyé tá a wà yìí. Pẹ̀lú àwọn ọmọ wọn yẹn. Àwọn bàbá wa ní ọmọ yín ó gbàgbà pọ̀.
0: Òun
3: kaṣọ wálé. Ẹ wo oríṣiríṣi àwọn ọmọ tí wọ́n ń pè láwọn ọmọ ìyàwó yẹn. Ẹ ṣe mà, wọ́n ní oníyà. Ìlú máa dìyà tó pọ̀. Ẹ wo ọdún tí wọ́n ti ṣe rẹ́kọ́ọ̀dù yìí. Òun owó ó ti ẹ̀mí yìí ń gbà kan kò ní ìmọ̀ ní ìsìn. Ẹ wo orú ẹni tó fi ìyàwó rẹ̀ náà ṣe ń tó ṣe. Ṣe mà, ogún dẹ lọ. Ọgbà ìyẹ padà. Tò Bíbélì dẹ̀ sọ, ó ní gbogbo ẹni tí ó bá fi omijé fúrúgbìn ló máa fayọ̀ ká. Kálukú ló máa yan tó bá wù yálà yìí tàbí ikú. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ lẹ́ẹ̀kan tó fi port kí gbogbo kálukú gbogbo ipò yòówù tó bá ní kó wà. Kò sì jẹ́jẹ́
0: torí
3: pé àṣẹ gbé kàkùn sí.
0: Ẹ ṣe God bless you, sir. God bless you, sir. Bẹ́ẹ̀ni, ẹ ṣe sir. Thank you. Yes, àṣegbé kan ò sí. Àṣepamọ́ ló wà. Àṣepamọ́ Dixon Sílẹ̀kùn Francis Ọlágbájú wọ́n ní Dixon Brady. I'm hearing it for the first time. A ti lò yẹn lọ́sẹ̀ tó kọjá ó kàn tún ṣe sì bọ́ sí lónìí ni ó ti wá fọ́sẹ̀ méjì. Brady yẹn ti wá fọ́sẹ̀ méjì. Hello.
4: Hello, iṣẹ́ olúwa
0: o. Olúwa kúṣẹ́ mà.
4: Ṣé iṣẹ́ orin tí mo gbọ́ mi gbọ́rí o.
0: Gbọ́rí.
4: Fọlọ́run mo ràn yín lọ́wọ́.
0: Ògo ni Fọlọ́run lókè ọ. Ìtayé fẹ́ gbọ́ láyé ń wá kiri báyìí ni.
4: Bóra gan ni ìgbó fógàmù èrí first time tí màá gbọ́ rè.
0: Èyí ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́. Ògo ni Fọlọ́run lókè ọ̀run.
4: Ẹ̀yìn ọ̀rọ̀ yìí ní kó làwọn ó gbá gbogbo èèyàn wí ká máa búra èké.
0: Búra èké.
4: Ó máa ń pa ọgbà tẹ̀. Ẹ̀yà rò pọ̀ lọ́wọ́ orí
0: òun. Wọ́n sì ní máa pójú olúwa
4: wà wọ́n. Ó yẹ kí bá wa òbí náà wí. Tọ́pọ̀lọpọ̀ ọmọ mi tó bá ti lówó lọ́wọ́ ìyá ló máa ra gàbó. Wọ́n máa ra mọ́tò, wọ́n máa kọ́lé, wọ́n máa ní wọ́n ti rówó, ọmọ àwọn ti rówó. Nígbà tọmọ ti ṣe ESC bá ń ra fóònù ńlá.
0: Ọmọ sì ti ìyá sí ń ra fóònù 1.5 million.
4: Bẹ́ẹ̀ sí ìgbà tí mo yé gbìn tó ra fóònù fẹ́yìn náà. Ṣé ẹ rí gbogbo ẹ̀yìnmọ̀ tó bá wáyá ṣígbà tó bá yá kò ní upgrade kò tí ń lọ sí ẹ̀fúyẹ. Máìkúyẹ wọn ni kò kò ní lò kò ní láwọn àbúrò ẹ̀.
0: Ọkọ bá ti kú kankan
4: kílẹ̀ òkú. Àṣẹ gbé tan òsì láyé o. Ẹ kú iṣẹ́ bàbá wa.
0: Orúkọ yín mà.
4: Iná mo ń fi agbára jọ tún.
0: Ẹ ẹ mà.
4: Ẹ sà, ìyáàfin ògùn mọ̀lẹ́dẹ́ láti ayé gun ni JP.
0: Ìyáàfin ògùn mọ̀lẹ́dẹ́ JP, God bless you ma. God bless you ma. God bless you. Ẹ máa bá wa bọ̀ ma. Yà fi ògùn mọ ẹdẹ JP jẹ gba Dixon sílẹ̀kùn jáwé ẹnìkan sí ká tó máa lọ. God bless you.
5: Ẹ máa kú iṣẹ́ olúwa.
0: Olúwa ló kúkú ń ṣiṣẹ́ rẹ̀.
5: Olúwa túbọ̀ máa bomirin.
0: Àmì.
5: A túbọ̀ di iṣẹ́ yín lágbo.
0: Àmì.
5: Orúkọ tèmi ni Gani Ọlọ́ndá látàbẹ́kúta.
0: Alàgbà Gani Ọlọ́ndá látàbẹ́kúta, God bless you.
5: Ìnà Bíbélì wí pé èmi ń bọ̀ kankan, èmi sì ń bẹ pẹ̀lú mi
0: láti
5: sọ fún oníkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀. Àṣegbé kan ò sí. Tí o bá ta fà tóyí dóborí tóyí bẹ́ẹ̀ nìkan kan ò rí Ọlọ́run wò ẹ́.
0: Ọlọ́run wò olú ẹ́.
5: Ọlọ́run wò ẹ́, ó wo gbogbo wa, gbogbo wa lọ́lọ́run ń wò. Gbogbo ọmọ kékèké ìtàn ń gun mọ́tò lálá ní ìníyàn máa gbó ni. A ló ń gbó bí ajá. Sówó náà là ń wá. Bàbá mi ti fẹ́ wọn lọ́kàn. Bàbá mi ti fẹ́ wọn lọ́kàn ni. Torí pé tí ó bàjẹ́ pé bàbá mi fẹ́ wọn lọ́kàn. Kò sẹ́ni tí kì í gbọ́ ìwà èṣù. Nínú rédíò ni o, ní ìta ni o. Láàárín àwọn tí wọ́n ń rìn káàkiri tí wọ́n ń wò aṣọ akúkú ń gbọ́. Kò ṣe pé à ń gbọ́. Má jalè, má ṣe ṣó, má ṣe gbá, má ṣàgbèrè. Gbogbo ẹ̀ là ń gbọ́. Gbèsè ṣé ọkàn wa, ṣé a fi ọkàn wa fún Ọlọ́run bí? ọkọ wa fún ọlọ́run sátani ni wọ́n fi ọkọ wọn fún aṣọ ìṣùgbèléke ṣé ìdí ni wọ́n gbé fi rún aṣọ yẹn ni à ń lọ kọ́ ìṣe oníṣe tó tọ́ bẹ́ẹ̀ dáàlè gbéra wa ní ọmọ ọlọ́run ẹni tó fẹ́ ẹni tó máa kọrin nínú ṣọ́ọ̀ṣì tó jẹ́ pé ilé ọkùnrin ló kọ́kọ́ ló lọ sùn kó tó wá bọ́ sórí ọ́tà kó tó máa kọrin.
0: Ẹ ṣe gani sa ẹ jẹ ká máa tẹsíwájú àṣe àdúrà wa náà ni pé kí ọlọrun kó yí ẹnìkọọkan lọkàn padà a ti gbọ ilé yìí a tún ti gbọ ilé orin ìgbà nìyí ẹ rí wípé ó mú ọgbọn tó pọ wá àwọn èèyàn tí wọn ń pè wọn for the first time làwọn ń gbọ ọkọ wọn lọgbọn o ṣe bẹẹ o abiodun ogun bọdẹdẹ god bless you hello
6: hello sir
0: hello ma.
6: A dúpẹ́ fún àwọn iṣẹ́ ń gbé bọ́ta.
0: Olúwa ṣeun.
6: Orin tí wọ́n ti orí ẹlẹ́ẹ̀kẹ́lẹ́ẹ̀kẹ́ lọ́lẹ́ tí mo ti gbọ́. Àwọn orin tí bẹ̀rẹ̀ nílé Adédọ̀kun kọ, ó máa ń mú ọgbọ́n wá. Ẹjọ́ ṣé a ti lè rí irú àwọn pẹ́sẹ́ ti yàrá.
0: Gbogbo ẹ̀ ló ẹ lè má lè rí rà bọ̀ tó wà lórí íńtánẹ́ẹ̀tì ẹ bá ti wá. Tẹ bá ti kọ irú eléyìí báyìí níyà dídòkun táìtù ẹ àṣepamọ ni ẹ bá ti tẹ àṣepamọ níyà dídòkun yóò gbé wá fún yín.
6: Ẹ ti àwọn fíìmù kan tí ẹ náà ṣe sẹ́yìn wòlíì àgbà kí a sì lè rí
0: ìdíṣẹ́. Gbogbo àwọn fíìmùs wa ẹ lè má rírí CD wọn mọ́ torí pé àwọn iléeṣẹ́ tán ń ṣe DVD ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti kú bá wọlé. Àti pé àwọn èèyàn gan ò tiẹ̀ sábà ló mọ́ ṣùgbọ́n tẹ́ ẹ bá ti dórí K-Technical Films bá gbogbo àwọn fíìmùs wa ń bẹ̀ látorí àgbà wòlíì ìjà yìí gbogbo ẹ̀ lọ títí tó fi dé the latest one tí í ṣe ọfà sátánì tọ́lọ́hún níjọ́ ẹnikẹ́ni inú wa ayé agbára ọjà ogó gbogbo ẹ̀ lẹ́ máa bá ń bẹ̀ kò sí
6: kankan.
0: Chọ́ọ̀chì wa wà ní Adégbà yìí ibẹ̀ náà lọ ọ́fíìsì mi wà Adégbà yìí ní Ògúngbadé Ìbàdàn bẹ́ẹ̀ ni. Ọlọ́run
6: máa fún
0: ìṣe o. Ọlọ́run àìṣègàn ni bàbá mi. Orúkọ yín sà.
6: Oríkàlá Adéyẹmí.
0: Láti
6: Àpáta.
0: God bless you sà. Ẹ ṣe sà. Àṣegbé kan ò sí láyé àṣepamọ́ ló wà. Tó bá yẹ pé abájẹ́ òbí tí àwọn ọmọ wa náà tí ò tí ì ṣe pé wọ́n níṣẹ́ gidi tí wọ́n ti ń ṣe. Tí wọ́n dẹ̀ ti ń mú kàbìtì wálé fún wa tá à ń jẹ́ tá à ń gbà á ẹ jẹ́ a máa béèrè wò díkì mi ló sọ̀rọ̀ lónìí nínú programme lánàá nínú programme kan tá à ń ṣe pípọ́ mọ́ àwọn dídí lọ láti bí oṣù mélòó kan kò sí lójọ́ kan ló dé ló gbé parí kinní kan wá fáwọn wọ́n láwọn dáa sọ pé gbé kinní ẹ̀ padà á ta wọ́n lọ́ bá gbé padà tọ́dọ̀ ìyá ìyá bá sáré gbà á tiẹ̀ ẹ wò ó ibi tó bá yẹ ká ti bá wọn wí tí ò bá tí ì tó jẹ béèyàn bá jẹ a máa hánilọ́rùn lórúkọ abátọmọ tí ẹ mímọ́ àwọn ọmọ wa ò ní yàyàkuyà àwọn ọkọ àwa ọkọ náà ò ní yàyàkuyà ẹyin ìyá náà ẹyin ìyàwó wa gbogbo ẹyin màmá wa ẹ ní yàyàkuyà ọba àwọn ọba yóò di gbogbo amúdọ̀pin láìsí tàbí ṣùgbọ́n mo fẹ́ ká sáré lọ màá fẹ́ wo èèyàn bíi méjì mẹ́ta tí ó bá mi gba níbi abala ẹ̀rí mi ìfẹ́ kákan mú ẹ̀rí yẹn kákan palójú lọ́bọ lọ bá mi lọ sí abala ẹ̀rí báyìí ẹ̀rí ló kàn dixon ìtùnú ẹ̀rí ló yọrí sí.

0: ẹ̀rí ló já sí o ìwé ìfihàn orí kejìlá ẹsẹ̀ kọkànlá wípé wọ́n ṣẹ́gun rẹ̀ nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn àti nípa ọ̀rọ̀ ẹ̀rí ẹnu wọn talẹni tá a ṣẹ́gun talẹni tíwọ náà fẹ́ ṣẹ́gun sátánì ni dragoni ejò láéláé ni lórí ayé ẹnì kọ̀ọ̀kan wa kò ní rọ́wọ́ mú alàgbàgà níyì ọlọ́run dá láti ìlú abẹ́kúta fún ọ̀sẹ̀ méjì sẹ́yìn lẹ́ti lórí ọ̀fẹ́ àti gbó ẹ̀rí wọn kí dẹ̀ lẹ́rí wọn ni wípé wọ́n lórí ọ̀fẹ́ láti kọ́ṣẹ́mọṣẹ́ awakọ̀ lẹ́yìn ìwọ̀nba ìwé tí wọ́n lè rí kà wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ wọn dáadáa kódà nílùú ìbàdàn níbi táwa wà níhìn-ín náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n lórí ọ̀fẹ́ láti fún ẹnìkan lóyún wọ́n gba ọmọ ńgbà wọ́n gba ọmọ tán ọlọ́run bá wọn pàdé wọ́n wá fẹ́ yàwó míì lójú lóṣù lọ́kà wọ́n wá gbé ìlú abẹ́kúta ìyàwó tí wọ́n fẹ́ wọ́n jọ wàánú ìjọ ìyàwó náà ń dàgbà sókè inú ẹ̀mí títí tíyàwó fi di ọ̀ṣà tó sì fi di olórí àwọn asọ́nà gan nínú ìjọ tí wọ́n wà tá a ní dárúkọ ṣùgbọ́n láìpẹ́ láì jìnà ìyàwó bẹ̀rẹ̀ sí rìnrìnkúrìn ọkọ̀ ò sì mọ̀ torí pé awakọ̀ ìrìn àjò ní ọkọ̀ wọ́n máa ń lọ ìrìn àjò tí wọ́n bá sì lọ bẹ́ẹ̀ wọ́n lọ́jọ́ méjì mẹ́ta wọ́n á dé padà lé ìyàwó tí wọ́n fẹ́ ń sùlọ́kà bímọ olóyún ó bímọ bàbá yìí ti ń kọ́lé lọ ṣùgbọ́n lé ò tíì parí ìyàwó làwọn ò ní gbé ọmọ tuntun lọ sílé mẹ́rẹ́ǹtì mọ́ o gbogbo ọ̀nà bàbá yìí fi wá owó wọ́n sì lọ tún ilé tí wọ́n ń ṣe lọ wọ́n tún ṣe wọ́n kàn wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n kó ìyàwó àtọmọ ríbẹ̀ ìrìn àjò ń tẹ̀ síwájú bí ní àjò ṣe ń tẹ̀ síwájú àṣé ìyàwó ti bẹ̀rẹ̀ sí ní ojú míì ó tiẹ̀ tún wá ní inú ìjọ bí tí ohun àtọkọ wà náà ló ti ń lójú sí débi wípé ọkọ̀ ò mọ̀ ṣùgbọ́n ṣàdédé lọ́jọ́ kan ni alàgbàgà ní ìwà ọkọ̀ wọ́n wà lọ rìn àjò nígbà wọn dé rin àjò àwọn lọ́wọ́ kò débẹ̀ ṣàdédé lójú bá ṣe pinra ojú ọ̀bá ríran mọ́ wọ́n sá gbìyànjú wọ́n wa kò délé bí gbogbo ẹ̀ sì bẹ̀rẹ̀ sí ní dojú rèé wọ́n náwó wọ́n sì gbogbo ẹ̀ láti bẹ̀ wọ́n sá mọ̀ pé ìyàwó ti bẹ̀rẹ̀ sí ní yàlè to the extent that wípé ọjọ́ kan ìyàwó fi gún wọn lójú pé ọmọ báyìí kì í sàwọn lónìí ká má fa lọ wọn lé àti bàdé ibi tó jẹ́ pé ìyàwó àti ọmọ tó ti bí wọ́n gbìmọ̀ pọ̀ ìyàwó ti kó kúrò nílé wọ́n ti kúrò nílé bàbá yìí nìkan ló ń dágbé ní ilé wọn lábẹ́kúta nínú ìdágbélé wọn yìí ìyàwó sì ń gbìyànjú àti wípé báwo ni wọ́n ṣe rí ìwé ilé kó àtọmọ kán lè ta lé mọ́ wọn lórí ọlọ́run mú wọn borí rẹ̀ débi wípé ọ̀rọ̀ ti di tọlọ́pàá àwọn ọlọ́pàá dá sí wọn sá ti ó ti yanjú síbi pé tó wọn fi ọkùnrin kọ́ wọn lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti sọ̀rọ̀ lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ti dá sí ṣùgbọ́n àwa náà a gbìyànjú láti pé ká lè rí àwọn tọ́rọ̀ yìí bá wí ká lè rí wọn pé ìyá ìyàwó àtọmọ ṣùgbọ́n gbogbo rẹ̀ pàbó lọ́jà sí ṣùgbọ́n èyí ló ṣe pàtàkì ńbẹ̀ ni wípé ikú tí ọba pa ni tọba ṣì ní fìlà ó yẹ kéèyàn mọ dúpẹ́ oríṣiríṣi àwọn ìmọ̀ràn la gbọ́ ń jẹjọ àti ọ̀rọ̀ àwa ò sí láti kọ̀ndẹ́mù ẹnìkan láti bú ẹnìkan fún ẹnìkan pàápàá jùlọ nígbà tá àti rí tẹnì kejì gbọ́ ṣùgbọ́n mo rò pé pẹ́yìn kan ó bá sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ èmi rò pé bá pé orí afẹ́fẹ́ kọjá àbí téèyàn ti parọ́ èyàn ò lè parọ́ won loro yi na odago olopa labekuta debi wi pe awon olopa ni ke iyawo sewe pe nkan ko bodo sokunrin yo okunrin yo loju oni kan lo ndagbere ah kini maran teyin ni fun alagba ganiyu olorun da ni soki imaran wo le ni fun won se ka gba obirin pada bobirin ba boju re ba wale opolopo lo pe mi o leyin igba ti ti a pari eto sugbon mi ti fe so nkan ta we eyan so mo fe ka tun gbo bi eyan meji si meta papa julo awa ta ba loyi olorun ati idile bi meji meta e ba ngba lagba ganiyu olorun da ni moran ni abala iri yi eh sinixin ba sile ku fun won 091 23 70 86 75 tabi +234814249106 hello
1: mi ta je ni kule so ni le keji sa
0: god bless you ma
1: yes sir mo fun le le gba baba wa ye mi wi pe ba ni gbe pe ki won gba ra bi ni yen pada ko ba ti a ko ra bi ni yen wa so pe a le soro fun won ko fun e ni yo ko ji pada ni ko se ko te le yanju ta le ti won ba gba pe o se ni se pelu oko e to ba ni oko ni pada fa to ba ya ti ni ya ti se afeni so ko se te ni ko ma dari ji ko te ni won ba ji lati
0: kan gba pada omo to ti bita na kan gba pada pelu e kan ko mo lo
1: o te ji ni ta ni awon go fara se baba yen fa ko ko ni se ke wo ni olorun
0: kan fi gbe
1: e ko fun ni gbe sa ni pe omo le ko ni iyawo le ko ni won na mu ko le de ko ni
0: bodo ko yan
1: won le ni so ga le ke ti ton wa ti won gbe ke le olorun ise ni won ni won ri ye to ba wi won ba pa won ta bo bi ni yan na to ba fi oko lati ni oko ni pada ko ma wa ni won ti fun won lo se pataki ju ko gbe ke won te olorun ko ni ko te le se le fun won
0: God bless you, my lady evangelist. Listen me, eshe. Ah, when it about wani wairo ni kuada kan gba pada. Hello.
2: Oluwa.
0: Oluwa ku ise sa.
2: Eshe.
0: E ti ba yi nkan fi gbo wa sile e.
2: Mo ti yi lo le.
0: Okay sir.
2: Sherry. Mo le ediye. O sa yen le se je.
0: Ediye sa ni
2: le se. Afenu re lo le.
0: Afenu e lo le.
2: La tokan re lo ti wa o.
0: Ki se nu lo ti wa.
2: Ri pe ngba ta da agbado sile fun ediye ta nsin. Ni pe o ma je. Tese de ndun me. Ti mo wa fi owu si oju ese yen to wa fi agbado ta da sile fun
0: mo lo kokko sa agbado oju egbo lo
2: e ko ja agbado o wa mu ese temi o sa je atokan re lo ti wa ti iru re ajo baba yi ti o ba ri bo se ri ti igbese yen to ba waye pelu iyawo re chema o si problem kankan fun tori pe awon baba wa ni oju la lakan ti n sori bi o se rin gege bi iwoye ni comrade ojena ti o lewo fun baba yen
0: o lewo fun baba yen lati gba pada
2: tori pe eni ti o wa ni ailera be yen iwo iyawo to fi sile to fi lo kini idaniloju wi pe to ba gba pada nkan yen
0: lagbo njo kan
2: ko le tesiwaju o to fi bi ni pe boya wo wa to me won lo bi lori ile ti won o ni owo ni be se fe ta mo lori e ti nbe be ni pe ti baba yen to to ko fokan sodo olohun o mo je yan si ti o ba ti jina si awon family re pele pele isoro re obiya
0: biya e se gan ni
2: ṣugbọn eleyi gẹgẹ bi iwoye ti mi
0: ko ma gba pada
2: e to ti se inojin o
0: inojin
2: inú jẹ́
0: ẹni pàápàá
2: jù ẹni bá wò wípé tí mo rò dáadáa kí n tó ṣe é kò rí pé nígbà tó ti lè gbé irú ìgbésẹ̀ jẹ́ wọ́n ní àwo ní abajẹ àwo ò ní mọ́ àsọdídàkudà n ti ń bẹ lọ́kàn rẹ̀ gẹ́gẹ́ bí ìwòye tèmi kò kúrò ń bẹ́ o bí wọ́n dẹ̀ ṣe ti fi kọ́ lọ́rùn yẹn kò ti dà bẹ́ẹ̀ yẹn
0: ẹ kú ètò
2: o mọ̀ gbà o.
0: Ìyáàfin Deborah sọ wípé he should not accept her back, she is a dangerous woman. Pé kí wọ́n má gbá padà o torí ẹni tó obìnrin tó léwu bá ni o ẹ ṣe obìnrin lọ tún sọ bẹ́ẹ̀ o àti gbọ́ tó obìnrin dáadáa
1: ẹ̀ lóò
0: ojú olúwa ń wò mí ń wò yín o.
1: Program yín fine.
0: Ogo ni fọlọ́run kẹ́ o.
3: Hallelujah.
1: Ẹ máa tètè gbé kọ́ọ̀lù ẹ jẹ́ àmọ́ ṣe kankan kan àwọn èèyàn láìkì ìmọ̀ràn yín. Kì í ṣe pé àwa ń sì ti rúùmù pàjọ rojọ́ orílẹ̀ afẹ́fẹ́ la wà.
0: Bẹ́ẹ̀ni.
1: Gbogbo ayé láìkì yín ẹni ṣìṣe o.
0: Àmì Jésù.
1: Fọlásadé Alágbàdo látòríta mẹ́rin.
0: Ẹ̀sùn.
1: Àánú bàbá yẹn ṣe mí. Wọ́n lé ọkùnrin tí ò tí ì kù obìnrin rẹ̀ ní ọ̀pá.
0: Ọkùnrin tí ò kú ìyàwó ẹ̀ ní ọ̀pá.
1: Kíka ni ṣubóbìnrin lèmi náà kí ni máa ṣàbò obìnrin báyìí náà. Tó bá dọjú alẹ́ àmọ̀kọ wá sọdídàkudà.
0: Sọkọdọ dàkudà lọ́jọ́ alẹ́.
1: Kò yẹ kó rí bẹ́ẹ̀. Tó bá padà wọ́n ń bá wa ṣe wọ́n ń jà mbà ni.
0: Ẹ̀yà.
1: Kó ń lò dẹ́ràn tí kò náà bọ́kùn ẹ̀. Tó bá ń gbọ́ wa báyìí kó ronú kó rò lẹ́ẹ̀mejì. Àtúbọ̀tán ló ga ju.
0: Ẹ̀ṣẹ̀.
1: Tó bá kọ wájú sí ẹ̀kan ta tó bá kẹ́yìn sí ẹ̀kan awa lọ tá ara wa. Wọ́n kàn ló ń bímọ fún ọ ni ọ̀tá wọn fẹ́ yàwó.
0: Káì. Káì
1: ọ̀tá
0: fẹ́ yàwó.
1: Mo fi ọba tá ìpè jẹ́rìí rọjẹ.
0: Ẹ̀ṣẹ̀.
1: Ó bẹ̀ ń dún mi. Ẹ̀yin náà ní ra rè lọ́jọ́ alẹ́ o.
0: Àmì o. Àmì o.
1: Ẹ̀yin náà ní ra rè
0: o. Àti gbogbo àwọn tó jẹ́ ti yín o. Àmì o. Àmì o àti gbogbo àwọn olùgbọ́ wa o. Ẹnikẹ́ni ò ní ra rè alẹ́ náà wa o. Àmì ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀jẹ̀ ń gbẹ nìkan sí ká wa lọ sí abala wákàtí àdúrà dídùn. Hello. Hello sir. Olúwa kú iṣẹ́ sà.
4: Ohun wo mi ohun wo yin
0: sà.
4: Olùkọ́ mi ni Pásítọ̀ Gafar, bàbá Adigun, bàbá Okudu Olúwaṣẹ́.
0: Pásítọ̀ Gafar.
4: Bàbá Adigun.
0: Ok.
4: Ní last week lọ́wọ́ mo ti sọ fún ìdè mi ṣe ìdí statement mi náà. Ṣé rí àwọn Yorùbá sọ pé kẹ́gùn bá gún mi lọ́wọ́, kí wọ́n gún mi lẹ́sẹ̀. Wọ́n á ti di kalẹ̀ ni.
0: Tẹ́gùn bá gún ni lọ́wọ́ tó gún ni lẹ́sẹ̀ á fi di kalẹ̀.
4: A jókòó. Àwọn fi àtún ẹrù jì. So mo sọ fún mi náà àwọn àgbà mi yẹn. Bring for now. Ọ̀rọ̀ kó sẹ́yìn gbà yẹn ó padà àbí má gbà padà. Nǹkan lọ́rọ̀ wọn kàn rárá báyìí.
0: Ọ̀rọ̀ gbà padà ò ní ó gbà padà kọ́ lọ kàn kí ọ̀rọ̀ wọn kàn.
4: Àtọ̀ kẹ́hàn bá ṣubú akoko dida ife sinu iwọ tun bẹ awọn koko bẹrẹ adu mi. So n tẹ ko tẹ ko se naa mo sọ n jẹ ni ale koko fi ara rẹ koko le taku ti jesu lọrun lọ.
0: Ọlọ taku ti jesu lọrun for now.
4: Mo pe naa last week laarin ọsẹ.
0: Bẹẹni.
4: Ọlọ taku ti jesu lọrun la koko lọ taku ti jesu lọrun pata kuro kọ gbẹgbẹ ọgbẹni tẹ. Wọ́n ṣe wọ́n tọ́yà wọ lọ́run ni.
0: Jésù gan sọ pé kò sí jíjẹ kò sí kò sábìmọ kò sáfọmọ fọkọ lọrun.
4: Bàbá kò sí ìyàwó lọrun ẹ mọ̀jẹ́ àtàwọn wa jẹ.
0: Bẹ́ẹ̀ni àjẹ Jésù olúwa tiẹ̀ sọ fún wa bẹ́ẹ̀ Matthew 24.
4: Bẹ́ẹ̀ni ó sọ bẹ́ẹ̀ ó ní ò sí ìyàwó lọ́rùn. So gbogbo tó jẹ́ lógún yẹn kò ní ṣe tó yẹ kó jẹ́ lógún. Mo jẹ́ kó jẹ́ lógún for now.
0: Bí ọlọ́sìn máa yí gbà
4: padà.
0: A dúpẹ́.
4: Nígbà tó bá tọ̀ ṣe é ní àlàáfíà ní fún yín sá.
0: God bless you sir.
4: Ó tẹ̀sán kú tó lọ́rùn lẹ́yìn nígbà tó máa fi tẹ́ ọdún méjì mẹ́ta mẹ́rin. Ọlọ́mọ tó bẹ́ẹ̀ lọ́rẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run á tọ sọ́nà.
0: Ọlọ́run á tọ sọ́nà.
4: Ọlọ́run á tọ sọ́nà. Ẹ̀dì mọ́ gbà ọ̀rọ̀ ti kan. Ìkàrà yàtọ̀.
0: Ọ̀rọ̀ tí kan ṣe ń gbà àbí mọ́ gbà.
4: Ó ti ṣubú ọ̀rẹ́dì náà.
0: Ó ti ṣubú.
4: Ọ̀rẹ́dì.
0: Kò dẹ̀ sí tó burú kéèyàn ṣubú.
4: Ó ti ṣubú. So ǹjẹ́ bàbá rẹ̀ ṣubú bẹ́ẹ̀ ló jókòó ló tẹ̀lú jì. Ló kàn lọ́rọ̀ rẹ̀. Àlàáfíà rẹ̀ fún sà.
0: Ẹ ṣe
4: bẹ́ẹ̀ ni
0: God bless you. Ẹyin ìgbàgbé àdéhùn wa o. mo da mo pe yin
4: ni
0: gba ni e se God bless you sir won ni ko sin to buru nu keyan subu sugbon to buru ju ni keyan subu ko mo fe dide mo eyin na ti gbo imoran a lagba olohun da ganiyu lati abekuta mo pe yin na gbo eto idada in to ku yi ku bayi ni pe ke sumo olorun ke bo olorun ke di olorun muju tata yin wa lo kukuku sise to nda yin duro mo ko si nkankan to tun nda yin duro mo inu ile ohun gan lati joko kale sibe lasiko yi gan se ko lewu bayi bi ko se pe ke wo na ke wa bi kan ti e ti lo takuti olorun lorun egbon ti Jeremiah ori ketadinlogun ese ikeje ati ikejo wiro oni ibukun ni fun eni ti o gbekele oluwa ti o si fi oluwa se igbekele re ori yo dabi igi ti agbin leba omi ti o na gbongbo re leba odo ti ki yo beru bi oru ba de sugbon ewe re yo tutu ki yo si ni ijaya ni odun oda be ni ki yo dekun lati ma su eso awon rere nbe fun yin ipo te wa ki sopin bi orin iranse olorun eyi ki se opin eyi ki se opin o isubu ti ori ye ki sopin re o ma si le dide o ma faye fun satani ko gogo la e ma faye fun satani ata omo ogun e asiko ilo ye ke sun mo olorun e gbagbe pe be nikan iyawo kan tabi be omo kan for now e lo taku ti olorun lorun in ti olorun ba wa ba yin wi to baba yin so te ba gbegbe se ko ni si abamo nbe e mo gbagbe o inu ipe otito lori yen ti jade o

24 of September, ọjọ́ Thursday. Gbogbo ẹ̀dá tó gbọ́ mi láàárọ̀ yìí, orí ọ̀fẹ́ ni o, orí ọ̀fẹ́ la ní láti lè yin Ọlọ́run papọ̀. Mo sì máa ń sọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, tó bá gbóhùn mi láàárọ̀ kùtùkùtù báyìí, bàbá, orí ọ̀fẹ́ lo ní o. Èmi fúnra lára mi, orí ọ̀fẹ́ ni mo ní. Àwọn tó sàn jù mí lọ́pọ̀, wọn ò ní orí ọ̀fẹ́ yìí. Bẹ́ẹ̀ ni, wo bí àwọn tó sàn jù ọ́ lọ́pọ̀, wọn ò lè jí láàárọ̀ yìí láti lè gbọ́rú ilé. Bẹ́ẹ̀ ni sà, orí ọ̀fẹ́ la jọ ní. Èmi fúnra mi tí mò ń sọ̀rọ̀, orí ọ̀fẹ́ ni mo ní. Àǹtorí ẹ̀ la fi gbọ́dọ̀ jọ dúpẹ́. Àwọn tí ò bá lè dúpẹ́, àwọn ni abaramóore jẹ. Àwọn tí ò bá mọ bí wọ́n ti ń yìn, àwọn nìkan ni wọn ò mórí Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà, wo bí Olúwa dá sí wa àwa láàmú. Màá bí ọ láàárọ̀ yìí pé jẹ́ àjọ yìí ní ọ̀nà tó ní agbára. Mo bẹ ọ́ ni o, ìwọ náà wá gbogbo ọ̀nà, kò jẹ́ kájọ yìí. A fẹ́ kí Alleluia méje sí ẹni ńlá Israel. Bàbá, jẹ́ àjọ ké. Alleluia méje. 1, 2, go! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah!

gbé ta lè ṣe ẹ̀yin tó jẹ́ pé pẹ̀lú ìfẹ́ àwọn ọmọ ènìyàn lè fi wọnú iṣẹ́ tẹ́ ẹ bẹ̀rẹ̀ yẹn pẹ̀lú pé ẹ fẹ́ serve humanity pẹ̀lú wípé ẹ̀yin náà fẹ́ fi tí ẹ ní ẹ fẹ́ fi tún ayé ìṣe pẹ̀lú wípé ẹ̀yin náà fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ pé ẹ jáde láti ilé dáadáa lè fi wọnú tẹ́ ẹ wọnú ìwọ tí ẹ lọ nú òṣèlú torí ọkàn tó dáa ni bẹ́ẹ̀ ni ìwọ tí ẹ bẹ̀rẹ̀ business ẹyẹn torí pé o ní ọkàn tó dáa wo bí ilé rẹ ló ti jáde a sì rí lára tó bẹ̀rẹ̀ náà ṣùgbọ́n gbà mí gbọ́ o pé èèyàn nínú tó dáa agbára ilé wọn ò kí ń wò yẹn ẹ sà gbogbo ẹni tó nínú tó dáa ẹ mọ̀ bẹ́ẹ̀ inú tó dáa kò sọ pé èèyàn ò gbẹ́rù dórí ẹ sà pé èèyàn nínú tó dáa ìyẹn ò sọ pé èèyàn á ru ẹrù rẹ̀ á dẹ̀ sọ dáadáa no torí wípé o nílò láti mọ eléyìí agbára ilé rẹ kò fẹ́ kó parí ni mo ti sọ bí ọjọ́ bíi mélòó sẹ́yìn jẹjẹ mọ̀ pé nígbà tí jésù wọnú ìjù tó bẹ̀rẹ̀ àwẹ̀ ogójì ọjọ́ àti ogójì òru sàtánì ò lọ bá ní ọjọ́ àkọ́kọ́ kí ló dé nítorí pé kò sí tó ka agbára ilé yín lọ́jọ́ tó bẹ̀rẹ̀ sórí lọ́jọ́ tó bẹ̀rẹ̀ ẹ̀gzáàmù tó fẹ́ ṣe ẹ̀gzáàmù láti lọ lu ọba kò sí tó ka agbára ilé yín sórí ìwé tó lò fẹ́ kà yẹn kò sí tó ka agbára ilé yín lọ́jọ́ tó bẹ̀rẹ̀ sórí ilẹ̀ tó lọ rà yẹn ìjọ tó lọ ṣe foundation kò sí tó ka agbára ilé yín in fact yóò mọ wọ̀ọ́ràn ni pé o

àwọn ilé tí wọn ò bò ló pọ̀ jù torí téèyàn bá ti bo ilé ẹ̀ ó lè kó síbẹ̀ bẹ́ẹ̀ wọn ò ní yọ ẹ́ lẹ́nu nígbà tó wà window level kò sí problem ẹ sà wọn ò ní yọ ẹ́ lẹ́nu nígbà tó ku kóòsì méjì kó o délítẹ́ẹ̀dì wọn ò ní yọ ẹ́ lẹ́nu bọ̀ tó o bá fẹ́ gba level ibẹ̀ ni wàhálà ó ti bẹ̀rẹ̀ mo ti rí ẹni tó ra gìsà tó dẹ̀ kó gìsí bèbè ilé ẹ̀ báyìí tó kú pé ẹjẹ́ ń kó páànù wá kán bá nǹkan ibi tí wọ́n ti yọ sí nìyẹn torí agbára ilé yìí ò fẹ́ kó parí bẹ́ẹ̀ ni sà mo ti rẹ́ ẹni tó fẹ́ ṣe nǹkan tó dáa tó jẹ́ pé bó ti kówó ẹ̀dá ní báyìí ló bẹ̀rẹ̀ sí ṣàìsàn wọn ò yọ́ lẹ́nu nígbà.

gbé sẹ́lẹ̀ ẹ̀yìn rẹ̀ ń bẹ nílẹ̀ níṣe ló ṣubú ní ògòlòto abájọ tí àwa ò fi lè dìde dúó ní ògòrò ẹ kíyèsí láàárọ̀ a fẹ́ gbàdúà gbogbo ẹ̀yìn tí ìpìlẹ̀ tó gba nǹkan lọ́wọ́ yín kàdá ìmúná sàdáliá bàhádàyà ó rí pé tó o bá ti sùn yẹ́ ilé yín ló ti ń bára rẹ̀ àbí bó o lè yín ó ṣe máa gbé ní manchester tí ó dẹ̀ máa bára rẹ̀ ní ayẹyẹ kò jọra wọn sá wo bí agbára burúkú ilé yín nìyí wo bí olúwa ní àgbàdúà láàárọ̀ ẹ̀yin kan bẹ́ ń bí ẹ mọ tí mò ń sọ wo bí àìmọye àwọn tó jẹ́ pé wọ́n ti wà canada báyìí o kíní ṣe ni wọ́n ń bára wọn ní òkè àfọ̀ ẹ sá ní kírun ẹ wo bí agbára burúkú kan nìyẹn ìwọ gan nílò láti gbàdúà láàárọ̀ ẹ̀yin kan nílò.

0: Jésù agbára ayé nù ó yá àdúrà.
1: Orúkọ Jésù.
0: Máyá gabarú bàbí agbára yá lọ lọ́wọ́.
1: Ẹ̀yà
0: agbára tẹ gbọ́dọ̀ lè sọ̀rọ̀.
1: Lọ́wọ́ ìyá mi
0: lọ́wọ́ ìyá mi.
1: Lórí ìdẹ́sọ̀
0: lórí ẹbí o.
1: Ẹ̀sọ̀ agbára yín nù.
0: Lọ́wọ́ bàbá mi.
1: Lórí mi.
0: Ẹ̀sọ̀ agbára
1: nù. Lórí mi.
0: Lọ́wọ́
1: ìyá mi.
0: Rebali agadaya marwa ha.
1: Lori
0: eso agbara aye nu. Eso agbara aye nu. Erumana agadaya moromo lo beda loza. Remana agabaru bali agadaya roro. Rebelu agadaya gaderege boli agadosa. Remana agabaru belegede yenu. Lori mi eso agbara aye nu. Lori mi eso agbara aye nu. Lori mi eso agbara aye nu. Lori agbara tẹgbà ìṣeré sọnù lọwọ bàbá tẹgbà ìṣeré sọnù lọwọ ìyá
1: mi
0: lórí èmi
1: ẹsọ
0: agbára ayé lò
1: àmì
0: mẹta jésù olúwa wa.

0: ṣe lórí ọ̀rọ̀ mi ti tó ẹ ṣíwọ́ iṣẹ́ ó yá àdúà.
1: Orúkọ jẹ́
0: Maya Nabaru ẹ̀bẹ̀bẹ̀
1: ẹ̀yẹ agbára
0: lálẹ́ ilé bàbá mi
1: ẹ̀yẹ agbára lálẹ́
0: ilé ìyá mi
1: èyí
0: tẹ́ ṣe lórí ọ̀rọ̀ mi ti tó ayanu bíbí yàdà rẹ lọ́dà ní ẹ̀dà dáwà ilé gẹ̀bẹ̀ rúbà ní ẹ̀dà dáyẹ̀ lọ́nà èyí tẹ́ ṣe lórí
1: ìwé
0: ó mà ti tó èyí tẹ́ ṣe ti tó aya gẹ̀dẹ́lẹ́ dúbí ẹ̀dà dáyà ilé gẹ̀bẹ̀ rúbà dáyà màrú ẹ̀dà àmà lọ́dà ní ẹ̀dà dáyà màrú ọ̀hún àmì mẹ́ta jésù olúwa wa.

0: Ọlọ́run gbogbo ọjọ́. Ọlọ́run ìgbà gbogbo. Ọlọ́run àsìkò gbogbo. Ọlọ́run lórí ohun gbogbo. Alágbára iṣẹ́ ni. Ọba tó tó gbójúlé. Ọlọ́run tó tó fọkàn tán. Ọba àwọn ọba. Ògori forúkọ ọmọ rẹ. Olúwàgbà ọ̀pẹ wa. Olúwàgbà ẹ̀yìn wa. Tá la fẹ́ fi ọwọ́ tá la lè fi wí ọ. Tí ì bá ṣe àánú rẹ. Tí ì bá ṣe orí ọ̀fẹ́ rẹ. Tí ì bá ṣe títóbi rẹ. Kí ni ká máa wí? Alátìlẹyìn wa. Ògori forúkọ ọmọ rẹ. Àánú rẹ ló dẹ̀ ń ṣiṣẹ́
1: o.
0: Alágbára Israẹli.
1: Ìfagbára wa.
0: Kì í ṣagbára wa o. O ní kì í ṣe mi mọ̀ ọ́ ṣe. Kì í ṣe agbára wa. Kì í ṣe ti tóbi àwa. Àánú ló fi bá wa ṣe o bàbá. Ibi ó sì wá dé. A ó mọ̀ pé a lè débẹ̀ o. Olúwa o. Mo yin ọlọ́gbọ́. Ògo ni forúkọ
1: rẹ.
0: Olúwàgbà ọpẹ́
1: rẹ.
0: Nígbà tá a ronú. Àwa rí pé ọ̀rọ̀ wa tọpẹ́.
1: Bẹ́ẹ̀ni sà.
0: A ronú débẹ̀ ni o. Awo lọ́tún.
1: Awo.
0: Awo lọ́sì. Awo ọ̀pọ̀ òjò tó ti rọ̀. Tí ilẹ̀ ti fàmú. Awo ọ̀pọ̀lọpọ̀ ìjì. Tí Ọlọ́run ò jẹ́ kó gbé wa lọ. Ta fi mọ̀ wípé. A ọ̀pẹ́ ló yẹ. A ọ̀pẹ́ ló yẹ. Àwa láyé. Àwa láyé. A ọ̀pẹ́ ló yẹ. A tún wà láyè tó dá. Olúwàgbà ọ̀pẹ́ wa. Ó kàn ṣe mí kí n máa yin ọ. Ó ṣe mí kí n máa gbé ọ̀dà.
1: Èyí ló jẹ rẹ̀.
0: Ó ṣe mí kí n máa ṣọpẹ́ fẹ́ ọ. Ó ṣe mí kí n yin orúkọ
1: rẹ̀. Ọba àwọn ọba.
0: Mọ̀mọ́ ìṣó ti gbómi ẹ síbi rédíò. Ẹ ti fi owó tí mo máa ní kẹ fi si.
1: Ṣé ẹ ti fi si?
0: Ṣé ẹ ti bu iyọ̀ yẹn náà si? Very good. Tọba wa ní àná tí ọ àgàgà yín tí mo pín òróró fún yẹn ẹ fi sínú ẹ. Yé ẹ̀mí àwòlí sọ nǹkan kan fún mi. Alágbára Israẹli bá mi sọ̀rọ̀. Ó ní òun fẹ́ tán ìṣe àwọn ẹnìkan. Òun fẹ́ dáwọ́ ìjì tó ń dà wọ́n dúró. Olúwa lòun fẹ́ dá sọ̀rọ̀ tó ju àmì wa lọ. Jọ̀wọ́n pé àwọn ọ̀rọ̀ kan wà tó ju ẹ̀mí èèyàn lọ. Tí èèyàn gan máa sọ pé tóun bá kú ó bẹ́tà. Àwọn ọ̀rọ̀ kan máa ń ṣẹlẹ̀. Tí àwọn ẹ̀dá máa ń sọ pé ikú yá ju ẹ̀sìn. Àwọn ọ̀rọ̀ kan máa ń ṣẹlẹ̀. Tí èèyàn ó ti lo gbogbo ọgbọ́n inú ẹ̀ tí ò ní ṣe ṣe. Àwọn ọ̀rọ̀ kan máa ń ṣẹlẹ̀. Tí a máa wo wípé kò yẹ kí lè ṣẹlẹ̀ lójú ẹ̀mí yẹn. Ẹnìkan ṣó àṣà mi. Ọ̀rọ̀ ẹbí Olúwa ká sọ. In the name of Jesus. O gbọ́ òkan lójijì. Alágbára Israẹli sọ pé ẹnìkan nílé iṣẹ́ bread. Ó ní ìgbésẹ̀ ti lé ẹ wọlé. Olùwà fẹ́ ta. Alágbára Israẹli ní kí n sọ fún ọ. Pé ìjì ni o. Ìjì kan ló ń jà ọ. Wà á rí oríṣiríṣi kan ló kàn ṣẹlẹ̀. Tí ò yí ọmọ. Olúwa ní kò lọ́ra àpò iyọ̀ kan. Ó dídí àpò iyọ̀ ni o. Tó bá tira kó pè mí. Alágbára Israẹli ló ń fẹ́ tu ọ sílẹ̀. Olúwa yóò tu ọ sílẹ̀. In the name of Jesus. Wọ́n ń bá mi sọ lórí obìnrin kan. Tóyún rẹ bá ti pé oṣù mẹ́bí àbọ̀. Ó fẹ́ máa lọ bí mẹ́ta. Oyún yẹn á tún ṣẹ́. Ayé wa fẹ lórúkọ àgàn. Alágbára Israẹli ní kí n gbàdúrà fún ọ. Mo gbàdúrà. Ìjì àgàn nìyẹn o.
1: Ẹni tí a gàn.
0: Ẹni tí ayé ń gàn. Ẹ wá ṣọ́ọ̀tì sàgàn. Ìjì kan nìyẹn
1: lọ́kọ̀.
0: Ó máa ń jẹ lómi. Ó jẹ bàbá wa Abraham. Àti ìyá wa Sarah. Tóbi pé nígbà tó ní Genesis 15. Bàbá yẹn sọ fún ọlọ́run pé ṣé bó ṣe máa lọ ni. Ọlọ́run ya lọ wá màálù ọlọ́dún mẹ́ta. Lọ wá àgbò ọlọ́dún mẹ́ta. Lọ wá ewúrẹ́ ọlọ́dún mẹ́ta. Lọ wá òrìrì àtẹ̀yẹlé. Ó yá là wọn. Ẹ ìmájè lónìí màálù ọlọ́dún mẹ́ta. Àgbò ọlọ́dún mẹ́ta ewúrẹ́ ẹ̀mú yẹn mílíọ̀nù tó jẹ́. Ó dẹ̀ sáré wa. Ṣé rí tí jì àrọ́mọ mi bá jẹ lómi. A fẹ́ gbé létà kó ṣàfihàn ọmọ
1: bí. Ó gbé ta.
0: Ẹnìkan jẹ́ ń gbẹ̀dúrà. Ìjì àrọ́mọ bí yẹn. Olúwa bá wí. In the name of Jesus. Ṣé tó bá dé ìkórìtà
1: kan bẹ̀rẹ̀.
0: Àwọn ìjì kan wà.
1: Ìjì.
0: Tó jẹ́ wípé ó máa ń kóni lẹ́rù lọ ni.
1: Yóò kóni lẹ́rù lọ.
0: Ó máa ń kóni lógo lọ.
1: Pátápátá.
0: Ó máa ń kóni níṣẹ́lẹ̀. Ó máa ń dọ̀rọ̀ ẹni
1: ru.
0: Jẹ́ ká lọ yin bàbá tí ń bẹ lẹ́yìn wa kí wá sọ̀rọ̀ lórí ẹ̀. Orúkọ mi ni wòlíì. I O Ajílóore Atamátàsí. Tiléeṣẹ́ ìránṣẹ́ Christ Artillery Crusaders. CAC Atamátàsí. Tọ́lọ́run bá gbé ibùjókòó agbára àánú rẹ̀ kalẹ̀ sí olúwo tó wà lọ́nà tó gé tẹ̀gbẹ́ dání ìlú Ìbàdàn. Alágbára o. Ọjọ́ Wednesday
1: ọ̀sẹ̀ tí ń bọ̀.
0: Ọjọ́ méje òní. On the 30 nìyẹn.
1: Ọgbọ̀njọ́.
0: Sí ọjọ́ Thursday.
1: Sí ọjọ́ kìíní. Oṣù kẹwàá.
0: Oṣù kẹwàá. 24 hours marathon prayer.
1: Kábíyèsí.
0: Kì í ṣọ̀rọ̀ ọdún márùn-ún mẹ́fà méje mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá rere. Ọ̀tún ti pẹ́pẹ́pẹ́. Ẹ wo sà. Tá a bá ti ṣe tán la máa ń ṣe tẹ́ǹtẹ́. Tẹ́ǹtẹ́ kì í ṣọ̀rọ̀ ogún ọdún o. Kì í ṣọ̀rọ̀ ogún ọdún o.
1: Kábíyèsí.
0: Tá a ti ń ṣe ọjọ́ kẹwàá nínú oṣù kẹwàá. Torí ẹ̀rọ àgbà aláwọ̀n tó ṣe wá wà. Aláwọ̀n tó ṣe tútù. 3 ẹjọ́ kẹwàá nínú oṣù kẹwàá a ti ń ṣẹ́bọ̀ báyìí a lọ sí 30 years. Ọjọ́ yẹn mímọ́ ló fi àṣírí ẹ̀wọ̀n mi. Àkànṣe ọjọ́ ni ọjọ́ yẹn. Ó tún yàtọ̀ sí gbogbo ọjọ́ kẹwàá oṣooṣù tá à ń ṣe.
1: Kábíyèsí.
0: Ìyẹn ló bí gbogbo ẹ̀ sílẹ̀. Ẹ wá gbé eléyìí. Ṣé wá rí marathon ìdíje jáì. Oh my God, tó máa wáyé ní ibùdó agbára. Yẹn ní on the 30th of first year. 24 hours marathon. Níwájú ọba tó dá mi tí màá jẹ́ lọ́jọ́ jẹ́. nígbà tó lúwa ní ká bẹ̀rẹ̀ sí ṣe ma ní sẹ́rí yá àyẹni fóun dé olúwa ní kóníkálukú tó jàjà ní fún ẹ̀pá o
1: ẹ̀pá
0: tí ẹ bá fi tán ìpè tẹ́ máa gbà ẹ bú sẹ́rin ni lóòótọ́ ọlọ́run jẹ́ kọ́rọ̀ rẹ̀
1: tàbí
0: sẹ́rí ó ní kí ó nínú ọ̀rọ̀ mi kò nílọ láìṣe kàkà kí ọ̀rọ̀ ọlọ́run má ṣe tàbí lè rí ọlọ́run kó ṣe àpàrọ̀ yìí àti ìgbà ńlá tí ń ṣe marathon yìbọn ṣàwárí ìgbà wo ló chẹ́ǹjì sí ìdèjà ìgbà tó ṣèjì sí ìdèjà ni ìgbà tí ogun já kúrò tá a bá ń sọ nípa ìdè ìdè ìgbèsè wà ìdè àìsàn wà bẹ́ẹ̀ mo sọ fún yín sáà ìdè àgbàna wà
1: àgbàna
0: ìdè pínpínlẹ̀ ìdè àìrọ́mọbí wà
1: àìrọ́mọbí
0: bẹ́ẹ̀ mo sọ
1: àgàn
0: ìdè àríṣẹ́ṣe wà ìdè tó fi ń deni mọ́ọ̀lù tí ò

kó ojúmọ́ wọn. Ìròyìn afẹ́mọ́jú ni ó ń desí ẹtí ìlóyìn láti ìkànnì ti lágẹ̀lú 96.7 FM òkè gàjọkè. Tààtàkàn mọ́lẹ̀ ìsìnlẹ̀ funfun báláwo ládùúgbò fẹ́lẹ̀lẹ̀ lẹ́ẹ̀bàdàn. Àdẹkùnlé Yusuf lóníròyìn ṣáájú ẹ̀gbọ́ kókó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu òun náà ló ti tẹ́wọ́ gba ìpinnu ìdókòwò owó kan tuntun ₦1,000,000 lórí àkànṣe iṣẹ́ ti Emagas, eléyìí tó ti pé 50 ọdún báyìí. Igbákejì ààrẹ orílẹ̀-èdè Shettima ló ti darapọ̀ mọ́ adarí lágbàáyé láti lọ rí sojú orílẹ̀-èdè wa Nàìjíríà níbi ìpàdé gbogbogbò àwọn adarí ọ̀hún, eléyìí tó jẹ́ ẹlẹ́ẹ̀kọ̀kan lè ní 80 ọdún. Orílẹ̀-èdè Ethiopia Tigray òun náà láti náà ka lébù síra wọn tó sì ń sọ̀rọ̀ kò bá kùn gbé síra wọn, eléyìí tó ṣeéṣe kó tó da ogun ọ̀tún mìíràn lẹ̀. Ikọ̀ ti Manchester United òun náà ti ní àkọsílẹ̀ ìpàdánù owó eléyìí tó lọ bí ₦1,340,000 owó ilẹ̀ òkèèrè pound lẹ́yìn tí wọ́n jèrè tabua nínú owó ilé ìtàpáwọlé. Níbà ẹgbẹ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ló ti tẹ́wọ́ gba ìpinnu rere láti dókòwò owó kan eléyìí tó tó ₦1,600,000 eléyìí tí wọ́n fẹ́ fi ṣe àkànṣe iṣẹ́ ti Emagas, eléyìí tó ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ibi tí wọ́n ti máa pèsè afẹ́fẹ́ gáàsì eléyìí tí ó pèsè iṣẹ́ fún àwọn èèyàn orílẹ̀-èdè wa Nàìjíríà tí ó sì mú ìdàgbàsókè dé bá ẹ̀ka ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí. Ẹni tí ń ṣe olùbádámọ̀ràn pàtàkì iṣẹ́ ààrẹ lórí ètò ìròyìn àti ọgbọ́n àtinúdá Báyọ̀ Ọ̀nànúgà ló jẹ́ pé eléyìí kò di mímọ̀ nínú àtẹ̀jáde tó fi léde níbi tó ti ń ṣàlàyé ọ̀rọ̀ pé àkànṣe iṣẹ́ yìí òun náà ni iléeṣẹ́ eléyìí tó mójútó ìyẹ̀wò àti ìpèsè nǹkan lórílẹ̀-èdè wa Nàìjíríà táwọn sí Nigerian Independent Exploration and Production àtúntò ti Amni International pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ Total Energies òun náà ni wọ́n fi máa pèsè àgbá afẹ́fẹ́ gáàsì eléyìí tó lọ bí ₦1,300,000 ní ojoojúmọ́. Gẹ́gẹ́ bí ṣàlàyé ọ̀rọ̀ wípé ẹ̀ka yìí òun náà ló jẹ́ ẹ̀ka tọ́tìpatì láti ọjọ́ tó ti pẹ́ látìgbà tán ti ṣàwárí ẹ̀ láti ọdún 1973 tó sì jẹ́ wípé bàbá ní ká wò ó ó ti pé 50 láyé báyìí ṣùgbọ́n tí kò ṣiṣẹ́ bó ti yẹ kó ṣiṣẹ́. Gẹ́gẹ́ bó ti wá fìdí ẹ̀ múlẹ̀ wípé ìdókòwò yìí náà ni ó fàyè sílẹ̀ fún ìdàgbàsókè àti mọ pèsè afẹ́fẹ́ gáàsì lọ́pọ̀ yanturu. Nínú àtẹ̀jáde ọ̀hún náà ló ti wá jẹ́ kó di mímọ̀ pé Tinubu ló ti ṣàlàyé ọ̀rọ̀ wípé gbígbé ìgbésẹ̀ akin yìí náà ni ó fàyè sílẹ̀ láti mọ bí nǹkan ti ṣe rí àti láti fàyè sílẹ̀ fún ìfigagbága àwọn olùdókòwò lẹ́ka ọ̀hún. Igbákejì ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Kashim Shettima náà ló ti darapọ̀ máwọn adarí lágbàáyé ní olú ilé ẹgbẹ́ wọn ọ̀hún eléyìí tó wà nílùú New York níbi ìpàdé gbogbogbò eléyìí tí wọ́n ti ṣe àpérò ẹlẹ́ẹ̀kọ̀kan lé ní 80 ẹ̀ níbi tí àwọn adarí ó ti mọ péjọpọ̀. Gẹ́gẹ́ bá ti jẹ́ kó dúró pé Kashim Shettima òun náà ló ṣojú ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ó sì ń léwájú àwọn ikọ̀ láti orílẹ̀-èdè yìí lọ síbi ìpàdé gbogbogbò ọ̀hún. Bákan náà ni ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé igbákejì ààrẹ orílẹ̀-èdè náà ni ó máa gbé ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ níbi ìpàdé ọ̀hún ọgbà bó bá ti ń di ọjọ́bọ̀ Thursday 24 oṣù kẹsàn-án ọdún tí a wà nù rẹ̀ yìí. Nínú àtẹ̀jáde tí ẹni tí ń ṣe olùbádámọ̀ràn pàtàkì rẹ̀ lórí ètò ìròyìn àti ìbáraàlú sọ̀rọ̀ tí ń ṣiṣẹ́ ní ẹ̀ka ọ́fíìsì ẹni tí ń ṣe igbákejì ààrẹ ìyàn Stanley Nkocha náà ló ṣàlàyé wípé igbákejì ààrẹ ọ̀hún òun náà ń lọ rí sojú ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tí ó sì máa gbé ọ̀rọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà kalẹ̀ níbi ìpàdé àpérò ọ̀hún. Gẹ́gẹ́ bá ti wá ṣàlàyé ọ̀rọ̀ pé ìpàdé àpérò ọ̀hún náà ló ti bẹ̀rẹ̀ láti 22 tí ó sì tẹnubodò bó bá ti ń di 28. Gẹ́gẹ́ bá ti wá ṣàlàyé ọ̀rọ̀ pé ìpàdé àpérò ọ̀hún òun náà ló dá lórí dídá ìfinútànra ẹni padà àti ṣíṣe ìṣàkóso àwọn àyípadà tó lórin láàrin àwọn orílẹ̀-èdè àgbáyé tí ó sì fi hàn láàrin gbogbo àwọn orílẹ̀-èdè tó kù. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn tí ó máa tún wọn káàbọ̀ òun náà ni ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump
tun ti eni tin se are ni orilede Brazil ta mo si Lusnancio Lula da Silva ta won mejeji ti won si mo gbe oro kini ka bo won kale ni bi ipade apero ohun Gomina ipinle Bauchi Bala Mohammed na lo to pase bi mo san owo ajemonu ele tan ti je awon ose feyinti ni ipinle ohun lati odun 2012 si odun 2016 lega bi gomina ene to pase ohun ti igba keji gomina ni ipinle na iyo awa jatua ona lo soju re nibi to tin salaye oro nibi ipade to nti vifi iwe sorugo sowe sowe dowo ele to fihan ti won si fi fun awon eyan ohun nibe lo ti salaye oro pe gomina ipinle Bauchi ohun ona lo ni ipinu rere fun awon osise feyinti ba kana lo fi de mule pe si akoko awon eyan ti o ma je anfani owo ohun ona lo je awon tan ti wo etan ti yakankan si won si leto gege bi osise feyinti ni ipinle na lati gba awon owo ajemonu ohun gege bo ti wa fi de mule wi pe ijoba ipinle ohun na lo ti pinu lati san owo ajele kan eleyi ti won ti je awon ose feyinti ohun to je owo ajemonu ta mo si bilionu mokanla naira amo to je pe lasiko yi ohun na ni ijoba Muhammed ti gbe bilionu mewa kale fun awon osise feyinti ohun gege bo ti wa salaye oro wi pe ki se awon osise feyinti to je ti ipinle nikan na ni o lanfani si owo ohun sugbon to je awon osise feyinti lati ijoba bile eleyi ti owo ti won je bilionu 5 naira to si je pe awon osise ti ijoba ipinle oleyi ti owo ti won je bilionu 6 naira ohun na ni gbogun o parapo ti won si mo lanfani lati je anfani owo eleyi ti o je owo ajemonu won ti joba ti je won lati odun 2012 si odun 2016 ti won si mo lanfani lati tewo gba eto won lowo ijoba ni bayi lati ile okere ijoba orilede Ethiopia tun ti egbe tin se isakoso ni apa ariwa ti ekun Tigray ona na tin na ka alebu sira won ti won si nso oro ko ba kun gbe sira won gege bo tin je ko di memo wi pe isele tin sele lowo lowo bayi ona lo se se ko sile kun ogunle fun awon mejeji gege bo ti je pe eni tin se alakoso ninu igbimo isatakoso eleyi to je ti orilede Ethiopia gege bo ti salaye pe olubadamo re iyun gechi rida to je olubadamo pataki se ti alakoso ni orilede ohun ona lo ti na ka lebu si awon ajijagbara ti Tigray nibi to tin salaye pe awon na ti gba isakoso ni papako ofurufu to ti joba apapo to wa ni Tigray ti won si ntibe se ikolu to nti oro ko ba kun gbe si amulegbe won eyan afa to nti amra gege bo ti wa salaye oro wi pe awon mejeje ohun lasiko yi na ti wa na ka alebu sira won be ba si ranti be ba gbagbe wi pe ogun to be sile laarin awon mejeje to je ogun odun meji ohun na lo tenubodo ni odun 2022 amo to je pe laarin osu melo kan seyin nisin na ti bere su tin na ka alebu sira won eleyi to si tin pa gidi na adewon alalaafia eleyi to ti wa laarin awon mejeje tele ri ni bayi leka ti ere idaraya iko egbe agbabolu ti Manchester United ona na ti ni ipadanu mi eleyi to mo je olododun to si ti ga soke ni ida kan ninu ida meta owo kan toto milionu meta le ni ogoji ti isiro re ninu owo le okere dola to je milionu meta de ni ogota niye gege bo ti je pe iko ohun ona lo si ton ni akosile owo tan pa wole tan si jere tabua ninu e ninu iroyin ohun ona ni ti salaye oro pe iko ti Manchester United ona ni won tin ni padanu laarin odun meje bayi to si je pe owo eni tin se ikeji awon ti won jo ni iko ohun eleyi ta mo si Jim Ratcliffe ona lo je pe owo ipin idokowo re ona na fi san awon owo kan lara owo ohun na to fi san owo en tin se alakoso iko ohun tan gba se lowo e eleyi ta mo si Ruben Amorim ba kan na lo je pe owo ohun na to fi san gbese eleyi ti won je lori owo tan ya gege bo ti wa fi di e mule wi pe iko ohun ona lo je ke won jere tabua
ní àárín ọdún 2025 sí ọdún 2026 látara bí ikọ̀ ń se fakọyọ tí wọ́n sì se dáadáa lẹ́yìn ìgbà tí agbábọ́ọ̀lù wọn iyun Michael Catrick tó gbaṣẹ́ ní àsìkò ìgbà tí wọ́n gbaṣẹ́ lọ́wọ́ Amorim tó sì rí pé ikọ̀ òun òun náà lòun kógojá lórí wọn tí wọ́n sì kópa nínú ikọ̀ ti Champions League tí wọ́n sì se dáadáa bákan náà ni ìròyìn tún fìdí ẹ̀ múlẹ̀ wípé àsìkò ìgbà tí Michael Catrick tó ń se ìṣàkóso yìí òun náà ló tún rí dájú wípé ikọ̀ òun náà ló tún fakọyọ nínú ìdíje ti Premier League látara bọ́n ti fòfẹ̀rẹ̀ láti ìpele 15 tí wọ́n sì parí pẹ̀lú ìpele kẹta bákan náà ló ṣàlàyé ọ̀rọ̀ wípé ikọ̀ òun náà ná yọ owó kan tó tó mílíọ̀nù £3.6 million pounds owó ilẹ̀ òkèèrè pounds tí wọ́n sì fi ra ilẹ̀ kan tó wà ní ìdojúkọ pápá ìṣeré Old Trafford tó sì jẹ́ pé ìpinnu wọn lórí ilẹ̀ òun náà láti kọ́ pápá ìṣeré míì eléyìí tí ó gba àwọn èèyàn tó tó 100,000 eléyìí tá a mọ̀ sí 1000 capacity. Èyí náà ló pín ìròyìn àfẹmọ́jú wa fún tìhóòrọ̀ ìyá mọ́kútó di pé mọ̀ lọ jẹ mọ́ àwọn kókó amẹ́nu bàbá fún yín lẹ́ẹ̀kan sí i. Nínú ìròyìn àfẹmọ́jú tìhóòrọ̀ ìmú ti ń jẹ́ kó dìmọ̀ pé ààrẹ Tinubu òun náà ló ti tẹ́wọ́ gba ìpinnu ìdókòwò owó kan tó tó ₦1,000,000 lórí àkànṣe iṣẹ́ Emagas eléyìí tó ti pé 50 years láìrí àmójútó. Bákan náà mo jẹ́ kó dìmọ̀ kí igbákejì ààrẹ orílẹ̀-èdè Kasim Shettima ló ti lọ rí darapọ̀ mọ́ àwọn adarí lágbàáyé láti sojú orílẹ̀-èdè wa Nàìjíríà níbi ìpàdé gbogbogbò eléyìí tó jẹ́ ẹlẹ́ẹ̀kọkàn lè ní 80 irú ẹ̀. Láti ilẹ̀ òkèèrè mo ti jẹ́ kó dìmọ̀ pé Ethiopia tó ń ti Tigray náà ti bẹ̀rẹ̀ sí nàka àléébù síra wọn tó sì ń tọrọ kò bá kùn gbé eléyìí tó tún ṣe é ṣe kó da ogun sílẹ̀ láàrin àwọn méjèèjì. Bákan náà mo gbé sin létí pé ikọ̀ ti Manchester United òun náà láti ní àkọsílẹ̀ ìpàdánù owó eléyìí tó tó ₦1,143,000 owó ilẹ̀ òkèèrè pound tó sì jẹ́ wípé àwọn jẹ èrè tabua ní àárín ọdún 2025 sí ọdún 2026 tá a wà nù rẹ̀ yìí. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn wọ̀nyẹn lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé wa www.lagilefm.com bákan lè dàpọ̀ wa lórí ìkànnì X wa lagilefm 967 lórí ìkànnì abánidọ́rẹ̀ẹ́ ti Facebook lagilefm 96.7 Tunde Ọláwọ́lú ló tún ròyìn tẹ gbọ́tàn pẹ̀lú ìkúnlọ́wọ́ ìbùkún olúwa Ọlágúnjú Adékúnlé Yusuf ló ti mú ìròyìn wá sí ti gbọ́ yín ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o lórí ìkànnì ti Lágilú.

0: e won bi e fara bale ke tun gbo ta oro e tun ma wo pe kini big bang tun ko wa o Mr. Laju e tun ti de o e ja tun fara bale gbo on to tun mu wa la oro yi o se ri no pe gbangba mi ki se wi pe ba won ki se put in o ki se wi pe awon tun gbayan tabi ton seyan ni suta ki se pe won ni ebi ngba mi bi ko se pe awa gegegege fura lara wa la momo fa won le fara wa le won lowo be ni awa la momo fara wa le won lowo e ko de se wi pe atun momo be yen na but ko ye wa nigba ta o mo o lo fa o ye fara bale ke gbo mi la aro yi o e n lo si oja boye fe lo raja si ori igba yin te nta boye fe lo soja lo ra unje sinu ile boye n lo soja e lo ra nkokon tabi keji e wa mu apo e mu edigba edi agbon e gbe garawa e gbe baafu e mu nylon e mu saka e mapo e fi ko ejika e fi sabiya e gbe urusori iya ta wa mo mo o dakun ma ba nwo enu ona yi o mo fo mo renu le ma wo ba wo shop yi o mo fe doja o ah e stop shibe o e ma shibe mo e le kini mo mi ah e mo pe be se nlo yen te mu apo te ko gbugbu eyen jaga jaga yen e ti so fa won ara bi pe e nlo ja awon ti gbo won ti mo pe nlo ja e ti won so fa won ara bi pe mo ti ko owo bi mo se nlo yi o owo nbe nu gbanu mi owo nbe le ti aso mi owo nbe lapo mi o e to se nlo soja yo sha mu wo dan to fe fi raja o ti yin o se se o ki won dena deyin o se se o ki won tele yin o se se o ki won ra ma yo tele yin leyin se mo wi pe ade ki gbon bi eni to nsoyan e get sherika wa le mi leyin ni e nlo soja e fe lo ra nkan loja be yen e se lo ra apo te koja si ninu oja e ti get eyin kankan jade bi gba pe kan sere lo bi kan bi gba pe kan fe stro lo bi kan e ma gbe nkan kan dani e ma mu apo dani e ma fi apo sabiya e ma fi gbe nkan kan rusori e ye pariwo pe n lo oja e ye pariwo e fe dibudija e ye pariwo e fe da lesin loye tori se dadan ni ke dagbere fa won ara lekeji leketa pe n lo sibi kan ni eni to n lo soja won ti mo bo ngowo lo o won ti mo po ti wa lara e won ti mo po ti wa ninu gbanu e won ti mo po ti wa le ti aso e e gbianju e fenumenu e gba keji si kin to kuro loru e kin to ma lo le todo mi pos hey e ri pe mo fun riri e mo ti so bi ose meji meta mi ni so nkankan ju pe sheri bi te ba sha ti fe gba owo te ti fe lo atm yin lati gbowo lodo awon pos yen eh e ri daju pe o je odo eni te mo eni te ba wa ngboro te ba mo eni yen ko ah e wonu bank lo e lo lo machine nu bank e ti atm yin bonu e e gbowo te gba ara gan ti e nfu mi lenu jo meta yi eyin lo wo opolopo awon to n gbegba pos yi e ro mi dan e ri sisi e agbalagba e ri okunrin to dagba e ro okunrin ti o dagba eyin wo eyin kan woju awon to n gbegba pos yin kale te fe lo gbo eyin kan e kan e kan e kan woju won e sakiyesi oju won ya se leyi se pos nikan lo nse tori bayi se o sise o pos lele ju e gunrege to woso to se yi e mo pe irisi won gan won le lejo eni to ye ko ma sise pos lo eh now awon to n fi nkan mi kun niyen mi ni gbogbo won o ṣùgbọ́n ẹ gbìyànjú ẹ rí dájú pé tó bá ṣe ṣe ẹ gba owó yín ní POS tó wà léwájú ilé yín tàbí ẹgbẹ́ ilé yín tàbí ẹ̀yìn ilé yín pé ẹ kàn dé gbòòrò ilé POS kan tẹ́ ẹ mọ̀ ládùúgbò kan tẹ́ ẹ mọ̀ ládùúgbò kan tẹ́ ẹ dé rí ẹ kàn wá yọ ATM jáde ẹ já lajú wa o. Àwọn oníṣẹ́ ẹbí ti pọ̀ nínú àwọn tó ń ṣiṣẹ́ POS tán bá ní ta ló sọ bẹ́ẹ̀ ẹni big man presenter ló sọ bẹ́ẹ̀ èmi ní àwọn ẹ̀rí lọ́wọ́ o. Bẹ́ẹ̀ ni mo sọ. Èmi máa tẹnu mọ̀ pé tí n bá lómi ń jóná ìbèrè irú ẹ̀ lọ́wọ́ mi ni. Mi lè fún yín lófo dàn. Tí mi bá ṣiṣẹ́ ìwádìí tó gún mọ́ mi ní wórí rédíò máa sọ tí mi sọ. Ẹ lajú yín o. Ẹ jẹ́ alajú wa o. Ẹ jẹ́ ń wojú òpó èèyàn kan àbí méjì. Ẹ jẹ́ ń gba ìpè kan tàbí méjì. Alhaji Abdulkabir Jalaruru bàbá mi dáadáa ṣàlàfi àlewà lábìjàn. Bàbá ògo láti sọ mi ẹ̀kú ojúmọ́ ọ̀hún ṣàlàfi àlewà. Hello.
1: Hello, big man.
0: Ẹ jẹ́ alajú wa o. Ẹ káàárọ̀ o.
1: Ẹ káàárọ̀ àkójú.
0: Yes, sir.
1: Orúkọ tèmi kọ́rin Káyọ̀dé Agboola.
0: Yes, sir.
1: Ẹ̀ka Pátánbádé.
0: Yes, sir.
1: Orí yóò kú ní ìdàrú.
0: Àmì.
1: Àti ìfilẹ̀ ń sì wá sí. Ìyá ẹ̀ ní Jákùsù.
0: Àmì o. Àmì o. Àmì o.
1: Sábọ̀ fi ẹ̀sìn ẹ̀sìn kan kò ní.
0: Ó yá pápá. Ẹ̀ka
1: epo ní epo. Tí wọ́n kàn pẹ owó táwọn kẹ́ ẹ sí nọ́mbà mẹ́rin yín sí. Ṣé ẹ tó fi sí ẹ̀wò òye tán.
0: Bẹ́ẹ̀ni, mo ti sọ́nà lórí ètò yìí dáadáa. Àti ilé epo àti ibi tí ò ń ṣe ilé epo pàápàá ilé epo tí wọ́n ti gbé POS machine lé yín lọ́wọ́ tẹ yọ káàdì fún wọn tí wọ́n á ní ẹ̀tẹ́ pin mẹ́rin yín sí. Kẹ́ ẹ tó tẹ má wà kárí dèwé ẹ yọjú tamina yẹn wò ṣé iye owó ọjà tẹ ẹ lẹ́ẹ̀fẹ́ rà ná táìpù sójú ẹ̀. Kẹ́ ẹ tó tẹ pin yín bẹ́ẹ̀ ni ẹ ṣe bàbá. Ẹ ṣe. Ẹ ṣe. Mo ti sọ́nà rí lórí ètò dáadáa. Bóyá ká mọ rán wa létí lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Hello.
2: Hello, ẹ káàárọ̀ lajú ẹ.
0: Lajú ẹ àǹtí Lára.
2: Gbogbo ọmọ Lára Adéṣọlá ní iṣẹ́ àlàdú ta mọ́ lórí o.
0: Olúwa ṣeun.
2: Ẹ wò lajú ẹ gidi ni o. Ẹ ti ẹ ṣe níbi tí POS yẹn kọ́ náà kó ṣàánú wa ni. Gẹ́gẹ́ bí bàbá tó sọ̀rọ̀ ṣe ti sọ. Kéèyàn mọ owó tẹ ọ. Kódà kéèyàn bá gbé owó ẹ tán bá tẹ kí ni sí. Kéèyàn owó tán tún padà tẹ sójú ẹ.
0: Bẹ́ẹ̀ni.
2: Àní dààmú o.
0: Kálajú wa.
2: Ọlọ́run kálajú wa ni o. À ń sọ ìlú ìgbẹ́jọ́ mẹ́jọ.
0: Àmì o. Hello.
1: Hello, ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ sá.
1: Ẹ kú ọ̀rọ̀ ló wáyé
0: o. Ẹ ṣé o.
1: Ẹ̀mí ò ní ìjọba o.
0: Àmì o. Àmì o.
1: Láti Nẹ́gàrà ìṣe dé Káṣù mi. Láti ẹ̀jẹ̀ ìpọ̀ ayé ẹbí ń kọ́ wa lẹ́gbọ́n mi. Àjàjà àwọn tí wọ́n ṣe POS yẹn.
0: Bẹ́ẹ̀ni.
1: Ìgbà owó ti wá wípé àwọn orí.
0: Scope ni scope ni. Ẹ̀yin lẹ́làjú yín tẹ́ ẹjọ́ fà dáadáa. Ẹ jẹ́ máa lọ wẹ́rẹ́wẹ́rẹ́ fún tèmi ẹ ṣe alákòókò the last caller. Hello.
3: Big man presenter.
0: Yes sir. Dókítà
3: mi. Ẹ̀rọ ìdá mi.
0: Yes sir.
3: Jẹ́ kí di ẹ̀sẹ̀ ńlá fún
0: ẹ̀jẹ̀. Jẹ́ kí di ẹ̀tọ́
3: ẹ̀. Ẹ bá wa bẹ bàbá yìí kó fi àsìkò fún àsìkò yín sórí tọ́lọ̀. Ọlọ́run dá ìlànà.
0: Ọ̀dà
3: àti bọ́. Ẹ̀rọ ni gbọ́ wọ.
0: Àmì o. Àwọn aláṣẹ ń gbọ́ o. Ọlọ́run
4: àjẹ kọ́lé fún. Ẹ̀rọ àmàkìrìyàn kẹ́kẹ́ tó.
0: Hello.
4: Ọjọ́ ti lọ. Owó ni ó kó wà kílé o lantan látọ̀ yọ aláàfin.
0: Ọjọ́ ti lọ.
4: Ọlọ́run ò ní jó sun yín kò ní rẹ̀.
0: Ọjọ́ ti lọ.
4: Gbogbo nǹkan gbọgbọ́n ní fi kọ́ ni. O ká tó wa ká ronú ká jára wa.
0: Ẹ ṣe.
4: O lantan ní sọ̀rọ̀ àtọ̀rọ̀ aláàfin.
0: Olúwa rẹ̀ mi lẹ́kun Adéṣínà Big Man Presenter ọjọ́ ti ti lọ. Bà mi, ọ̀rẹ́ mi, bróda mi, ìtúrú di sẹ́tí ní ọgbẹ́ni ọ̀yá dìdì dìde. Kébùgì olóòtú ètò yìí á bí àwọn aláṣẹ aṣì ti ń bẹ̀ wọ́n kọ́lọ́n jẹ́ ká lásìkò sí ìjú báyìí lọ. Ká lè má bàa láǹfààní àti jìn sínú ọ̀fìn. Ká lè bọ̀ lọ́wọ́ àwọn òkìnàkìnà tán ṣe bẹ́ẹ̀ tán tó lajú aládìyẹ kì í sínú iná. Á pàdé lórí ètò yìí lọ́jọ́ mẹ́jọ òdi next week. Thanks so much and God bless you.
5: Ọ̀yá Adeleye FM 96.7.

0: ke
1: Matthew eru olorun ba mi o Matthew o n change nkan o se n sa sini kan fun Matthew igba ta wa n kekeke ma wo nkan meta yo emi ori mo number 1 lale a ma ri irawo Matthew ejo lo ti ri dawo kan yi olorun ti change system o a ma ri kini kan a ma n pe ni aja osupa Matthew so si tun wa o pe mo ti ri o Matthew ogun kan be lodun na lohun ta ba ti lo won pe ni ketras omeke gbogbo nti benu re yo ti jade a wa ara mo ku kan be mi fe ma da ko fun yen ti o ma rin bayi abi be ko Matthew be ba lo nsin ko jade mo o abi bo pa lodi enikan ni o lo ni ke lolo kini yen yiju ifun re lo Matthew o yiju ifun re lo Matthew en to ba lo kini yen esa a lo ifun guruguru ṣùgbọ́n kò jáde mọ́ ayé ti ń change pọ̀ bíbélì wípé ọwọ́ rẹ̀ ló wọn àwọn òkun ọwọ́ rẹ̀ ló wọn àwọn òkè láti pàṣẹ ọwọ́ rẹ̀ ló ti kó gbogbo èpè ayé okòjọ ẹ̀nàwó sí bíbá ọwọ́ ọlọ́run kàn ọ́ ọwọ́ ọlọ́run kàn ọ́ ọwọ́ ìyanu kàn ọ́ ọwọ́ ìrànlọ́wọ́ kàn ọ́ ọwọ́ ìgbérídé kàn ọ́ ẹ sọ pé ọwọ́ ọlọ́run gbẹmí dìde ọwọ́ ìrànlọ́wọ́ kà ayé mi sọ pé látòní lọ ọwọ́ ọlọ́run o wọnú ayé mi bẹ́ẹ̀ ló máa rí Matthew téèyàn bá ti ní ìrírí ọwọ́ ọlọ́run ó ní ìdí òkùnkùn ó bá ti ní kíni mo pé ìrírí ọwọ́ ọlọ́run ó ní ìdí òkùnkùn láti gẹ́ nǹkan kan ṣùgbọ́n tí ò ní ìrírí rẹ̀ Matthew yóò máa wá òkùnkùn tí ó fi sọ̀pọ́tì rẹ̀ ṣe ń sọ fún ọ Matthew àmẹ́ta kan bẹ nínú bíbélì ọwọ́ wọn kan jésù ọwọ́ jésù kan wọn ẹni àkọ́kọ́ obìnrin onísun ẹ̀jẹ̀ ọwọ́ rẹ̀ kan jésù ọwọ́ jésù kan lójú ẹsẹ̀ ìsun ẹ̀jẹ̀ rẹ̀ ṣe kíni ó gbẹ. That is Mark chapter 5 so wà ní bíbá yìí ní verse 25 ó wí pé
0: ẹ̀mọ̀ bá ṣọ̀rẹ̀ fi ọwọ́ mi pa ṣọ̀rẹ̀ ara mi yóò dá.
1: Ẹlẹ́ẹ̀kejì Matthew ìyá aya Pétérù nínú ìwé Matthew chapter 8 verse 14 Matthew 8 verse 14 so gbọ́ bíbí ìyá aya Pétérù àìsàn bá ń ṣe ọwọ́ Jésù kan lójú ẹsẹ̀
0: àìsàn
1: ó fọ́ ọba lọ́wọ́
0: ibà
1: fi sílẹ̀ Matthew àṣẹ́bà ti wà ti pé gbogbo àìsàn lára rẹ̀ ó yẹ kó gbẹ dànù báyìí ẹlẹ́ẹ̀kẹta ọmọbìnrin tó kú yẹn nínú ìwé Mark chapter 5 verse 41 Mark 5 41.
0: ó sì mú ọmọ náà ní ọwọ́
1: ó mú ọmọ náà lọ
0: ó wí pé
1: tàlítà kún mi gbogbo èèyàn sọ pé tàlítà kún mi ó sọ pé tàlítà kún mi ìtumọ̀ rẹ̀ ni pé ògo mi dìde sọ pé tàlítà kún mi ògo mi dìde tàlítà kún mi sọlẹ́ẹ̀kejì sọlẹ́ẹ̀kẹta sọlẹ́ẹ̀kẹrin sọlẹ́ẹ̀karùn-ún sọ́ńgbàkẹfà sọ́ńgbàkẹjẹ ìgbàkẹjọ ìgbàkẹsàn ìgbàkẹwàá ìgbàkọkànlá sọ́ńgbàkẹjìlá ìyẹn ni pé dìde ńlẹ̀ arábìnrin ìyẹn ni pé ògo mi dìde ńlẹ̀ ẹ gbàdúrà pé ògo mi dìde ńlẹ̀ ògo ọmọ mi dìde látòní lọ ayé mi gbà yanu gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pátá ní àárọ̀ yìí mo fi ọlọ́run bẹ̀ yín ẹgbẹ́ ìgòrò kan ẹ pàdé mi lórí facebook mo máa wà lórí facebook ní agbègbè mẹ́ta àbọ̀ lóru ẹ gbọ́.

0: Praise the Lord.
1: Hallelujah.
0: Praise the living Jesus.
1: Hallelujah.
0: Mo mo dupe lowo Olorun.
1: Mo se.
0: Odun mo n pari lo die die mo ni e. O je yin Olorun logun. Program wa na den pari lo. Try ko wa osu kan ti fe toju lo pe si. Ojo loku bayi o. Ogba ta ko be lo da be n ko lo fa. Just awon omo, awon odo an lo fa. Sugbon si ojo loku ko lo fa kankan mo. Iwo na wa try re ko wa ri kiri lo wa gba iri anu ti e lodun ina. So nkan ti pa Christi oka baba wi pe se egba ope wa
1: amen
0: emi onwoli egba ope wa oba awon oba oluwa awon olodumare egba ope wa imore lanu kokan ye egba ope wa adupe fun ore ofe adupe fun atileyin adupe fun anu adupe fun abo adupe fun iyanu aha bi ere bi awada osukesan ton pa lo die die emi wo je ko pari awon moto accident adupe lowo yen se egba ope wa e dariji won iya wa si mimo bi ojumo ni se mo ojumo ri ko je anu bo wa anu wo yanu se o ngo to ngo mi je lojo lo ni opin ti de ba o tun so yesu ni mo so ko mo o tun so ko mo orisun e ko e ko gbe la iwo ta isan kai san se gbugbun to je mo isan no ma ni ti ko flush da ba la fi dem na rada o to jundun oju yen ko gbe mi lara ko gba iwo san gbugbo o su to gbo oju e mo kada e mo kada e mo kada e mo kada wo to wa lo rekta a ka ti asan yo dide ba la fi gbugbun to nse ti o je ko layo kan ola ko yanju ara ko tu ara ko dio ara ko ro ko ri oluwa ko de ranu ba jesu oluwa wa la fe gbo le ni ye o ni bi ti ese ba ti po ju ore ofe po re koja o to mo perform na se tan pastor ko mo so pe aye ore ofe la wa ke ma ti fe sagbere ni o mo so so ku so n to lu o wi ti o si n be ni o mo dogbon so mo lo olorun o mo lo olorun o mo lo olorun aye ore ofe e wa so gbe dida kuda ni bi ti ese ba ti po ju ki lo po re koja ore ofe po re koja ki lo so ninu we Romans 5:20
1: ṣùgbọ́n òfin bọ́ sínú rẹ̀ kí ẹ̀ṣẹ̀ lè di púpọ̀ ṣùgbọ́n níbi tí ẹ̀ṣẹ̀ di púpọ̀ lórí ọ̀fẹ́ di púpọ̀ rẹ kọjá pé gẹ́gẹ́ bí iṣẹ́ ti jọba nípa ikú bẹ́ẹ̀ ni kí orí ọ̀fẹ́ lè jọba nípa òdodo títí ìyá ìnípẹ̀kú nípa ẹ̀ṣẹ̀ jésù kristu
0: olúwa wa. 2:21 yẹn ká pé gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti jọba nípa ikú bẹ́ẹ̀ ni kí orí ọ̀fẹ́ jọba nípa òdodo ni o ni bi tese ba ti poju re se ki ori ofe ma ma ko je ni o mura sese ko mo nda mura si mo towo bo so ti gbo won wiwi o gbo bo se n gbo wa so to tinu e na lo nse lo so fani bi ba wi pe sugbon ofin bo sinu re ki o ese le di pupo sugbon bi tese ba ti poju ori ofe se kini o ori ofe di pupo re ko yen to ori ofe yin o mo ko je ko ni ke anu yen ko ni ke oju re ko ni ke o kan mo ma jump ko lo bi awon to se mo dare kan ni wọ́n se mọ́dà kan kì í kan burú máa kàn wọ́n nǹkan lè náà kì í kan tó bá se mọ́dà rí kan nǹkan burúkú ni ó níbi tẹ́sẹ̀ bá ti pọ̀ jù oore ọ̀fọ́ pọ̀ rí kọjá ìwọ wa wa máa sọ pé àdúrà òun gbà pásítọ̀ òun lánàá etí òun ò rọwọ́ ọlọ́run bóun ṣe ń pàdúrà tó bóun ṣe ń sin ọlọ́run tó òun ò rí pa rẹ̀ ìwọ tó ń jẹ́ pé ẹni bi ni ẹ́ wọ́n tó jẹ́ pé alábòsí ni ẹ́ ìkà ni ẹ́ kò bá yá láyé jẹ́ ni ẹ́ inú òrì òkè dún sí nǹkan re kó sáàmù wá túbọ̀ ọmọ nìkejì ni sá ìlara yìí náà ni sá iṣẹ́ ibi náà ni sá ọdẹ ń lọ ṣọ́ọ̀ṣì ọdẹ ń wọṣọ àdúrà ọdẹ ń gbé kọ́lá sọ́rùn ọdẹ ń sọ pé ọmọ ọlọ́run ni ẹ ọmọ ìjọba ọmọ ìjọ ṣíṣe ni ẹ ọmọ ìjọ kìnìún kan ni ẹ ọmọ ìjọ angélíkà ni ẹ ọmọ ìjọ kérúbù ni ẹ ọmọ ìjọ sẹ̀lẹ̀ ni ẹ ṣùgbọ́n ìgbé ayé rẹ kò wọ ọlọ́run ìwà rẹ tí ò lọ ṣọ́ọ̀ṣì gangan ó sàn jù ẹ lọ rárá ó sàn jù ẹ lọ ìwọ ti di dàkúdà ó ti ya ọwọ́ sí Jésù lọ́run àmọ ìhẹ ìṣẹ́ pásítọ̀ náà lè ṣe rẹ irọ́ ni wọ́n ń pa kìnìún kan yóò máa sọ bí pásítọ̀ bá ti ń sọ lókè yóò máa sọ ti ń sálẹ̀ ìrọ̀rùn àpáàdì ni ó níbi kí tẹ́sẹ̀ bá ti pọ̀ jù kí ló pọ̀ rẹ kọjá o oore ọ̀fẹ́ pọ̀ rẹ kọjá oore ọ̀fẹ́ ojú rẹ ti ràn lọ́wọ́ yóò kàn máa jọ́ǹpù kò ní tẹ nìyẹn lọ́wọ́ kí ló tó wọ́n sọ nínú ìwé sá fún ẹsẹ ẹlòmíín ti pẹ tó ó sì dáhùn kan dẹsán mẹmbà yín ló mọ nídàá kú dánwò ní chọọchì jù wọn mọ sọsọkúsọ nípa pásítọ ni n tí pásítọ ṣe n tí ò ṣe ni wọn mọ sọ irú wọn kìíní rí ìyanu nígbà ayé jésù lọ sílùú ohun ti kala rẹ gan jésù ò lè sẹyanu púpọ nílùú rẹ lọpọlọpọ fi pẹpẹ sọ sí òfin ní ẹrí n tí wọn dánwò ni ò jẹ kí wọn níyanu bí tẹsẹ bá ti pọ ju
1: ti ayọ̀ ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ ni a fi ìṣẹ́ fún.
0: So parí ẹlẹ́ṣẹ̀ la fi ìṣẹ́ fún tó bá ti ń dẹ́sẹ̀ ìpọ́njú ìṣẹ́ kò kàn mọ́ fi tiẹ̀ kó bá àwọn ọmọ ọlọ́mọ ni. Ó ní ẹlẹ́ṣẹ̀ láṣẹ kí ni o la fi ìṣẹ́ fún kó mọ́ bàá mọ́ ṣíṣẹ́ kó mọ́ bàá mọ́ jìyà sá fún ẹ̀ṣẹ̀. Lọ́sàn-án náà wo Romans gbogbo mo fẹ́ parí ẹ̀ o je ki mo se kan kan be yen mi fa ko ni part Romans 6:1-2 selese elese onisugbe elese la fi se fun o nbo njo ti mo goro yo lojo Sunday o de fe gbe sin ro o ti ku yawo yawo mo le ko to wa church lojo Sunday o de fe gbe sin ro Olorun ma Olorun o le gbo ti re wule to ko mo ra nko ah o ma se o aha nje awa yo ati wi ki awa ki o si joko ninu ese ka ni ki ore ofe ma po si oni ka ma se kinu ka ma se ri ko sese ore ofe ma ma ko je n to ba n dese ni e sa mo mo da o kan se le to wu o se lo deceive ron se lo so fi olorun adua ri o le gba ki lo so ni fast 2
1: ki a ma ri
0: ka ma ri
1: awa eni ti o ti ku si ese awa o wa si wa laye ninu re mo
0: o ki ki o ti nigba kan olo se kan yi mo olo mu ti mo olo sagbere mo olo sogun mo olo se ka mo o jale mo o ti ko gbe sile die die die o tun tin pada sibe o n to so po o se mo ye ka ti kan mo di agbe lu pelu Jesus ti patipe ko mo boju eyin mo sugbon sibe sibe nko e wo ge asi oga re lohun o gbebun lowo e baba to wo san gasi lo ma gbebun agba to gbebun ete be polopo se n gbe awon woli church won lese niyan won mo ba woli je pa won woli n pray fun ewon to gbeyin gasi ete bo ni ete to ti boro jordan lo oga re de pase di sa pase pe wo nti mo ni ni igba o lo ni pe ki mo gbebun ki olode to fi wa lo gbebun o ni o ya ete yen ko dide ko le mo ru e wo lora ti ru omo re omo lo mo ti o fun mo go mese o ko ba won ojo kan kan si ba olohun o wo san ninu arun hiv eko lo ti wa lo ba ni mo me gbe ah mo le envelope ke ara o mi o fe o ri o fe yose kini o to fun mi envelope wa yen fe se o fe se wedding ni ba o ba lo si test ni church n ko lo test kan to se wedding ba lo le se lo ba pe mi pe ha mommy ah mo ni olohun de se kini o de wo san lo ba ni kin gba ore mo ni mi fe mi fo re ka le mo lomo o ni to wa lo don to ba ni to ba lo gbo ore re olohun mo je ko kan ti e o to ore de mi gan ni o ko lo pe kin mo gbo ore mo le mi o fo re o ri o fe se kini o to fo Jesu lo wesan kin se mi mo lo lala afia ka mo kan wa lo ba leyin pe ore to so le mo mi ni kin gba wa mo mi o de ran ni nkan kan se ko ni gba nkan mi se o nkan ko ni gbe HIV to ti bodo to san lo to ti ba lo mo se le si gehasi o to si gbe si lo do jordan ni o de gboro de wa gehasi re ati ru omo re nitori elese ni elese la fi se fun o ni a o le wa nu ese ka ni ko ro fe mo se kini o ko ma po si ka ma se ri kini wo na ndan wo lo ni oro pore ofe confesse oro ofe confesse o atunse ni ko se mo je ko olorun ko binu tan bo se n gbo mi loni yi gbogbo nkan to n danwo to n towo bo lo jawo nbe ki lo so ninu Matthew 7:27
1: sugbon jesu wu fun pe je ki a ko fi onje
0: je ka koko fi onje omo
1: je ka koko fi onje awon omo lorun na
0: je ka koko fi onje ti awon omo lorun na
1: nitori ko to lati mu onje awon omo
0: fífún ajá obìnrin yẹn wá sí ọdọ yìí láti wá gba ọmọ rẹ ló sick ó wá láti ìlú òdì kejì ó ní kí jésù olúwa kó pray fún ọmọ òun ara ọmọ òun ò dá jésù ò dá lóhun ó tún sọ lẹ́ẹ̀kejì pé ọmọ rẹ bá ní jésù ọmọ yìí sọ jésù obìnrin ń sọ fún ẹ jésù ni a kò ràn mí sí ni ó bá tún ní olúwa sàánú mi ó wá kún lóhun bẹ jésù jésù ni kò tọ́ ká fi oúnjẹ ọmọ fún ajá sájà kọ́ ni wọ ìwà alágbèrò nípa sága ajá ni ẹ o wa n retí sẹyanu sagbada ati sami ko le kan ẹ isẹyanu kò tọ sẹdẹsẹ àtúnṣe ni kò ṣe kò lè bà ní ìrì yanu.
1: Ó sì dáhùn ó sì wúfu pé bẹ́ẹ̀ ni olúwa ṣùgbọ́n àwọn ajá pàápàá a máa jẹ ẹ̀rùn àwọn.
0: Ó máa jẹ ẹ̀rùn lágbè tábìlì obìnrin ó mọ̀ pàjá lóhun ó ní olúwa mo mọ àwọn ajá máa ń jẹ ẹ̀rùn tó bá bọ́ sílẹ̀ láti orí tábìlì ajá máa ń jẹ ẹ̀rùn ẹ fún mi níwòsàn yìí jésù ní ìgbàgbọ́n lálẹ́ léyìí torí pé gbàgbọ́ òde ìgbàgbọ́ ajá ni ó mo gbọ́ ọmọ rẹ sàn ṣùgbọ́n mọ̀ sájá mọ́ jẹ ojúlówó ọmọ bẹ́ẹ̀ ni o tó ń gbomi lónìí mọ́ pàfọ́ ọ̀run ẹ̀ṣẹ̀ mọ́ ẹ̀ṣẹ̀ agbèrè pàṣágà ìmọ̀sípara ìrédìí òru ìkà gbogbo ẹgbẹ́ burúkú tó fi báyà láyé jẹ́ jáwọ́ níbẹ̀ kó lè bá déjọba ọlọ́run nítorí pọ́ńjọ ọmọ ní sẹ́yàánú ṣágbára tí sáàmì kò tọ́ sí kíni o kò tọ́ sí ajá ṣe àtúnṣe nítorí àkókò wa Psalm 37:35 ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìjọ lónìí ẹ̀gbọ́dọ̀ bá wọn wí mọ́ èébú ni ẹlẹ́ṣẹ̀ la fi ṣe fún.
1: Èmi ti rí ènìyàn búburú ẹni ìwà ìkà ó sì fi ara rẹ̀ gbilẹ̀ bí igi tútù ńlá ṣùgbọ́n ó kọjá lọ sí kíyèsí kò sì mọ́
0: kò sí mọ́
1: lóòótọ́ èmi wà kiri ṣùgbọ́n a kò lè rí.
0: Ọjọ́ kan lọ́ máa fẹ́ tu ìwà burú tó ń hù ládùúgbò tó ń hù níbi ẹlòmíà náà wọ́n bí iṣẹ́ bòmíì wọ́n won de pelu mi lojo ipe ba ki lo de ipo ti won fe lo pe ni ele nsi ko le ba de be ba wo lo ni de be to ba se dada en to ye ko ti wa nbe ko pepepe o wa fe mu ko lojo oju wa nke lati ki lori to fi nkanju o tun wa nda wa la kale fun awon aromondo mo re elese la fi se fun sora Proverb 15 tori akoko wa Proverb 15:8
1: ebo awon eniyan buburu irera ni loju oluwa
0: so ti gba o ba lo mo galamos koko fi mo gbo lo church ko lo mo sanda mewa wo eje ko je tewo gba kankan o kan se lasan ni oba mo ko church ka kiri ko mo ko mo ka kiri agbaye uro lasan ni ebo awon eyan buburu ki lo pe o irera lo je ni loju oluwa
1: sugbon adura awon aduro sinsin ni dudun inu re
0: lo je dudun ni oluwa se niyan buru ni abaduro sinsin Mark 7:24
1: O si dide ti be kuro. O si lo si agbegbe Tira. O si doni. O si wo ilu na. Ko si fe ki enikeni ko mo.
0: Lo ka nitori akoko wa time mi tin lo. Ka mo mo tin se wo si mi. Ja wo na awon ese to nse Olorun o fe. Mo wa subu omo ni keji mo. Eyin ranse Olorun e ja gbegbe aye wa mi mo. E ja beru Olorun je ka mo so to Olorun to ye ko runu njo wa. E ma ti ka pe rode ba po. Ati nitori ofrin ka mo le so to ro Olorun to ye ko roko. Gbogbo wa gbero owo pansago owo yawo owo ta n gba aye e aye na mo lo mo gbogbo e na ba tese mefa ni ise ikise se wa o ise oluwa la pe o jiyin se re fododo mare agba lati se fi olorun ora yo fi fun
1: amen
0: baba wi pe se egba pe wa gbogbo re se waju ati gboro na pe a bi tese ba ti poju ore ofo po re koja opolopo ore ofe lo ti koja wa nitori ese ta da oluwa dari je agbara tun se je ko wonu aye wa gbogbo emi ara etere e ba agbara olorun ko wonu aye wa emi beru olorun ko bale o ogo ni fun jesus nile ologa oni kuna re gbogbo to wa lori akete asan loruko babo mi mo gba lafi pe wo so oya dede gbogbo osokun ya ko fa ye sile bi ti won di e mo oluwa ko tu e sile gbogbo ebo tan tori egbe ko mo ba gba ran jesus ba ye segun daju ora anu gba dide gba lafia gba lafia alai bi oluwa yida iran bi oluwa yida anu bu e ohun to ti wa ti pe ti ko te lo ba ko bere sin ti
1: oro
0: wonu ogoro pore ba ti se bi ojumo o ni se mo ba ojumo ni ko je jesu oluwa wa
1: amen jesus
0: praise the lord oruko le josun ko yi pada awa n reti bibo jesu lege le je ka gba fo lorun iwo na gba fo lorun jo mo fi jesu jo gbogbo jo monday patapata dede ago 5 iro mefa iro le si meje abo oni eko bibeli to ye koroko ibere wa nbe n to ba ru e loju o le bere ni gbogbo jo tuesday pada ago 9 aro si meje lo san ni ni gbogbo jo wednesday pada isogiro la tun fi yen se gbogbo ọjọ thursday awọn disciples awọn kasi lo ni wọn ma fi adura ijagun lọgbọn joro fún àwọn tó nílò ẹgbẹ adura tí wọn náà bá nílò ẹgbẹ adura olùsẹ́ndẹ̀ sórí wáṣàpù mi afáàdúrà rẹ lọ́wọ́ ní gbogbo ọjọ friday àkọ́kọ́ nínú oṣù àti tó bá gbẹ̀yìn oṣù àfi mọ̀ ṣe ìṣòro ni sunday gbogbo ọjọ sunday pátá lágbogbo mẹ́jọ àárọ̀ sí mẹ́sàn-án àárọ̀ àmọ́ ṣe ẹ̀kọ́ ilé ọjọ́ ìsinmi látago mẹ́sàn-án títí dìgbà tí olúwa bá tú àsílẹ̀ lọ́jọ́ olúwa ìsanjú olúwa bẹ̀rẹ̀ ní pẹrẹu ìwọ náà tiẹ̀ tí ààrẹ kó wá rí péré lolúwa tó bá jẹ́ pé lagos tó wà láàyè lóde ń lọ tẹ̀ra mọ́ mọ́ wà àwòkọ́ṣe burúkú mọ́ sun olúwa ní ẹwà wà mímọ́ nílé ológo ìwọ àti mi àníkúnra rẹ àánú bò wá ìyanu ṣẹlẹ̀ nígbà mílẹ̀ 0702 5966 01 lẹ́ẹ̀kan sí 0702 5966 01 oore fẹ́ kó máa bẹ́ẹ̀ lọ.
2: Nígbàgbọ́ wípé ẹ ti di alábùkún fún nípa ọ̀rọ̀ náà nípasẹ̀ Prophetess Esther Oluwakemi Adebayo ti Christ Follower Evangelical Ministry aka New Glory along Ojo Ekun Road behind Baba Olora bus stop odò ọ̀nà Iléwé Ìbàdàn. Ẹ tún pàdé wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀ kí oore ọ̀fẹ́ rẹ̀ kó tó fún wa lórúkọ Jésù. Amen.

0: 107.
1: Èmi lẹ̀rí kan, ìwọ lẹ̀rí kan, gbogbo wa láti jọ ní ẹ̀rí ayọ̀. Ẹ̀rí wa bá wa kalẹ̀. Orúkọ mi ni Adéòtí Deborah, aṣojú iléeṣẹ́ Kingsland Heritage. Gbogbo ìwọ tó ń gbọ́ mi pátápátá, nílọ́lọ́yìí ó máa kú oríire o. Gbogbo ẹ̀yin tẹ́ ń ta aṣọ ready-made, tẹ́ fẹ́ taṣọ ready-made ọmọdé, tẹ́ fẹ́ ta ti àgbà, mo kí gbogbo yín kú oríire. Oríṣiríṣi bẹ́ẹ̀lá ni kẹ́ má gbàgbé, a ní children mismade, that is to say, a ní jeans nínú bẹ́ẹ̀lì yẹn náà. Ani ball gown, oh my god, ani up and down, ani sweatshirt, ko ti e lonka, sori to ba ti gbe bundle ti e, 100 pieces lo wa nbe, ma wa gbagbe, sori to ba ti di odo wa, so po fe ra children mix, children wears only, both genders ni o, eyo kan je 2,300 naira, 2,300 naira, to ba ti mu up and down, jeans, 2,300 naira. O ṣòro gbàgbọ́, ṣùgbọ́n sori tó bá ti dé ọ̀dọ̀ wa, o ma dúpẹ́ ni. Mo gbàgbé, a kì í tó kiri ka nílé iṣẹ́ wa. Aṣọ tuntun ready-made tuntun la kó wọ̀lú ní lọ́lọ́ yìí. Aṣọ tá a já lọ́wọ́ lọ́wọ́ sori. Tó bá tún gbé bọ́ndù kejì tún wá gbọ́ mi dáadáa. Tó bá tún wá kọjá lọ sí jeans, oh my god. Tẹ̀ máa ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀. Tó bá ti gbé bọ́ndù jeans obìnrin nísìn, o máa bá baggy jean, boyfriend jean, combat jean, pencil jean. Pẹ́ ló ni ó jẹ́ 2,800 naira. Ó ṣòro gbàgbọ́, 2,800 naira. Ẹ ti sori re nìbàdàn. Bọ́ọ̀dù kan ó jí 100 pieces, 100 pieces ó jẹ́ 280,000 naira. Ó ṣe máa bọ̀, kò wá wo, kò wá tọwò. Ó rí pé ó ti sori re ní ọdún yìí, tún gbọ́ mi dáadáa. Oh my god, sori tó bá tún gbé aṣọ tí à ń pè ní Members, aṣọ tó jẹ́ pé boutique standard. Oh my god, from United States of America, from UK, from London and Asia countries, wa gbọ́ mi dáadáa. Bẹ̀rẹ̀ pẹ̀lú ni 3,800, àwọn vintage shirt, àwọn designer shirt, àwọn up and down, àwọn crazy jean, ní oríṣi top, polo, sori tó bá ti débẹ̀, wà ní top, polo, up and down, trouser, joggers, pant trouser, round neck, hoodies. Ẹyọ kan, ó jẹ́ 3,800 naira. Ó dídí 100 pieces tó bá bẹ̀, mo gbàgbé, ó lè gbé láàjì, ó wákù díẹ̀ káàtó, ó lè gbé ìlàrin. Bẹ̀rẹ̀ pẹ́ lónìí, ó jẹ́ 380,000 naira. A tún já top lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́, àwọn round neck, àwọn long shirt fún ọmọdé, gbọ́ mi dáadáa o, àwọn sweatshirt fún ọmọdé, hoodies ọmọdé nìkan ṣoṣo. Bẹ̀rẹ̀ pẹ́ lónìí, 2,300 naira lónìí rànran. Sori tó bá gbé 100 pieces, 100 design ló máa bá ń bẹ̀. Bọ́ndù ẹ̀ ó jẹ́ 230,000 naira. Bẹ̀rẹ̀ pẹ́ wo ló tún kàn. Bákan náà, ó ku ball gown láti age 1 to age 14. Ó máa mú ball gown kan ní 430,000 naira. That is to say, ó ti di 4,300 naira. Tún gbọ́ ìmí ladies wear. Assorted ladies wear. Top, skirt, joggers, boyfriend jean, gown, packing shirt. Ní oníranran, 1,800 naira. Up and down, ibẹ̀ ló máa bá. Àwọn designer gown, ibẹ̀ ló máa bá. Bẹ̀rẹ̀ pẹ́ lo 1,800 naira. 100 pieces yẹ, ó jẹ́ 180,000 naira. Assorted wears for ladies. Tó bá dẹ̀ tún wá dandan wa, o máa rí bàtà ọdún lónìí rànran. Ibikíbi tó bá ti ń bọ̀, wọ mọ́tò Iwo Road. Tó bá ti dé Iwo Road, sọ pé ilé márùn-ún ló ń lọ. Sori Osege Complex tó kọjú sí isi ilé márùn-ún, níbẹ̀ ni kò darí sí. Tó bá ti débẹ̀, wa ti máa rí àwọn èèyàn lónìí rànran. Pèsè nọ́mbà yìí ní Iwo Road 090-58-53-79-86 090-58-53-79-86 àti 090-421-1603-090-49-21-1603 Kingsland! Alala, it's already made!

0: fún gbogbo ẹni tó ń jà rún kan kọ́lọ́run ó kọ́lé ayọ̀ fún un ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn àwọn ló tó gbagbá sùn lọ́yẹ̀ fún gbogbo ẹni tó ń jà rún kan àti kọ́lé bẹ́ẹ̀ ni tí ó sì fẹ́ ṣe wàhálà ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties fún one bedroom apartment ẹ bá fẹ́ kọ́ two bedroom semi detached terrace duplex ìyẹn náà wà lóyún rọrùn three bedroom ń bẹ báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí four bedroom semi detached terrace duplex ó wà ní Navida Parks and Garden lópòpónà Masose Tollgate Nìbàdàn Futi Homes ló lè ṣe o lè yẹ̀wò lórí www.futigroup.ng tàbí kó o kàn sí wọn ní Bezuan Plaza ní Yànà Adéọyọ tẹ bá fẹ́ ra lé ní Futi Homes and Properties ìlànà san díẹ̀ díẹ̀ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ. 091-706-0593 tàbí 091-650-39506 tó bá jẹ́ ti káralẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé Futi Homes ló lè ṣe.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Jọwọ ẹ dúró ná jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ. Iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí.
1: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà.
4: Èwo ló tún jẹ́ CDK báyìí?
1: Bẹ́ẹ̀ ni o CDK. Ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yẹ àbí.
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Ẹ pè CDK sórí 0707-454-3005.
4: CDK, san díẹ̀ díẹ̀, gbé ìgbé ayé rọrùn.
6: Isaliosi Real Bond Community Development Association Bon Photo Isaliosi Mbadan Sekeseke nonu wandun wipe ajodun wa todun yi to papo mo ayo ajodun odun kan baba wa Olubadan le Ibadan o ba ra si dale wolu ladoja Arusa 1 Isaliosi Real Bond Community Development Association lo ki kabiyesi ku orire e lake ba oluyole oloye agbanure ni akanbi arole ba oluyole Mbadan ku mura o alejo pataki lojo na oloye Jubril dotun Sanusi Okaloma Odua Senator Sarafadin Abiodun Ali oloye Adegbe Gata Ofika Legoke CEO Oh, Solution FM Radio Ibadan. Alajo Olabi Bumi Sarafa. OBS USA America. Engineer Aderemi Abbas Oseni. Honorable Stanley. Dikrulai Olajide Odidi Omo. Awon Ogun Tarige Lere Chokalu Suwa Nibadire. Peyo. Rasida Inde Merenge King. Alaji Taye Lolu Akade Currency. Aji Fataye Disa Fakus. Ankara Tuwa Futita Nibon Photo Junction. Pe number yi 080-3223-9103. Ojo Keta Den Logman Osu Kesan. Pashe o. Ago Mewa Aro. Nile to Bobo Tibere. Bobo Ma Bibi San. Isali Osu. Bon photo atẹyin alejo ta pe a n reti ni bon photo
7: country people the ember mode dem don finally land hey, time for your hustle to finally pay Cashier, the ultimate money spinning machine. They take you to the next level for this Ember month with the Ember winning galore. First of all,

0: ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
1: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbáragàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé ìfúnpá gíga ẹ̀yọ́ àṣejù àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí lórí iṣẹ́ inú ilé. Àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
2: Kábíyèsí Àkànmú ọba ládọ́jà.
3: Ọba tó tóbi àró. Ọba rẹ̀ bí oṣù. Ẹ̀bì ti pẹ́kú tíyetíye. His Imperial Majesty. Ọba Sẹ́nítọ̀ Rashidi Adéwọ̀lú Ládọ́jà Rusa Kínní. Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Ẹ kú oríire ayẹyẹ oríkádún ọdún 82 lókè èpẹ̀. Tó ń ti ọdún kan àti ìbẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọdún. Tẹ́ lò lórí àpèrè àwọn baba ńlá yín. Ìdùnnú di méje lọ́dọ̀ ti a. Ọjọ́ 15 oṣù kẹsàn-án layẹyẹ ọjọ́ òbí ọba. Ọjọ́ 24 oṣù kẹsàn-án ìkan náà layẹyẹ ọdún kan kábíyèsí Olúbàdàn lórí àpèrè. Adúpẹ́ mi lọ́wọ́ Ọlọ́run ọba. Adúpẹ́ ọgbọ́n ìmọ̀ àti ìrírí kíkún pẹ̀lú ọkàn farasin ilẹ̀ Ìbàdàn kábíyèsí ọba Ládọ́jà. Àwọn alálẹ̀ ilẹ̀ Ìbàdàn ó gbè yín o. Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ara pápá là bẹ́ tuloko ibi gìjà gìjà là bẹ́ kùn ibi gìlọ̀ là bá kòkò ara fi ń dantirefe ìta gbangba là bẹ́ wí ajílẹ̀ kege. Má gàjá ajẹ́nigi ẹ̀yẹ yẹmẹtu òjé Ìbàdàn olóyè wọlé Àríṣekọ́lá lónìí. Gúnugókè kúlẹ̀wé àkàlàmọ̀gbò ní ṣaláì lẹ́gbẹ̀rún ọdún láyé. Afẹ́fẹ́ ìtura tó ń fẹ́ lásìkò Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Sẹ́nítọ̀ Rashidi Adéwọ̀lú Àkànmọ́ Ládọ́jà Arusa Kínní kò ní wọlé lójijì. Ìgbà ọdún kan ni o.
4: Akíntúndé ọ̀rẹ́ mi àfijù nílà tó mòye láti ìgbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nílà rẹ̀ yìí. Àdúrà kan péré mojí ọ́ kí náà sì làdúrà òun ni pé kọ́lọ́ ọmọ jòsù rìsọ́ọ̀tì. Ìdí ni pé díláàrí òníjú mọ́tò méjì péré lọ tokunbọ̀ ká àti nàìjíríà yusi tó gbé káàgìlì lórí pé o fẹ́ tà yìí. Ìwọ náà wàá wò bí tó ti ń tà wọ́n ẹgbẹ́ títí kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí. Ọlọ́mọdé kò ń padà ra lọ́wọ́ rẹ̀ scrap àti pé dúró náà o. Ṣé wò ó tí ìgbọ́n padì lọ́sọ̀ tòní táwọn àlùlùyọ̀ lè ń bàdàn níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ń ra mọ́tò. Ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń tà tán sọ bẹ̀ dọ́fíìsì pẹ̀lú ìlànà tẹ̀lé. Tó o bá fẹ́ mọ kú lé lára àárọ̀ lọ́jọ́kọ tọkọ rẹ nídìí lọ́sọ̀ tò kò sí ní tó burú mẹ́ kìí ṣe wọ nìkan ló wà ń bẹ̀ tí wọ́n ń tọkọ wọn. Pẹ̀lú tó ààbò tó fọkànbalẹ̀ Akíntúndé kò sí ní tí ó sọkọ rẹ. Ẹgbẹ́ títí ìléwu báwọn èèyàn ṣe lọ́kọ̀ ń bẹ̀ tí wọ́n ń tà lóríṣiríṣi tán sọ bẹ̀ dọ́fíìsì pẹ̀lú ìlànà tẹ̀lé. Nídìí lọ́sọ̀ tò náà ní mọ́tò tí wọ́n tà tó jẹ́ tuntun àti tòkúnbọ̀ tí wèé rẹ̀ pé pérépéré tó fọkànbalẹ̀. Tí n tí mò ń sọ yìí ò bá wá yí ọ dáadáa dé fún ọ nọ́mbà wọn kó o pé wọn 08169328487 lẹ́ẹ̀kan sí 08169328487.

rẹ̀ di àgbàná fún yín. Tẹ̀fẹ́ ta kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car, truck, bus, trailer. Ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Stop ó rà lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 Andu wọn lórí Twitter.

ètò ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀ jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Print ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style for quality prints on t-shirts, face caps and other campaign materials. Get in touch with Glory Prints and enjoy big discounts. Pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing, àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Prints ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Prints, Shop H24B, Heritage Shopping Mall, opposite Merike Pharmacy. Dubai Badon. Glory Prints. Ejanfani edinwo lori printing.

dànù ẹ̀dá. Ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Bá a ṣe ẹ̀yẹ dànù sí wa lákòókò yìí. Láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan. Kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́mbà yìí. Ká a ṣe ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayé sí ti Independence Day Cashpot. Àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cashpot. Níbẹ̀ ni káṣẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò rí bẹ́ẹ̀? Ìwọ gan lókàn láti di mílíọ́nìà wa. September 30 ni Special Independence Cashpot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Ladilu FM, *347. *1004 láti jáwé olúborí nìyí.

Christian Eriksen. Lẹ́yìn ìgbà àti ẹni tó jẹ́ dókítà tá a bá ń sọ nípa ẹni Mogad tó ti sọ fún Jo ní ẹ mọ̀ pé lẹ́yìn ìtàkọ́kọ́ tó ṣẹlẹ̀ sí tipẹ́tipẹ́ ìmí tún ṣẹlẹ̀ ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí nígbà tó ń ko tó ń sojú orílẹ̀-èdè rẹ̀ gẹ́gẹ́ èèyàn orílẹ̀-èdè Denmark nínú ìfigagbága ọlọ́rẹ̀ẹ́ sọ̀rẹ́ lẹ́yìn èyí wọ́n tún ra ẹ̀mí rẹ̀ padà lẹ́yìn yẹn òun náà ni Christian Eriksen ni kò séwu bẹ́ẹ̀ ni ò ní béwu dé o òun ti wà kánpẹ́ kóun ọkàn faransé mi díẹ̀ kóun ó tún padà tí sísìn bá bẹ̀rẹ̀ ni ṣùgbọ́n lánàá Christian Eriksen òun àti ikọ̀ Wolfsburg ti ń gbá bọ́ọ̀lù fún lórílẹ̀-èdè Germany wọ́n ti jọ forí oko sọ̀ọ́nù o ó ní ẹjẹ́ ń terminate appointment mi àwọn Wolfsburg ni àwa náà ti ń wo bẹ́ẹ̀ tẹ́lẹ̀ pé lọ́ọ̀ mọ́jẹ́ èèyàn dáràn rí pé tí ń ṣẹlẹ̀ yìí orí bákẹ́bákẹ́ ju gbogbo ẹ̀ lọ ó ti terminate contract ẹ̀ pẹ̀lú ikọ̀ Wolfsburg o ó lóun lọ sọ́dọ̀ àwọn ẹbí òun bó ń bá fẹ́ gbá bọ́ọ̀lù òun àtàwọn ọmọ wọn mọ̀ gbanú compound ó eléyìí tó kù nínú ìgbésí ayé òun kóun ó lò pẹ̀lú mọ̀lẹ́bí òun torí ó ní ẹni tó jẹ́ dókítà ẹni Mogad jẹ́ kó yóò wípé sórí bá a ṣe rà á padà léléyìí a lè fi gbogbo ọwọ́ sọ̀yà yìí pé ICD yẹn yóò tún lè ṣerú rẹ̀ tó bá tún jẹ́ pẹ́rú ẹ̀ tún ṣẹ̀ torí méjì àparọ́ fún ọ ó tún padà ṣubú mi ṣùgbọ́n wá ní í ṣe pẹ̀lú ọ̀nà tó bá gbà ṣubú tó bá lo kinní nílòkulò ó ṣe é ṣe kọ́pẹ́ ṣùgbọ́n tó bá lo nílòkulò bọ́ bá padà ṣubú ó lè mọ́ padà rẹ ẹ̀mí rẹ padà o àsìwí ó tó dá ní àgbàjàkadì ní àti wí ti abá yìí o ìbáwa la ṣe bẹ̀ a sì mọ̀gbà tí ó fi ṣiṣẹ́ dà mọ̀ wá fi agí mọ̀ fi iṣẹ́ agbára tó fi ń ṣe yìí kò gba bẹ́ẹ̀ o ju gbogbo ẹ̀ lọ olóhun ti jókòó òun pín àárọ̀ àti ọ̀dọ̀fin òun tó fi dí òsì àti balógun inú òun pé ẹgbọ́ná ẹ̀ta ní ń wò mí ta mò ń wò mí bọ́ọ̀lù náà ṣé ebi níní tún pa mí ni àbówó ni kò sí ńlẹ̀ ìwọ̀n bá ń tá a pa yìí náà ẹjẹ́ àjẹ̀gbádùn rẹ̀ pẹ̀lẹ́ bí àtọmọ ìjọ bọ́ọ̀lù bá wo òun gbá àwọn ọmọ gbá monkey post òun àtàwọn ọmọ òun ìwọ lọ dúró lójú ilé-ẹbẹ kí wọ́n dúró ń bì èmi àtẹlé yìí káwa ọ́fíìsì ẹ̀yìn mẹ́ta àbẹ́mì nìkan lórí ẹ̀ mẹ́ta mi ò náà ti wà ókè àbí ọba ìjẹ́pá fẹ́ tún wò fúnra wa àṣẹ́ẹ̀tì kámẹ́rà a rìkọ́ọ̀dù rẹ̀ a máa tún wò nú ilé àbíbò wa gbọ́ mi dáadáa jàmáàsì gbogbo canada ọmọ tójọ mẹ́ta jàmáàsì ó sì ń wò mí ràn jàmáàsì ó ń wò mí ràn wọ́n ń jayé ń canada àbí múra sí o sí wàhálà o ṣé bá a ṣe jọ sọ́rẹ̀ ókè pápápá ó di pythagoras lounge and bar tó wà ní ìdí odò níyànà fẹ́lẹ́lẹ̀ ń challenge ńlẹ̀ ìbàdàn ìjókòó àgbà máa wáyé lọ́la ìjókòó àgbà pẹ̀lú orin tó skin gbàgẹ̀ kù rẹ́yìn lọ́la láago márùn-ún ní pythagoras lounge and bar ní challenge ìyànà fẹ́lẹ́lẹ̀ ń di odò gẹ́gẹ́ ni o ambassador latif ayinde bari ti jí o bari ti jí òun gẹ́gẹ́ ni ó fún wa ní àlùjọ tó skin gbàgẹ̀ kù rẹ́yìn kì í wá sùn nìkan o ajitaye cellular uk rìtọ́ni òun náà máa wà ń bẹ́ o wọ́n jọ skin gbàkan kùránìrán náà ni wọ́n jọ kó gbogbo ẹ̀pọ̀ in conjunction gbọ́mi dáadáa g smart entertainment ajigodogbonu wo lọ́la láago márùn-ún ìjókòó àgbà ní pythagoras yóò lọ fún àgàn o ó yá pápápá ẹ bàrìbà ọjọ́ ti lọ ṣùgbọ́n ẹjẹ́ ń sáré mu wá torí mo ti ṣàdéhùn wípé ọ̀rọ̀ fabian rules ti máa ń sọ yìí pé ṣáì láti ní àfojúsùn kó o sì ní àfọkànsìn wípé gbogbo nǹkan láyé yìí ṣe àlẹ́ mi náà I can do it ṣe I can do it yẹn gẹ́gẹ́ ọlọ́jọ́ ń fẹ́ fún yín lórí ọwọ́ yìí ṣe rí fabian rules gbogbo yín lẹ́ mọ́ ọmọ bí orílẹ̀-èdè spain ni inú kọ paris saint germain náà ni ti ń gbá bọ́ọ̀lù lọ́wọ́lọ́wọ́ báyìí ǹjẹ́ jámọ̀ wípé ó ní ìfọ̀rọ̀wárò kan tó ṣe pẹ̀lú oníròyìn kan níbo níbẹ̀ ló ti tẹ ìmọ́lẹ̀ sí o bí ìgbésí ayé rẹ̀ ṣe bẹ̀rẹ̀ àti ibi tó dé bó ṣe ní lọ́kàn pé òun ó mú àwọn ẹbí òun kúrò nínú òsì àti ìyà
o ni ni ti le n to Olorun gba to n wa n kekere iya awon tin toju ohun o si wa oke die o to n fi to bi omo odun bi mefa o tin gba ballu dada lo n gba to n to bi omo odun bi mejo o na ni korea betis ni won wa scout ladugo awon nu awon ere daya ifi gagbaga kan ta won gbe ibe ni korea betis ti ri ohun lomo odun mejo won si mu ohun pe oya omo ile yi o wulo fa bo nse da po mo iko je wewe won niyan lomo odun mejo o ni gbogbo gba ta nwi iya awon ni ma gbo n lo si training yo si gbo n pada o ni sugbon gba ti o fi to bi omo to fi ma to bi omo odun mejila nkan ti yi dande ni family awon ati je ati mu o ti disoro ko si jija ko si mimu mo o wa di pe iya awon ko lanfa ni ati ma gbo n lo dede mo awon alakoso iwe kilo sele ani wi wali lo bibo ni o ti di isoro bayi o ko si nkan kan mo jije mimu gan ona ati je ona ati mu o ti di lawon alakoso iko betis ba ni oda eja se bayi ta ba fun ya re ni senko iru se wo ise awon ti ma clean dressing room ti ma for toilet ti ma gba le nkan kan bakan bakan ni ah iya ni ohun o se iyan ti e to ku nla pa la je pe ko mo ohun ohun o le ma mu wa oni bi ya awon se bere ise enu le nu le for toilet se gba sawo niyan oni ngba to npe omo odun bi meedogun mẹrin dilogun won ti invite ohun si team B ohun ti wa de team B ohun ti nlo papa sere nla pelu awon to je agba oje oni tan ba wa train tan tan fe lo we ni tan lo dressing room olawon akegbe ohun awon kan doti ile olohun wa ma ro lokan pe ha ya ohun ni o si clean bi yi o oni sugbon won oje ki opolopo won mo pe ya ohun wa lara awon cleaner Timba Korea Betis si se oni tori pe oju man ti

0: irresistible aroma and rich taste of Nescafe.
1: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
2: Idunnu subu layo ni Ibadan. Badan badu kaloro ye otu se weku ajabi adu keji le lagari lori le epe adu ba gbogbo ido lagbapo lo nda muso pelu oba wa onido ti do ido ibadan oba gbolagade muritala babalola gbade woluwa won fi asiko yi da wa idunu idunu onibeji pelu olubade ile ibadan oba nla ti fo ba je oba rasidi adewolu eni ta kan mu ladoja arusa wa fun ti ajodun odun kan ti won goroye ati ayeye ori kadu odun keji le lagari lori le pẹ̀lú àdúrà wípé pẹ́pẹ́ lòun ṣe ilé arọ́ àtẹ̀pẹ́lẹsẹ̀ tẹ̀nà ẹ̀sìn ọba jẹkun pẹ́pẹ́pẹ́ o lágbára ọlọ́run ẹ̀sìn ní fàìsàn lògbà orí ìtẹ olùbàdàn tẹ wà yìí ẹ lò pẹ́ kẹrin kése ìgbà ọdún ọdún kan ni o onídò ìdó ìdó ìbàdàn ọba gbọ́lágadé muritala babalọla gbadewoluwa.
3: ọlọ́jọ́ ìdìbò bá ẹyọ ọkọ̀ oríire.
4: Ọ̀rẹ́ afẹ́mọ̀kọ́ máa jẹun àmì tí mò ń róye ẹ̀. Nínú àgọ́ ara mi yìí ni ó hàn mí lè mọ̀. Kára ó máa ta mí bíi pé mo fomi atapara. Ara ń já mi jẹ. Nǹkan ó máa rìn tàbí gbùn mí jẹ káàkiri ara. Ara ó máa yún mi. Bàbá ń bari ẹni ti pajápajá. Tó máa ń mú mi lọ́wọ́ àtẹsẹ̀. Ṣùgbọ́n irọ́ ló ń pa. Mi ò ní bá wọn kúkú ọ̀wọ̀wọ̀. Mo rí pé alágẹmọ yìí kún kékeré ó ṣe wọ̀. Ọ̀rẹ́ ó jẹ́ gbẹnu ẹ̀ dákẹ́. Ṣọ́rọ̀ ọ̀fọ̀ wa lè yá àbí àárẹ̀ ara tó ń bá ọjà. Ṣé wọn ò gbọ́ nípa bí ànsì kàpsùn ni? Egbògi tó jẹ́ òun ni gbogbo èèyàn ń lò. Tó bá ń di pé ara ń ta ni, ara ń yún ni, ara ń já ni jẹ. Nǹkan rìn tàbí buni jẹ káàkiri ara tàbí pajápajá tó ń múni lọ́wọ́ àtẹsẹ̀. BNC capsule ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn jákèjádò ìlú Ìbàdàn. BNC capsule wà ní Danax Pharmacy, Adamasinga, Tanimọ̀lá Pharmacy, Òkè Àdó, Aslam Pharmacy, Mọ́kọ́lá Roundabout, Boston Pharmacy, Àpáta, Solution Pharmacy, Agbeni. BNC capsule wà nílùú Ìsẹ́yìn, Ọ̀yọ́, Ìkirè, Ìwó, Ẹ̀dẹ̀, àti nílùú Ògbómọ̀ṣọ́ tàbí nọmba 30, Adékọ̀yà House, Àǹfààní Road Roundabout, Ring Road Ìbàdàn. Iléeṣẹ́ Tèmítayọ̀ Trado Medical Nigeria Limited ló ń ṣe BNC capsule jáde. Láti mọ gangan ibi tí ẹ ti lè rí BNC capsule rà ládùúgbò yín, ẹ pé 08103369434.
5: A kì í káàbọ̀ padà. Ẹ̀dọ̀ kí ìròyìn tẹ̀ ẹ́ síwájú lágẹ̀lú 96.7 òkè tó ga jókè. Ní fẹ́lẹ̀lẹ̀ ń bàdàn, òun náà lẹ ti ń tẹ́tí gbọ́ wa o. Ó yá ẹjẹ́ á lọ sínú ọ̀kan ọ̀jọ̀kan àwọn àkòrí. Eléyìí tẹ̀ ti gbọ́ lẹ́ẹ̀kan ká mọ̀ mú ẹ̀kúnrẹ́rẹ́. Wá sí etí gbọ́ yín o. Lójú ìwé karùn-ún Nigerian Tribune. O ní ìròyìn eléyìí tí ó jáde ò látẹnu ẹni tó jẹ alága fún àjọ eléyìí tó ń dènà àwọn ọ̀kan ọ̀jọ̀kan ìwà ọ̀daràn ohun ìwà àjẹbánu nídìí owó náà àti ètò ọrọ̀ ajé lórílẹ̀‐èdè Nàìjíríà Ọlánipẹ̀kun Olúkóyòdé tó ti sọ̀rọ̀ síta ò wípé bẹ̀rẹ̀bẹ̀ ló kọ àwọn olùṣọ́ àgùntàn àti àwọn ìmáàmù òní ń bẹ̀ lójú ìwé eléyìí tó jẹ́ ti àkọsílẹ̀ ọ̀kan ọ̀jọ̀kan àwọn ẹ̀sùn ìwà ọ̀daràn tó ní ṣe pẹ̀lú ṣíṣe ìpàsípàyọ̀ owó láti apá ibìkan sí apá ibòmíì ńlẹ̀ yìí lọ́wà ní iwájú àwọn ò nínú ọ̀rọ̀ tí alága àjọ EFCC Olúkóyèdè tó fi léde ló ti fi ìkìlọ̀ léde ò sí ti gbogbo àwọn adarí ẹ̀sìn wípé kí wọ́n já mi ò bọ́ bá jẹ́ wípé wọn ò tí ì mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí wọ́n lọ rèé já mi lórí mímọ kó owó ọ̀dá mẹ́wàá mọ kó fo gan-an mọ darí ẹ̀ sí gbúa tú àti àwọn owó ọrẹ tó ìmọ̀ zàká àti àwọn owó míì eléyìí tó bá ti jẹ́ wípé ti àjọ ẹlẹ́sìn kan ńlọ́ba jẹ́ kí wọ́n mọ̀ darí ẹ̀ sínú oko òwò aládàáni tó jẹ́ tara wọn o ẹ jẹ́ kí owó ti ìjọ yín kọ́ wà ní ààyè tiẹ̀ gẹ́gẹ́ bí owó òjọ kí oko òwò yín tẹ̀ ń ṣe lọ́tọ̀ kójú oko òwò ọ̀tọ̀ ó nítorí pé bẹ́ẹ̀ bá ti kó owó òjọ tẹ wá rò pé ẹ lọ mọ fi ṣe oko òwò míì ó ní ẹ ti tọwọ́ bọ̀ ìwà ọ̀daràn bẹ́ẹ̀ ló rọ àwọn ilé ìjọsìn tọmọlẹ́yìn kristi àti ti àwọn mọ́ṣáláṣí wípé kí àwọn náà ó fúnra wọn ṣe àgbékalẹ̀ àwọn ètò eléyìí tí yóò fi òpin sí ṣíṣe owó ìjọ àbí àwọn owó eléyìí tó bá ti ní ṣe pẹ̀lú iléeṣẹ́ tọrọ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ní mọ̀kùmọ̀kù ó sọ̀rọ̀ níbi ètò kan eléyìí tó jẹ́ ti ìpàdé ìgbìmọ̀ àwọn alájọṣepọ̀ ẹ̀sìn ní orílẹ̀-èdè Nàìjíríà tá a mọ̀ sí NIREC ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ nínú ọdún 2026 eléyìí ti ọ̀wàyè ní ilẹ̀ yìí níbẹ̀ òun ló ti ṣe lálàyé o pé kí gbogbo àwọn tí wọ́n jẹ́ adarí ẹ̀sìn nílẹ̀ yìí kí wọ́n mọ̀ wípé àwọn ní ojúṣe o láti jẹ́ àwòkọ́ṣe rere nínú ìgbógunti ìwà ìbàjẹ́ ohun àjẹbánu ní orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú àtẹnumọ́ ọ̀rọ̀ wípé ṣe wọ́n rántí pé ìwà tí wọ́n bá ti ń hù ó ní àwọn ọmọlẹ́yìn wọn òun làwọn náà mọ̀ wò ó wá pé ẹ̀jẹ̀ adarí rere torí pé gbogbo ohun táwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn yín ti ń jọ́sìn ní abẹ́ ẹ̀yin bá ti ka mọ̀ yín lọ́wọ́ wọ́n ti gbà wípé bó ṣe tọ́ bó ti ṣe yẹnu gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ ó ní àwọn ilé ìjọsìn gbogbo ní orílẹ̀-èdè yìí ó ní orúkọ tí wọ́n fi ń ṣe àkọsílẹ̀ wọn ó ní àwọn àjọ àbí iléeṣẹ́ eléyìí tó jẹ́ wípé kìí pawó sápò jèrè bí ti wù kó mọ not for profit entities ò ní pé wọ́n pè wọ́n ó sì ní irú owó tí wọ́n bá ti wá gbà lórúkọ ìjọ wọn ó ní irú owó bẹ́ẹ̀ inú àwọn àpò àsùnwọ̀n tó jẹ́ ti ìjọun tó gbé orúkọ ìjọun lérí ó ní owó rẹ̀ gbọ́dọ̀ wá o wọn ò gbọ́dọ̀ lò ó fún nǹkan míì ju nǹkan tí wọ́n bá torí ẹ̀ ṣe àgbékalẹ̀ owó ọ̀hún lọ ó ní ẹ nílò láti dàápọ̀ ẹ mọ̀rọ̀ pọ̀ mọ́ra wọn ó ní kò sí tó pé ẹ lè ṣe okoòwò tiyín láàyè ara yín àbí ṣe ọwọ́ yín ẹ lè ta ọkọ̀ kódà ẹ lè dá oko lẹ̀ kódà ẹ lè ṣe oríṣiríṣi àwọn okoòwò míì ṣùgbọ́n ẹ mọ̀ dowó òjọ mọ okoòwò tó jẹ́ ti tara yín o ó ní bẹ́ẹ̀ bá ti ṣe eléyìí tẹ́nìkan san owó sínú àpò ìjọ tẹ́yìn sì mu tẹ́ lọ rí darí ẹ̀ sínú okoòwò yín ìwà ọ̀daràn ó lẹ́hù kẹ́ẹ̀sì mọ̀ wípé ó kọ àti wọn jẹ ìmọ̀ọ́mù àti àwọn pásítọ̀ ọ̀pọ̀ o níwájú àjọ efcc lásìkò yìí tí ò sì yẹ ká mọ̀ bá irú àbẹ́ àti gbọ́ ẹ̀yin tó yẹ kẹ́ ẹ wà lálùjẹ́nà tí wọ́n wá mú ọkọ̀ yín lọ sí inú ná pé ibẹ̀ ni wọ́n ti lè pè yín jáde àjọ efcc sọ̀rọ̀ ilẹ̀ kún láàárọ̀ yójú ìwé karùn-ún nigerian tribune ní ìròyìn yẹn ń lọ́kalẹ̀ sí o.
6: ó dá bẹ́ẹ̀ wọ́n pe tó bá jọ báyìí la fi wéra wọn bí èpo ẹ̀pá ṣe jọ pọ̀ sí ẹ̀lérí tí adígbọ́ná ń kú jọmí ahun lórí ìròyìn tí yorùbá tán sínà èyí tó farapẹ́ rèé sọ́tàǹtì sokoto muhammadu sahad abubakar ó ti rọ àwọn adarí ẹ̀sìn ní nàìjíríà wípé kan náà kún àwọn tó jẹ́ àjọ tí ń gbógun ti ìwà ọ̀daràn lórí ètò owó náà tọrọ ajé lọ́wọ́ láti gbógun ti ìwà àjẹbánu ní nàìjíríà léyìí tó sì ń ṣe ìkìlọ̀ wípé owó eléyìí tí èèyàn bá rí nípasẹ̀ jìbìtì lílù kò yẹ kí wọ́n lò ó láti máa wá ojú ọlọ́run sultan ni ló sọ̀rọ̀ ẹni mímọ̀ lánàá òde yìí níbi ìpàdé kan tó jẹ́ ti ẹlẹ́sìnjẹsìn èyí tí wọ́n pe ó wáyé lábẹ́ àkòrí kan eléyìí tí wọ́n pè ní pé lílù

0: Ajadi Ogun Toyinbo oludije fun ipo Senate Oyo Central lo kaju e lati soju wa ege lami egbe wa dibo fun APM APM Nigeria First
1: Kabiyesi akamu oba ladoja
2: Oba toto bi aro
3: oba rere bi osun
2: ebi ti peku tiye tiye
3: His Imperial Majesty
2: Oba Senator Rashidi Adewolu ladoja Arusa kini Olubadan tile Ibadan Eku oriire ayeye ori kadun odun 82 loke epe Ton ti odun kan ati ibere opolopo odun te lo lori apere awon baba nla yin Idunu di meje lodo ti a Ojo 15 osu kesan layeye ojo bi oba Ojo 24 osu kesan ikana layeye odun kan Kabiyesi Olubadan lori apere Bẹ́ẹ̀mi lọ́wọ́ Ọlọ́run ọba, a dúpẹ́ ọgbọ́n, ìmọ̀ àti ìrírí kíkún pẹ̀lú ọkàn farasin ilẹ̀ Ìbàdàn Kábíyèsí ọba Ládọjà. Àwọn alálẹ̀ ilẹ̀ Ìbàdàn ó pè yín o. Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, ara pápá làbẹ́ tu lóko ibi gìjà gìjà làbẹ́ kùn. Ibi gìlọ̀ làbẹ́ kòkò ara fi ń dà ti réfè ìta gbangba làbẹ́ wí ajílẹ̀ kege. Má gàjà ajẹ́nigi ẹ̀yẹ Yemẹtu òjé Ìbàdàn. Olóyè Wọlé Arísekọ́lá lónìí. Gúnugókè kúlẹ̀wé. Àkàlàmọ̀gbò ní Ṣálá ìlẹ́gbẹ̀rún ọdún láyé. Afẹ́fẹ́ ìtura tó ń fẹ́ lásìkò Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Ọba Sẹ́nítọ̀ Rashidi Adéwọ̀lú Àkànmọ́ Ládọjà Arusa kìíní kò ní wọlé lójijì.
4: Ìgbà ọdún kan ni o.

0: ni mi olóye mọ́gàjí ọlá olúwa owólabí ọlákùlẹ́yìn xaa lọ́kọ̀ mi àti gbogbo ọmọlé ìjẹ ọlákùlẹ́yìn nílẹ̀ ìbàdàn kíbà báwa its imperial majesty olútilẹ̀ ìbàdàn ọba abdulrasheed adéwọ̀lú akànmú ọládọjà arusa the first kó oríire ayẹyẹ oríkádùn wọn ọdún méjìlélọ́gọ́rin lókè èpè bàbá wa aṣọdúnmọ́dún làwọn aṣọdúnmọ́dún aṣọròmọ́rò làwọn aṣọròmọ́rò ó tún ní níwò yá àmọ́dún kẹtùmọ̀ ẹ̀kúdẹ́gbẹ̀ra bákan náà kí bàbá wa kọ́ ayẹyẹ oríire ọdún kan wọn tí ẹ ṣe lórí àlééfà ẹgẹ́ bí olúbàdàn ẹ ti lẹ̀ ìbàdàn bàbá wa a ti mọ àkókò yìí ẹgẹ́ bí ìgbà àlàáfíà àti ìgbà tẹ̀síwájú nílẹ̀ ìbàdàn torí pé láti ìgbà tẹ̀ ti lórí àlééfà ẹgẹ́ bí olúbàdàn ẹ lẹ̀ ìbàdàn ìbàdàn tẹ̀síwájú nínú àlàáfíà àtúndí àtàlejò ló sì mọ àkókò yìí sígbà ere ọmọ olùkọ́ àlélu ọmọ alójújọba kígbà ọdún kọ́ mọ jọ́dún kan pẹ̀lú ògo ọlọ́run ọba olóyè mọ́gàjí ọlá olúwa owólabí ọlákùlẹ́yìn xaa ló ń kéde lórúkọ gbogbo ọmọlé ìgè ọlákùlẹ́yìn wà.
1: Your Nescafe is not just a drink, it's your

0: ẹyin olólùfẹ́ mi
1: tatẹ pàṣẹ mi ló jẹ́ mi tán
0: olólùfẹ́ lágelu
1: o gara tán kí ló ṣe kí
0: òkè gajòkè
1: kọ́nà
0: ta ló ń ṣe gìrìgìrì mọ́
1: àmọ́lùkà jésù
0: ń gbò tí lọ́lọ́run má sáwọn o sáwọn sáfún wọn lọ́lọ́run lọ
1: kí ló ṣe
0: jọ́
1: ìwé wọn pa sáwọn pa
0: lọ́kè

0: sì náà ń pelé yìí. Mojú tún ẹ̀bùn rẹ o. Ìwé mímọ́ ló sọ pé ẹ̀bùn rẹ ni ó lànà fún ọ. Sàwárí ara rẹ lónìí.
1: Àforúkọ Jésù ṣá wọ́pọ̀.
0: Kọ́mọ́ bá sìn án wáyé.
1: Àforúkọ Jésù wò.
0: Mọ̀ ń gbọ́ ẹnìkan sọ bẹ́yẹn. Ó lóun ọ̀lẹ́bùn kankan. Ọlẹ́bùn ọmọ. Wọ́n fara balẹ̀. Àwọn èèyàn kan ń wọ ọpọ́ òní ṣùgbọ́n ò lò. Lo ẹ̀bùn rẹ o. Òun ló máa lànà fún ẹ. Máa gbọ́ àwọn ẹ̀bùn tí dowó láyé kí n sọ fún ọ̀kọ̀ọ̀kan. Ẹ̀bùn ohun tó mọ̀ lẹ́nu iṣẹ́. Ayọ̀kan nìyẹn. Àyàká fi ń tà ní ọtọ́ ọmọ kàn jẹ́gbẹ́ ẹ lọ ẹ̀bùn
1: ni.
0: Ẹlòmí ọkọ̀ kà á mọ̀ tí è lọ́dún mẹ́jọ ń bẹ̀.
1: Ara mi àbọ̀ máa ṣe ni.
0: Táyà pípọ́ lásán ẹ̀bùn ni.
1: Ojú mi yàn kọ́ máa ràn mí.
0: Táyà pípọ́ lásán ẹ̀bùn ni.
1: Jésù
0: ọkọ̀ wíwà ẹ̀bùn ni.
1: Ó ní mo ṣe máa ṣe mí ṣe mí ṣe mí. Tí bá ti gbọ́.
0: Ẹlòmí ó ní owó lọ́ra gbogbo ọkọ̀ kalẹ̀ kò lè dá ọkọ̀ wà. Njọ dírẹ́fà rọ̀ bá ti wá yóò sùn lé ni. Ojo ni wọ́n bá débẹ̀ ẹ̀rù.
1: Orúkọ Jésù.
0: Wọ́n lójo wọn lẹ́rù. Mo ní bàbá kan pè ní Amusa.
1: Ẹ lọ́wọ́ kò pariwo ojú.
0: Àbúrò bàbá mi nílé ìjà.

ṣùgbọ́n wọ́n nẹ́bùn kápẹ́ńtà. Àwọn náà ẹ̀rù mọ́ bá wọn láti wakọ̀, wọ́n sì rọkọ̀. Ogun ta dakọ̀ àwọn ọmọ táwọn bí. Ìtọ́lọ́kọ̀ mẹ́fà méje mẹ́jọ ń bẹnu wọn tí wọ́n sì ń wà á. Àwọn bàbá kan lójó tí wọ́n ní.

0: irresistible aroma and rich taste of Nescafe.
1: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
2: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀yẹ dáná sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan, kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Káàṣì ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n já yín sí ti Independence Day Cashpot. Àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cashpot. Níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cashpot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347*1004*1#. Lórí Ládìlú FM, *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.kashie.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Ọ̀yọ́ Stadium ni Bọ̀dù ló fún òǹtẹ̀lú káàṣìẹ̀. Káàṣìẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
3: Hi guys, welcome to my channel. So today I'll be showing you how I make a milky bowl of golden morn.
4: Yay!
3: I like to have my golden morn in a bowl first, then pour some warm water. I just stare and watch it turn into milky, nutritious enjoyment.
4: But when did you add milk?
3: I'm using Golden Morn 3-in-1, so no need to add milk.
5: So delicious, mommy!
6: Golden Morn 3-in-1 comes with milk inside already. Get it for your family today. Golden Morn, make every day golden.
7: Ìsàlẹ̀ òsì Real Bond Community Development Association Bonfoto ìsàlẹ̀ òsì Mbàdàn ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ nínú wádùn wípé àjọ̀dún wa tọdún yìí tó papọ̀ mọ́ Ayọ̀ àjọ̀dún ọdún kan bàbá wa Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Rasheed Adéwọ̀lú Ládọjà Arusa 1. Ìsàlẹ̀ òsì Real Bond Community Development Association ló ń kí kábíyèsí kú oríire ẹ̀ Lakeba Olúyọ̀lé olóyè àgbànúre ní Àkànbí Àrólé Ba Olúyọ̀lé Mbàdàn kú múra o. Àlejò pàtàkì lọ́jọ́ náà olóyè Jubril Dọ̀tún Sànúsí Ọkálọ́mọ Odua Sínétọ̀ Sàràfàdín Abiodun Ali olóyè Adégbèyí Gata Òfíìkà Lẹ́gbòkè CEO Solution FM Radio Ìbàdàn Alájò Olabi Bunmi Sàràfà OBS USA America Engineer Adéremi Abbas Oseni Honorable Stanley Dikrulayo Olajide Odidi Ọmọ àwọn ògbóǹtarìgì eléré tọ́kẹ̀lù sí wa níbàdílé Fẹyọ Rasheed Ayinde Merengue King Alhaji Tayololu Akande Currency Haji Fatai Adisa Fakus. Àǹkárá ti wà fún títà ní Bonfoto Junction. Pe nọ́mbà yìí 08032239103. Ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án láṣẹ o. Aago mẹ́wàá àárọ̀ nílẹ̀tọ̀ gbogbo ti bẹ̀rẹ̀. Gbogbo ọmọ bíbí sàn-án. Ìsàlẹ̀ òsì ń Bonfoto. Àtẹ̀yìn àlejò tá a pè. À ń retí ní Bonfoto.
8: Ọjọ́ iwájú ń pè ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn wá ọ̀la ò ní pẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ bó yóò ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama àbí ó fẹ́ wọlé pẹ̀lú direct entry tó sì ní NDE, NCE, HND tàbí A-levels. Ààyè wà fún ọ ní WMOU. Yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication àti Educational Management. Gbé ìgbésẹ̀ nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fanilápòyà. Wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyèmóye. Kàn sí wa ní White House, Adéwùmí Street, Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn tàbí number 1A, Ọba Akran Avenue, Ikeja, nílùú Èkó. Pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria. West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga kó o dẹni iyì táyé ń wárí fún láwùjọ.
9: Bàbá Ìbàrùbá.
10: Ó bá ìsára.
9: Orúkọ tó láàmì láka nínú iṣẹ́ ìṣègùn ìbílẹ̀. Àgbàlagbà ìṣègùn tó mojú léjà. Ewé àti egun àti ń tàbí sọmọ aráyé lóore. Àwọn àìsàn tó lúgọ tàbí fojú hàn nínú àgọ́ ara ẹni. Kí gbogbo orúkọ máa roni kọ́run ẹ̀sìn ó máa ròyàn. Ká máa rìn ká máa mí gúlegúle àbí ká máa ṣẹyọ àṣejù. Báyé èèyàn bá ń lù kìkìkì àbí èèyàn ń wọ̀ ọ́kán. Ó rí kurukuru eyan kan di meji elomi bata nja bo ti oni mo fifa ni won fa elomi wiwo ni won wo woru moto bi apewa jara regba leyin le baba adedibu ni mo le teni badan opposite people's girls grammar school baba ibaruba kore ni kankan se lo mo pero soko be ba ti wa kajo forikori kajo so to nse yin o ona abayo si ti wa pelu irinse igbalode to ma tu asiri ibi ti arun wa lagu ara 080 33 88 1008 tabi 0701821111 baba ibarubo baisara agba isegun to n baisan wi taisan fese fe
5: ẹyin èèyàn mi ẹ káàbọ̀ sí ìkànnì mi lónìí wọn máa ṣàfihàn bí mo ṣe máa ń pè lò golden mon aládùn tó kún fún mílíkì máa kọ́kọ́ da golden mon mi sínú abọ́ lẹ́yìn náà ló ń bomi tó lọ wọ́ọ́rọ́ sí máa wá rò ó pọ̀ bẹ́ẹ̀ ni kí wọ́n máa wò bí yóò ṣe dohun àjẹgbádùn tó lọ́pọ̀ mílíkì aṣaralóore nínú.
11: dúró náà nígbà wo ló fi mílíkì sínú rẹ̀.
5: golden mon 3-in-1 mẹ́ta lọ́kọ̀ ni mo lò mi ò nílò àti tún fi mílíkì sí mọ́.
12: ìyá mi ó mà dùn gan ni.
13: golden mon 3-in-1 jẹ́ èyí tí mílíkì aládùn bá wá ẹ̀rà fún mọ̀lẹ́bí yín lónìí. golden mon sọ gbogbo èèyàn di wúrà.
14: akíntúndé ọ̀rẹ́ mi àfijù nílà tó mòye láti ìgbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nílà rẹ̀ yìí. àdúrà kan péré mojọ́ kí náà sì làdúrà òun ni pé kọ́lọ́ mọ́jọ́ sọ̀rọ̀ sọ́ọ̀tì.
15: bí tí mo
14: ìdí ni pé díláàrí òní ju mọ́tò méjì péré lọ tokunbọ̀ kan àti nigerian uc tó gbé kẹ́gìlì lórí pé o fẹ́ ta yìí ìwọ náà wàá wò bí tó ti ń tà wọ́n ẹ̀gbẹ́ títì kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí ọlọ́mọdé kan padà rà lọ́wọ́ rẹ̀ skrabu àti pé dúró náà o ṣé wò ó tí ìgbọ́n padì lọ́sọ̀ tòní táwọn olùyọ̀ lè ń bàdàn níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ń ra mọ́tò ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń tà tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé tó o bá fẹ́ mọ kúrò lé láràárọ̀ lọ jókòó tọkọ̀ rẹ ní lọ́sọ̀tò kò sí ní tó burú mbẹ̀ kì í ṣe wọ́n kan ló wà mbẹ̀ tí wọ́n ń tọkọ wọn pẹ̀lú tó àbò tó fọkàn balẹ̀ akíntúndé kò sí ní tí ó sọkọ rẹ ẹgbẹ́ títí ìléwu báwọn èèyàn ṣe lọ́kọ̀ mbẹ̀ tí wọ́n ń ta lóríṣiríṣi tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé ní lọ́sọ̀tò náà ni mọ́tò tiwọn tí wọ́n ń tà tó jẹ́ tuntun àti tòkunbọ̀ tí wèé rẹ̀ pérépéré tó fọkàn balẹ̀ tí n tí mò ń sọ yìí ò bá wá yíyọ dáadáa kí n fọ nọ́mbà wọn kó o pé wọn 08169328487 lẹ́ẹ̀kan sí 08169328487.
16: Javis PR I Care Foundation ló ń lọ́gun tata wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdà tábẹ̀bẹ̀ ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kẹ́sàgọ́ ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Javis PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PR I Care Foundation àǹfààní ńlá gbàlè yìí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 1000 naira péré lówó káàdì ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ mọ bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú ń rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PR Eye Care Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nùgbà láìsí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọdé ni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fòdà lójú pópó láfi ní ọmọ lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank Charity Cultural Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanu shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àròsọ aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé
17: 0701015255
16: ojúlọ bàrà òní dín dúró mọ́ wa lágbárí.

0: irresistible aroma and rich taste of Nescafe.
1: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
2: Ṣe ń lọ ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú bó ṣe ń lọ tún lẹ́tọ̀ tí ó máa dé sí ìgbọ̀n yín níkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájú òkè lọ́jọ́ sátidé ọ̀sẹ̀ yìí ni ó bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó di inú ètò tá a pè ní bó ṣe ń lọ atọ́kùn yín ó ti wà ń gàlẹ̀ tèmi táyọ̀ oyè ládùn ààbò ọ̀rọ̀ ni ètò bó ṣe ń lọ níkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájú òkè ìkànnì lágẹ̀lú ti sátidé yìí ó tún máa

0: ẹ káàbọ̀. Àkàrà ogun ti dé o.
1: Pèsè ń retí rẹ̀ ló mọ̀mọ̀ yọ.
0: O ti yọ.
1: Ń retí rẹ̀ ló mọ̀mọ̀ yọ.
0: Ẹ dúró ń bẹ̀, ẹ jókòó ní ẹfà pèrè bàdí lẹ́gbẹ̀ẹ́. Tẹlifíṣàn yín àbí fóònù yín ẹ gbé lọ gẹngẹ ẹ tẹjú mọ lágé ló ń bàdàn bí mo ṣe ń sọ lọwọlọwọ.
1: Ode pẹ̀lú àròyé o pèsè ń retí rẹ̀ ló mọ̀mọ̀ yọ.
0: Gbogbo ẹ̀yin bàbá bàbá tẹ gbogbo ẹ̀yin bàbá bàbá tí ẹ ti kàwé Fágúnwárí tí máa ṣe ní ààyìn pé irú ọpọlọ wo leléyìí ẹnìkan máa hù jáde o láti ìjẹ̀wò àbí ìwòjẹ̀ yọ máa sọ ń bọ̀ bá tó bá yá. Èèmọ̀ ni mo pè é lánàá ni mo fún lórúkọ míì pé láìwòwe eléyìí ga ọkọjà kàṣẹ́ àrà mo dẹ̀ mọ̀ wípé nígbà tá a bá bẹ̀rẹ̀ ètò yìí ẹ mọ nǹkan tí mò ń sọ ọgbọ́n àti òye sọkalẹ̀.

0: Akara Ogun ma wulẹ. Eje n roju akara Ogun. Gbogbo aye fe roju akara Ogun. Eru kan ban okun meta le nwo yen o. Mi o riru erinjo mo tin rin kaakiri agbaye. Emi ma sa ko pe ko si nte mi o le ha. Ajen to te tun le ha nkan ju be lo nbe. Ase encyclopedia kan tun wa ni duniya. Mo bere nipa atangbese aye awon gan fun beseju meji. Leyin eleyi a wa wonu agba mi. Baba di Ofagun wa lo gege bi won se wa nbe. A tun fi seranti e kaabo sori eto baba.
1: Bo se je pe gogo egogo ni ma juba jagboro ti gogo jagojago njuba obalufun be ni mo fi nki gogo awon alase apase ilu ati eyin baba wa lenu se pe taku dede akoko yi o
0: kilo ko yin
1: omo wa le odunmo loruko mi
0: odunmo ile babalawo na ti bin ni
1: mejeji ile ode ati ile
0: odunmo ode dunmo la ma pe yin ode dunmo ilu wo ni lo yin
1: gaga bi mo se so mo ni ijewo apa kan iwo apa kan ijesa baba mi je omo ilu esa oke ni ipinle osun sugbon ilu ilesa na bi mi iya mi si je omo ilu iwo
0: e fe jogbe gade boye omo odegbon
1: odegbon
0: baba ode omu iya gbangan o wa de odegbon
1: ijewo le mi ijesa iwo le mi
0: ijesa wo ni oruko yin ni agbako abi oruko yin ni akara ogun
1: akara ogun ni olodum ja ko agba ko se ko
0: akara ogun ki n ti je pelu ebi ile Ofagun wa na
1: mo bere igbesi aye mi nipa lati bere ise sorosoro ni omo odun bi omo odun mewa ni mo ti n discover ara mi sawari ara mi bi pe ka ma korin ka mu pangolo milk ka lu ka fi igi akitola si ṣugbọn nigba ti o di ọdun 1997 osogbo ni mo wa ṣugbọn nigba ti iṣẹlẹ kan ṣẹlẹ nibi ti a ti ṣiṣẹ ka ma ta ọsẹ ṣe mọ pa awọn osogbo naa lọlọṣẹ ifo ọṣẹ ila
0: o wa si ẹ n tọṣẹ ki ẹ fẹ sọrọ ẹ n lọ kọkọ n ta ọṣẹ iya ma kọkọ ma jẹ yan laye o
1: abi keyan to ja na na yo ti oko si awon ise keke nko
0: eyin te wa nle keke fi mo kan ni nbere tan gbe se aye won die na ni kin to lo bi tan so a de be o e ma gbe ko n lagelu lowo
1: fifi keke kiri pofu pofu nko
0: se ta yori
1: mo ta ice cream na pelu keke
0: owo ina le wa ki bayi
1: be ni igba to di pe ile ose daru to di pe o ni ta ba ti se bi odun kan o ma ko wa ṣùgbọ́n kò kọ́ wa mo ti ń lo bí oṣù mẹ́sàn-án sálárì ló sá ń san bí mi ṣe wá sí ìwò ní ọ̀dọ̀ sísítà mi nìyẹn pé kán bá mi wá iṣẹ́ àwọn ní sẹ́kítírì àwọn vio
0: wọ́n
1: ń ṣe ní bímọ ní lọ́dọ̀
0: kí ló ti bẹ̀ yọ.
1: Wọ́n wá ń kọ́ ilé kan ní iwájú ọ̀dọ̀ wa níwò yẹn ibẹ̀ ni èmi ti bá wọn ṣe lébọ̀ lébọ̀ yẹn ni mò ń ṣe lọ́wọ́ la
0: kò sáṣiṣẹ́ tẹ̀ lè ṣe ń dín owó iná ni
1: àǹtí mi nìkan lọ pè mí wá àṣọ ti bá bàbá kan ìtàn mi mo ṣe dé kò rí o ó ti bá bàbá oníbọ́ọ̀sì kan sọ̀rọ̀ pé ọmọ tó tiẹ̀ wá sẹ̀ kó tiẹ̀ mọ mọ́tò wà wọn kúkú ṣe freedom ọkọ̀ wíwà mo wá ní ṣé màá máa fi nc ṣe iṣẹ́ mọ́tò wíwà ni ṣáàjẹ́ mo ṣe nìkan lọ pè mí wá mo ṣáà dé ọ́fíìsì bàbá yẹn náà ni mọ́mì èkó lèmi ti ń lo ọkọ̀ tèmi o sọmọ yìí ṣé ó yọ lọ èkó ó máa lọ n tó sọ mí dèrò èkó nìyẹn o.
0: ẹ ń bẹ̀rẹ̀ dé kòtà lẹ́kọ́ rí.
1: nígbà tí mo dé èkó mo bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀.
0: láì ní bàbá láì ní ìyá lẹ́kọ̀ọ́
1: tọ́ọ̀chì ṣẹlẹ̀ ni mo ń sùn ṣùgbọ́n tí n bá ti ń kọrin màá máa fi orin bàbá ewì bàbá wa aláríwájú adépọ̀jù màá máa fi ọlárèwájú ti ń dárin ní gbọmọgbọmọ kì í ṣe lásán ogun ńlá tá a gbé síra wa ó ní bó ṣe jẹ́ ni ẹ̀bẹ̀ ọ̀ràn wá kọ́ ọmọlé tí ó gbọ́rọ̀ ní ọ̀ràn wá bóyá para wa nítàn díẹ̀ sí i.
0: ẹ má gbàgbé ọtọ mo kẹfẹ fi mà bóyá ń bẹ lára yín lé láyé
1: ọwọ abẹ
0: ìjàgbá mo pè lónìí mọ n bọ.
1: ìyá ìjọ yẹn wá ń gbọ pé ewì ni wọn ké ó mọ nǹkan tó ṣe mọ pé nǹkan tí ojú àwọn ará èkó lójú ìyá ìjọ yẹn wá ní ó mọ nǹkan tó báyìí ṣe láti tọ́ba tí wọ́n ń ṣe bí àjọ̀dún ìkórè ìyá yẹn a máa mú mi lọ káàkiri mo wá ń wo ìyá yẹn bíi ìyá kan ti barista kí nínú orin wọn báyìí tó mú barista lọ sí ilẹ̀ Hausa tó fi gba ṣeré kí wọ́n kà ìyá yẹn sá mú mi ká létà létà o àwọn ọmọ ìyá yẹn àwọn ọmọ ìyá ìjọ yẹn Adéolú Dàmọ́lá àti Jésè náà wọ́n sọ pé wo ma wéṣì tálẹ́ǹtì ẹ̀ ń bí má kọjá sí rédíò Lagos
0: kílẹ̀ lọ sí mẹ́hùn
1: kó lọ bá Gbẹ̀ngà Adébóyè àwọn ọmọ ọ̀ṣun yín náà ló pọ̀ ńbẹ̀ lèmi náà ṣe wá bẹ̀rẹ̀ sí Musa béèrè rédíò Lagos mo débẹ̀
0: ok
1: ìgbà tí mo débẹ̀ ẹni tí mo ti rò pé máa líǹkì mi mọ́ Gbẹ̀ngà Adébóyè òun ni Aláròyé Ìjèṣà
0: àsọ̀sẹ̀ líǹkì yín
1: kò líǹkì mi ó kàn ṣe pé àbúrò mi ni ọ̀rẹ́ fọkànrẹ́ balẹ̀ máa líǹkì rẹ̀ ṣe bí àbúrò mi ni ó ṣe bí Ìjèṣà kan rìnrìn àjọ rẹ̀ ó kàn yí mi báyìí
0: kò jẹ́ rí Gbẹ̀ngà
1: kò jẹ́ rí o ìgbà yẹn ó ń lo bẹ́ǹsì kan báyìí mo ṣe rántí dáadáa
0: àkókò sì tó nù regular bẹ́ǹsì ẹ máa sọ̀rọ̀ bọ̀
1: ìgbà tó wá dọjọ́ kan mo kàn gbéra bí mo kàn sí Eríbọra Gbẹ̀ngà nìyẹn wọ́n wà nínú wọ́n fi ẹ̀yìn ti jíìpù báyìí mọ́tò kan báyìí wọ́n fi ẹ̀yìn ti báyìí bí mo kàn sí èmi ò tiẹ̀ sọ pé kẹ́nì kankan mo kàn ní Gbẹ̀ngà Adébóyè ni mo rán títí mo fẹ́ kọrin ewì tọ́jọ́ ojú fún ó ní ó tó orí ògògó sẹ̀sẹ̀ kéwì tí ẹ̀ tán nìyí sí ìwọ náà tún gbé wìtì ẹ dé kí lọ fẹ́
0: ògògó sẹ̀sẹ̀ kéwì tí ẹ̀ tán ó kéwì ń dọ́nà
1: tí ẹ̀
0: ìwọ náà tún fẹ́ kéwì tí ẹ̀ ewì wọn fẹ́ ké ẹja dákẹ́ 3 seconds mú ògògó gbogbo ohun tí ọlọ́run ṣe fún ògògó mọ́jọ bàjẹ́ ọlọ́run àwọn ọmọ rẹ̀ jẹ́ wọn sórí rẹ̀ kó kíkún ojú tiẹ̀ lọ láwùláwà lákùúwátà ìlàbìrà lẹ́sùn yẹ́sì ẹ tẹ̀síwájú.
1: Ṣùgbọ́n nǹkan tó wá yà mí lẹ́nu nínú ọ̀rọ̀ Bọ̀dá Gbẹ̀ngà ni pé èmi ti ṣe dẹ́mò mo ti ṣe dẹ́mò ògbójú ọ̀dẹ sí àpò mo sì mo kàn ra kádìẹ̀ sínú kíṣẹ́ mi wá mo dání wá ní orí dẹ́mò kan wà lápò ẹ nǹkan ọ̀fẹ́ rí mi fún ọ̀fẹ́ gbé rẹ́kọ̀dù jáde ni èmi gbé rẹ́kọ̀dù jáde mọ́ ọ lọ́dọ̀ babs ní yànà pàjá wá gbowó tó bá rẹ̀ ka owó yẹn owó yẹn tó bí 2,000 naira mo fẹ́ ya wèrè
0: nígbà náà
1: owó ni o 2022
0: owó ló ṣe mà pé
1: mo wá lọ bá India gbọ̀ngàn àwọn tí mo ń dárúkọ yìí náà nígbà tó yá la tó mọ́ra wa dáadáa mo lọ bá Ọlálọmí Ejire mo lọ bá
0: bàbá rẹ
1: Abifagbọ̀rọ̀ gbogbo wọn wà níwájú wọn ń wò mí bí mo ṣe ń bọ̀ yẹn mo wá lọ bá wọn pé báwo ni alàgbà yìí ṣe mọ
0: ọmọ pé tí mò ń bá bọ̀ nú ayé mi ni
1: ó ní ẹ máa fojú ọmọ 40 ọdún àbọ̀mọ 39 years ìwò sẹ́ẹ̀mọ̀ pé ó sáré.
0: irú mọ̀lẹ́ ni
1: àwọn nǹkan tí mo tún wá ń gbọ́ nípa Bọ̀dá Gbẹ̀ngà tèmi náà fojú rí ó jẹ́ nǹkan tó yà mí lẹ́nu
0: kí a ní
1: torí
0: ó rí jùlọ wa lọ ni kẹ́ ń gbọ́
1: ẹnìkan wà ní gáràjì kétu tó ń tamọ̀là ó mú mi bí àbúrò ọmọ ilé ogbó ni àbí mọ ilé ogbó ọ̀dàgbà sí kúta ọlọ́kọ̀ ń tẹ́lẹ̀ mu ìwé kan náà ní
0: agbègbè kan náà ni
1: èmi máa jókòó njọ́ tá a bá ti wá lọ ṣiṣẹ́ tí mo bá ti tímọ́tò wa bá yọnu èmi á jókòó níwájú ilé àmọ̀lá rẹ̀ bíbára ṣe Gbẹ̀ngà ṣe dé lọ́jọ́ kan ni torí ọ̀rẹ́ ni wọ́n òun náà ló mú mi lọ ṣùgbọ́n àláǹfààní àti rí wọn lọ́jọ́ tó mú mi lọ ó wá sọ fún Ọláìyá pé Ọláìyá wo ìyá Alámọ̀là ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ rẹ yìí ó ti rí ìkódẹ ìkóbẹ́rẹ́ àti ìgbálẹ̀ ó ti rí mọ́ wájú ó fi aṣọ pupa wé lọ́fọ́ kó o domi gbóná bẹ̀ ó fẹ́ mọ tàjú ọ lọ ni o ó fẹ́ mọ gbá síkì rẹ ni o ìyẹn náà bá bọ́ sí kiri ló bá gbé
0: àmà
1: ó bá fọ ibẹ̀ lóòótọ́ ó bá fa ìgbálẹ̀ tí wọ́n fi
0: kíní ẹ̀ yìí
1: aṣọ pupa tí wọ́n fi wé ń wọ̀ sọ fún ọ kò pẹ́ obìnrin yẹn ààrí nínú gáàjì yẹn mọ́dọ̀ ní olónìí ó palẹ̀ ẹrù rẹ̀ bọ́ni ó máa ń náwó bí ó máa ń ṣe bí àjọ̀nú ni ẹ wọ̀ pé kí ló fa irú eléyìí báyìí ẹ wo a ti gbaṣẹ́ lónìí a gbaṣẹ́ 800,000 a sì ti ná ọkọ̀ a ti lọ ná alùpùpù a ti lọ ná àgbò tá a fi jàmọ̀là ẹ dákun èlò wọn ń tààyàn náà a fẹ́ lọ ná èèyàn ẹ kí la fẹ́ fẹ́ yẹ̀ ṣe a máa ránṣẹ́ káàkiri yọ̀ọ̀dọ̀ mọ́ bá ara gúdà wá ni a sì máa sanwó oṣù fún.
0: Olódùmarè.
1: ó yẹ òṣùṣùṣù kò ní mo fẹ́ ra fanagọ.
0: kì ní jábà wọn.
1: ọkọ̀ akérò.
0: ọkọ̀ akérò gbà náà alágọ̀.
1: fanagọ̀ mo fẹ́ lọ rà èlò wọn ń tàná ó lè ní 350 ni ọyà wà lọ rà wá. ìwọ náà ló bá wá dírẹ́bà tí ó mọ̀ wá ọ tí ó mọ̀ fi wá pawó owó tó bá pa mẹ́ àmọ́ fi mú nǹkan náà ni kò sí táwọn fi ṣe ju pé ká mọ̀ fi jẹ súyà ká mọ̀ fi mú nǹkan wọ́n bá ra ọkọ̀ kò wá ju bí ọ̀sẹ̀ kan ní ọkọ̀ yẹn bá lọ gbá ọlọ́kadà yẹn bá lọ pé àìsàn ọkọ̀ yẹn gbá ọlọ́kadà ìwọ o fi moto mi gba olokada mo lo olokada wa o wa lo tutu elo won ni mo fi toju e ba daruko e pe ah won ni ka deposit 80,000 gba 160 lo fi toju olokada oya mo gbe moto won fe ri omo pelu moto

0: ṣàtá ọ̀bámọ́mọdé díẹ̀ píparun ní ìparun ní ìparun. Láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámùlùmọ́lá ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàn wọ́n jẹ. Nìkànnì Lágelú FM 90.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbàláyà àgbà.
1: Ẹ bá ògùn gbọ́dọ̀ yí gbẹ.
2: Jàǹgbàlà jùgúrí jùgúrí jùgú jàǹgbàlà.
0: Ní gbogbo aago kan ọ̀sán ọjọ́ Àbámẹ́ta Sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ṣàgbàláyà àgbà. Níbi tẹ́ ò sì máa pàdé atọ́kùn ètò tó mú yányán létè àdéròǹkẹ́ Ògúnlẹ́yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn àgbọ́kọ́gbọ́n láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé bá aago kan ọ̀sán bá ti lù ní gbogbo ọjọ́ Sátidé níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa. Àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò. Lágbàláyà àgbà ni kẹ́yìn èwe wo máa gbọ́ káṣà wa ó lè ráàyè gbilẹ̀ láàrin yín.

0: to eni je wa ki oro le ba ya eduma re ma se mi ni amukuma eko alawura bi ma je ki de akurete lo le de ti mo wa imo ala muhammad sallallahu alaihi wasallam oni ka wa ma lo se gbogbo bi lagbaye bo tu le ko jina to imo o se pataki pupo mo ni alejo kan to ni se pelu eko ni awon orilede mi yato sile nigeria le ti mo be kan salaye fun wa ni kini ki loruko ni sa lati le se wo
1: oruko mi ni oluwole ololade ti mo wa lati le se skylink global recruitment services lati Ibadan
0: awon kan tuntun ni jejo te wa eni awon kan tuntun ni tun ti sele e ti ni awon kan mi te to gbe dani to tu yato se ti e ti n ba bo tele e si bi ti e ti n ba bo tele na sile bawo ni mo le tun ba ise irin ajo pelu awon to ni fe lati ba irin ajo lo si awon orilede ti en wi lori atija ati mo lori ise
1: alakoko mo fe soro lori eko fe to n lo lowo ni ilu China fun awon to ba fe ki omo lo kawe ni oke okun kan yoju si wa ni ile ise wa ama to so na eko fe ni won ni sanwo school rara won a kan so wo processing fee la so ni so ton ba de de odo wa a ma sha lai fun fun to ba se pari waec o neko to de ri to de ni 5 credit including maths and english
0: en to ba ka rara nko
1: en ti o ba ka rara ko si ko sa
0: fun o n lati ka we n ta so fun omo wa ka we na bo tun le ko kere ma
1: be
0: en so
1: and most school to fe lo ni China won je school to je pe won wa recognize all over the world so tobacco we won gba certificate to yonti ti won le fi sise ni anywhere in the world tobacco wo si most of the lecturer don teach ni America ni Canada ni UK ni most of them India and China not wa so ele fi da loju pe to ba de be yen won ri nkan ti won fe nbe ele keji ni ti awon ton ba fe lo sise ni ilu Canada bi mo se n ba yin soro lowo lowo bayi aye si sile ni ilu Canada lati sise nbe so awon ise ti o wa available ni China
0: e ja gbo
1: awon ni factory worker awon hotel worker awon security workers awon sales representative awon driving jobs awon managers àwọn supervisor àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so tán bá yọjú sí wa ní ilé iṣẹ́ wa a lè ṣàlàyé fún lẹ́kùnrẹ́rẹ́ bá ṣe máa tó tí ẹ̀kọ́ fi máa ṣojú mi.
0: ìrìn àjò lọ sí mecca ọ̀hún kí ni àwọn fẹ́ ṣe ń bẹ̀ ọ̀hún.
1: mo ní àwọn partners kan ní ìlú saudi bọ ìjà tó ń ṣẹlẹ̀ láti iran lọ sí america kò tí jẹ́ kán fún wa ní demand láti saudi báyìí
0: lọ́wọ́lọ́wọ́
1: báyìí so àwọn ìfura yìí pé saudi náà bá ní interest
0: kán
1: sì ní sùgbọ́n ìyẹn sì dúró dẹ̀ tán báyìí.
0: ọjọ́ orí wo ni gbèdéke iléeṣẹ́ yìí ti sọrọ irú èmi ní ìsẹ̀mí náà lè pẹ́ báyìí mo fẹ́
1: láti
0: àwọn àti àti dàgbà báyìí yà lè lọ.
1: fún àwọn tó bá fẹ́ lọ sí amẹ́ríkà yìí ó bẹ̀rẹ̀ láti ọmọ 22 years sọmọ 60 years lọ́wọ́ báyìí àwọn nọ́mbà sì ṣe ń bẹ̀.
0: 22
1: bẹ́ẹ̀ni sà.
0: ǹjẹ́ ẹ ní àwọn àkọọ́lẹ̀ tó nípọn fún àwọn tí wọ́n ti lọ tí wọ́n ti ṣàṣeyege.
1: bẹ́ẹ̀ni ìhùn lórí jókòó mi gbà ó wà lọ́wọ́ mi bí a ní àwọn tó ti lọ tó lè ṣe dáadáa tó ń gbégbé sí ayé àlàáfíà.
0: ṣé bí wọ́n bá lọ ọbẹ̀ yẹn ilégbèé nǹkan kan kó tó dé pé wọ́n ríṣẹ́ ṣé kò ní jẹ́ ìnira.
1: ní ìlú Canada fún àwọn tí wọ́n fẹ́ lọ ṣiṣẹ́ ń bẹ̀ wọ́n ṣe àdéhùn fún wa pé wọ́n á fún wọn nílé fún oṣù mẹ́fà.
0: lẹ́yìn yẹn kọ́.
1: lẹ́yìn oṣù mẹ́fà yẹn wọ́n nígbàgbọ́ pé ó yẹ kí wọ́n ti lè máa dálégbà kan dálégbé fún wa.
0: n tí wọ́n lọ sí wọ́n ti mọ̀.
1: bẹ́ẹ̀ni fún skul àwọn tó fẹ́ lọ sí tó fẹ́ lọ fún ilé ẹ̀kọ́ ilé gbígbé wọn ọ̀fẹ́ ni.
0: ti china nkan say the same thing náà ni.
1: òun náà ni mo sọ pé ilé gbígbé wọn ọfẹ́ ni.
0: ìyẹn ní china.
1: bẹ́ẹ̀ni
0: but canada ẹ ṣe ọfẹ.
1: kì í ṣe ọfẹ but wọn á fún wọn nílé ìgbé fún ọfẹ fún oṣù mẹfà lẹyìn oṣù mẹfà yẹn
0: máa lọ gbàlẹ́ sísà. ẹ yẹ kí wọn máa ti ń ṣe.
1: bẹ́ẹ̀ni sà.
0: bẹ́ẹ̀ni bá wa fẹ́ gba ìwé bí yóò ṣe rìnrìn àjò yẹn yóò gbẹrù kan dání bí owó àbí gbọ̀ bá tó jáde mo fe ke ba mi salaye
1: iru ti visa ira won ton lo fun ton lo fun China ti visa won ba ti jade so ton ba nlo won le mu bi $300 won le mu dani iru awon ton ba nlo si China iru awon ton lo si Canada ti visa won ba ti jade to ti wa lo won ton ba nlo won le mu $200 dani o ti to won kon to ton ma fi maintain ara won kon to gba first salary
0: long olorun da ma fi bi ale pa wa awon to ba je pe toko ti yawo ayo pelu mi 21 25 years o ti marry won ati yawo atoko e de fe travel is it possible
1: aye wa fun iyawo atoko atomo ori package Canada yen amon fun ilu China yen wa fun eni to ba fe lo kawe
0: nikan
1: ben to fe lo kawe
0: nikan
1: ben so
0: adupe bi won ni moko mo ya bara mo lapere bi ya ba ni ka wo sansan ibo ni office wa gan ti eni ti o ti ni lemi leni tabi ni ojo mi awon ma re ti won ti jade ti o fe ki eru ajaga orun ko fuye lati tun tesiwaju lori irin ajo nu aye ko bi o le jeun mo lojo ale ibo office yin wa
1: office wa wa ni number 6 Rational Building Mubolaji Hospital Bus Stop Loke Bola Nibli Badon Number 6 Rational Building Mubolaji Hospital Bus Stop Loke Bola Nibli Badon
0: I want number can be ti ode direct line and hotline taba pare to eto ton wi but e ko te so nisin na ton le fin kan call e kan ma wo se lo
1: number ti won le pe wa si ni 070-4700-1118 070-4700-1118 ati 070-4700-1119 070-4700-1119
0: number ni e mo wa wo pe opolopo obi ti o lo mo lohun ti a tin sise won gbadun bayi de ma date an ra bi abi merin ni dollar bi pound sterling ton ba se ile ti kun an na ma fe la mo pe eleyi le ro pe ki ara de kaluku lo le Nigeria leyin la kaka lati lo gba ina ni ile okere bo ba ri be omo le we nikan to kawe nikan ni en to ti kawe to koja ineko abi wa eke
1: fun
0: oni degree to ni gbogbo e to le fe travel nko kokan won ni
1: iyen lo wa fun awon ton fe lo fun Canada yen awon to ba ti kawe ton ti kawe ton won ti gba iwe eri won won ni anfani lati lo sise ni ilu Canada
0: awon ise wo lo wa nbe hun fun ro mo
1: awon ni awon ti mo fe nu kan lekan yen olorun to kawe yen awon le se sales representative won le se managers won le se supervisor
0: se ni awon hotels ati awon ile ise
1: ni awon ile ise ati awon ati hotel na agbara olorun amo fun China yen bi a se mu polongo e nbi o si awon parents si wa lack of knowledge lori e ni about awon ti o ke o ya lohun won ti nimo npa e daada even ni last year former governor of Kano state won sponsor omo 350
0: lo so mu yen
1: be ni ti e ri e wa lowo mi ti mo joko si won si won nu balu koda won tun fun won ni envelope ti $1,000 wa nu e ngba ti won lo so wa fe le so fun awon parents wa olan je ka jira won wa fun omo to fe lo kawe lo ibo ko je kan tesiwaju lo si China abu to daju o wa le o wa fun nbe
0: to e seun e tun number npe le kan si e dakun ki won le tun le ba yin fikun logun ke se ajoro opo papo
1: fun no to wa fe pe wa won le pe wa sori 070-4700-1118 ati 070-4700-1119
0: lagbara olorun ayo no jase
1: ase adupo sir
0: e seun

0: ọlọ́run ti ẹni jẹ́ ọlọ́run ni fi ikú tó yáwọ́ pa ẹnikẹ́ni bọ̀dì wa ọkàn wa yóò balẹ̀ ibi kò sì ní báyìí ní kọ̀ọ̀kan wa a jẹ́ pé ká máa kí yín bò ni
1: àlàáfíà ni
0: o ṣe wá òkè ló jókòó sí mi òkè ló mọ wá ọlọ́run mọ́ jàjábọ́ a ní dààmú o bó o ní ṣe o bá rí o bá ní rí nǹkan mú bọ̀ torí náà ló ṣàǹṣe bíi pé bóyá kọ̀ ṣe ó dẹ̀ ń ṣe ó dẹ̀ tún ṣe àbí èwo ni kinní kẹ́ẹ̀ni ó ga ó yá o ẹ̀yìn èèyàn wá kò ga nínú pé kẹ́nìkan kí gbogbo ẹ̀ ti tẹ̀ lọ́dọ̀ ẹnìkan kó wá máa ṣe wípé bóyá kò sí nǹkan bẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ rí ọlọ́run ti ṣàánú.
1: Nígbà tó fẹ́ káwọn tí ó ṣàánú tèmi ó ṣàánú tèmi. Ẹ̀yà lára wa.
0: Kí ni mo wá fẹ́ gbà nínú pé kí wọ́n mọ ṣàánú. Ẹ̀yà
1: lára wa ẹ ṣàánú mi o.
0: Kí ni èmi wá fẹ́ gbà bẹ́ẹ̀. Kò pé èmi náà nà kí ọlọ́run ó ṣàánú wa lójọ pé gbogbo wa àbí bó wa
1: tún. Akíwani tó wá ń sọ.
0: Ẹ nígbà tó tó sì ṣe bíi pé bóyá kò sí nǹkan tèmi dẹ̀ ti rí pé o ti ń rẹ́rìn sínú.
1: Mo rẹ́rìn sínú
0: ni. Tó bá dẹ̀ ti ń rẹ́rìn sínú yẹn báyìí a jẹ́ pé ọ̀rọ̀ ti gbọ́ nìyẹn.
1: Ọ̀rọ̀ wo ló gbọ́?
0: Gbogbo tó wà lẹ́yìn náà ni. Ṣé ọ̀rọ̀ ò gbọ́?
1: Ọ̀rọ̀ mi ò gbọ́ o.
0: Ọlọ́run kójú ọ̀rọ̀ gbogbo owó gbọ́ èyí ó mọ ìgbà gbọ́ lẹ́yìn ó mọ sọ.
1: Ẹ̀rọ jẹ́ ń sọ fáwọn tí ń gbọ́ wa ọ̀rọ̀ mi tí ì gbọ́ wọ́n lè aláàánú mi jù
0: sí mi. Ṣé torí owó iná?
1: Ó tó torí.
0: Ó ti da.
1: Bí ọba tí ẹ da.
0: Gbogbo ẹ̀yẹ èèyàn wa mò ń kí yín ojàre.
1: Ọba rọ mo dúró gbé kọrùn igba dògùje ìrọ̀ wá jà pẹ́pẹ́sẹ́ o báyọ̀ ọba dúdú. Báyọ̀ ọba pupa báyọ̀ ọba funfun wọn farí inú
0: wọn
1: yẹ̀sọ́ àkàlà
0: ìwọ
1: náà ló ń rí gbogbo ẹ̀.
0: Èmi ní ìrìn gbogbo ẹ̀ àìmí àbí wọ.
1: Báyọ̀ ọba dúdú báyọ̀ ọba funfun.
0: Ìwọ ló rí gbogbo yẹn o rí pẹ́nu ẹ ló ti dùn torí pé wọ ló rí gbogbo ẹ.
1: Àkàwé ọ̀rọ̀ ni.
0: O ṣe jákàwé.
1: Kò ṣe ní dó kẹ́yìn
0: tí ò bá ṣẹlẹ̀ o lọ jákàwé.
1: Irun ti Brazilian pọ̀ mọ́ fún máa ń yà
0: tó rọ̀. Ìwọ ló mo ti ẹ̀ láìkí tó tó rálàdà pọ̀ mo láìkí bó ṣe sọ yẹn pé mo kó papọ̀ ní àti Brazilian àti Umayẹ
1: Nàìjíríà wa kọ́.
0: Nàìjíríà gangan ló kọ́kọ́ tẹ́lẹ̀ lábẹ́
1: ohun
0: gangan ni.
1: Bí o kọ tán ni a máa pè ní ìsinú.
0: Ìwo lọ́gọ̀ ẹgbẹ́ mọ̀ tara yín kọ́ lọ́run ó ṣàánú ẹ ni. A jẹ́ pé ká mọ̀ kí gbogbo ẹ̀yìn olùgbọ́ wa wípé ẹ kú kàlẹ́ ń bẹ̀ ń o. Ẹ sì káàbọ̀ sórí ìròyìn eléyìí tí àwa ń pè ní gbígbẹ̀. Ìkànnì Lágelú 96.7 FM òkè gájòkè ó ní ìkànnì eléyìí tí àwa ń pè bí. Ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ́wọ́ ojoojúmọ́ ni ìgbìmọ̀ ọ̀ṣọ́ ọ̀ṣọ́ ọ̀ṣọ́ ọ̀ṣọ́ ojoojúmọ́ lọ ṣẹlẹ̀ láwọn àgbègbè wa lórí pẹ̀lú ọ̀ṣọ́ ìwọ̀n àgbẹ̀ wa ìwọ̀n tí ó fẹ́ kó ṣẹlẹ̀ wà ní
1: kìní táyò yé ládùn ààbò inú ọkọ mi ẹjẹ pégbọn káwọn bá pégbọn jìnnìjìnnì bí ẹni ojú rámú ààbò ọrọ tó fọmọlúàbí tó bá dénú ẹ yóò dodidi àní sọnù ká tó sọnù àtẹyìn àtẹmí àní fàkà kan jẹkọ o kò sì ní jẹ bẹẹ kò ní ta ní.
2: Àwọn ẹgbẹ́ ti gbọ́ wá o. Àwọn ọ̀gá àdúgbò bẹ̀rẹ̀ ìfọ̀sọ́rọ̀ ní àlàáfíà ní ìlà ayélujára kan.
0: Bẹ́ẹ̀ni.
2: Ẹ ti gbọ́ àdúgbò ìdábà tí ń ro kògbó kògbó. Kògbó kògbó lohun agogo. Dùgbẹ̀dùgbẹ̀ báyìí lohun akèrèǹdè kò sí bí akèrèǹdè ṣe lè ní òfin tí ó kò ta gbogbo.
0: Láyé láyé.
2: Ìwà ti wá pé méjì báyìí rẹ̀ ni káwòrán kedere. Àtẹlẹsẹ̀ wá pé méjì á sì rìnà gíjà. Bèbèrè wá pé méjì àjókòó ti pọ́n àti gún àbí ọlọ́ba síkà gúdúgbẹ̀rùyìn fún tọ̀sọ́ òní. Mẹ́wàá ń ṣẹlẹ̀ ń ju àgbọn
0: ìtílé
2: ara ìtílé gan ti ń gbọ́ wọn ń pa á mọ́ra ni.
0: Àti
2: àbúrò gbà ni pé àbúrò ayé ó kéré ó pin kò ní jẹ́ ìpín ẹnì kọ̀ọ̀kan wa. Tèmi táyò yé ládùn ààbò ọ̀rọ̀ ìlú ọkọ mi lẹ́ẹ̀kan sí. Ẹjẹ́ á pé gan ká má bàa pé gbọ̀n jìnnìjìnnì bí ẹni ojú rámú. Ààbò ọ̀rọ̀ tó fọmọlúàbí tó bá dénú ẹ̀ yóò dodidi àní sọnù ká tó sọnù àtẹ̀yìn àtẹ̀mí àní fàkà kan jẹ kó sì ní jẹ́ bẹ̀ kò ní talé wa o.
0: Àlèlè ó yá ẹja bẹ̀rẹ̀ sí ni máa mú àwọn àkòrí ìròyìn ọ̀hún wá sí etígbọ̀ yín o nítorí pé láti ibi àkòrí ibẹ̀ náà láti bẹ̀rẹ̀. Ṣé Yorùbá bọ̀ wọ́n pé ibi pẹlẹbẹ báyìí lèèyàn ti ń mọ̀lẹ́ jẹ Ọlọrun ọba kọdà kọ sànú ẹ ni. Ó yá ní pápápá ẹ jẹ́ ká máa lọ sínú àwọn ìwé ìròyìn gbogbo. Eléyìí tí ó wà ní iwájú wa ń bí níwájú tèmi mo ní ìwé ìròyìn ti The Guardian. Ìwé ìròyìn Daily Post náà ó gborí wọlé The Nation náà ó ní mò ń wò ńlẹ̀ yìí. Bẹ́ẹ̀ náà sì tún ni àjọ akọ̀ròyìn ìjọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Òun náà mọ̀ tún kọ ìròyìn ẹ̀ tó kún kẹ́kẹ́ o. Ó yá ẹ jẹ́ ká wá máa lọ. Ìròyìn àkọ́kọ́ eléyìí tí wọ́n mú àkòrí rẹ̀ wá ṣe tí gbọ̀yìn mo rí ìròyìn ọ̀hún nínú ìwé ìròyìn ti Daily Post eléyìí tó wà ní iwájú tèmi o. Kí wá ní nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ wọ́n pe ní ìpínlẹ̀ Jigawa ó ní ìṣẹ̀lẹ̀ tá a pè ní gudugbẹ̀ yẹn ló ti ṣẹlẹ̀ o. Ó sì ṣẹlẹ̀ mọ́ àwọn ọkùnrin kan eléyìí tó jẹ́ pé afurasí ọ̀dàn ni wọ́n o. Wọ́n níṣẹ́ rí àwọn afurasí yìí ń lọ jẹ́ wípé níṣe ni wọ́n máa ń jí àwọn nǹkan tí kì í ṣe tiwọn pàápàá jùlọ kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ méjì eléyìí tá a mọ̀ sí tata gàn táwọn èèyàn kan túmọ̀ sí ọ̀kadà. Wọ́n ní nígbà tí wọ́n máa fi ẹ̀sùn kan ẹni tí wọ́n mú gan nísànsàn lórí ọ̀rọ̀ ọ̀hún wọ́n pe onítọ̀hún àti àwọn míì náà tí wọ́n jẹ mẹ́sàn-án níye ó ní ọwọ́ padà tẹ o. Ìyẹn ní ìpínlẹ̀ Jigawa kí lọ́wọ́ tẹ̀ wọ́n fún wọn pé àwọn ọ̀kadà ọ̀kadà yìí eléyìí tó jẹ́ wípé wọ́n tọpasẹ̀ ìjígbé rẹ̀ tó sì jẹ́ pé ọ̀dọ̀ wọn gan nígiri ọ̀hún ni ló dúró sí. Wọ́n ní àwọn ọ̀kadà náà tí wọ́n ń lọ bíi 23 ní ọgbọ̀n ọjàrí ẹnu mi àgbò wọ́n ní ọwọ́ tẹ̀ wọ́n lé lórí o. Báwo wá ni ọ̀rọ̀ yẹn ti ṣe lọ gbogbo ẹ̀ lọ́sàn-án tòní ìròyìn gudugbẹ̀ òun là wá ń pè é o.
2: Ẹ já lọ tààrà sí ìpínlẹ̀ Jigawa.
0: Ok náà.
2: Ibẹ̀ ni mo ti mú ròyìn kan tó gbomijé lójú ẹni o. Léè tó ń kán mi lójú gbére bí ẹkún eléjì elédùmarè mọ pa àlọ àti àbọ wa mọ o.
0: Àmì o.
2: Èèyàn mẹ́rin mọ̀ ti dágbére fáyè. Látàrí bí ọkọ̀ ojú omi kan ṣe yídande tí wọ́n wí pé èèyàn mẹ́jọ ní ń bẹnu rẹ̀ ní ìpínlẹ̀ Jigawa nígbà tá a bá dojú agbami gúdúgbẹ̀ ròyìn fún tòní ibẹ̀ láti jayín tán.
0: Ìròyìn èyí tó wà ní iwájú tèmi náà ló mọ̀ tó ṣàlàyé ọ̀rọ̀ o. Ṣé bí àsìkò òṣèlú bó ti ṣe dé ìtọ́jẹ́ pé gbogbo ẹ̀ tiẹ̀ ti wá fọnjú eléyìí tó jẹ́ pé ó ní ṣe pẹ̀lú ètò ìdìbò gbogbogbò ọdún eléyìí tí ń bọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọn lóríṣiríṣi gbàgbọ́ òun náà ló ti ń ṣẹlẹ̀ o. Tí àwọn nǹkan tó sì ti ń rò papọ̀ mọ́ra wọn tó ti ń di gudugbẹ̀ kí ni ìròyìn eléyìí tó wà ń bí alele mo lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun pẹ̀lú ìròyìn ọ̀hún tó jẹ́ kọ́rọ̀ kò di mímọ̀ fún ni o. Wọ́n ní àwọn kan tí wọ́n jẹ́ ọmọ ọ̀ṣọ́ta ṣùgbọ́n ti pé wọ́n kíyè sí wọn wọ́n rí pé àwọn ọmọ ọ̀ṣọ́ta eléyìí tí àwọn olóṣèlú ń lò ni wọ́n wọ́n rí níṣe ni wọ́n mọ̀ lọ ní tààràtàárà o sí ọ́fíìsì ẹnìkan eléyìí tó jẹ́ igbákejì alága fún ẹgbẹ́ òṣèlú ti APC. Wọ́n pé nígbà tí wọ́n dé ọ́fíìsì ọ̀hún níṣe òun náà wọ́n mọ̀ da gbogbo nǹkan rú ńbẹ tó sì jẹ́ wípé gbogbo nǹkan tí wọ́n dàrú ọ̀hún náà ló lákọọ́lẹ̀ kí ni tí wọ́n ló dé gan-an. Ǹjẹ́ wọ́n bá onítọ̀hún nílé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ẹ̀yọ́ gbọ́ lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìròyìn tá a pè ní gudugbẹ̀.
2: Ẹ jẹ́ a tún lọ o. Ọ̀kan rèé tó ń bẹ níwájú tèmi bákan náà ló ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé ikọ̀ agbésùmọ̀mí Boko Haram tàbí ká pè wọ́n ní swap gẹ́gẹ́ bí ìròyìn ṣe fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n gbẹ̀mí adarí àwọn fìgilantí tó ti àwọn mẹ́rin míì ní ìpínlẹ̀ Borno.
0: Tó ìròyìn èyí tó wà níwájú tèmi ó mọ̀ tó sọ̀rọ̀ jáde o láti inú ìwé ìròyìn ti Daily Post. Kí ni ìròyìn ọ̀hún sọ? Wọ́n pe ní ìpínlẹ̀ Kaduna wọ́n pe níṣe òun náà ni iléeṣẹ́ ọlọ́pàá ń ló tún gba àwọn nǹkan kan eléyìí tó jẹ́ àwọn nǹkan jagun olóró èyí tí wọ́n pe àwọn kan wọ́n ń kó káàkiri. Wọ́n ní lára àwọn nǹkan jagun olóró àwọn eléyìí tí wọ́n gbà lọ́wọ́ àwọn ará bí òun ni àwọn ìbọn èyí tó jẹ́ ìbọn tí wọ́n ṣe gan lábẹ́lé. Ìròyìn yẹn lọ́sàn-án tòní ìròyìn gudugbẹ̀ là ń pe o ẹ̀yin ó sì gbọ́ básìkò bá ti tó lórí ẹ̀.
2: Ó dá o mi ìtún rèé tó ń bẹ níwájú tèmi òun ló ń ṣàfọ̀mọ́ ẹ̀ di mímọ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá ti mú ọkùnrin kan o ẹni ọdún 19 tí wọ́n fura sí pé ó jẹ́ agbe egbòogi olóró wọ́n sì gba àwọn egbòogi olóró padà lọ́wọ́ ẹ̀ ní ìpínlẹ̀ Abia kí ló kọ ọkùnrin náà. Nígbà tá a bá dojú agbami gudugbẹ̀ fún tòní ibẹ̀ láti kó àbàrá bó ṣe kẹrẹ̀ tí ó pọ̀ tó fún ẹlẹ̀.
0: Èkó àkété oní ìròyìn eléyìí tí ń bẹ ní ọwọ́ tèmi yìí ló gbé mi lọ o. Kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ wọ́n pé agbègbè kan ní Ìkòròdú òun náà tún ni àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti ṣe tọmọ ọkọ lẹ́ẹ̀ tó yàtọ̀ sí tọmọ àlè o. Wọ́n ní ẹnìkan èyí tọ́jà wípé wọ́n rí i pé onítọ̀hún n ba won wo sososo won pe abi ale yi o bere si ni run ni se ni ki ma wa nkan eleyi ti won fi ba pa won kokoro abi ya re yo eleyi to je pe nigba won gban yebe yebe won ni oni to won oni an kefin wi pe o sese ko je ikan lara won afurasi eyi to je wi pe nise na ni won jo mo elegbe okunkun won ni to ni pe nigba ti won ri oni to won awon nkan ti won ri pelu re o salaye oro won o to si fidi e mole won ni lara awon nkan ti won ri lowo re o na ni ibon lewo won leye yi nko won tun ri aake ni owo re ikorodu ni sele yen ti sele won ni muidin olasubosun ni aporuko ni to won o lowo lowo bayi o tin be ni akata won ni le se olopa ni pele eko eyi to ti n salaye oro nbe
2: o da wo eje kemi na o tun taju kan ki mo mi ikoyin papapa iroyin to nbe nibi lo nfidi oro mule o bi pe omo odun mefa kan eleyi to di awati ni ipinle anambra won ti pada ri o sugbon lokuma ni won ri o
0: iroyin yi to tun wa lowo temi nbi lo salaye oro wi pe okunrin kan won pe eni ti ojo omo orilede wa Nigeria won ni oni ton oni mo pe o se afowora owo kan owo ohun ni won lo le dada ni million kan owo naira won ni latodo enikan eleyi ti oje iya re ti an pe iya ohun o nsa isan o na ni o mo ti regeregi owo ohun o tayo wa pe ki lo le fowo se ah won ni nise ni o lo fi owo ta tete olorun ba ko da kun ko jo ko sanu eni ko mo fun ni ni omo ajantala nibo oni isele yen lo ti sele ibeyin oni radio ti kro ni kan ni lagelu 97.7 fm ke gajoke shoki ba iroyin yen eti gboyin lo ma bo si o
2: o da be e je kemi na o tun mo mi ikoyin ni papapa
0: o ya
2: iroyin to nbe ni waju temi lo nsa fo me di mimo wi pe ikun omi alagbara to sose ni ipinle enugun awon din meji ilo erin won lo eleyi to pe ikun mi ya bu awon abule merin la ototo yen ni ipinle enugun ijoba abile wo ni nigba ta ba doju agba mi gudu gberun foto ni ibe lati ja yin tan
0: ninu wero yi daily post o na ni mo tun ti ri iroye yi ti akori re salaye oro wu pe enikan o ni won mo ti ri fanran alaworan re fanran alaworan eleyi to tun gba ohun le won ni nise ni won ri onitohun to sun mo omo keke kan to si bere si ni na mo ohun toju teyin wi pe omo ohun gan ko le kawe daada won pe ipinle eko o ni isele yen lo ti wa sele ileise olopa wa ni tan ba seru nkan bayi ele gangan ni won pe ni child abuse ni sisi omo lo asilu omo bo le se wa sumo omo ti esi bere si ni na debi wi pe e mo na toju teyin tori wi pe ko le kawe tabi pe o ko lati kawe iroyin yen o ti di gudugbe mo eni tin se be lowo o ni ipinle ko toro yen si ti sele on ni an ti ko iwe iroyin daily post o na lo si mu iroyin ohun wa eyo gbo gẹgẹ bi iroyin gudugbe lọna do ti wa
2: eja lo tara sinu iwe iroyin daily post ba kan na
0: okay ni
2: be mo ti mu mi to nbe ni waju temi o e to nsa fo mo ro di mi won bayi wi pe ijoba ipinle eko o ni won ti ti awon ile ijose kan to je sosi to nta won le itura atawon bumi latari ariwa edabo ile ti won pe won lufin to je moro ayika ni pele na
0: to iroye yi to tun wa ni waju temi lo tun salaye oro wi pe awon kan re eleyi ti won je toko ti yawo ti won pe nise na ni won jo wo ara won to di guru ye guru guru ye guru ye guru ye to si diwo ni ile ejo won ni nigba ti won de ile ejo oko pe ohun o se man tohun sugbon iyawo ni kini o lohun si feran won kokko tohun o pelu gbogbo awon omo eleyi tohun bi fun ni bo ni ko to wa ko gbogbo won lo o lohun o se ni ile ejo ba pe ewo e mo tese e kokko lo le e lo so daada te ba ti so daada e ti wa pada wa si ile ejo ka to wa mo ba ti se tu yin ka tabi ba ti se yonda yin pe ka e mo se loko laya lo iroyin ye losan toni la wa npe ni iroyin gudugbe
2: o da wo kan na tun re to nbe nwaju temi to nwi pe bi ti npa o wa ibe na ni ngba o wa nitori pe bi yan ba na wo bayi ni ti re dunu
0: abi o
2: iroyin lo fidi e mule pe amodu pe iko alaabo o ni won ti mu enikan
0: okay
2: le to je agbodegba alore iye fun awon agbesunmo mi awon agbeban ipinle sokoto won ti mu to ni joba ibile kan ile to pe tambua lawegbe rumo iroyin bo lori e lekun keke o
0: iroyin yi to wa ni waju temi oje iroyin muso muso muso muso se iroyin yen mo ri ni ninu gbe iroyin ti daily post kilo si sele won pe ni ipinle bayelsa ati ipinle Benue won ni seri awon ijoba nbe oni won ti kede nbe pe kini seri gbogbo apolopo awon ona eleyi ti awon fi mo ri ina ina lo gan eleyi ti o je ina oba fun awon ti won gbe inu ilu ati awon ti won je ile ise won pe gbogbo eto lo ti to lori re o to si je wipe ina ijoba yo fi ese mule ti oni mo je daku daji iroyin ye o ti di iroyin muso muso muso fun toni inu iroyin ta pe ni gudugbe leti lanfani ati gbigbo
2: e ja re polowo oja papapa ngba ta ba de leka polowo oja ibangan la gule saarin gbogbo ta pe ni gudugbe fun toni esun te n gbo wa Iroyin agbokogbon
3: Ladilu FM 96.7
4: Do you believe a new Oyo state is possible? Solutions

Ọpẹ Oluwa Land and Properties. Àwọn ni wọ́n ń sọ yẹ̀yẹ́ àwọn ayálégbé dayẹyẹ. Ibẹ̀ lẹ ti lè ralẹ̀ tó jójú lówó tí ò ní wàhálà nú. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ralé, ibikíbi yóò wù tẹ́ ẹ bá fẹ̀ sí. Ọpẹ Oluwa Land and Properties ní kẹ́ ẹ kàn sí. Ọ́fíìsì wọn wà ní Odò Ọ̀nà Eléwé Junction, Oríta Challenge, Ìbàdàn. Tàbí ẹ̀ka ọ́fíìsì wọn tó tún wà ní Sẹ̀lẹ̀ Rainbow, Ojú Ẹkùn Road. Ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 08056323498. Ọpẹ Oluwa Land and Property.

0: ìdìbò fún àjàdí ògúntóyìnbó fún ipò ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà lẹ́kùn ìdìbò Ọ̀yọ́ Central. Dìbò fẹ́gbẹ́ òṣèlú APM. APM Nigeria First.
1: Glory Prince.
2: Bẹ́ẹ̀tú ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀ jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Prince ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Prince and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dubai, Ibadan. Glory Print. Ẹja àǹfààní ẹ̀dínwó lórí printing tó quality.
3: Glory Print, put your message on display.
4: Alade, ọmọ ti pọ́ dọ́kan.
5: Ti kini.
4: Ti kábíyèsí Olúbàdàn ti Ìbàdàn. Gorí àpèrí baba ńlá baba wọn. Ti pọ́jọ́ ní pẹ́ ìpàdé kì í jìnà.
6: Kábíyèsí o.
4: Ìyẹn ló jẹ́ kí Mọ́gàjì Olúńládé, Alhaji Dèkàn Láyọ̀mọ́ Abiola, ìwà ni ká máa bá wọn kí kábíyèsí Olúbàdàn ti Ìbàdàn. Bàbá wa ọba Abdulrasheed Adéwọ̀lú Ọládọ́jà kú oríire ayẹyẹ ọdún kan tí wọ́n gorí àpèrè baba ńlá baba wọn. Gẹ́gẹ́ bí Olúbàdàn ti Ìbàdàn, ẹ wo ìgbà Adéwọ̀lú dùn. Ó ràn wá lọ́rùn. Bákan náà ni wọ́n tún kí bàbá pa ayẹyẹ tọjọ́ òbí tọ́ba Ìdùmàrè jó kò bá wọn láyé. Bẹ́ẹ̀ ṣe wá ṣayẹyẹ ọjọ́ òbí ẹ̀ ní fi lè ṣàṣemọ́ o. Kọ́ba Ìdùmàrè wá fún ilẹ̀ mi gígùn àtàláfíà tẹ́ fi lù bẹ́ẹ̀ pẹ́. Kò tọ́ síbẹ̀, Mọ́gàjì Olúńládé ọjà gbó. Alhaji Dèkàn Láyọ̀mọ́ Abiola, wọ́n tún ní ká máa bá wọn kí ọba Abiodun Azeez Ajagugu tí wọ́n di ọba Osi Balógun of Ibadan Land. Ni Mọ́gàjì Olúńládé fi wá ṣe ládùá. Ìlú Ìbàdàn ọmọ Tùbà yóò túṣẹ́. Olùkéde Mọ́gàjì Olúńládé Alhaji Dèkàn Láyọ̀mọ́ Abiola ní kí Olúbàdàn ọlọ́ Ìbàdàn pé ẹ kú ọdún o, ẹ ní fèyí ṣàṣeyọrí.

0: akinyinkinyin o ẹyin èèyàn wa ẹ ṣeun ṣeun tẹ ń tẹ̀lé wa o
1: akinyinkinyin pẹ̀lú
0: nìkànnì lágelu 96.7 fm òkè gájì òkè tá ń bẹ nílé funfun báláwo nífẹ̀lẹ̀lẹ̀ ní ìlú ìbàdàn ojú òníjọ ti wá ó yá ẹ jẹ́ ká tẹ̀síwájú pẹ̀lú àwọn ìròyìn
1: eléyìí tí ó ń
0: bẹ níwájú ti wá bẹ́ẹ̀ ni ìròyìn yẹn là wá ń pè ní gudugbẹ o ṣe rí ìròyìn kan rèé ó sáré wọwájú mi mo sì wò wípé kò ní dáa kí n má mú wá sí etí gbọ̀n yín o ìròyìn yẹn ló ṣàlàyé ọ̀rọ̀ wípé ní ìpínlẹ̀ bauchi wọn ni iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ bauchi ó ní ọwọ́ wọn ló ti tẹ àwọn èèyàn mẹ́rin kan wọn ní àwọn èèyàn mẹ́rin ọ̀hún ó ní wọ́n fi ẹ̀sùn kàn wọ́n o wípé wọ́n ṣekú pa ẹnìkan tó jẹ́ ẹni ọdún 45 tí onítọ̀hún tó sì jẹ́ àgbẹ̀ wọn ni gaba abdullahi olórúkọ onítọ̀hún o ìròyìn jẹ́ kó di mímọ̀ fún wa wípé níṣe òun náà ni wọ́n fi ẹ̀sùn kan olóògbé ọ̀hún nígbà tó wà láyé wọn pé ọwọ́ rẹ̀ ò mọ́ wọn ni bó ti ṣe wà níṣe lọ́jẹ́ wípé ẹni ẹlẹ́mìí èṣù ni ó fi àìsàn ó fi kan ẹnìkan wọn ni ẹni jẹ́ pé olóògbé ọ̀hún fi àìsàn kan ó ní wọ́n pe orúkọ onítọ̀hún ní wàhúdà dàírù nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ bauchi ti ń sọ̀rọ̀ jáde láti pàṣẹ ẹni tí í ṣe agbẹnusọ sọ wọn ń bẹ̀ ìyún ni sp nafiu abeeb ó jẹ́ kọ́rọ̀ kó di mímọ̀ tó sì ṣàlàyé ọ̀rọ̀ fún àwọn èèyàn nínú àtẹ̀jáde tó fi síta o ó sọ fún àwọn oníròyìn wípé níṣe ni àwọn tí wọ́n jẹ́ afurasí ọ̀hún ẹni wọ́n mọ̀ lọ kọlu abdullahi lásìkò tí ó pé ó ń bọ̀ láti inú oko kan wọ́n pe nínú oko ọ̀hún abúlé dùnárì òun náà ni oko ọ̀hún wà o wọ́n ní bó ti ṣe lọ kọlù nù ni o ìyẹn ní ìpínlẹ̀ bauchi wọ́n sì kọlù débi wípé wọ́n nà tójú tẹ̀yìn tó nítọ̀hún fi dágbére fáyé pódìgbà ò ṣe ni o gẹ́gẹ́ bí ẹni tí ń gbẹnu sọ fún iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ti tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ nínú àtẹ̀jáde tó fi ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó jẹ́ kọ́rọ̀ kó di mímọ̀ wípé abdullahi ẹni ọdún 45 tí òun jẹ́ àbúrò fún ẹni tó ti dolóògbé yìí òun gan ló mọ̀ sáré lọ sí iléeṣẹ́ ọlọ́pàá kan o eléyìí tí wọ́n pé ń bẹ lágbègbè ti gàdá o wọ́n ní nígbà tó lọ ọbẹ̀ ló lọ ṣàlàyé pé ojú òun mọ̀ rí nǹkan nínú àlàyé rẹ̀ ló ti jẹ́ kọ́rọ̀ kó di mímọ̀ o wípé ẹni tó ti dolóògbé báyìí tó jẹ́ àgbẹ̀ paraku òun ló jẹ́ pé àwọn èèyàn mẹ́rin kan tí wọ́n rí gẹ́gẹ́ bí afurasí apààyàn ẹni ọmọ lọ́dọọdọ rẹ̀ tí wọ́n sì kọlu o wọ́n ní wọ́n fi ẹ̀sùn kan ni pé ẹlẹ́mìí èṣù ni iṣẹ́ ẹnìkan tára rẹ̀ ò yá ìyẹn dàírù wọ́n pé òun gan ní bẹ nídìí àìsàn onítọ̀hún nítorí ìdí èyí kò ní lọ bẹ́ẹ̀ o àbíbù ó tún fi ọ̀rọ̀ kún ọ̀rọ̀ wípé àwọn tí wọ́n jẹ́ afurasí yìí níṣe òun ni wọ́n yọ ọbẹ̀ tí ẹni tó jẹ́ olóògbé ọ̀hún o wọ́n ní àti ọbẹ̀ àti àdáni ní ọbẹ̀ sí ní kòbò wọ́n kòbò títí tí wọ́n fi dá ojú ọgbẹ́ sí ara rẹ̀ gbogbo wọ́n ni wọ́n sì wá padà fílẹ̀ ní àìdá kan mọ̀ léyìí tó jẹ́ wípé ó ti rẹ̀ yanyan ìròyìn wá ń ṣàlàyé ọ̀rọ̀ sínú ìròyìn yìí oníṣẹ́ rí àwọn mẹ́rẹ̀ẹ̀rin eléyìí tí ń rí gẹ́gẹ́ bí afurasí òun ni ọwọ́ ti padà tẹ o tó sì jẹ́ wípé ọ̀rọ̀ àti ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n o ni wọ́n ti gbé alele lọ sí ẹ̀ka eléyìí tí ó máa ń ṣe ìwádìí ìwà ọ̀daràn tó bá gbinminkú ìyẹn ní ìpínlẹ̀ náà wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ló sì ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ìwádìí alágbára o lẹ́yìn ìgbà wọ́n bá sì ti parí iṣẹ́ ìwádìí alágbára ọ̀hún tán iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ bauchi wípé kíni alele báyìí inú ilé ẹjọ́ òun náà ni ó gba àwọn afurasí mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún tẹ́ àwọn tí ń rò wípé ẹnìkan wọ́n pe ẹlẹ́mìí èṣù ni ó ní nǹkan tí ò dá lọ́wọ́ òun gan ló fi àìsàn ló fi kan ẹnìkan eléyìí tí ń bẹ ńlẹ̀ ibi tí wọ́n bá ti rí àwọn àrídájọ́ òun àti àrídájú gbogbo rẹ̀ pátá ni wọ́n mọ̀ ṣàlàyé nínú ilé ẹjọ́.
1: ó dáa bẹ́ẹ̀ ẹ jẹ́ kémi náà ó tún mú kan kò yín o ìpínlẹ̀ jigawa ló ti ṣẹlẹ̀ ìròyìn ló ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ báyìí wípé àwọn tó jẹ́ arìnrìnàjò mẹ́rin ni wọ́n ti dágbére fáyé báyìí lẹ́yìn èyí tí ọkọ̀ ojú omi tó gbé èèyàn mẹ́jọ tó gbé wọn òun náà ló yí dandé o ní ìjọba àbílẹ̀ kan tó pè ní dọ́sí nípínlẹ̀ jigawa kódà agbẹnusọ fún àjọ ẹ̀ṣọ́ ààbò ara ẹni làbò nscdc ẹkùn ìpínlẹ̀ ọ̀hún ní jigawa afc badrudeen tijani mahmood òun ló fìdí ọ̀rọ̀ múlẹ̀ láàárọ̀ kùtù àìlónìí ó pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ ìyẹn oní nǹkan bíi aago mẹ́rin ìyẹn lónìí ní ago mẹrin won pe ni ananu ni nkan bi won bi kilometer to to bi meta si abule kan to pe ni kwadige koda en to je adari fun NSCDC ipinle ejigawa ilo pe oko oju omi lo rin ajo lo yen lati abule kwadige lo sibi kan to pe ni oja chaicha shabuwa market koto ni wipe loju agbami in lo ti yidande eyan merin nibe oni won wipe o dagbere faye won ti wa si won ni lana esin islam ajo NSCDC pe awon merin yoku eyi ti ori ko yo lowo oku ti won pe awon agbe in lo do la won o na be ko won ti ngba itoju lowo lowo bayi
0: o ya o e tun je kin bo si inu we royin ti the punch eleyi to wa niwaju temi fun royin eyi ta pe ni gudugbe o iroyin yi to wa ni iwaju mi lo mo salaye oro wipe enikan to je odo langba to je omo orilede wa Nigeria won ni lo ti gba ti ohun gangan si tin se apatenu jewo wipe looto looto nlo hun mo mu owo kan o ti ohun wa owo ohun ohun wa ko ninu apo asuwon ile ifowopamo ti ya ohun ya re to je alaisan o ni ohun si wa owo ohun jade ti ona odo ara tohun be si re o ohun fi owo ohun ta tete ni o gege bi ati pe onitohun o ti salaye ara oro ohun fun ara re ti o si je pe o fi oro ara re o fi sita gan loju ero ikansire ni gbogbo lagbaye leyi ti awon eyan ti o ti bere si ni wo kini ohun won lo salaye oro wi pe owo kan ohun lohun mo gba ninu apo asuwon iya ohun leyi to je pe iya re ohun alaisan ni o ni owo ohun ohun fi ta tete ni o won ni nigba ti wa mo salaye oro o pe bi eyan ba si gbogbo owo ohun papo mara won o pe owo ohun o ti le dada ni million kan owo naira o 1.4 million naira ni o pe owo ohun gege bo tun tin je ki oro ohun ko tesi waju si o ni ise ri ona tete o na lo n ro awon owo yi gba o be si re ki se kan ohun lo n gba owo ikuro ninu apo asuwon ile ifowopamo fun iya awon o nigba ti omokunrin ohun ti o n salaye oro eni to je pe idamo re gan o ni won o fi sinu royin yi o je koro ko di mimo o wi pe lasiko eleyi ti ohun yo owo ohun die die o na lohun mo bere si ni yo owo ohun o ni ni akoko nigba to ohun kokko fe yo owo jade kuro ninu apo asuwon ile ifowopamo ti iya ohun o ni owo kan ti nlo bi egberun lona 100 kan wo naira in lohun kokko yo o ni ninu osu kesan ile ita si wa nbe yi o na ni ohun yo owo ohun o ni ni ojo ketala ninu osu kesan odun eleyi ti awa yi ni ohun yo owo ohun o o ni ngba to ohun si yo owo ohun kuro ninu apo asuwon ya ohun ohun dagba apo asuwon to ohun fi ma ta tete nigba to tesi waju ninu oro re o ni leyin ore yi lo n ba kuku tun wa wo wi pe beyan ba se ro owo si kini isto o na ni yo se salaye beyan o se je to o ni bi o tun se mu owo kanu eleyi ti o n lo bi egberun lona igba owo naira ohun to fa ku ninu apo asuwon ya ohun ohun to fa sinu apo

0: àsùnwọ̀n eléyìí tí òun máa ń lò láti fi ta tẹ́tẹ́ yìí ó ní bóun ti ṣe tẹ̀síwájú rèé torí pé ní ọjọ́ kan náà ó ní ó fa ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún owó náírà kúrò nínú àpò àsùnwọ̀n ìyá rẹ̀ ó ní lẹ́yìn èyí ń kọ́ òun bá tún bẹ̀rẹ̀ sí ní tẹ̀síwájú láti máa fa díẹ̀díẹ̀ tí owó ọ̀hún tó fi wá lé ní mílíọ̀nù kan owó náírà ó ní lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní owó ọ̀hún ó ti pé mílíọ̀nù kan owó náírà àti ẹgbẹ̀rún lọ́nà irinwó owó náírà ìyẹn 1.4 million naira ó ní owó ọ̀hún ni ó ti jẹ́ báyìí ó lè tó wá bá òun nínú jẹ́jù nínú gbogbo ọ̀rọ̀ ó ní wípé bí òun ṣe mú owó ọ̀hún tóun sì taari rẹ̀ sí ibi tẹ́tẹ́ ti tà ó ní ìjẹ́jẹ́ mọ̀ pé kinní yìí kò padà pé òun torí bí ìgbà téèyàn pàdánù nǹkan ni odidi owó ó ń lòún mọ̀ ti pàdánù báyìí o bẹ́ẹ̀ sì rèé nínú àpò àsùnwọ̀n ìyá rẹ̀ eléyìí títí ń fa owó ọ̀hún jáde ìyá ọ̀hún gan ó ń bẹ lórí àárẹ̀ kọ́lọ́run ọba kọ́dà kọ́kọ́ jọ ká mọ̀ fún ni lọ́mọ àjàǹtálá o.
1: àmì àti àmì ọ̀kan rèé tó ní ṣe pẹ̀lú ètò ààbò èyí tí ó ń fojoojúmọ́ mẹ́ẹ̀ẹ́ nàìjíríà ṣùgbọ́n o tó jẹ́ pé àwọn tó jẹ́ ilé ètò ààbò òun náà ni wọ́n ń gbé ìgbésẹ̀ láti pinwọ́ wọn tàbí pin wọ́n pa àwọn afurasí ikọ̀ gbẹ̀mígbẹ̀mí mùjẹ̀mùjẹ̀ boko haram tàbí swap ó ní wọ́n ti gbẹ̀mí adarí àwọn fìgìláńtì kan tó ń tàwọn aráàlú mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ níbi ìkọlù àbáàdì kan tó tún wáyé lágbègbè Wumbi tó jẹ́ ìjọba àbílẹ̀ Kalabagi ní ìpínlẹ̀ Borno ẹni tó jẹ́ agbẹrunsọ iléeṣẹ́ ọlọ́pàá ńbẹ̀ ASP Kenneth Daso ó jẹ́rìí pé lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ tó wí pé adarí àwọn fìgìláńtì tó tan mẹ́rin míì òun ló bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ nígbàtí àwọn tó jẹ́ agbésùmọ̀mí boko haram tí wọ́n kọlù wọn o gẹ́gẹ́ bí ìròyìn tuntun wa lọ́wọ́ ṣe ṣàfọ̀mọ́ wípé àwọn oníkópa ní ẹ̀dá yìí òun ni wọ́n wá ní ọ̀gọ̀ọ̀rọ̀ wọ́n pọ̀ lọ́pọ̀ yanturu ni wọ́n sì dìhà mọ́ra gbágbágbá wọ́n pé bẹ́ẹ̀ òun ni àwọn nǹkan abúgbàmù tó ń bẹ lára wọn pẹ̀lú tó ń tàwọn nǹkan jagun míì èyí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ kí wọ́n fẹ̀yìn lẹ̀ kí wọ́n na pápá bora o wọ́n wípé ẹni tó jẹ́ adarí fìgìláńtì tó wá kù ńlẹ̀ òun ni àwọn agbésùmọ̀mí ni wọ́n kó bòun bó tì wọ́n gbẹ̀mí rẹ̀ lẹ́yìn tí wọ́n gbẹ̀mí rẹ̀ tán wọ́n fi nǹkan adúbàmù sí ara rẹ̀ kó tó di pé àwọn náà fẹ̀yìn lẹ̀ wọ́n ni ikọ̀ cjtf tó jẹ́ àgbáríjọpọ̀ ikọ̀ aláàbò àwọn fìgìláńtì àtàwọn aráàlú lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n lọ sí ibùdó ọ̀hún láti lọ gbókùú ẹni tí wọ́n gbẹ̀mí yìí ṣùgbọ́n ohun tó yanilẹ́nu ni pé nǹkan abúgbàmù ti ń bẹ lára òkú ọ̀hún ìlúbúgbàmù tó sì tún mẹ́mí èèyàn mẹ́rin míì lọ tọ́pọ̀lọpọ̀ sì tún farapa o ẹ já ṣe bẹ́ẹ̀ ká polówó ọjà nígbà tá a bá délé ká polówó ọjà wa gbódúgbẹ̀rọ̀yìn fún tòní ó ń tẹ̀síwájú ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wa

0: kiri àdálà yé.
1: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
0: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkì fún ọ kúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: gbogbo ìbàdàn a máa kú oríire ọlọ́lá jùlọ ọba Rashidi Adewolu Akamuladoja arusa àkọ́kọ́ lé ọdún kan sí lórí ilé alaayè bẹ́ẹ̀ sì ni wọ́n tún pọ́dún kan lórí àpèrè àwọn baba ńlá wọn kábíyèsí o èyí ló mú kí àjẹ́ olùbàdàn ilẹ̀ ìbàdàn olóyè Kabiru Adémọlá Mákindé àti gbogbo ẹbí Mákindé ọ̀pẹ ọ̀yà lóje máa bá gbogbo ìbàdàn yayo ayẹyẹ oníbejì yìí Adewolu Akamu arusa àkọ́kọ́ ọmọ olùpọ̀ àlelu ọmọ amúlé téńtéjọba mufalalaju enimọ̀jẹ òpèrè orí làápà àti aṣọ níbi ìgbélé wa lọ ọrùn làápà tẹ ẹlẹ̀kẹ̀ bèbè ìdílóbìnrin pàti ọmọ bíbí inú sí ọmọ ọyádọ̀sìn yádèrè yanu ọya tí yagbo olóko kábíyèsí olùbàdàn ilẹ̀ ìbàdàn ìsìnpẹ́rẹ́ àmàjẹsìn ọba Rashidi Adewolu Akamu Ladoja arusa àkọ́kọ́ àjẹ́ olùbàdàn ilẹ̀ ìbàdàn olóyè Kabiru Adémọlá Mákindé pẹ̀lú gbogbo ẹbí Mákindé ọ̀pẹ ọ̀yà lóje ló ń ṣe ládùúrà pé pẹ́pẹ́ lowó ń ṣe nílé àárọ̀ ẹ ò pẹ́ láàyè àwọn àgbà tẹ́ ẹ wa àmì àṣẹ
1: èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: ètò ìgbéyàwó láyé.
3: ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
4: kí ló ṣẹlẹ̀.
3: kí wọ́n tó so wá pọ̀ ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi fíríìjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ẹ ní 2026.
1: ẹ ní tòótọ́.
3: kájà sọ pé o ti rà wọ́n àbí.
1: ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà.
5: èwo ló tún jẹ́ CDK ẹ̀ báyìí.
1: bẹ́ẹ̀ ni o CDK ẹ̀ ẹ lè ra fíríìjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: kákúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yẹ àbí.
1: láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
1: pẹ̀lú CDK ẹ̀ o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa download CDK lórí play store àti apple store.
6: ẹ pè CDK sórí 0707-454-3005.
7: CDK sọ́díẹ̀ díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé rọrùn.
8: ọjọ́ iwájú ń pè ọ́ pẹ̀lú West Midlands Open University. ohun tó lè jẹ́ lẹ́yìn wá ọ̀la ò ní pẹ̀kun. ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ bó yóò ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama àbò fẹ́ wọlé pẹ̀lú direct entry tó sì ní NDE NCE HND tàbí A levels. ààyè wà fún ọ ní WMOU. yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems Computer Science Cyber Security Business Administration Finance Public Administration Marketing Economics Human Resource Management Accounting Mass Communication àti Educational Management. gbé ìgbésẹ̀ nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. owó wa ò fani lápòyà wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdúnmọ́dún gboyèmóyè. kàn sí wa ní White House Adéwùmí Street Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn tàbí No. 1A Ọba Akran Avenue Ìkẹjà nílùú Èkó pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng. tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria West Midlands Open University. kẹ́kọ̀ọ́ gboyè gíga kó o dẹni iyì táyé ń wárí fún láwùjọ.
9: Ládìlú FM 96.7
10: Gúdúgbẹ̀ ìròyìn.

0: dákẹ̀. Kòdà ẹ̀ ó yá gbé jáde ó yá bẹ̀rẹ̀ ó yá bẹ̀rẹ̀ ó yá bẹ̀rẹ̀ kó yín sókè lálala dey play anú ẹ̀ lómi ò ṣe mí. Ẹyin èèyàn wa ẹ kú kàlẹ́ ń bẹ̀ ń wo jàre a tún ti padà dé látojú ọjà lọ́hùn-ún lórí ìròyìn gúdúgbẹ̀ ó ń láṣìwà ọlọ́run ọba kò ní káàánú rẹ̀ kúrò lórí gbogbo wa nítorí pé kèsè wọ nìkan náà lọ́hùn-ún ṣe lánàá torí ó dé kí ló ṣe tó sọ̀rọ̀ àwa náà wà lágelú àwa láàyè ọ̀pẹ ló yẹ kẹ́nìkan má fi rí chẹ́sì àwa pé kìíní kìíní àwa gan wà láyé adẹ̀ wà láyé adẹ̀ tún wà lágelú ilé funfun báláú kí ló wà nbẹ̀ adẹ̀ tún máa wà níbi tó náà wà yẹn kí ni tó ṣẹlẹ̀ nbẹ̀ adẹ̀ má máa wọlé àwọn máa jáde ń tu wa ni.
1: àmì
0: o ìmọ̀ràn tó dẹ̀ tún dá nìyẹn o ó yà lélẹ̀ ẹ jẹ́ ká kọjá lọ sínú ìròyìn eléyìí tá a pè ní gúdúgbẹ̀ yẹn pẹ̀lú ìròyìn kan eléyìí tí mo rí níwájú tèmi bí ìpínlẹ̀ èkó ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ tó sì padà di ìṣẹ̀lẹ̀ gúdúgbẹ̀ wọ́n ní níṣe òun náà ni wọ́n mọ̀ rí fọ́nrán àwòrán kan o eléyìí tí ó ń lọ káàkiri tó sì jẹ́ pé nínú fọ́nrán ọ̀hún ni wọ́n ti rí ọkùnrin kan èyí tó jẹ́ ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà náà wọ́n ní nígbà tí wọ́n rí ọmọkùnrin ọ̀hún níṣe ni wọ́n rí pẹ̀lú ọmọ kékeré kan wọ́n ní tó bẹ̀rẹ̀ sí ní fi ọmọ ọ̀hún lápè ó nà torí tẹ̀yìn nítorí wípé ọmọ ọ̀hún kọ́ kò lè ka ìwé wọn pé ní báyìí o fún ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó wá ṣẹlẹ̀ báyìí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ló ti wá tẹ ọmọkùnrin náà tí wọ́n pé ó ń fi ọmọ ọ̀hún ó ń fi lápè látorí títí délẹ̀ ni o nínú fọ́nrán àwòrán yìí eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbarata lé lórí tó sì ti ràn mọ́ bí iná inú ẹ̀rùn léyìí tó ní kálukú tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wo kinní ọ̀hún o wọ́n ní níbẹ̀ gan òun náà ni wọ́n ti rí ọmọkùnrin ọ̀hún wípé níṣe ló súnmọ́ ọmọ kékeré kan tí ó sì bẹ̀rẹ̀ sí ní fi lápè ọ̀rẹ́ nù ó bẹ̀rẹ̀ sí ní nà ni o tó bá tiẹ̀ wá jẹ́ pé ọ̀rẹ́ tàbí ẹ̀gbá ni ṣe bí ìbá tiẹ̀ ṣètò ṣe é sọ ìròyìn ṣàlàyé ọ̀rọ̀ wọn ní tí wọ́n rí lọ́wọ́ ọmọkùnrin náà òun ni ó jẹ́ wáyà náà kan èyí tí wọ́n fi máa ń fi iná sí ara fóònù yún ni ẹ̀rọ bara ẹni sọ̀rọ̀ eléyìí tá à ń lò tá a mọ̀ sí ṣájà wọn ní kinní ọ̀hún gan ni wọ́n rí lọ́wọ́ rẹ o tó fi bẹ̀rẹ̀ sí ní fi ọmọ ọ̀hún lápè ní lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n pé fọ́nrán àwòrán ọ̀hún eléyìí tó mú ohun tó mú àwòrán tó ti wá rìn káàkiri yìí òun náà ló ti dé ọ̀dọ̀ wọn níléeṣẹ́ ọlọ́pàá o ní ìpínlẹ̀ èkó ìròyìn tí a ṣàlàyé ọ̀rọ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá ń bẹ̀ wọ́n ni ló ti wá gbéra tán tó sì ti tọ ọmọkùnrin ọ̀hún ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ nípasẹ̀ iṣẹ́ ìwádìí alágbára léyìí tí ọwọ́ fi tẹ́ o nígbà tí wọ́n fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ ẹni tó dúró gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìyẹn ní àjọ kan àjọ ọ̀hún tó jẹ́ wípé ó máa ń rí sí àwọn ìṣẹ̀lẹ̀ àti àwọn ohun tó ní ṣe pẹ̀lú gbodo ìrọ̀ṣọ̀ tó bá ń ṣẹlẹ̀ lábẹ́lé àti mímọ báni lò pọ̀ lọ́nà eléyìí tí ò tọ́ àjọ yìí gan náà ló ṣàlàyé ọ̀rọ̀ tí wọ́n sì níṣẹ́ rí ní kété eléyìí tí àwọn ti rí fọ́nrán àwòrán ọ̀hún làwọn ti ń wò pé irú èwo wa lélẹ́yìí ọmọ kékeré òun ni wọ́n wá nà tí ojú tẹ̀yìn báyìí nítorí wípé kí a ní o torí pé kò lè kàwé wọn ni pápápá òun náà sì ni àjọ ọ̀hún ni ló ti gbéra sọ lórí ọ̀rọ̀ náà wọn ní kì í wá ṣàjọ nìkan o ọ̀pọ̀lọpọ̀ àwọn àjọ àti àwọn èèyàn gbogbo tọ́rọ̀ kan náà ni wọ́n ń gbára ta lórí ọ̀rọ̀ pé eléyìí mọ̀ pọ̀ ju pé ọmọ ò lè kàwé òun ni wàhálà wa tó báyìí wọn ni lọ́wọ́lọ́wọ́ báyìí o iléeṣẹ́ ọlọ́pàá náà ló ti dá sí ọ̀rọ̀ náà léyìí tó sì ti jẹ́ wípé wọ́n ti mú àti ìyá àti ọmọ wọn pé wọ́n ti gbé wọn lọ sí ilé ìwòsàn ọ̀hún nígbà wọn ti ń ṣàlàyé ọ̀rọ̀ síwájú wọn ni ìyá ọ̀hún ó jẹ́ kọ́rọ̀ ọ̀hún kó di mímọ̀ wípé àwọn èèyàn eléyìí tí ọ̀rọ̀ kàn nínú àjọ ọ̀hún gangan ló ń lọ ṣàlàyé ọ̀rọ̀ náà fún o wọn ni nígbà tóun sì ti ṣàlàyé ọ̀rọ̀ fún wọn ní gbogbo àwọn lájọlájọ tọ́rọ̀ kàn wọn ni pàápàá jùlọ níléeṣẹ́ ọlọ́pàá eléyìí ti ń bẹ ní ìmọ̀ta ní ìpínlẹ̀ èkó wọn ni wọn sì ti gbéra sọ ń bẹ̀ wọn o àtẹ̀jáde náà tún wá tẹ̀síwájú wípé ọmọ ọ̀hún àti ìyá rẹ̀ ó ní àwọn méjèèjì ni wọ́n ti gbé wọn lọ o sí ilé ìwòsàn ilé ìtọ́jú jẹ́ ti ìjọba àpapọ̀ léyìí tó jẹ́ pé wọ́n fi ra máa tọ́jú wọn ń bẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ wọn nítorí pé níbẹ̀ gan ni wọ́n ti ń gba ìtọ́jú pàápàá jùlọ ọmọ ọ̀hún gan tí wọ́n ní wọ́n fin lápè látòrí àtẹ̀yìn ni wípé kò lè kàwé kọ́lọ́run ọba kọ́dà kan kọ́jọ́ kan gbà ní nbẹ̀
1: o. àmì àti àmì ó dá ìròyìn kan rèé tó ń bẹ ń wájú tèmi tó ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ ipele ise olopa ipinle abia oni won ti mu okun ikan ni odun 49 years omo oba chikuri eguzowa eso ti won fi kan ni wipe ngugu ogi oloro ni ijoba abile isiala ngwa north ni ipinle ohun ile ise olopa wa safo me wipe awon aku igbo lolokun ojo kan ile to fura si po je Scottish loud ta tu ti ri bi methamphetamine cocaine atame gbogbo oloro mi o na ni won gba pada lowo ni to won ni bi to lo ni bi pa mo si o gege bi alaye ti agberun so le ise olopa ipinle na se ye DSP Maureen Chioma Chinanka o pe eguzu wa olongbe nibi kan ti won pe ni aibubi ibi ti won pe owo ti te latari afin to ni leti tawon olopa ti won ri gba papa ti lo eku kan ile to ngogun ti mi ma gbe mi ma se egbe okuko ati awon iwa bu mi ilo gba mu sa won gba mu bayi ti won he nigba ti eyan he igbin be ni won pe se rokunrin tan wi yi eguzu wa o na lo je pe ise to yan laayo oni ka mo gbogbo ogi oloro koda won ti mama ni agbogbo won fun iwa bu re ati se laabi tin se agbon so le se lopa wa fi kun bi pe nigba ti a ma pari iwadi alagbara ta won se lori oro na lowo awon foju odaran maran won ba ni ejo sugbon bayi o o ti wa logba atuniro
0: to iroyin yi to tun wa niwaju temi ki n sare fi kini ohun gba o salaye oro wu pe ni ipele osun won ni awon ti won je janduku ti pe won fura si won gẹgẹ bi janduku ti awon oloselu ti won pe won ma nlo won pe won ma si lo o si office enikan ile to je igbakeji alaga iyun ni ijoba bile ti atakumosa ni ijoba ti ibile ila orun atakumosa ni ipele ohun won pe ngba won lo be nise na ni won mo ba gbogbo kini ohun je o ti ba gbogbo office na je office ile ti won wu pe o je ti tolu toba olayinka won ni leyin igba ti won si ti fi tolu toba olayinka ohun le iyen ni ago awon olopa ni pe wahala ohun o tun sese feju gege bi an tun se atesiwaju won ni se wa ri awon ti won duro gege bi omo osoto ohun won ni nise o na ni won da wahala ohun sile o ti an si se gudugbe na iyen ni iwaju ile ijosin ti St Peter's Church eleyi ti an pe nbe ni mo bo olorun duro ni ilesa iroyin tun salaye oro wi pe awon kan ti won je alafeyinti fun egbe oselu ti All Progressives Congress won ni awon onito hun ni won pe won tun fi ara pa yanan yanan o nigbati awon omo osoto ohun de won ni ngba won de bayi nise ni won mu ina ban ni an bere si ni yin koba leyi to si fi mu ki opolopo awon eyan ti nbe ki an ma sa kijo kaakiri lọwọlọwọ bayi ile ise olopa ti pe awon bere si ni sese iwadi alagbara lori isele ohun o ni bo ti se je wipe isele naa lo je isele ta pe ni gudugbe
1: e jarede fuya lori gudugbe iroyin foto ni o ba to di ni ola ago mejila sa ago kan la pade lori akotun iroyin ta pe ni gudugbe ni ikanni lagiru fm oke to gaju keke si mo wa gbagbe pe bo ba ti dan ago mejo sa ago mesan laaro o ko ja die o ni edo ki iroyin to nkile to nhale timi tayo yin ladun abo iloko mi
0: laago meji o kọjá aṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lẹ́mọ̀ láǹfààní àti pàdé tèmi lórí ètò eléyìí tá a pè ní àgbàjọwọ́ bẹ́ẹ̀ náà sì tún ni tó bá ti di nálẹ́ laago mẹ́jọ àbọ̀ ètò eléyìí tá à ń pè ní ìlera wa ni ó mọ̀ wá sí ti gbọ̀yìn títí wá dìgbà náà lọ́wọ́ bá sọ̀rọ̀ jáde ń kà sọ fún lódodo pé yóò ṣe rere o ọlọ́kan ogun kò sí retí fún àfikún tọwọ́ rẹ̀ tí ò dá kó dá lẹ́ni ẹ já ṣe kálíbà ṣe rere Fọláṣadé Ajala lórúkọ tèmi tí mo jẹ́
2: ìròyìn àgbọ́kọ́gbọ́n Lajiru FM 96.7.
3: Másìkò ẹ̀dá òsì lò ọ̀rọ̀ pèsè ayé oníkọ́kọ́ ìná.
4: Bí wọ́n bá ń sọ̀rọ̀ pé èèyàn là ó lu nínú ayé bí wọ́n bá ń sọ̀rọ̀ wípé èèyàn rí tajé ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n máa ń rò wípé èèyàn tẹ́ǹdì ni bẹ́ẹ̀ ló sì jẹ́ wípé kì í ṣe gbogbo èèyàn ó ní tẹ́ǹdì kó tó di wípé ó là ó lu right information nìkan ni eyín kan ní lò kó tó di wípé yóò ta yóò sì jẹ nínú ayé torí náà ló fi jẹ́ pé lákòókò yìí àǹfààní ńlá òun la tún mú wá fún yín mo ní àlejò pàtàkì kan pẹ̀lú mi nínú ilé agbára lákòókò yìí ẹ bá ń súnmọ́ kinní yìí kẹ́ bá ń darúkọ yín àti ilé iṣẹ́ tẹ wá ṣojú
5: orúkọ tèmi ni Mr. Tunji lati le se the Essence Global Project ni Atiwa.
4: Ta ba nsoro the Essence Global Project ki la nfani to sodo si le se yi.
5: Ile se the Essence Global Project o da le lori financial education fun awon ti o ti ni ati awon ti o ti ni ara pelu awon ti o fe ni si ni ile se idale lori ati ni ona nle ti a le fi awon eyin to won le fi ma make we owo si gege bi a se mo pe ilu ta wa ni gbugbu e da bi nkan ṣugbọn ni ti o ba ni right information yo ke ma o pe bawo na won to make e ti make
4: lopolopo ogba ba ba gboru fe ipolongo abi ipolongo to joru eleyi ni ti ma saba je na ni sogundo goji se na ni ti ile ise essence global
5: eleyi o ki se sogundo goji o wa fun eni to fe ni ani to ati ani seku to si tun fe fi oro le fun aromodomo ile to tun mo pe o ko tiwa ko ma ba pare ninu aye nigbati a ba fi oro le fun awon omo tiwa eleyi ise sogundo goji rara
4: bo wa la se le se ta fi le darapo mo ile ise essence global
5: eyan 20 akoko to ba ko send atejise oruko won si ori number ti a pe laipe ina ni a ma fun lanfani sugbe ni ti o ba tete ti o si la ogun akoko ticket ti won fi wole ma cost 15000 naira sugbon tori pa wa tori eto yi a ma fun eyan ogun akoko ni anfani lati jafani eto yi lofo
4: e di ayewo kini nta le so bi pe ile ise igan gbeda ni le pato se oko owo le fe ko wa ni abi kini nkan ti a ri mu be
5: eleyi je ona ti eyan fi ma mu owo ti o fi ma ran owo nse to de fi ma ni ani to ata ni se ko to je pe oko owo ni to yato si sogundo goji ti opolopo ti se seyin to wa je ko won ma sa fun ati ri ona bayo mi
4: ati gbo opolopo oru opolongo bi eleyi ti won so pe ka wa seminar se seminar na la wa fun ni ile ise the essence global
5: eleyi o ki se seminar pure business presentation eleyi business briefing ni eleyi ko ki se seminar tori opolopo wa ti lo si seminar orisirisi sugbon business briefing ni eleyi
4: ba ba fe darapo mo essence global bo la se tata to eni a pe number kan kini number na
5: number ti awon eyan o send atejise oruko won ati adugo ti won gbe si ni 0907510104
4: e ba ntun number n pele kan si
5: 0907510104
4: e n je ko di mimo wipe the essence global project ki se sogundo goji le yin gbeda ni ile ise ti
5: rara o eleyi o ki se sogundo goji rara
4: for the opportunity of those joining us that doesn't understand Yoruba what do you have for us from your company sir
5: the essence global project we are not governmental initiative that shows selected individual the business system that they can be using to generate capital at the comfort of their own home without collecting bank bills that have interest on collateral and we are launching in the city of Ibadan that is why we come on here today
4: so is this not Ponzi scheme
5: is not Ponzi scheme this is pure business opportunity that you can be using to generate capital either you have half much with you or you haven't make money before but this one will be a kind of added source of income for you to make more money but it's quite different from Ponzi scheme this is pure business
4: so how do we join the essence global project
5: yo after this program we give the slot for first 20 people that can send their location and their full name to this number that we call very soon now
4: another thing about the essence global project there are a lot of promo like this with aired on air and other places they try we should come for seminar are we also joining seminar
5: no this one is not seminar this is pure business presentation where we will show you a pure business that you can be using to generate capital at the end at the comfort of your home soon
4: so how do we join the essence global project
5: by mere sending your name and your location to this very number that I want to call now 0907510104
4: the number again sir
5: 0907510104
4: anfani nla ni wona ti gbo yi lati ile ise the essence global project eleyi ki se sogundo goji be ni ki se talagbeda o ni loko omo eyan kan wa be eyan meji wa o to di wipe wona o je anfani to si dolowo doloro ti wona le ma fun eyan to kuro ninu kosikosi gbiyanju ko pe number yi ko le gba itoni lori bo ti se darapo mo ile ise essence global project oju opo nle kan si ni 0907510104 0907510104

iṣẹ́ àlàáfíà ọ̀rọ̀ àgbáyé lọ́jọ́ àbámẹ́ta ọjọ́ ọjọ́ kẹrìnlélógún oṣù kẹsàn-án 2023. Ẹ ká

0: tata wipe ti yin melo gbogbo eyan bada ta bebe e ja ma nra wa leti pe gbogbo to lu wa dada dada ni ṣugbọn ni bata daye ona kata bi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara ṣugbọn ninu gbogbo eya ra oju lo bara idi pataki re ti ajo charity year foundation se npe akiesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo ma eto ayewo oju to nlo lowo lowo ni charity year eye care foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale ko mu ni rada ni 1000 naira pere lowo kaadi ofe se layewo oju o reading glasses lo fe fun gbogbo en ba nilo e ani se ofe layewo fun gbogbo en to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to ni ipenija oju lati sagbe kale charity year eye care foundation nigba to tun wa gba bi to ti ra anu gba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko ma deni ti won nfa ni tete fona loju popo la fe ni o ma lo tara lo sayewo oju re ni number 94 opposite unity bank charity council building yana agbala bus stop nitosi olowo din fowo sanu shopping complex iworo ibadan lojojumo ni o ago mesan aro sa ago merin role fun bere atalaye
1: 070-101-52255
0: oju lo bara oni din do mo wa lagbari
2: eyin omo yoruba oki mo kako
3: o ṣata ọbamọmọdé díẹ̀ píparun ní ìparun ní ìparun láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámúlù mọ́lẹ̀ ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàwọn jẹ nìkan ni lágẹlú fm90.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbàláyà àgbà.
4: ẹ bá òun gbọ́ndọ̀ yìí gbẹ.
5: jàǹgbàlà jìbúri jìbúri jìbú jàǹgbàlà.
3: ní gbogbo aago kan sọjọ́ àbámẹ́ta sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbàláyà àgbà. níbi tẹ́ ò sì máa pàdé atọ́kùn ètò tó mú yányán létè àdéròǹkẹ́ ògúnlẹ̀yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn àgbọ́kọ́gbọ́n láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé bá aago kan sọ bá ti lù ní gbogbo ọjọ́ sátidé níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò lágbàláyà àgbà ní kẹ́yìn èwe wo máa gbọ́ káṣà wa ó lè ráàyè gbilẹ̀ láàrin yín.

0: ominira independent gift o le tala imoye igba o se ta to be lo se je to o ya gbera so ma dolu ara e lo tarata se yi ke yi golden chance lotto stand kiosk tabi shop wa gbogbo o le ta lori online wa our website www.goldenchancelotto.com tabi ussd code *7005# lori mtn nikan ni o ta morning game ta mo si golden ball scan qr code lori ticket e tabi sticker poster na me drop ko drop o ebun ominira independent money gift they grant for you o fe ti na wa o ayo yi o wa fe ni odun méjìdínlógún sókè bóyá látàsìkò yìí di September 27 you free play ₦200,000 ₦100,000 ₦2,000 make you enter zone category golden chance lotto lónìí àìrí náà ní bá wa lọ́dún òmìnira.
1: Miliki special. Ajabale tututu nene pẹlu awọn boys ọlọrun ti o gero Remi ati Remi Remi Adesina Big Man presenter pẹlu Remi Babajide MC General lago mẹrin kọja aṣẹju mẹẹdogun di ago mẹfa irọlẹ ni gbogbo ọjọ Eti Friday ni Ìtọ́ni Ládìlú 96.7 FM entertainment program to ta lẹnu bi kilisi ètò ta fi ń ṣe ìgbàládùn oníkẹ ẹbẹ àṣà ẹfẹ ẹrin àárín tàkìtì lẹ máa ma bá pàdé lórí ètò Miliki special labala labala lẹto abala àkọ́kọ́ torí tẹ̀fẹ̀ níbi tí Rẹ̀mí àti Rẹ̀mí fi máa ma gbé yín débẹ̀ pẹ̀lú àwọn orin àlùjọ tó yí bóbó abala kejì kí ló ń ṣẹlẹ̀ ládùúgbò yín níbi tẹ́ ẹ ti ń ṣiṣẹ́ ní ọ́fíìsì yín láàrin ọ̀rẹ́ méjì àwọn wo ni wọ́n yàn jẹjẹ ẹ fẹ́ fẹ́ jọ́sìn tàbí ká bájọba sọ̀rọ̀ lórí àdúgbò yín ẹ pè wọlé ká bá yín dá sí abala kẹta ní pẹpẹ ọ̀rọ̀ níbẹ̀ la ó ti máa fi ọ̀rọ̀ kan tàbí èkejì ṣe é létí tẹ́ ó sì máa bá wa dá sí ṣe ti wá rí pé ẹ gbọ́dọ̀ má gbọ́ ètò lè tó Miliki special pẹ̀lú Rẹ̀mí àti Rẹ̀mí lójú ọjọ́ ọ̀sẹ̀ Miliki special ètò bàbá ètò.
2: Ìlera lọ́rọ̀.
3: Àlàáfíà tayo.
4: Togas, Togas, Togas. Ọtọ́jú díẹ̀ sẹ́yìn tí mo ti ń gbọ́ nípa ilé iṣẹ́ Togas Multi Dynamic Concepts. Ilé iṣẹ́ tó ṣàrà ọ̀tọ̀ nípa káàpù tí wọ́n ti gbèpè lè gbọ̀ lọ́nà ìgbàlódé tó pè yọ́dẹ̀ nǹkan sára sí wọn. Ilé iṣẹ́ Togas tó ti gbá àwọn òjì ń ṣiṣẹ́ fákọ̀ jọ̀dí àti ògùn tí ń fọ kíndìnrín mọ́ tónítóní jáde báyìí. Bẹ́ẹ̀ni, àwọn ògùn tí ń jáde láti ilé iṣẹ́ Togas Multi Dynamic Concepts. Kà sí ara ẹ̀rọ gbogbo ìwọ́ tọkọ jọ̀dí ń dà láàmú. Togas Herbal Powder ni ó béèrè fún, bó sì jẹ́ kíndìnrín ni tiyín. Togas Liquid ni kẹ́ ẹ béèrè fún. Togas Liquid ni ó bá ń fọ kíndìnrín yín mọ́ tónítóní. Bẹ́ẹ̀ sì ni gbogbo ògùn wa ni Nafdac ti lò ló ń tẹ̀. Gbogbo èyí tẹ wá fẹ́ mọ báwa dùn pọ̀. Ilé iṣẹ́ Togas tẹ fẹ́ mọ kó ògùn wa ní ọ̀pọ̀ kó yọ kú. Àbẹ́ yìí tẹ fẹ́ mọ ra lẹ́yọ yọ. Torí wípé àwọn alágbàtà fún gbogbo àwọn ògùn wa. Ilé iṣẹ́ Togas Multi Dynamic Concept ti Akala Express Blanco Bus Stop nílùú Ìbàdàn. Tàbí kẹ́ ẹ mọ̀ pé wà nílé iṣẹ́ Togas sórí 09032949024. Ilé iṣẹ́ Togas lónìí àní fàìsàn lè gb

0: tó yẹ ká fọwọ́ dẹ̀ngbẹ̀rẹ̀ mọ́ torí ò ní ó ṣàtọ́nà ètò ìdìbò tá a fi yan àwọn olórí tí ó tukọ̀ orílẹ̀-èdè
1: tí wà lòṣèlú.
0: Gbogbo àwọn tá a bá yàn sípò aṣíwájú ló tọ́ kí ẹ máa jíṣẹ́ ríjú wọn ká lè ba àmọ́ ibi tí a bá ṣẹ́ ìlú dé. Ó ya ẹ darapọ̀ mọ́ṣínà Láyọ̀ Ògúnèdè Ọ̀fọ́mà Àlésọ́fà lórí ètò tí wà lòṣèlú ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé láago mẹ́wàá òwúrọ̀ 10 AM lórí ìkànnì Lágelú FM 96.7 kájọ tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kalẹ̀ lórí ètò òṣèlú, ètò ọrọ̀ ajé, ètò ẹ̀kọ́, ètò ìlera, ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àyànnà àtàwọn gbajúgbajà àlejò ni ó máa wà ń kalẹ̀ láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. Gbogbo ọ̀rọ̀ tó rọ̀ mọ́ ìgbé ayé ọmọnìyàn lójú kan ló wà lórí ètò tí wà lòṣèlú. Ojú òpó bára ẹni sọ̀rọ̀ máa ṣí sílẹ̀ gbaragada fáwọn aráalé láti fi èròǹgbà wọn hàn lórí ohun tá à ń gbé yẹ̀wò. Tí wà lòṣèlú Sátidé ọ̀sẹ̀ yìí ni o, láago mẹ́wàá òwúrọ̀ 10 AM ní Lágelú FM 96.7 òkè gajòkè ẹ ti máa gbọ́.

0: ṣe ni ìbọn
1: àpọ̀ sí
0: pé ẹ tún wá gbé jáde
1: ìbọn
0: kan ni ẹ gbọ́dọ̀ ṣe ni
1: ìbọn àpọ̀ sí
0: dandan ni
1: nígbà
0: tẹ bá ti ṣe nígbà ìlọlọ́run ó máa bùkún ni
1: àmì ẹ ṣe gan
0: ẹyìn ẹlẹ́ máa pọ̀ sí nínú oréré
1: àmì ó ti yé mi àmì
0: ojúṣe yìí ni láti ṣe
1: tó
0: bá dẹ̀ ti ní kẹ gbé jáde ẹ gbọ́dọ̀ gbé mọ́tò wọn jáde pẹ̀lú ayọ̀ ẹ dẹ̀ ṣe ẹ túnre kó sí gan gbogbo tó bá yẹ ẹ túnra káàdì.
1: O ti da.
0: Ẹ sọ̀rọ̀ nǹkan wá lé àwọn ápù
1: fúrúùtù
0: gbogbo ẹ̀.
1: Gbogbo ti gbọ́ yín. O ti yé mi.
0: Ojú ò ní sí yín.
1: Àmì mà. Àmì mà.
0: Ẹ ti sọ sà.
1: Ẹ sì mà ẹ ṣe gan mà.
2: Èmi ò tiẹ̀ mọ̀ pé nǹkan tó kọ́ mi ṣe ń kọ̀ mí lé àtẹ̀.
1: Hello.
3: Hello.
1: Hello sir.
3: Victoria sọ Adébọlá
2: jẹ́. Bọ́dá.
1: Ẹ jọ ṣé dandan ni.
3: Ẹ kò
1: tó. Victoria
3: sọ Fẹ́mi yóò sọ.
1: Mi ò fọ́ omi 24 máa ṣe rẹ̀.
3: Mo wà pẹ̀lú Mr. Yàtọ̀ gan-an. Sẹ́ẹ̀rì àwọn Yorùbá, àwọn àgbàlagbà máa sọ kinní kan pé àìríbi kú sí ló mú yan kú sọ̀rọ̀ ló mú yan náà wà pàdé.
1: Àtúnṣe o.
3: Tí ọ̀sán bá wà mọ́tò obìnrin kàánà lọ́pọ̀ èrè
1: ayé. Kí ara pẹ́ kí ara pẹ́ bẹ̀ lẹ́ níbi Circular Road.
3: Sẹ́ẹ̀rì kan tí ẹ máa fi sọ. Mo ti máa rò pé bóyá èmi nìkan mo wà lóṣù yẹn.
1: Èmi ò lo.
2: Bọ́dá kí.
3: Ṣé ìyàwó mi yóò every Sunday ní kọ̀ǹpì yẹn? Reason be that Peter sì dá àwọn ọmọ wà ní mọ́tò ẹ̀. So tá a bá ti wá ń lọ sí church kó máa fẹ́ kí n drive.
1: Àbí.
3: So fi máa fi ń drive lọ torí pé mọ́tò ẹ̀ hybrid.
1: Abẹ́ni pé ẹ̀mọ́ gùn.
3: A ní o ti ń lu ipò. Kìkì tẹ́lẹ̀ bẹ́ yẹn ni kí ti máa láyé ipa. Ojú ọ̀nà 50 mile per hour
1: láwọn
3: sí màmá rẹ̀ 20. A ní o ti ń lu ipò every complaint. Mo dẹ̀ mo máa rí ipò padà. Ó wá lè jẹ́ pé maybe the next 2 weeks ọ̀gá tán ṣe mọ́tò yẹn. Ó lè ní ṣekúnṣekúnṣe wa mọ́tò yẹn gbà láwọn bọ̀ láti jọ.
1: A dà fún mi. Ó máa dà fún
3: mi.
1: O ma da fun.
3: Another 2 weeks after that, no ẹsẹ̀ wa sọ pé bóyá ẹ̀wọ̀n mọ́tò náà bóyá rẹ̀.
1: Àfi bẹ́ẹ̀ ni ó dẹ̀ sọ fún mi gbé mọ́tò náà gbé lọ náà gbé lọ jọ́dọ̀ dánú mọ́tò máa gbé lọ jọ́dọ̀ mọ́tò dáre ni gbé lọ dánú.
2: Wọ́n fẹ́
1: ọ̀tọ̀ ni màá rí ipò ìwó ni ẹ ògbélọ ní wáńbí ẹ inú ń bí ẹ kọ́ sára àwọn nǹkan tí mo máa ń ṣe tí ò dáa kọ́ sára àwọn kọ́ sára mo fi gbọ́.
2: Ọ̀rọ̀
1: club kankan club kankan n bá fẹ́ kọjá ìyẹ̀wò lọ fẹ́ fọwọ́ kan mọ́tò.
2: Tábà ti mú eléyìí àti wá fáwọn èèyàn láǹfààní láti fún ìta pàápàá fáwọn èèyàn tó máa ń sọ pé nàlà.
1: Ká ṣe ẹ̀ ẹ lọ bẹ̀ báyìí.
2: 070
1: fẹ́ ló bẹ̀rẹ̀. Fẹ́ kọ́sùn ọ̀tá ni àkọ́kọ́ tara àkọ́kọ́ sáré kìkì.
2: Ẹ sáré jù ẹ sáré kìkì. Kìkì à ń pè first dinner ni ẹni àkọ́kọ́ tó máa jẹ́ 25,000. Àwọn là ń pè lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣé wọ́n gbé fún wọn lẹ̀ àbí kí nǹkan ti ṣẹlẹ̀? Gbé láwọn gbé o. Kí o fi kọ́ ti kọ́ ti. Mo tẹ́ ń tó bá ti kaká ṣe ó yẹ kó fọkàn sí pé ó ṣe é ṣe fún ọ̀rọ̀ ó ti rẹ̀ gbé. Ṣé ẹ ní gbàgbọ́? Ṣé wọ́n ní gbàgbọ́ páwọn máa jẹ ìwọ̀n ṣe sí ibi fóònù wọn ni ọwọ́ tí? Ẹni àkọ́kọ́ bóyá wọ́n dẹ̀ ń charge fóònù wọn. Ok. Ìgbà wọn máa ń láti máa lè pè nọ́mbà. Wọ́n pico cut. Èmi gbọ́dọ̀ ń try láti ń charge ọ̀gá ẹ̀ lẹ́tọ̀ọ́ kọ́ṣọ́ wọn ṣe dọ́kídọ́kì. Meanwhile, while we're trying that, say I get calling me, but I want on the same experience. Hello, come here.
4: Hello, sir. Hello, ma.
1: Hello, ma.
4: I'm a Balaji. I give Balaji my love.
1: Hey, Joshi, don't do sir.
4: The point is, not you are only alone, but you only are alone. And you see the people want to go and just see what you for. So we go back to you. That's the man. Come on, Nikki. Who do you want to see? What do you want to see? How do you want to see? How do you want to see? Let me show you. He wants to go back there. Hello, Benja.
1: I'm going to go to the hospital. Nkan to ma n du yan ni ben gangan niyan won ni mo pe pe ejo ni ni my car na ma so my car my car to pe ke ma ja ke ma ja ke ra fira yin le ke so we bo n o je mo se so ina
4: ka lo ma sabi je
1: don sabi si e ni na mi emi
2: ni but he just doesn't want to use my car
1: oga mi tin ba lo se mo so fun pe mo ni mo gbo moto jade falake pe mi to e marun ki to de se
2: Bolowa. No, mo do je ko
1: je ran ti pe o get moto yen. Se o mo bi ti kini kan wa. So ri bi
4: out of love
2: ni James to kilo.
1: O ti ye mi.
4: O de surprise pe mi ta ke o support iya lo ni o.
2: I mean,
4: that's funny.
1: Hello ma. E ka san ma. E play cash e. E ti kaṣe niyan.
2: E ti kaṣe le se gbogbo.
1: E ti kaṣe. A pe yin e tete gbe. Yes ma, yes ma. E ti kaṣe niyan. Congratulations. Yes ma. Se ti jeri. Eh, o ti lo. E won ti kaṣe niyan. O ke nikan abi?
2: Yeah, o ke nikan ṣugbọn mo ro pe ka fa yan lanfani lati tota. *347*1004*2#. O ni number te ma te. Ya bo je.
1: Hello ma.
5: Hello Fati Yawo, can you ask me a Gagadu?
1: Hey Shoma.
5: Hello we. Thank you, Milan.
2: I'm on to you now. Bring your sign me now.
5: About
2: I want to go to the house.
4: Good for you.
2: Ah,
1: abon lo temi. Hello.
6: Hello.
1: Yes, sir.
6: Because
1: sir. Because sir.
6: That happened to me.
1: Yes, sir.
6: Bola Gari.
1: Yes, sir.
6: Sister Kemi. You very wine here.
1: Abi. Say that Danny.
6: Is it that thing I don't go very?
1: I don't know.
6: Say that only let me see too. Ah. Ijo kose ose we mito. Ya o miwa ni pe a elu ni ni ose we un. Nígbà tí mo lọ tó ti mo jáde ó lẹ ti lu gbogbo ṣeun tán ẹ ti pòpò lú ẹ mọ kí ló dé gbogbo obìnrin obìnrin ó ṣòro lò
1: àbí
6: ẹ mọ̀ pé ọkùnrin pàápàá bẹ́ẹ̀ má kọ́ ọ̀dà ni ọ̀dà àníkù ayé nìyẹn
1: mi ò ṣáàlù bàtí mi ṣáàlù sí wàhálà wà bẹ
6: ọ̀dà mo ti gbọ́
1: o ti da bàtí mi ṣáàlù o ti gbọ́ ẹ̀. Má bínú
7: mo
1: bọ́ mo ma
7: change shorts ni pé once a while
1: ni tí
8: ẹ orí dẹ́yìn. Má bínú tó gbọ́. Bájà bájà tí mo tó ṣe ẹ́ láàánú ọ̀dẹ̀ tí ló dáadáa
1: jù. Yes ma. Sita Ṣalewa.
8: Ṣé wọ́n ní tí wọ́n ti rìn ìwé ọkùnrin?
1: Yes ma. Ṣé dandan ni kí n lo mọ́tò
8: ẹ̀?
1: Adúpẹ́ ma. Ṣé dandan ni kí n lo mọ́tò
8: ẹ̀? Dandan ni ẹ̀gbọ́n my car my husband. Báyọ̀ ló ti bẹ̀rẹ̀ náà my husband husband.
1: O ti tán.
8: Ẹni tó ti pé Adé bí sáì mọ́tò yẹn wọ́n máa ń dán ẹ̀gbọ́n ọmọ kankan tó máa ń ṣe pé ó ṣe ń wà náà tí wọ́n ti ń kọ́ gbìn sí ẹ̀ ọbẹ̀ ara sí. Tí o tẹ bá wà kó ní ìgbéwà aláàfin ṣe ń gbé ṣe wà tó ọ̀ mọ́ nítorí yín.
1: Ó ti yé mi.
8: Ẹyin máa tètè wọ́n fún ọwọ́ ìṣòro ọ̀rọ̀ ọkọ̀ ọkọ̀ ọkọ̀ máa tètè fún ọ̀rọ̀ kí wọ́n dé.
1: Ó ti yé mi. Mo ní mi ò lò ní tí n bá lo ọmọ tójú mi máa rí
8: sí. Burú bẹ̀rẹ̀.
1: Mo ti gbọ́ yín.
8: Ojú yóò rí nǹkan tó. Àbí mo mọ̀ ṣe pé ẹjọ́ ìjẹ́ right because all person wa break yóò ṣe kárakárakára. Ó lè kí wọ́n bẹ̀ ti pé tí wọ́n ṣe ìdásí ọlọ́fẹ́ ti ṣe
1: tí
8: wọ́n fẹ́ fún wọn ṣe ni kò pọ́sibò
1: ìjẹ́ta ìjẹ́ta ìjẹ́ta àjọ wà nu mọ́tò ni o wọn á ní kó jẹ́ kí n kàn drive kò yẹ kí n drive o ẹni tá à ń jáde àti kúrò mi tá a ti ń lo àti padà bọ́ nulé ó wá ń kí èèyàn ẹni tó ń kí èèyàn ń dìlé mi bá gba kí pé kí n fi reverse o kí n lọ turn so a lè fi kúrò ní ẹ̀dọ̀ ẹni tó ń kí ẹ mọ̀ ẹ̀yin obìnrin ẹ̀ tètè kúrò mẹ́ẹ̀dẹ́ mojú tí bá fẹ́ kí èèyàn ta o ti wà nù steering lẹ́nu steering ǹjẹ́ kó wá gba kí o ní a máa lọ náà láti ibi tá a lọ láti bódìjà the challenge àjọ wa mọ́tò ni o rárá báyẹn kọ́ dúró má o bá tèké ẹ̀ ṣáà dúró jẹ́ kó lọ o ti ń sáré jù kí ló dé.
8: ìyẹn kọ́ mọ̀ kò sí nǹkan tó bá ti mú yẹn
1: tó bá jẹ́ mọ́tò tèmi ló wà tó bá wà ní mọ́tò tèmi kì í ṣe báyẹn fẹ́ pé èmi mò ń drive in my own personal car kò í ṣe báyẹn.
8: Ya ṣe ọ̀gbọ́n ṣe ọ̀gbọ́n ṣe ọ̀gbọ́n ṣe ọ̀gbọ́n ṣe ọ̀gbọ́n ṣe ọ̀gbọ́n ṣe ọ̀gbọ́n ṣe ọ̀gbọ́n ṣe ọ̀gbọ́n ṣe ọ̀gbọ́n ṣe ọ̀gbọ́n ṣe ọ̀gbọ́n ṣe ọ̀gbọ́n ṣe ọ̀gbọ́n ṣe ọ̀gbọ́n ṣe ọ̀gbọ́n ṣe ọ̀gbọ́n ṣe ọ̀gbọ́n ṣe ọ̀gbọ́n ṣe ọ̀gbọ́n ṣe ọ̀gbọ́n ṣe ọ̀gbọ́n ṣe ọ̀gbọ́n ṣe ọ̀gbọ́n ṣe ọ̀gbọ́n so e ma ti mi ba se na ri eh
1: mi o
8: wo mi ni na e o ka lori this my baby
1: o ti ye mi
8: o mo mi ko mo yi eh o ti ko mi ni ke e ma calm down e ma ba wa ja exactly eh ah ani ni yin ni ma tu se ah an to gbe
1: e ma wa moto yin fura yin
8: e ma so pe e wa bi mi se ah o ti ro wa nayin mi
7: seyan
8: lo yin mi ni so
7: pe fe mo te
8: ma o ti o ti
1: Sakale wa
8: ah ba na
1: bi bi wa bi bi wa
8: e ma wori ati o temi e ma wori gbo so gun e mo e mo te wele e
7: e ma
8: da won le jare
1: se da ni
8: e pe le ko ito
1: e da ni mo mo to ni o wa ni
7: ni de gele ta gimeji ba ti lu ago meji ko da seju maro to ba ti lu a ma yi ko to elekeji fun to ba je the next 25,000 naira so star 347 star 1004 star 2 aso number temate to ba te ba ti te o ma so fin I number phone account number temate send owo si e le ta eyo kan e le meje le bo ba se wa lowo yin si be na be ra de se ta si o na lo se ma fin la fani ase hello
9: hello ekweto
7: e se ja o
1: e ba so so ke ba mi o
9: oruko mi ni mu assalam lati
7: odi check in je koko yi lo phone yi
9: ah mo ma lo phone
7: eh
9: mi nzo ti ma lo pa o
1: komo lo pa
9: komo lo pa o ra won ama like ka ma wore sa lori phone
7: no exactly wa lo data to
1: mm
9: ra gbe nda suru lati so ko bere
1: mo mo obi so be
9: tẹ́ẹ̀ni ìṣubú tó ọkùnrin tó bá ti ní ìṣubú lè lè báwo bèèrè gbé bò tó ọkùnrin tó lè lo nǹkan wá táà ní complain.
7: Exactly.
1: Ok bọ́ẹ̀ lè lo nǹkan tí wá.
9: Èmi máa ń lo pẹ́ẹ̀fù.
1: Wọ́n
9: máa fẹ́ jáde gbà mí ti bá ní ẹ lọ mú pẹ́ẹ̀fù ṣùgbọ́n ẹ má lè sọ domi o.
1: Ìjọ tí mo ìjọ wọn lu pẹ́ẹ̀fẹ̀ náà mo yẹ ń pariwo mo yẹ ń tẹ̀ báwọn pariwo mo yẹ ń tẹ̀ báyẹn
7: fọlá kìíní pariwo
1: mo yẹ ń tẹ̀ ló ń pariwo ó pariwo ni mo kí ló ṣẹlẹ̀
7: èmi mo yẹ tí mo ra perfume
1: bẹ́ẹ̀ ni pé mo bá rí ìkànnà tó mo fẹ́ gé lọ́wọ́ mo ṣe lo oge.
7: Ẹ kókó bá mi o a lot of things bí wà tí mi lè jẹ́ kó o lò
1: tí
7: má ti wọ́n ní kó wá lò rọra lò
1: mo mọ́
7: tó yìí èmi ni mo ní kó wà lọ́kàn mi ló ti wá.
1: No, don't worry.
7: O dẹ̀ sọ di bàbàrà o dẹ̀ sọ mi di aláṣejù o dẹ̀ ń ṣe kíní kan. Hey, she, like, I don't even like you acting like that.
1: Ma binu
7: baby. Kala le jo wa nbe bawo yen se ma ro pe awon iyawo e ni won mo pe iwo lo ni mo.
1: Afolake mi shevu give am folake o eyin ara le.
7: Tokotoko inu mi lo ti wa.
1: Oh ye mi se.
7: I said go use my car.
1: Oh,
7: hey mi lo mo ni lo mo tem la.
1: Tori ko sha fa.
7: Eh?
1: Ma
7: binu.
9: Mr. Folake mi.
7: Ma.
9: Baba yato.
1: Yes mommy.
9: Ekwe to lage lo ni dabi dago.
1: Ami gama.
9: Agbára olúwa o ohun tó ṣẹlẹ̀ ní pé gbogbo ọkùnrin ni bùkátà náà dẹ̀ máa ń sá fún wọn ò rí bí tiwa sí o wọn ò ní choice rárá
1: bọ̀ mọ́mì mo escape tàná mo escape ẹ̀
9: lẹ́yìn yẹn ẹjọ́ mo ṣe wọlé ni abilékan babatunde ni mo fẹ́ bèrè olólùfẹ́ lágẹ̀dú kan ìyá dáhùn sí
1: mọ́mí dáhùn sí wọn kó wà ẹgbẹ́ àwọn ará èpè wọlé ni.
9: Tó pẹ́ tá a gbóhùn wọn ẹ bá gbóhùn ẹ ní abèrè wọn o ayọ̀lá àmàríra lágbára lọ ìdùnnú tá ẹ fi sí gbogbo lé ìdùnnú ní kúrò ní ìta yìí náà lágẹ̀ẹ́ lò ní bàjẹ́ o yóò máa tẹ̀síwájú o agbára olúwa ẹ ṣeun púpọ̀ ọlọ́run máa bù sápò yẹn ẹ máa rí ìnáwó ṣe ẹ ayọ̀ ṣe fún wa o ẹ máa rọ tẹbàpọ̀ ẹ máa rọ ohun tó dáa mú jáde o ẹ má máa rojú àti gbọ́bù kátà wa bìrì o
1: àáfíṣọ́kàn
9: ọlọ́run máa pèsè fún yín ẹlẹ́dàá wa ó sì máa pèsè fún yín agbára olúwa
7: ẹ
1: ṣe gama yes ma thank you ma.
7: Ṣé mo yí ké bí ó ṣe rí lọ́kàn mọ́mí náà ló ṣe lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ yẹn wà tẹ́ pé wọ́n máa ń pè sórí ṣó tó jẹ́ pé ìgbà mi à ní gbóhùn ọkùnrin ṣe pé anything some of them I just have tried kó má lọ tàbí kẹ kan ṣáà máa mọ̀ pé silent listeners ló pọ̀ jù nínú àwọn olólùfẹ́ wa so mọ̀mí dáhùn sí gbogbo lémi sí ọtún bá láti sí ìgbọ́nà tó fi kú sí 0912-370-8675 hello ẹ ká sọ ọ́
1: hello. Hello, ẹ káàsán.
10: Ẹ káàsán o. Mr. Oyato.
1: Láàjì.
10: Ẹ ní bàjẹ́.
1: Àmì sà.
10: Àǹtí Fọlákẹ́ mi.
7: Yes, sir.
10: Ojú ò ní kú.
1: Àmì Jésù.
10: gbogbo nǹkan tẹ̀ ń ṣe ohun tó ń ṣẹlẹ̀ nínú ilé mi inú ilé tí inú mi bàjẹ́ ẹlígàn tẹ̀lẹ̀ láti lè bàbá tẹ̀ bàbá gbogbo àwọn obìnrin ṣe máa ń ṣe nìyẹn kì í ṣe tó bọ́ ṣèṣẹ̀ má torí àwọn ìyá ńlá wa ni kò fúnni láti ẹ̀sìn kò di ti ẹran lọ́wọ́ ẹni ni wọ́n
1: àwọn ló jẹ́ bẹ́ẹ̀
10: bẹ́ẹ̀ ni so kò dẹ̀ sórí àǹtí Fọlákẹ́ bẹ̀rẹ̀ kò dẹ̀ lè pín sórí wọn so a máa fomi lò ó bẹ́ẹ̀ ni.
1: ìbọ́lẹ̀ kọ̀ọ̀kan ká máa jára wa ká máa dọ́ọ̀jì ẹ̀ dádì.
10: ẹ ti jára yín nìyẹn ẹlòmíì lè má jarẹ ẹ ti jára yín nìyẹn kò kú wàhálà.
1: ìlójú ara ẹ ò gbé ìfẹ́ wá ìfẹ́ tó jẹ́ pé ó ní sọ́sídì.
10: so bó ti rí nìyẹn ẹ̀kọ́ lẹ fi ń kọ́ gbogbo wa ọlọ́run ní dékìlẹ̀ yan dàrú elegant ẹlẹ́rìn láti ló lànà látẹ̀.
1: ẹ ṣe gan sa.
11: Daddy, ẹ̀dẹ̀ já wọn tán.
1: Ó wà romantic lóòótọ́ ṣùgbọ́n.
11: Honestly, I must tell you that tọkọ mi bá ti gbé mọ́tò mi jáde. Ìwọ̀n àjẹjẹ jackpot bí káṣẹ́ ẹni lọ́tọ̀.
1: Wọ́n máa fún lẹ̀ ni.
11: Mo ti mọ̀ pé mo ti jẹ jackpot gbọ́dọ̀ mọ̀ yí pé Raja tank ni ó máa fún. Tó jẹ́ pọ́tà tank ni ó máa fún. Bẹ́ẹ̀ pọ́ ti ń tọ́ rẹ́ẹ̀dì náà ni ó máa fún. Ṣé wáyé the best time láti jẹ gbé máa jẹ ẹ̀rọ mo rò pé 2 weeks ló máa rí epo fún mi kò yẹ yín bọ̀ tí máa rí pé mo ti lo epo yẹn tán máa kàn mí pé mọ́tò ìjáde náà tàbí kí n sọ pé àìsẹ̀ ń dún bákan tí ẹ̀ bá mi wàá wò kó wọ́n ló máa lè sọ ìwọ́ lọ́kùnrin ẹ mọ̀ ní dáta scope la fi ń ṣe gbogbo kínní mi lè parọ́ fún ilé ayé gbẹ̀gẹ́.
1: hello
11: gbọ́gbọ́n.
10: hello hello yàtọ̀.
1: yes sir.
10: ẹ máa kó ètò.
1: ètò nìyẹn ṣe é rí pé mo jára mi báyẹn.
10: Ṣẹ̀rú ní mi kàn máa ń dùn ní gbogbo ìgbà pé ẹ bá ti ń sọ̀rọ̀ ẹ tọkọ tìyàwó ẹ̀. Tó bá yẹ kàn àyàwó wa ilé wa tí wọn náà máa ń gbọ́ prógámù. Báwo ni ayé ìwà ṣe rọrùn tó fún kálukú? Ìdí ni pé ohun tẹ́ ẹ̀ ń sọ yìí ó ń ṣẹlẹ̀ nílé tèmi gan pásánà bí nǹkan yẹn sọ̀rọ̀ báyìí. Ẹ yẹ ká tẹ̀kọ́ lórí mọ́tò. Ṣé ìwà ìṣẹ́ mú fógì yín lò? tẹbadifẹ lò báyìí ìkanra ló máa ń jẹ fún wọn àwòdẹ kí n ṣe nǹkan bẹyẹn fún wọn ṣé wọn lọkọ ṣẹlẹ pé ó yàtọ ìmọdé òun fàlè gbà yín ni ẹyin ẹkọ bí wọn wò kọjú bá jẹ ẹkọ bí tiwọn ẹ má fọ ọkàn mọ.
1: ìfẹ́ rí mi ẹ rí.
10: wọ́n bá lè sọ mọ́tò ṣe fún àwọn ká máa wò.
1: èmi mo tiẹ̀ tí wọ́n ń ṣe ẹ̀mọ́ tó máa ń ṣe. Awọ wa lọdọ mẹkáníkì ẹ lóde bá mẹkáníkì sọrọ bá sọrọ fúnra ẹ yóò bá sọrọ àwọn nǹkan tó ń sọ yẹn mi ò kò yé mi ni kàn bá sọrọ ọgbọ́n àtúntì sanwó.
10: ẹ máa gbọ́n mi ta ẹ máa lódì ìkọ́ tóbi ìkọ́ tó lò fẹ́ mi mọ́tò tẹ̀mí lọ́wájú tẹ̀ ń lọ lẹ́yìn mọ́ àwọn kókó ṣe ń sọ yẹn èmi kọ̀ọ̀kan yá ara rẹ̀ ni ìgbà tí máa bí lọ́sọ̀ ọdọ̀ọ̀nà kékeré ó kọ̀fẹ́ gbà pé ọba mímọ́ ìbò lójú ìbàmú ni wàjọ sọ òun àdó kọgà kọgà kí ló ń ṣe ń bẹ̀ ó lọ fẹ́ gé táyà ẹ bí pípẹ́ ní ìbẹ̀lẹ̀ epo takun ìbẹ̀ ní mọ́tò ẹ̀tagun sí bẹ́ẹ̀ mi yé tán padà nìyẹn bẹ́ẹ̀ mi lè tán padà ó kọ̀ọ̀kan kọ̀ọ̀kan mọ́tò pé láti ẹ̀wò oyin sa ọkọ̀ dá ó ní láti epo ló tán náà orí mi fò lọ ni ẹ̀ẹ́dẹ̀bọ́lẹ̀ lọ rẹ́pọ̀ sí ó ní ìjẹ́bú nígbà ọkọ̀rọ̀ má sì lọ rẹ́pọ̀ sí bá mú kọ́kọ́ ti tiẹ̀ kó o máa gbé yẹn lọ òfin gbogbo nìyẹn ẹ bí pé mo rẹ́pọ̀ 3,000-4,000
1: ẹ rèpò gbogbo ọgbọ́n kínní kan.
11: ṣé rí gbogbo ẹ ju gbogbo ẹ lọ ẹ kọ́lá nǹkó jọ kan tó ti fi ṣorí kó má fi ṣe.
1: àmì ṣùgbọ́n
11: ẹ má tọ́ ọ lọ.
1: ẹ come state ni ẹ má come state
10: ni. ẹ jẹ́ àgbẹ̀ yóò bìnrin ṣá ẹ ṣáà yóò tó wa lọ́rùn
11: láti. kó má tọ́ lọ́wọ́ yín ẹ̀yin ọkọ wa.
10: àbí o sí wàhálà go on song.
11: mo ṣe jẹ́ nìyẹn.
1: Ti
11: kò sáwo kan ní àwo kíní kan
1: ẹwà straight
11: ni ẹ ti mọ̀ kò ní kàṣẹ máa wá straight ẹ ti mọ̀ pé scope náà ń gbogbo àbí ẹyin fẹ́lò wìmẹ̀ ẹ jẹ́ ń gbọ́
1: hello
11: scope náà ni
12: tó máa lọ ṣe ìtàn wà náà ni. mo wọlé gbọ́dọ̀ yín lónìí.
1: ẹ ṣeun ìyá àmàlà
12: látakígbadé ni lámúlòkó amúlòkó látìgbadé
1: kí lórúkọ yín
12: ẹ̀rà ànúgbà o ìdílé yín ò ní bàjẹ́ ẹ̀pẹ́ òdílé ìdílé yín ò ní bàjẹ́ lágbára
1: ọlọ́run
12: bùkátà wa ni yín ẹ̀ mọ̀ gbọ́ náà ni bùkátà wa ni yín ẹ̀ mọ̀ gbọ́ ni
1: orí mọ̀ apá lókù mọ̀
12: mi owó tẹ́sí mọ̀ gbọ́ lọ́mọ pèsè fún yín
1: ami
12: lagbaro lohun e mo lori e mo bori
1: why to mo lo why te mo lo ogbon ke ku come straight pe nkan bayi ni se nkan bayi
12: ah e olagba ni olagbobirin na ni mo toli e
1: won wa so pe omo odo na fogbon se abi
12: o yato baba e ka gbe ku ni o
1: se gama
12: ah inu mi dun pe mo gbo yin
1: inu mi na dun
12: Inú mi dùn, a máa ń gbọ́ yín dáadáa.
1: Ẹ ṣeun màámi.
12: Nígbà tí ní gbọ́ yín mọ́ kò ní ṣẹlẹ̀ sí yín o. Akígbadé ni Akígbadé lámúlòpọ̀.
11: Bá a kí gbogbo amúlòpọ̀.
12: Ẹ̀bẹ̀ ni mo ti ń pè yín.
1: Ẹ bá a kí gbogbo pátápátá.
12: Ó dáàbò.
1: Ó sọ. Hello. Hello sir.
13: Ṣẹlá ló kò fà.
11: Network. Ní àsìkò yìí pátápátá gbogbo ẹ̀ láti wọn àkópọ̀ lẹ́yìn àwọn tó máa jẹ owó láti wọn àkópọ̀ àwọn èèyàn tó máa jẹ owó bíi tí ọlọ́bìn ní ọ̀là lánkùnrin lọ́wọ́ báyìí ní kàṣẹ. So ẹ jẹ́ ká sọ fún kọ̀ǹpútà kó bá wa mú ẹni tó máa jẹ lọ́sàn-án tòní kí a tó tẹ̀síwájú. Ẹgbọ́n ṣáyìn náà ó máa ń ròyìn lára àbó máa ṣe yín bákan láti lo nǹkan ìyàwó yín bí ọṣẹ ẹwẹ bí kẹwọ slipper ti ẹsẹ̀ ṣàbàlàyé náà ni. Ok, níjẹta àbí jọ̀wọ́ ni lo sọ pé o fẹ́ wo yàn lẹ́nu gate o dẹ̀ wá pàmẹ́tì mo dẹ̀ kú bàtà
1: ẹ̀ fẹ́ o tó yẹ ọ́
11: sẹ́sẹ́ ìjáwà tara nu fún mi ẹ wá láàánú complain wàhálà mi nà tó yẹ pé mi mú wọn kọ bàtà yín tí mo ti wọ for the past 3 years kò já ẹ wọlé nǹkan ìjà gbogbo tí yín ni kólekóle kọ́ ló ń ṣàánú ayé yín.
1: Hello.
11: Àwọn tó ní kó tó jà rẹ.
14: Ọ̀dájú ń gbà.
1: Yes sir, dadi.
14: Ẹ káṣọ, Michael ló ń sọ̀rọ̀ aka Dadiski.
1: Ok.
14: Mo kí àǹtí Fọlákẹ́mi ẹ kú ètò.
11: Ẹ ṣeun jàre.
14: Ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ̀ ń sọ. Honestly, ó ń ṣẹlẹ̀ ẹnu lé mi láàrin wíìkì yìí. Mo máa ra Roland test máa ra fún ti ìyàwó mi, èmi á ra tèmi, màá rà fáwọn ọmọ. Owó wá pọ̀ lọ́wọ́ mi just last week.
1: Pẹ́kẹ́ ló
14: ti wá lọ ra tiẹ̀. Ó wá ra tiẹ̀. Ó wá lò. Ó lò lọ́sẹ̀ yẹn. Ó fi sí ṣọ́ọ̀bù. Tó bá ti dé ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù ló ti máa lò. Awadele Adejo máa ń sọ bí bẹ́ẹ̀ ni. Mo wá ń pàṣẹ. Màní ọ̀rà pẹ́ẹ̀f ni. Ó ní fẹ́wò. Mo ní ṣọ́ra pẹ́ẹ̀f ni. Ó ní nù. Ó ní àbúrò òun tó wá láti Òṣogbo.
11: Mo fún un.
14: Má ní ẹ̀ máa lókè. Ó sì tún lò wá. Ó ní kékeré lókù. Má bèrè lọ́wọ́ ọmọ mi. Wá ní yẹ sí pé màmú mi bọ́ọ̀d pẹ́ẹ̀f. Má lókè no problem. Lánàá èmi wá ń jáde. Má ní kọ́ lọ́ba mi mú wá. Wọ́n wá lọ́ba mi mú wá. Mo wá lò. Kí n tó padà dé lálẹ́
11: àná.
14: Ibi tí ó yẹ kí n spray sí mo spray ẹ̀ pa lánàá. Mo spray ẹ̀ ó wá yọ mi wọ́n wò mí báyìí. Mo wá ní kí n tó dé lálẹ́ àná ó ti mú tó padà lọ sí ṣọ́ọ̀bù.
1: Ní
14: kejì location. Kọ́ lọ ń ṣàánú.
1: Kò sí wàhálà.
14: Honestly.
1: Ẹ kú ètò. Pé mo ṣàjára mi díẹ̀ yẹn at least owó mi á sì gbà pọ̀ mi lánàá.
11: Sori nkan tó dúró mi inú bọ̀dá mi ni wípé ẹ ṣe helicot ká má bàa bàjẹ́ táìmì lọ nkan tó dùn wọ́n mi nínú títẹ̀ ní ìdẹ̀ máa kọ́ gbogbo wa ni pé kò sí nkan tó ń ṣẹlẹ̀ ńlẹ̀ yín tó ń ṣẹlẹ̀ ńlẹ̀ wa kò sí nkan tó ń ṣẹlẹ̀ ńlẹ̀ lágbájá tó ń ṣẹlẹ̀ ńlẹ̀ tàlákàṣègbè àbí báwo ni. So ẹ má jẹ́ kí àwọn ọkọ̀ kékèké yẹn ẹ má máa tẹ̀kẹ̀ pàṣánà ẹ má jọ kọ́ mi. Sorry,
1: mo wa binu lati nsọte but
11: o binu bọ mo kan sọ ni pe awọn kankan mi wa tẹ keko to nkan ni ko to nkan rara o n ṣẹlẹ everywhere ẹyin okunrin papa ẹ mọ nkan lo ẹ mọ ṣẹlẹ ẹ mọ ṣẹwẹ lo ẹ mọ bathroom slippers lo ẹ mọ perfume lo ẹ ma sọdọ mi ni lẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹmọlẹm
1: laju laju boye soro yen odiju ni to ba laju boya eh calm down imagine go ba sele to emi na lo ma diji si lori ma calm down
13: se ife bori ohun gbogbo baba lo nkan yin e gba pe a lo ninu ife ni
15: Olorun ti fi yin se lori eyin lowo ju wa lo
13: lo ti da
15: so to ba lo
13: keke bi petekete pa
15: ah ki lo sele
13: petekete pa hello
15: e ka so hello e ka so
13: ah se play ka se ni sin je ti jeri
15: ke lo lati npe yin
13: e ti jeri e ko rere
15: gba e tun ti je 25,000 naira
13: ah mi won ma pe yin o
15: o
13: number yi ton fi ma pe yin
15: awon ka se ma pe
13: yes ma thank you ma yes ma
15: congratulations won sure ko ma lo so pa won ti je ko ma lo so pe ya
13: e okay ma lo ti je ya mi
15: won ko lawon si je won so lawon ji ko ma le pa lo so pe ya e je ma to pe ti je ri but e la fa ni lati je je kan lo
16: ah ma za e ku se opo lo la ka ye yin o ni daru o
15: amen
13: abo oloruko paragraph
16: oke oluwa rotimi oluwa contain ari se are alasa apata ibadan eh sister fola ke mi se on da yin yen ni won gbe jade sowo re o ti ma dun kakakakakaka
15: no
16: ma wa to guruguruguru ni a ma wa
15: guruguruguru
16: so se ri awon obirin na moto won ma nseri se gan won ki nfe ki nkan kan se won ma nke obirin ba wa so pe kokunrin gbe moto un jade e o fe ko bukata sokunrin lo bi ki yen fe ke moto oye o ti mo pe nkan kan se moto yen o a wa so pe ma ja e gbe jade na ti oko re ba ti gbe jade ani kini kan bayi tin se o gba te gbe jade ni eni boya bo ti bodo ri bayi se nwa e mo pe bayi se nwa ya to gbe ni se ma ti o ba te so ti o ba di wahala o le so pe ah bo le se nwa moto mi radiator yo kin lo le atijo o se wa sare lo le bayi ah o kini kan e ma mo be ti ma ra engine le o pe mechanic ko wa service o so gogo nkan be yen wahala ni so tokunrin ba ti wa n sa fun wahala ti o fe jo ti o fe ja o ni nkan ti mi sa gbe nkan se bayi oke oku better ki ma gbe moto re jade
13: ki n gbo kada pe mi wa ni
16: eh ko ma ti wa la so mi ti pe pe lo nti awon obirin ni ise obirin ni so ko so gbon ta fe da si ka kan ma be lo nkan lohun ma fun wa lowo ka le ma fi se toju won gbogbo won pata lo ma nse be o ke se fun moto nikan fun gbogbo nkan to ba ti lo nkan obirin bayi yo ri nkan wi
13: Mr. Arise last 3 months mo gbe moto e jade mo de o si wa nle o mo wo tv lowo de pe mi de ma bo mo de data o de oni ki n wo pe full light yen o bright mo e jo ki n te mi pe full light mo to bright mo gbe moto jade
15: e ti ko si gota ni
16: lo je ma de ni yen o ti mi pe won le yi ko a de bo okunrin yen ti lo bo won se ki n lo an ye eyin le ma ba mi ra mi o so that's the heart so olorun a wa pelu gogo wa ara nugba awon obirin wa bi iwa won niyan o e ku se oluwa contain
15: ati e mo boya mi so oluwa contain bi won fi bu wa ni abon fiyin wa won ni iwa won ni
13: o ti di se won o de ti mo won lara e ma se gbara ah e so dale ma je kin ko ni
15: a le dale no oyan na lo n dale e wo ju gbogbo e lo ti awo yin ba ti se fun yen je kon mo pe club kan la won ati falake
13: mi e jara yin e mo pe
15: kan daddy toni pe ki
13: e mo pe nkan kan
15: daddy toni kokon mi jara
13: mo ti se mi jara mi jara mi
15: ile yin lo ma ti jara le lale ise ti go o mo wa bayi awa ti fe ma lo a de ma ti yin laipe lai jina e seun te darapo mo wa lori
13: eto ati fa yin le
15: osun
13: lowo to gberun soke
15: gbogbo oni a fi bi gampa
13: swala
15: so a dupe lowo olorun feto otito ni e seun ti a tun kile mi e jo e pade oko mi lori radio lale ni ori radio ni o ni 10:15 eh ori radio ni e jo eni
13: radio nikan ti pade mi
15: e se ire o
13: bed
15: Appreciate.

0: 6.7 sani. Sani frequency T12. Ese tempo wa. Kari Mondeyi, Apolori Omo Salami, Lagilu FM 96.7, Felele Lawa, Tati Mpase, Pioba.
1: Àgbájọwọ́ ètòkan-ètòkan tó fún àwọn ìyá lọ́jà láǹfààní láti sọ àwọn àdojúkọ wọn àti ohun gbogbo tó lè mú kọ́jọ́ ó gùn kájí ó sì tún máa wọgbá. Ètò àgbájọwọ́ yóò máa wáyé ní ìkànnì Lagelu 96.7 FM ní gbogbo ọ̀sán ọjọ́bọ̀ Thursday ní déédé agogo 2 ó kọjá ìṣẹ́jú 15. Ètò àgbájọwọ́ ìyámọ̀kó Peace Women and Youth Development ló ṣagbátẹrù ẹ̀. Erich Bo Foundation Abuja ló ṣe onígbọ̀wọ́ ẹ̀. Àgbájọwọ́ la fi ń sọ̀yà àjèjì ọwọ́ kan kò gbẹ́rù lórí.

àgbájọwọ́ báyìí òun la fi ń sọ̀yà àjèjì ọwọ́ kan kò sì gbẹ́rù dórí. Ìtumọ̀ ẹ̀ náà ni wípé tí èèyàn tó bá dá ẹ̀yọ́ jọ sójú kan òun ni ẹ̀yọ́ ni ó fi wó ṣùṣùṣù. Ìdí rèé o tí àwọn obìnrin ọlọ́jà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n fi ohun ṣọ̀kan tí wọ́n kó ara wọn jọ tí wọ́n sì mú àbá wá pẹ́tọ̀. Ẹ jẹ́ káwa náà lóhùn lóde kẹ obìnrin ni Yọ Ayé tí a tún wá jẹ́ obìnrin tó jẹ́ pé ó níṣẹ́ tiwa lọ́wọ́ tó jẹ́ obìnrin tí à ń kó gìrí mọ́ àgbéga ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè torí nígbà tí títà rírà tó bá ń lọ níbìkan irú títà rírà bẹ́ẹ̀ tó ń lọ ní irú ìlú tó ti ń lọ ní irú ìpínlẹ̀ tó ti ń lọ ní irú orílẹ̀-èdè tó ti ń lọ bá a bá wò dáadáa irú títà rírà bẹ́ẹ̀ ó ti ní ipa kan pàtàkì tó ń kó sí ètò ọrọ̀ ajé irú orílẹ̀-èdè bẹ́ẹ̀. Èyí tó tún fi jẹ́ pé àwọn obìnrin tí wọ́n jẹ́ ọlọ́jà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tún fi máa ń wá níjọ́ mẹ́jọ mẹ́jọ lórí ètò eléyìí tá a pè ní àgbájọwọ́. Ṣé àgbájọwọ́ tẹ̀ ń wò yẹn òun náà la fi ń sọ̀yà àjèjì ọwọ́ kan kò sì gbẹ́rù dórí. A tún ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alàyè pé ó ṣọ́ wa wá lọ́sẹ̀ tó ní.

0: pè ní àgbájọwọ́ yẹn òun náà ní ètò kẹ́ẹ̀tò kan tó ń jáde níkànnì lágelu 96.7 fm òkè gájòkè tá à ń bẹ̀ ní ilé funfun báláwú nífẹ̀lẹ̀lẹ̀ ní ìlú ìbàdàn agbátẹrù ètò ọ̀hún òun náà ni ìyámàpó center for peace and women youth development ìyámàpó center for peace women and youth development àwọn ni wọ́n ṣe agbátẹrù ètò ọ̀hún tí onígbọ̀wọ́ ètò náà sì jẹ́ enrich bow foundation ní ìlú àbújá pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ gbogbo àwọn obìnrin ọlọ́jà ní ìpínlẹ̀ ọ̀yọ́ dèmí yóò kọ́kọ́ wí ti ẹ̀ ni kì í ṣe pẹ́nikẹ́ni yóò wí tòun yóò wí ti ẹ̀ lẹ̀ yóò wá sọ pé kinní kan wí tèmi dèmí báwo ìwọ ló fẹnu ara rẹ sọ tí wọn náà bá wá jẹ obìnrin ní ìpínlẹ ọyọ tó jẹ obìnrin ọlọjà tó sì jẹ wípé èròǹgbà rẹ òun náà ni pé kí ìpínlẹ ọyọ àti orílẹèdè wa nàìjíríà kó máa dàgbà sókè kí àwọn obìnrin nípínlẹ ọyọ tí wọn jẹ ọlọjà káwọn náà tiẹ lẹnu láwùjọ káwọn náà tiẹ lè sọ tó wà nínú wọn ìwọ náà wá fẹ darapọ mọ àwọn obìnrin ọlọjà ọhún nípínlẹ ọyọ láti fohùn ṣọ̀kan sọ ibi tí bàtà ti ń ta ní lẹ́sẹ̀ gan irú oníbẹ̀ ó lè pè sórí ẹ̀rọ ọba ẹni sọ̀rọ̀ yìí 08033243549 ẹgbọ́ lẹ́ẹ̀kan sí 08033243549 tàbí 08052106929. Bákan náà ló jẹ́ pé lórí ètò yìí tá a pè ní àgbájọwọ́ ó jẹ́ ètò tí oníkálukú láǹfààní láti máa bá mi dá sí tó bá ti wá tó àsìkò láti máa dá sí ètò ọ̀hún kọ́ kí oníkálukú kókọ ẹ̀rọ ọba ẹni sọ̀rọ̀ yìí sílẹ̀ o 09123708675 ẹ̀túngbọ́ lẹ́ẹ̀kan sí 09123708675 òun lẹ̀rọ ọba ẹni sọ̀rọ̀ eléyìí fi pè wá wọlé. Ẹ látòkè òkun ni ẹ láǹfààní àti pè lórí ẹ̀rọ ọba ẹni sọ̀rọ̀ eléyìí +234 814 249 1006 +234 814 249 1006. Àwọn àlejò wa wọ́n tún ti dé sórí ètò eléyìí tá a pè ní ètò àgbájọwọ́ ọ̀hún àwọn obìnrin ọlọ́jà tó jẹ́ pé àwọn ń ṣe iṣẹ́ tiwọn ni gẹ́gẹ́ bí iṣẹ́ eléyìí tó jẹ́ wípé ọjà ni àwọn ń ta nínú ilé agbára ń bí àwọn ìyá wa tí wọ́n jẹ́ obìnrin ọlọ́jà tí wọ́n ń ta ọjà gan ní tààràtà tí kì í ṣe pé bóyá wọ́n ń fẹnu ṣe wọ́n ti wà pẹ̀lú wa o ní inú ilé agbára níbi tá a wà yìí. Láti kéde rẹ̀ fún wa wípé àwọn àlejò mi méjèèjì tí wọ́n ń bẹ nínú ilé agbára wọ́n jẹ́ ìyá lọ́jà tí wọ́n ń ta ọjà kì í ṣe pé bóyá ẹ wọn kàn fi wọn joyè ọlọ́jà ò rárá o àwọn gangan ń ta ọjà ni wọ́n mọ nǹkan tí ọjà ìtumọ̀ pé ká jẹ́ obìnrin tó ń ta ọjà wọ́n mọ̀ túmọ̀ rẹ̀ gan kódà igi ìdáná ò ní àwọn ìyá wa ni wọ́n ń ta o nínú ilé agbára ń bí mo láyọ̀ láti kéde rẹ̀ wípé ẹni tó jẹ́ olóyè abilékọ ọmọlọlá àlàó àwọn náà àwọn wọ́n ń bẹ nínú ilé agbára níbi tá a wà yìí ìyá wa ẹ káàsán o ẹ pẹ̀lẹ́ mà o àgbájọwọ́ o
1: àgbájọwọ́ la fi ń sọ yà
0: àjẹjẹ ọwọ́ kankan
1: àjẹjẹ ọwọ́ kan ọ̀gbẹ̀rún dòrí
0: àdúpẹ́ káàbọ̀ màmá bó o lọjà
1: àdúpẹ́
0: ṣé igi ìdáná sì ń tà ni.
1: Ah hunter igi ìdáná
0: nígbà tó jẹ́ pé gbogbo ẹ̀ ti di ayé onígáàsì rẹ̀ mímọ̀ pé ṣé yóò wà tó máa tà báyìí
1: ó ṣe dá ayé onígáàsì ní igi tí ń tà tiẹ̀ o
0: ń tà tiẹ̀
1: tọ̀ ẹni tí ó ṣe gbò lé ló gáàsì o
0: tí ó ṣe gbò
1: kò lé ló gáàsì yọ̀dà rẹ̀ mọ́
0: nǹkan ńlá nìyẹn o àdúpẹ́ bákan náà ni mo tún ní àlejò tí wọ́n kọ́ wọ́rìn pẹ̀lú ìyá wa táwọn náà jẹ́ ìyá ọlọ́jà tí wọ́n ń ta ọjà ní o won je abileko funke akinsipe iya mi e ka san o e ka bo sori eto agbajo owo o ajeje owo kan ko lagbara lowo olohun olohun ba ko ni da wa da bukata wa olohun ba ni gberu wa iya wa eyin mejeje mo kin e ka bo gan lagbara lowo olohun ko ni baje ni papapa lai da ara duro lai si fi asiko sofo mo fe ka lo gan sori nkan ti a fe gbeyewo lori eto ta pe ni agbajowo loni gbogbo wa la mo pe orilede Nigeria o je orilede wa
1: beni
0: o si je orilede ti onikaluku nwoye fun pe ko dara
1: yo da
0: lagbara lowo olohun yo dara o si tun je orilede to je pe gbogbo wa ta je omo orilede la gbodo kun ipa ti wa
1: beni
0: nipa ilo si waju re awa fe soro lori ohun kan pato eyi to le tun ma sun wa si waju orilede wa Nigeria ama wi pe lagbara lowo olohun la ma so poku lo nsoro o
1: amen
0: nigbati o ba fi di odun to nbo ni 2027 eto dibo gbogbogbo yo ti ma sele orilede wa Nigeria a to asiko tun ti wa latun ti paro awon olori lawon eka kokan ile ti won be orilede Nigeria to je pe eto dibo la se ta fi paro won tabi ta tun fi gbe elomi iwole awon fe soro nipa ojuse ti awon obirin oloja nko tabi ojuse to kan won gege bi omo orilede Nigeria ninu eto dibo gbogbogbo eje nbe latodo ya wa oloye omo lola alawo opolopo awon obirin ti won je oloja won ti e ki raaye lati so pe eyan fe lo gba kaadi idibo tori pe o ni kaadi ti onikaluku gbodo ni gege bi orilede Nigeria be ni abi be ko be yan ba fe yan eni ti o fe sipo sugba awon obirin oloja iwadi ta se ni pe opolopo won ba so pe kini mo ra won ti raye seni kan ni o fa won ni owo kan lati fi jeun ni awon oraye o tori pe se won pe yan kokko lo joko lati gba kaadi idibo yi ti o lo yoju si won gan ni ile ise bi ti o ti lo gba kiyun o si le mo je iseju meta o le mo je wakati kan ni o na yan awon loja kan o le fa aye le fun gbogbo oru nkan be o labala be un ya wa ki le ri si
1: egbe oloja o atagere agbaje owo
0: la fi soya
1: agege owo kan gberudori mo kiyin olotu e se eku se opolo mo ki mama wa iya mo po awon na se lopolopo toro wu won bi ki gbogbo awo obirin ka jo pe jopo ka si jo mo fi ohun sokan sugbon gba won oba raye airaye ejalomi oduo ni bi ipade igbimo wa lawon o le fi si awon le ise ti won o si le fi le lo se nkan kan yen won le mo ti tan kankan ta wa ta lo pade ede ati dibo ati gba kaadi ibo ona wa ni asiko ona wa ni igba ona wa ni owo won o gbowo nibi ati gba kaadi sugbo owo la fi woko lo
0: be
1: iru awa ta tona ara wa a lati lo si kansu akanran ni fona re ni INEC wa ibe lati lo to fun
0: kaadi
1: kaadi
0: ta fi dibo
1: a to to to ngbe ba to tese fe yo a tan goko a meyin ni adele a to bi wakati meji meta ko to kan wa ngba ba to nbo oto la wa to fun moto ti o gbe wa jade bi kan ba gbe adamu loko a ise tan wo ko pa nlo le wa ni asiko na la nfi le
0: owo na le si na
1: la si na
0: to wo la se fi nlo be yi
1: en ba wa pe nbe si o ni ra nkan je
0: o fe wo mi kan mu
1: won sugbon be ba ti pe elomi pe nje o ti gba kaadi nti won mo wi fun ani pe kin le ri gba bi kaadi yin gan kene nte ri gba eyin o irano lo nse yin be ba so ranu kin ti yin pelu kaadi won ti di bo ntale o ibo ti e ti di leyin sese wa fe lo mo gba kaadi re e mo gba kaadi awon o ti e lo o ni lo o o ni lo
0: iya wa ti aba wa ni ka wo kini ohun daada e je kin pada wa sodo iya wa bile ko fun ke akin sipe se ni bi bere lati so pe mo fe gba kaadi ti n o fi dibo nigba ti asiko ibo ba to se ki se ojuse mi ni gege bi omo orilede nigeria abi se ki se ojuse mi ni gege bi oloja so ojuse eyan ko ni
2: ojuse wa ni nitori pe n to pa dada bi pe ka si ni oro ni dibo nde tori yi pe en ta fe dibo fun to ba de bi giga amo wa na ti gbadura yi pa na na bi giga ni ka ba fowo so wo po yi pe ko le ba da na lo ti daju
0: lowo lowo bayi lorilede wa nigeria ona ta muto ona ni ona ti isejoba wa ara wa ta mo si democracy opolopo awon obirin ti won wa je oloja lasiko ti o ba ye ki won da si ti tin be nle won ki fe da si iya wa omo lo lalawo ki le yin ro pe o mo nfa
1: se ri nkan ti mo nfa ni pe won e fe fi asiko le
0: asiko ina zani
1: won e fe fa asiko kankan ti an le koda te ba ji elomi loju orun lo fe le ko ebo ngbegbo oja un oja lokan
0: oja isa na
1: oja ina ni o oja ina sugbon ti o ba ri pa nfa ni de enu won le ti gbo pe se gbo pe ni bi bayi gomina wa be o iya alagbaja iye bayi lo fun o ta won nko awon fe mo je ni bi won o se si lai ku oloju kan awon ti e si ndibo eyan ni won ni lo eyan ni won ni lo tori pe eni o ba wo
0: eyan tori eyan ti logun
1: eyan ti logun eni o ba wo eyan to re eyan inu ori odun o sugbe ni abala dada n to ba wo awon omo se ko boju mu to ko boju mu to boda ladugo ti mo n gbe lasiko kan titi doni won ti pe mi dari iya se yi iya se yi makinde mo ni kile ton ri o se ipade odo se yi na le n lo loni mo ni kile ri ngbe wa so le ki orun ta fi le ki owo asimo pe bi se yi ni yin mo lo oto ni kile wa fe se an fa be yin ni o bi an ba fun yin ni nkan e mo gbagbe awon o mo ni gbagbe yin bo eyin edide ba wa ba dide eyin oraye ranu
0: e wa fe genge ranu
1: ayo en ti o ba si ti raye ranu ke tele oloselu iraye gba kaadi
0: se ti eri iya wa ti tele oloselu ti e tun kokko ti yato si pe gaga bi omo orilede nigeria emi na fe se ojuse temi bi ofin bo ti la sile ofin la sile pe bi mo se jo omo orilede nigeria bi mo ba ti to eni odun 18 emi na lanfani ati dibo ibi kan lasi ti kokko bere ki se pe boya yin kan dede lo si budo dibo
1: ara
0: ni jo dibo nigba ti mi o ba gbe awon igbese to to ara awon igbese to si to na ni ru kaadi
1: anti o ba gba kaadi o le dibo
0: ta n soro nipa re opolopo awon obirin oloja ati wa mo wi pe aye yi na ni won ki fe fi sile
1: fi le o afi bi won ba mo jo loju kan ti en wa a jo lo ni o ha ga nbo ni o won opu on bi won ti goko o
0: iya wa ta ba wi ti enu ki ba si iya se bi eyin se wa yi se eyin ni kaadi eto dibo eyin ni kaadi dibo gangan
1: emi ah en godo mo ni 1978 mo ti ndibo laye UPN
0: titi disisin
1: be ni
0: ko si su yin
1: ko su mi o
0: tori awon loja kan so pe laye awon o ti raye nta
1: won en gbadọ mo gba mo na fe ko mo mi o de bi giga
0: en gbadọ e te tun di mo baagi
1: en gbadọ ma di lo ki
0: e sa ti e sa ko sinu baagi be mo je o so e iya wa keji se eyin na ni kaadi dibo
2: mo ni da da
0: opolopo awon loja kan ti o wa araye lati so pa won fe lo gba kaadi yi kini eyin ri so soro won
2: nkan te mi ri so si ni yi pe won fe tesi waju orilede nigeria won o ni so yi pa won o ni gba kaadi dibo
0: bẹyin se ronu
2: bẹmi se ronu
0: kini itẹsiwaju ni se pẹlu pe eyan nikan lo gba kaadi
1: ebi ka wa ta gba ka ta gba kaadi ebi ka ebi voters card lamu lo filling booth ni pata abadibo
0: ni ibudo odibo gangan
1: ni ibudo odibo ebi atanpaku owo temi kan ti yin kan ta won kan ebi ni won sajo ti odo didi ta ba ti ko ta ni kaadi aleto lati dibo atanpaku wa yen ode ni sise ta fe ko se so agbodo kogiri ko gbogbo ara wa mo nti won ba nse ngba ta ni lubo mi ta nko lo
0: eyin gaga bi olojo bayi mo mo wi pe oloye ni yin be na lo si je wi pe e je igun kan eyi to se koko ni abala bi teyin di mu
1: be
0: ninu ise okowo oja teyin se
1: be
0: akitiyan wo gan le

0: ti fi le je bi iwuri tabi itaniji fun opolopo awon obirin mi na ti won jo loja to sa je pe di oja nikan la won ma wa sasasa yi abala bo leyin tin se koriya fun won tabi pe ka so pe ti e fin gbe won nigbun wo tabi lati sa gbe won soke pe o ya eyin na e ja se bayi se aye re wa gangan rara ninu oja
1: aye wa aye wa nteyin oba fe se laye wa
0: ti eyin ko duro gege bi olutaniji tori ru eyin te ti dibo lati iru kan to bi awai se pe ti pendi e ti mo npa re dada e se eyin soro fa won ti won je obirin oloja
1: ladugo gan mama bi elomi pe so ti gba kaadi dibo awon amaraye oko mi oko fe ni won bo waye ogbe oda kan ma
0: ah seyin gba po ti ni
1: e gba po si o mo fi ran orilede wa ilowo ni o ran lowo ni o torilede ba tuba to tu se gbogbo omo wa na ni won ni itesi waju daada mi si se ijoba ri ka pe se ijoba
0: o ko le yin se
1: ayo n to ba tokeyin o ni oye keyin o ni ki won le mo pe omo orilede rere ni
2: e ba si ti dunu si omo olomo oro to mo yan na yo ja so pe
1: gbogbo ti nbe legbe mi ma mo fun ni mo owo oya e ge a lo ngba ba don te ba ni alageyin ni ke ko fo ko le emi ni mo kan mo yin wa ni emi ni
0: eyin o wa mu won lo pe gan lo gba kadi
1: e
0: si le gba koti
1: emi o gba koti
0: kilo ye se wa ye yin to be
1: o ye mi pe gbogbo n teyan ba ko giri mo ni baje
0: ki baje n ta ba ko giri mo
1: ta ba ti ko giri mo nkan yen o ne baje ti n ba pe eni keji mi so ni NIN ti a ti ni awon oni ti mo ti gbo leni eyan meta ti oni oya won gbe kale nbi kan e wa lo se ti bo ba tun ti de ti won ti n gbe kini en ti oba ti ni photos awon wa mo juwe e lo bo loye àwọn ọmọ bẹ́ẹ̀ ṣe rí photos card
0: ń gbọ́ ìyá wa kìsí pẹ̀
1: mi ò sí ni
0: mà ṣé ẹ rí ẹ wòye pé bóyá torí pé àìlóye àbí àìní ẹ̀kọ́ tó tọ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tán jọ lọ́jà láti mọ̀ ń pa àǹfààní tó wà ń bẹ̀ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè nàìjíríà pé káwọn náà máa dìbò ẹ̀yin ò wòye pé ó ṣeé ṣe kó jẹ́ pé àìní ẹ̀kọ́ yẹn àìrí ẹni dá wọn lẹ́kọ̀ọ́ ló fa nǹkan yìí
2: mo rò pé nàìjíríà ò ní dá padà ní nàìjíríà
0: ò sí
2: dùn yóò lárin rin
0: tọpọlọpọ gbàgbọ ni wípé bóyá kò tiẹ̀ sí ìrètí ìrètí ń bẹ ìrètí ń bẹ lórílẹ̀-èdè nàìjíríà lágbára lọ́wọ́ ọlọ́run ọba orílẹ̀-èdè nàìjíríà yóò tẹ̀síwájú àánú rẹ̀ kò sì ní fi oníkálukú wá sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló wá máa ń jẹyọ nípa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìjọba àwa ara wa yìí àwọn àǹfààní tó wà ń bẹ̀ torí nígbà tí àwọn olóṣèlú gbogbo látòkè délẹ̀gbọ̀n tó ní kálukú ò bá sọ̀rọ̀ nígbà tí wọ́n bá ń polongo òbò ni wọ́n sọ pé àwọn fẹ́ káyé ó rọ̀ wá lọ́rùn ni àwọn fẹ́ kó dáa fún wa ni àwọn fẹ́ kí gbogbo ọmọ wa kó lọ ilé ẹ̀kọ́ tó dáa ni gbogbo ohun tó dáa ni wọ́n máa ṣèlérí tá a bá wá béèrè ìyá wa olóyè abilékọ ọmọ lọ láàlà o ṣé èrè kankan wà níjọ tẹ tí ń dìbò yìí tí ẹ̀yin rí jẹ gẹ́gẹ́ bíi pé ó dá mọ̀dùnmúnù ìṣèjọba àwa ara wa rè ṣé ó ti ẹ lè tọ́ka sí pé torí ẹ ṣáà ń dìbò yìí náà ni látọ̀dún tẹ tí ń di ẹ sì kú òǹbẹ àwọn kan ẹjọ bẹ̀rẹ̀ látọ̀dún tẹ tí ń di náà ni àwọn kan ò ṣe mọ́ ṣé ó láǹfààní inú rárá.
1: ẹ rí ọláǹfààní lábala kan. Kò láǹfààní lábala kan ṣé ẹ rí gbogbo ẹni tí bá ti rán mọ́ lọ public school àǹfààní ibẹ̀ ni wọ́n ń jẹ àǹfààní ìjọba là ń jẹ ńbẹ̀ ẹni tó bá ti ń lọ sí hospital tó jẹ́ ti gọ́fìmẹ́ǹtì àǹfààní ìjọba ní ń jẹ kìí ṣe iye private bàtà paracetamol kìí ṣe iye rẹ̀ ní àwọn gọ́fìmẹ́ǹtì ọ̀tá nǹkan tá a rí nífàní hospital ti
0: ìjọba
1: a lè gbà nífàní private
0: aládàáni
1: ní nursery school bọ́mọ̀ ní nǹkan kan ṣe tí wọ́n bá lásàdé ní kínní kan ní tí wọ́n rò wìtìwìtì wọ́n ní ẹ̀mú 20,000 wa ẹni tí ó béèrè rẹ̀ ní private ìjọba òbí léèrè pé jẹ́ kó

0: ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà.
1: Ono ose ń gba àwọn ẹni ọwọ́ àṣẹ.
0: Kò ní le fọwọ́ gbáyà.
1: Kòrókó kọyẹ náà. Ń gba àgbàdo wáadé. Ó ló ń lọ ká àgbàdo wáalé. Ó ń lọ kòkòrè. Kí ló gbìn tó fẹ́ ká?
0: Kí ló gbìn tó fẹ́ ká? Ìyá wa Fúnkẹ́ Akínṣípẹ̀ tá a bá ní ká bèrè gan-an nísàn. Àwọn tí ẹ ti máa ń dìbò fún ìtorí inú ayé làwà ṣẹ̀ṣẹ̀ báyìí ṣé ó ti ní àǹfààní kankan tí wọ́n ṣe gan gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan pé tọ̀ nígbà tá a wá o a pariwo o a sì sọ pé ẹ̀yin ìyá lọ́jà o a sì sọ pé ẹ dìbò fún wa o a sì sọ pé ntáṣe ni ṣé ó ti ní ìrónilágbára kan tí ó jáde ní tààràtà látọ̀dọ̀ bí àwọn ọ̀rẹ́ ẹnìkọ̀ọ̀kan tí èèyàn oníkálukú mẹni tí ń dìbò fún tabáníkà sọ pé ní buhari oníkálukú mẹni tó dìbò fún tabáníkà sọ pé ní ti gómìnà o àwọn aṣòfin ni o nílé ìgbìmọ̀ aṣòfin àgbà lólùlù wa nílùú àbújá àwọn tó jẹ́ aṣòfin ni o nílé ìgbìmọ̀ aṣòfin tó jẹ́ ti ìpínlẹ̀ káàkiri bẹ́ẹ̀ ta ti ń dìbò fún wọn tabáníkà sọ ṣó ti ní àǹfààní kankan tẹ́ ẹ jẹ látara ẹnìkọ̀ọ̀kan pé mo dìbò fún wọn àwọn ṣèrò ni lágbára báyìí fáwọn obìnrin tó ti ṣẹlẹ̀.
2: Kò ṣẹlẹ̀ ṣùgbọ́n yóò sì ṣẹlẹ̀ náà ni torí pé tí ìrètí téèyàn bá ti ní ẹ̀mí ìrètí sì ń bọ̀ torí tí ìrùwà bá ń jáde lọ wọ́n lẹ́yìn àgbàlagbà
0: kílẹ̀ ń wá ká
2: ṣébi lẹ́sọ̀ wípé ń pa ẹni ṣùgbọ́n fún tẹ̀síwájú wípé àwa nídàánilójú pé orílẹ̀-èdè Nàìjíríà ò sí
0: yóò sì padà dá
2: iná nìkan táwa sì ń ṣe tọ́rọ àmọ̀ wípé bá a ṣe ń dunnú sí wọn láì tí ìjẹ́ ìpín kankan jáde à ń dunnú sí wọn a ti mọ̀ pé ọlọ́run ò dunnú sí àwọn tiwa náà ibi gíga sì láyé tàwọn tiwa náà ṣùgbọ́n téèyàn bá dunnú sọmọ ọlọ́mọ kó ní téèyàn máa ń nírètí wípé dùnnú lè wọnú ayé òun kì í ṣe pé torí ipa wa ń dunnú sí wọn ìdùnnú ọ̀wọ́nú ayé wa yóò sì wọnú orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè Nàìjíríà ò sì gba ìtura.
0: Ìyá wa Fúnkẹ́ Akínṣípẹ̀ ṣeun gan ojú òní tì í ìmọ̀ràn wo lẹ wá ní fáwọn obìnrin mi àwọn kan ní káàdì ìdìbò lọ́wọ́ o ṣùgbọ́n lọ́jọ́ ètò ìdìbò gan wọ́n pè kí ni ẹ máa rìn kí nbẹ̀ àwọn táwọn ò ti ra nǹkan ọbẹ̀ wá lọ́jà.
2: Àwọn ò ti rẹ̀ jẹ́ amínírà sì tó kù.
0: Ìyá oníyàgbé àwọn mi ò pè kí ni ọjọ́ ti olùdé ìsinmi tàwọn gan-an nù.
1: Nígbà tí ọ̀sán yọ̀
0: jáde. Àwọn ó sùn látàárọ̀ ni làwọn ó sùn dalẹ̀ gbọ̀n báyìí àwọn ó sì ti ṣebè àwọn ló kọ̀la táwọn bá kàn yíra padà báyìí àwọn ó ra bọ́ síbi ìdí ọbẹ̀ àwọn bó jẹ́ kọ̀ làwọn ó fi jẹ́ kí ni ìmọ̀ràn gan tẹ̀ ní fún wọn.
2: Ìmọ̀ràn láti ẹ̀fọn náà ni wípé tútù látù wọn torí wọn ò ṣe é mú lágídí ètí ọba tí gba ìwé ìdìbò inú kó tíra kí wọn lọ gbà á tún wọn àrọ wọn ni kí wọn jọ torí titi wọn náà ni wọn ò fi kúnra wọn tí èrò dídí kí wọn jọ ni ẹtí ọba tí ní ìwé ìdìbò lọwọ kí wọn jọ wọn bá ni gbà kí wọn jọ nítorí ọlọrun kì í ṣe wípé bóyá gbé gbá ìdìbò ṣùgbọ́n àti mọ̀ wípé bá a ṣe ń dunní ìdùnnú ọ̀wọ́nú ayé kálukú wọn kí wọn jọ abẹ wọn ni kí wọn lọ ibi tí wọn bá ti.
0: Láti dìbò fún ẹni tó bá wù wọ́n. Kí wọ́n lọ dìbò fún ẹni tó bá wù wọ́n ìyẹn àwọn tó jẹ́ obìnrin àwọn pàjùlọ àwọn tó tún jẹ́ àwọn tó wà lóun ọjà.
2: Kí wọ́n jọ torí ọlọ́run àtùwọn àrọ̀ wọn ni n ò ṣe é mú lágídí àtùwọn àrọ̀ wọn ni kí wọ́n jọ wọ́n bá ní ṣẹ̀tọ́ wọn fún ẹni tó bá yẹ wọ́n ṣẹ̀tọ́ wọn kí wọ́n ṣe é fún. Àgbà kò tí ì dìbò dání ọmọ wa náà kọ́lọ́ ti jẹ́ wọn ó débi gíga ni kì í ṣe pa ọlọ́mọ bẹ́ẹ̀ à ń ṣe ṣùgbọ́n bí gíga àlàyé àwọn ọmọ wa.
0: Ẹ ṣeun ṣeun ìyá wa Akínṣípẹ̀ ẹ jẹ́ kí n padà wá sọ́dọ̀ ìyá wa Ọmọlọ́lá Àlàwé ìyá wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan wà tí wọ́n ti sọ̀rọ̀ àwọn di jàǹdùkú fún àwọn olóṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà lápapọ̀ ni kì í ṣe pé bóyá ìpínlẹ̀ kan òun ni ó jẹ́ pé wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wá jẹ́ jàǹdùkú yìí náà kì í ṣe wípé wọ́n jábọ́ látọ̀run inú ilé kan ni wọ́n ti jáde àwọn ìyá kan ló bí wọn kódà ń gbà míì gan tó jẹ́ pé àwọn míì bá ń ṣe wàhálà ẹ kàn wá máa wò pé àwọn tó bá mọ̀ wọ́n wà mọ́ sọ pé ó níyà o ibi báyìí níyà rẹ̀ wá o kódà nǹkan báyìí níyà rẹ̀ ń ta o àti bẹ́ẹ̀ lọ fún àwọn tí àwọn ọmọ wọn tó jẹ́ oníjàǹdùkú yìí táwọn ìyá mi náà sì mọ́ ń mọ̀ torí ń gbà wọ́n bá wá bẹ̀ wọ́n ṣẹ́ àwọn ọmọ míì lè ṣẹnu fóró sọ fún ìyá wọn àwọn ìyá míì gan lè gbọ́ bóyá lásìpàṣẹ bí wọ́n ṣe ń bẹ̀ wọ́n sí àti oríṣiríṣi àwọn ọ̀rẹ́ wọn tó ń wọlé ìmọ̀ràn wọlé wá lè fún àwọn tí wọ́n jẹ́ obìnrin ení imo ran wo lele fun awon obirin oloja ti won ni nkan se pelu awon kan ti won so ra won di janduku yi boya o te je pe kan lara awon omo won ni bo ni won se le se to fi je pa lafia o fi joba lorilede wa Nigeria ti o fi ni di ofo fun awon na tori opolopo awon ti won ja janduku yi na won a mo ba nkan mi lo
1: se se ri bibeli so pe to omo re ko le ba fun onisin mi omo ti oba lesin won pe koke ko kewu won ni okawe koka won ni ore sosi ko lo ojo ale ni dolombure la o tori gbo ba fi esi pogo fero toju oro eru ni o fombure la ru lo yo tun ru bo abe yin mama mama papa julo eyin oloja ta ma yin kokan ti won ogbo ti yin ti won ogboran si yin lenu tabi ta yin ro wi pengbe ti ni won ti an ge bi arrogance bayin ba seyin ninu oja tori pe ti pe ganduku lo mo yin oni o wa binder seria fun tabi ti o pe yan wa ba won edakun ebe won eba won ogo la won omo ina
0: be ni
1: won mo tori oro oloro sogonu won mo tori pa won fe wa leyin enikan elohun o fun won elohun o fun won eni o lead won to ba gba billion to fun ni 10,000 se se wa won se eh omo buruku ni jise de toru toru o edakun eba won omo isoro ero won kawon na o le se baba fun omo won kan na o le wulo nu le ki won o le wulo feyin te bi won a fori e mo ti yan ron mo pa na ni ni la di o sugbon ti ba n ba gagidi gagan lo ewu nbe nbe
0: o ya alele lodo eyin te n gbo wa nle asiko ti to teyin na o ba wa da soro ta gbe wa loni lori eto agbajowo ki na ni nta so loni o na ni ipa ati ojuse awon ti won je obirin papa julo awon obirin oloja lori oro ijoba awa ara wa eleyi ti nbe lode lorilede Nigeria ipa wo lo ni kaluku nko 0912370 8675 on lero bare ni soro eyi te fi pe wa wole elo ta lo wa nbe o hello
3: hello
0: hello e ka san o
3: e ma ka san e ku se lu o
0: agbajowo o
3: la vin so ya o
0: ajeje owo kan gberu dori
3: e sai ata won kan lati sagba sanyan badan o mo ti awon ya wa yi ah o da e wa awon agbalagba e wo yi won bo se kun to ah koda awon oya igan oye awon mo kekeke sin go ti e loye to won gan pelu gbogbo bi won se nla le yi bi oye osilu oye nu oro ilu bo se ye won yi awon omo osin oro na la ma ba won so koda e jo ya wa laja se ko se bi pe boye yin na e wa lara awon oloselu yi tori aye dani leko igan
0: o kira
3: o ju ta wa o ju ta wa to to ni bo gan lo
1: awon ogbegbo oselu o
3: a so se yin o de ti yes ma tawon eyan o kin ma nte ba so pe o ya o e wa lo gba card be ti se dani leko fa awon eyan ti won o kin so mu ni pe e wo ya yin kini kan jare o ni ye te ti gba
0: n ti egbo
1: mo ma so be sugbon awa nse ti a folo ni o a gbowo lowo oloselu kankan ti ede ni kankan won mo
0: iro ni
1: emi odo oloselu kankan mo o
0: le wa mu gaga bi se bayi
1: ko le da ni o
0: hello hello hello ekaso hello
4: hello
0: hello ekaso
4: danilo afish ni lato ya lafi
0: e seun o
4: eh se mo ki awon iya yen se ri be se n gbaruku ta awon omo olomo o gbaruku ta awon omo ti na be awon omo yin na won si ro gbolu
1: amen
4: lo aso olorun ba se ri gbogbo ka so yen ko tin se pe boya egbe nikan lori ko le da le nsi mama kan so won lo pe ya gomina omo yin lo di gomina
1: amen
4: pelu aso olorun ba tori gbogbo te n se inu kan ni e tun se awa awa awon iya lo gbaruku na káwọn náà ò ní photos card lọ́wọ́ láti lè máa ti ṣe ìlú torí pé kí ni oríṣiríṣi àǹfààní iná ẹ̀ ni máa wọnú ọjà wa ọjà kan bẹ́ẹ̀ lọ́dọ̀ tèmi ní lọ́yọ̀ ni mo ti ń pè ní ó ní iye tí máa ń wọlé dẹ̀ tẹ́tì máa fi ṣe bẹ́ẹ̀ náà làwọn ọjà míì náà káàkiri. Wọ́n dẹ̀ sọ pé wọ́n gba ẹlòmíràn sọ pé òun gba photos card tí ó sì máa wá àǹfààní tó ọlọ́run ọba aláàánú ló pẹ̀lú yín o ìlú ògbó ọlọ́run àwọn tí àwọn ọmọ tí wọ́n sì jẹ́gà gidigà gan kò sí ìjẹ́ká ní ìjà gidigà gan ikú ni ikú àtàtúbọ̀ tẹ́tí ọ̀dà níbẹ̀ ni kọ́ máa ṣe ìjà gidigà gan ẹ kú ètò.
0: ẹ ṣeun gan ni ojú òní tì yín o 09123708675 hello ta ló wà ńbẹ o hello.
5: Pẹ̀lú ẹ̀ka sọ.
0: Ẹ gbóhùn sókè sà.
5: Bíọ́lá Fásọlá ló sọ̀rọ̀ láti ọjà àkùfò.
0: Ẹ ṣe.
5: Mo kí àwọn ìyá wa lórí ìjókòó ẹ wa o.
0: Àmì o.
5: Ẹni ẹgbẹ́ o. Ọgbà mi túmọ̀ yín lórí o. Ẹ ṣe gan ni.
0: Ẹ ṣeun gan ni.
5: Èmi gẹ́gẹ́ ẹnìkan náà sì rọ àwọn ọ̀dọ́ gẹ́gẹ́ ti wí. Láti mọ̀ jẹ̀dá ìbùkún fún ẹnì kankan torí ara wa náà ní kì í ṣe torí ẹnì ní ìtòsórí kankan tó yàn fẹ́ jẹ́ ńbẹ̀ ẹ bá ti ní sí ẹ̀rẹ̀ lọ́wọ́ tó mọ̀ ọbẹ̀ náà kì í ọ̀pẹ̀lẹ̀ ẹ̀kẹ́yìn oṣù jàǹdùkú lẹ́yìn olóṣèlú tó tó jẹun àwọn kan là ń jẹ tẹ́lẹ̀ kí wọ́n tó di sóṣèlú dé lágbára ọlọ́run ní ẹnì kankan wà ní sóṣù dànù.
0: Ẹ ṣeun gan ni ojú òní tì yín o ẹ ṣeun ọmọ rírì yín o ìyá wa àwọn kan ẹni wọn máa ń sọ pé kí ni ìbò tán ti dì tán ṣáyìn náà gbàgbọ́ nínú ọ̀rọ̀ yẹn pé wọ́n ti dìbò ọ̀hún tán kí wọ́n tó ṣẹ̀ṣẹ̀ wá sọ pé ká wá lọ dìbò.
1: bí ẹsẹ̀ máa sọ nù ẹ wẹ́ mọ́ dára ayé làmú o.
0: ẹ lóòótá ló wà ńbẹ o.
6: akíkanjú obìnrin àgbáyé
1: àgbàjọwọ́ la fi sọ̀yà o.
6: òní bàjẹ́ o ẹ múṣẹ́ o akí olóòtú ọlọ́run máa tẹ̀yìn síwájú o.
0: àmì ò ẹṣeun.
6: iléeṣẹ́ ládelú òní bàjẹ́
0: o.
6: ẹkú iṣẹ́ takuntakun. ìyálẹ́jà láti ìlú èrúwà ni o. alọ́jẹ́ eléèdò.
0: ṣẹ́yìn náà máa ń sọ fún àwọn obìnrin ọlọ́jà wípé ẹ̀tọ́ wọn ni gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti kópa nínú ètò ìdìbò.
6: bẹ́ẹ̀ni
0: ṣẹ́ẹ̀sì máa ń ṣàlàyé fún wọn pé ó yẹ pé kí wọ́n gba káàdì wọn káàdì ìdìbò.
6: bẹ́ẹ̀ni a máa ń ṣàlàyé.
0: torí ẹlòmíì ò ní í gbà ṣùgbọ́n ngbà tí kò bá wá rí n tó tẹ lọ́rùn yóò wá máa ṣàlàyé. ẹ ṣeun gan ni 08 09123708675 òun lẹ̀rọ ọ̀bára ẹni sọ̀rọ̀ eléyìí tí ó wọnú kulu ìgbóhùnsáfẹ́fẹ́ ibi tí àwa wà yẹ ló ta ló wà ń bẹ̀ o. ìyá wa àwọn obìnrin tí wọ́n wá máa ń sọ pé àwọn ò mọ̀ sùn ní lọ́jọ́ náà tí wọ́n bá ń
4: dìbò
0: kí lẹ ní fún wọn.
4: tẹ rí àwọn tẹ máa ń sọ pé ìbò tí wọ́n ti dì tán ayé ìgbà kan nu kì í sáyé ìsìn ìbò tá à ń dì ní ìsìn
0: mójú ẹ̀ tó ni.
4: bẹ́ẹ̀ ni à ń lọ mójú tó kálukú mójú tó bò ni kì í ṣe pé ìbò tá à ti dì tán láyé ìgbà tó dúdú dú ni kì í ṣe ìsìn.
0: ní ìsìn ọjọ́ tí a bá fẹ́ dìbò gan ni a ṣẹ̀ṣẹ̀ dìbò wọ́n ní kì í ṣe ìdìbò tí ètò ìdìbò tí wọ́n ti dì tán kí ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní nígbà kan ni àwọn obìnrin tí wọ́n sọ pé níta àwọn àwọn ò ti rọ nǹkan ọbẹ̀ àwọn kan mọ̀ sùn ní ẹ̀tún dá wọn lẹ́kọ̀ọ́ lẹ́ẹ̀kan
1: sí. ẹyin mọ̀mọ́mọ́mọ́ tẹ́ ń ra nǹkan ọbẹ̀ wálé ń jọ dìbò.
0: ó dìbò kọ̀ lánìí yọ níyà yóò ti ṣe ọbẹ̀ rẹ̀ dáadáa.
1: ẹ jẹ́ àjọ gbárùkù tí ń bẹ ńlẹ̀ yìí ní téèyàn ò bá ṣe yin ìbéèrè ń bẹ́ẹ̀ ńgbẹ́ bá béèrè fẹ́ẹ́ dìbò ẹ ṣe mọ̀ bínú pẹ́nìkan lọ wọlé ẹnìkan kọ́
0: ká
1: lẹ́yìn fẹ́ kọ́ wọlé
0: ká lẹ́yìn dìbò fún tẹ́ ẹ dúpọ̀ nù lẹ́yìn
1: ká lẹ́ dìbò fún tẹ́ ẹ mọ̀ ṣé pé bọ̀ bá dì rọ̀lẹ́ abiodogun rọ̀rùn ni àbọ̀ yẹ kí wọ́n mọ̀ ṣe ni àbọ̀ yẹ wọ́n ṣe yìí
0: ni nígbà táwọn gò fún kò lé
1: nígbà gbogbo ayé ṣe gbègbègbè ńbo lẹ dúró sí báyà kankan ti yín yẹn inú ògbé ẹni ẹ̀yìn fẹ́ wọlé
0: ẹni sùúrù ìpè kan ti wọlé ẹ lóòótá ló wà ń bẹ o.
5: ilẹ̀ màá tó sọ ń balẹ̀ azeez láti us.
0: ẹ ṣeun o ẹ kà sán o.
7: mo fe ti se ona ta ona na yen soro gidi ni ona ni ko ni pa awon mo wa na le ba soro tori pe ile ni le en le lo mo ona ni ko mo fun yin loju to ye ba ri bi ko be ti bi mo to ni ba da ko mo ri oku awon ma chelu ti dan bi ko en ba ye je se ba ti ba wo yi ki na soro ko ka ri ko ju omo re ri ki ra bu joda ọ̀rọ̀ yìí ò ní dojúrò
0: ẹ ṣeun gan ni a dúpẹ́ ìyá wa èmi mọ̀ pé nǹkan pọ̀ nílẹ̀ tí ẹ sì fẹ́ láti sọ ṣùgbọ́n n bí irú àsìkò ta wà àsìkò ó ti pè wá lẹ́jọ́ lórí ètò ta pè ní àgbàjọwọ́ èyí tẹ̀mí ó kàn mọ́ wá gẹ́gẹ́ bí ìmọ̀ràn ni wípé nígbà tẹ bá tún dá àárín àwùjọ àwọn tí ẹjọ́ jóbìnrin pàápàá jùlọ tẹ tún jọ jẹ́ ọlọ́jà ẹ tún mọ̀ dá wọn lẹ́kọ̀ọ́ pé àgbàjọwọ́ la fi ń sọ̀yà àjèjì ọwọ́ kan kò gbẹ́rù dórí ètò ìṣèjọba àwa ara wa àwa lájọ
1: ní
0: àwa lájọ ṣe àwa lámọ̀rú àwọn èèyàn tá a fi sórí ipò kí àwa náà kẹnu wa lè tọrọ kò sì ní bàjẹ́ fẹ́nìkọ̀ọ̀kan wa a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tí wọ́n tẹ̀lé wa lórí ètò yìí ẹ má bínú a nílè láǹfààní àti gbé ìpè kankan mọ́ torí pé àkókò ti pè wá lẹ́jọ́ ìjọ mẹ́jọ ni ó tún dà ní agbára lọ́wọ́ ọlọ́run ọba tá a máa mú ètò tá a pè ní àgbájọwọ́ ìwá sí etí gbọ̀nyí àgbájọwọ́ ètò tí Erigbo Foundation ní ìlú Abuja àti ìfọwọ́sowọ́pọ̀ àwọn obìnrin tí wọ́n jẹ́ ọlọ́jà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ ti Iyamapo Center for Peace and Women Youth Development tí wọ́n sì ṣe agbátẹrù ètò ọ̀hún olùmúwá sétí gbọ̀nyín kì í ṣe fún òṣèlú kankan kì í sì ṣe fún láti ṣe àtìlẹyìn fún olóṣèlú kan ṣùgbọ́n ẹ̀tọ́ tó jẹ́ tàwọn obìnrin pàápàá jùlọ tí wọ́n jẹ́ ọlọ́jà nípínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n má bàa fi dùn wọn òun náà fi jáde lágbára lọ́wọ́ ọlọ́run ọba
1: èèyà
0: òun náà lẹ́ẹ̀mú gẹ́gẹ́ bí iṣẹ́ lọ́tẹ̀ ìyanu òṣèlè lágbára lọ́wọ́ ọlọ́run ọba a wà máa lọ báyìí lágbára lọ́wọ́ ọlọ́run a tún padà níjọ́ mẹ́jọ láṣẹ ìdùmọ̀ni mo dúpẹ́ o ìyàwó olóyè abilékọ ọmọlọ́lá àlàó tí wọ́n jẹ́ ìyá tí ń ta igi a ṣètò sọ̀rọ̀ lórí igi títa nǹkan ò bá yá gẹ́gẹ́ lágbára lọ́wọ́ ọlọ́run ọba ẹ̀gbálé láyọ̀ ajá ọjà ò ní bùwá jẹ́ o ìyá wa abilékọ Fúnkẹ́ Akínṣípẹ́ a dúpẹ́ torí pé ẹ wá sórí ètò lónìí torí ẹnu ọjà ló yẹ kẹ́ ẹ wà èyí sì fọjà á lẹ̀ ẹ wá bí agbára lọ́wọ́ ọlọ́run ọba àní pòfo láṣẹ ìdùnnú ẹ bàálé láyọ̀ ọ̀hún lórúkọ ọlọ́run ọba ọ̀gá àgbà lórúkọ gbogbo àwọn tí wọ́n jẹ́ aláṣẹ níkànnìta wọ̀nyí ó ní èmi Fọláṣadé Àjàlá náà ń kí wa pé ẹ ṣeun lónìí tẹ́ ẹ tẹ̀lé wa lórí ètò àgbájọwọ́ kò ní bàjẹ́ àmì fẹ́ nìkan
1: ẹ ṣeun
0: tẹ̀ ń gbọ́ wa.

ṣeun olúṣọlá lè ń sìn ó ní bí ìyá kúrò lẹ́yìn ọmọ ṣó tọ́ lọ̀rọ̀ yẹn ṣá bí tí ìyá bá kúrò lẹ́yìn ọmọ ìyá wọn ọjọ́ mọ̀ àbí àfiwé ni àbí àsọdùn ni àbí bó ló jẹ́ torí èmi mọ̀ ń tó tọ́ pé tára ní àwò àwò tá a túṣu désàlẹ̀ ìkòkò tá a wò lọ́tọ̀ tá a wò síra wọn bí ìyá bá kúrò lẹ́yìn ọmọ ń tó tọ́ àwọn ọwọ́lẹ̀ bá kan o kò sí tá a fẹ́ fi kún àwọn ọwọ́lẹ̀ o àwọn tí wọ́n ti ipé tí ìyàwó ti rebi àgbáre àbí tọ́ papòdà nígbà tó ń dàgbà àwọn ló lè dùn lẹ́nu wọn àwọn náà lè sọ rírì wọn náà pé ah sunshine ọ̀pọ̀lọpẹ́ ọlọ́run tí ìbá ajá pẹ́ lọ pé ọlọ́run ṣé ìtumọ̀ kó lómi náà pé ọ̀dọ̀ orogún ìyá ló gbé ọ̀dọ̀ ìyá ìyá ló gbé ọ̀dọ̀ ìyá bàbá ló gbé àmọ́ yóò mọ̀ ṣe ni lọ́kàn pé mọ́mí mi wà níbì kan ìyá mi wà níbì kan bó ṣe ọjọ́ kan yí pé títí títí màá ṣàkúrò mi màá padà sọ́dọ̀ mọ́mí mi bọ̀ wọ́n tàn wá níbi kankan tó wọ̀ pé kò sí ibẹ̀ náà lọ́ gbà fọ́ lọ sí ìyá ṣe pàtàkì láyé ọmọ ń tòótọ́ o ìyá ṣe pàtàkì ó ṣe kókó gbogbo ẹ̀yìn tẹ́ ẹ bá ní ìyá tí ìyá yín ṣe wà lọ́sàn-án tòní ẹ bá mẹ́rọ ìbánisọ̀rọ̀ yín kẹ́ ẹ kàn pè wọ́n ẹni mọ́mí mi mo kàn ní ìkíni màá mi mo kàn ní béèrè àlàáfíà ẹlòmíràn àmọ́ ti kí wọn láàárọ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá ti kí wọn láàárọ̀ ayé obìnrin ní ẹ̀dá kan ẹ̀ bá tún bá ń pè wọ́n lọ́sàn-án kẹ́ ẹ bá ń kí wọn kẹ́ ẹ kàn dúpẹ́ kẹ́ ẹ lẹ́ẹ̀kan mọ rírì wọn torí ó rọrùn dáadáa ká wọ́n sọ míì wọ́n ti mọ ọkọ ìyá ní wúrà iye bíi ẹ̀yin bàbá ẹ̀ mọ́bìnrin lọ́sàn-án tòní mò ń bọ̀ lọ́dọ̀ àti yín náà o sì yà kó

0: bí amọ tòótọ́ ni mò ń kí lọ́sàn tòun ò tóra bí agbápọ̀ àmọ́ bí amọ tòótọ́ kódà mi wà ó ti tẹ̀lé ìgbà wọn fẹ́ sọ pé àìmọye ọkùnrin náà ni abiyamọ ní tòótọ́ abiyamọ gidi dájì kọ́ wà tán bá ti pẹ́ nípa ilé rí ọmọ bàbá ńlọrì ẹjẹ tọmọ yẹn ọjọ́ graduation ní secondary school school yẹn náà ọmọ yẹn lọ primary ló lọ ọjọ́ graduation secondary náà ṣe ẹ̀ torí ìyá rẹ̀ kì í ṣe pé ìyá kì í ṣe pé wọn ọjọ́ gbọ́dọ̀ gbọ́dọ̀ bọ̀ kò ráyè bàbá yìí náà ni láti ní ìbọn máa wọlé màá lọ bẹ̀ I will go there my daddy ni èlú mọ́mì bí ó wà wọ́n bínú wọ́n ti gba wa fún wọn ipá gbọ́kọ́ mi lọ́wọ́ mi ẹ mọ́ bínú sùúrù ní wáyà wọ́n tó fọkọ yí lẹ̀ fún yín àbí o ẹ̀jẹ̀ àtọ́jú àwọn òbí wa bí tí mò ń lọ lọ́sàn-án tì mí ó dọ̀nà ọbẹ̀ náà ló ní gidi gan torí kò sẹ́ǹtì ọkàn mo máa ń sọ kinní kan pé bẹ́ẹ̀ ò bá rí èèyàn bí èèyàn èèyàn lè rí èèyàn tọ̀ tọ́pọ̀lọpọ̀ èèyàn kan lórí èèyàn bí àmọ́ ó ṣe pàtàkì kára ẹni tọ́ ni bí ò bá wá rí ẹni tọ́ ìwọ náà tún ra rẹ tọ́ nítorí ìrògùn báyìí ó ní la fi ń ṣoore kí ló dé táwa nípa lóbì wọ́n ti bẹ̀rẹ̀ ní ẹ̀là nígbọ̀dọ̀ tí mo pẹ́ lórí ètò ayé obìnrin ní lágilási tó fẹ́ fẹ́m ipa méjì báyìí kò ló pín sí lọ́sàn-án tó ní abala àkọ́kọ́ agbára wa níyànjú ni kásáré agbára wa níyànjú ráńpẹ́ ló ní pápá tóbi lọ́ba sọ̀rọ̀ kan lánàá a ní pé bí èèyàn bá ń rẹ́dẹ kó mọ́ bẹ́ẹ̀ dẹ̀ jẹ́ torí pátá tó bá padà dé láti ẹ̀dẹ̀ tí ń lọ ẹ̀dẹ̀ náà ni ó fàdà gbárọ̀ sí kó mọ̀ wá jẹ́ pé nígbà tí ò bá fi dé ẹ̀dẹ̀ rẹ̀ kò ní yàtọ̀ ságbo ẹlẹ́dẹ̀ ó ní nǹkankan tá a bá débẹ̀ ẹlòmíì òbí yẹn kí ni kí ló ṣẹlẹ̀ kí ná jámọ́ òun bá tòun lọ́nu kí ni láríta ń bọ́mọ ni wọ́n aṣáyé wọn bákan kò sí nǹkan tó kàn wọn ọkùnrin bá ní pé òun ṣe nǹkan ẹ jẹ́ àmọ́ ti ibi tọ́rọ̀ náà tó ti jáde wá pé ìyá ni wúra iyebíye ni bàbá ni díngí tòótọ́ tó yẹ kéèyàn ọmọ wò láwòkọ́ṣe irú àwòkọ́ṣe wo ni wọ́n ń filẹ̀ fáwọn ọmọ ṣé ń gbà tí wọ́n ń rẹdẹ ṣé wò ó ti bẹ̀ẹ̀dẹ̀ rẹ jẹ́ gẹ́gẹ́ bíi bàbá tó rọ pé kí ló ṣẹlẹ̀ bọ́kọ̀ kó wọn rẹ jẹrin ẹgbẹgbẹ̀rún ẹ̀ ó lọ níbi tí mo wà ilé ni n bá sọ pé n padà sọ́dọ̀ tí wọ́n mọ́ ibi tí mo dojú kọ ire náà ni pọ́ tẹ̀lé ní pọ́jú pọ́ ọmọ yẹn náà alẹ́ náà ni àmọ́ ṣé èèyàn mọ ọmọ tí dúró ti ní lọ́jọ́ alẹ́ ṣé èèyàn mọ ọmọ tí sinmi lọ́jọ́ alẹ́ mo ṣe fẹ́ bẹ̀yìn bàbá wa alábala àkọ́kọ́ lọ́sàn-án tòní mo fẹ́ bẹ̀yìn mo fẹ́ rọ̀ yìí ni ẹ dákun ẹ má jẹ́ àtorí pàǹrẹ̀dẹ ní tòótọ́ náà àlè ní ẹ mọ́ ṣe bí ọkùnrin mo bá wà tí burújí wà tó pọ̀ náà tó ṣe nínú ẹ̀sìn àwọn mùsùlùmí gbà pé mẹ́lọ ọlọ́run wí bàbá tiẹ̀ wá gbà pé mẹ́lọ ọlọ́run wí náà tá a sì fẹ́ tẹ̀síwájú tá a fẹ́ gbégbèsẹ̀ náà tá a fẹ́ dọ̀rọ̀ pé eléyìí ó wà nù tọ́lọ ni a ṣe ò nínú òpó márùn-ún ìpele náà wà ń bẹ̀ ṣé ẹ wá fẹ́ sọ pé nítorí pà ń lọ ọbì kan ká wá bá àwọn ètò wà nínú jẹ́. ṣé gbà tẹ bá wá ti lo ẹdẹ tẹ bẹ̀ẹ̀dẹ̀ jẹ́ ṣé déédé nù ìyẹn ò sínú déédé mọ
1: ó ti ń rọjú alẹ fún wọn ni
0: ló ṣe nìkan ṣe déédé kó mọ ni pé kó ni pé ṣe ẹ ṣe kinní kan fún wa ni ṣe bí ngbà náà ṣe báwọn tẹ ọrọ wọn a sì máa rí bí ọbí ìgbà téèyàn bu iyọ sójú ọgbẹ torí kí ọrọ yẹn tó jáde nǹkan kan ni ó mú jáde torí nǹkan kan tó sì ti wà nílẹ tí ó fẹ mú jáde bí egbò ni kọrọ tó wá jáde ọrọ wà rẹ ìgbà tá a bá bu iyọ sójú egbò. ẹ̀jẹ̀ àtún ẹ̀yin báàmù ẹ̀yin lọ̀rọ̀ yìí báwí lábala àkọ́kọ́ lọ́sàn-án tòun ẹ̀jẹ̀ àtún lè ṣe ẹ̀jẹ̀ àtún wọn àwa ṣe wọ́n ní ògúlù tó ń lọ̀rọ̀ náà a sì fi ta bẹ́nikẹ́ni ẹni tó bá ta bá omi kó tún bẹ̀ ṣe ṣe mọ̀ fẹ́ràn máa parí olóyè tó my gender àyè gender mi náà ni kọ lọ̀rọ̀ sí lẹ fẹ́ yà amúnibú ni lẹ fẹ́ yà àmọ́ lọ́sàn-án tòní ẹ̀yin báàmù mú lọ lábala àkọ́kọ́ ó lágbára gidi gan o lédè ìgbò wọn ní lè padà bíi pé ṣàpọ̀ pé nígbà mìíràn bá ṣe wọn á ní pé tí oyi tí ipe tí kìíní kan bá ṣe kìíní kan orí ayátọkùn tí egó bá jóore orí yóò yá onílù rẹ yóò yá tọkùn rẹ àmọ́ nígbà tí ìwọ bá tọ́ bá mọ̀ pé o pé ìwọ gan mọ̀ fúnra ara rẹ kó o ṣe dáadáa yorùbá sì bọ̀ wọn lẹ́ni burú mọ̀ owó ẹni tí ó sọ fún òun ìwọ tó o ṣèkẹ́ ọmọ a gbà pé àwọn kan wà tí ò sí tágbára ò tó ó wù wọ́n àmọ́ agbára ò sí ó ti yàtọ̀ sẹ́ńtà rí i pé bàá mi gbé dání kò wú kó ṣe fọ́mọ ìyá mi ọkọ mi gbé dání ko wu ko se fun omo temi ni on to si ti mu on to ti pin lesi meje pin lesi meta to ba se je ko ya toju kan lo wa ni iya won mo dibe fun na ipe en ba buro re na ni se fun le iwo na mi o se le ifun o iya yen gun ni ri ni ri pe boya ohun faradi nkan yo wo pe ohun nikan ni but to ba tin do ni meji meta ta wa ri pe en se sagban bi kan ju bi kan lo ah ikan sinu o wa o ba mi ko se en ti won pe ti o ni ri so won wa ma wa je iwo omo yen wa mo pe ah ma se rere se mo godo sori re kin le show e fun ba mi pe ah
1: le roro so
0: mo mo pe lo so to ni opolopo yin o mo re rin muse boya na office le wa ni boya arin oja ni boya bi te ti won mo to lo ntiti na bi le epo ni abi bi ki bi te ba wa mo mo pe gbogbo wa oro ti mo n so lo so to ni ko se en ti o ni ni lara yo je lado ka je lado ya bo bonu tan lado re kan kali ko won so ah e to si loro yi
1: o to na ni story confirm to ba ti le wa ile ya kan na la yi to ba ti wa to ba ti ku di awon ma ma so kan ke mommy o ti ku kin to so mommy o ti ku iya ti ku ki mo le de bai mo se wa dojo kan ni won dadi ile mommy o ti si nle won tun pe lati bi ti won
0: ti won wa
1: dadi ki le se fun mommy ni gba yi ah mo toju e
0: mo
1: fo bo
0: oh
1: mo fo mo
0: oh
1: in fact o ti e didi so fun mi lana pe daddy mo toju
0: ni
1: oko ati yawo ni e o
0: daddy ma yawo n so foko e pe e ma wori o ma toju yin
1: tori baba yen ni ailera
0: ni
1: daddy e ni ti ba ise
0: toju
1: yin ngba mo wa so fun student wa kan na yen na ni ah oko to n gan toju ohun ohun lo se ma n sa lo le pe e wo class ti to ohun fe
0: lo le
1: ka na fun baba o iya gbodo je baba o in fact e wo ife ta wa ni si lecturer wa yen o wa ju ti awon elomi lo tori kini won ti to iyawo won o je oro won nigba ti won ni
0: nigba ton ni
1: nisin ti won ni
0: ti won ni agbara mo ti won se iyawo lo wa n dibe cherry nti mo ma so ni elomi ni obirin won mo eyan se bi story meji
1: be ni lototo be ni
0: o ni to bi lover so fun wa losan ototo ikan ti dagba ikeji o ti dagba dabi alara lo ni ko hun lo le niyan ni yoruba ma n so pe ari se bayi o la rika o arika na si ni baba igun mo kuku ma n so but a mo pe pe a mo pe kanda o le se ko ma si ninu re si awon kanda to wa nu e mo ba yo soto amo be eyan ba se daada o di dodo ko jere re tabo so pe ki tori mo se ma bi on gender mi obirin igbagbe oro tori mo se nbe yin pe en to ba se daada yo je daada en ba se kan to ku re na olowo jiyan le saforijin ka mo ba je kan to ku
1: oni love the wife of your
0: youth
1: kini di tori ojo ale
0: tori ojo ale ni tori ojo ale
1: to obirin ba darugbo darugbo darugbo o si ma ni strength ati danu ba okunrin to ba ti darugbo ko le se ise kankan
0: ya to si pe ko le se on to ba tin se lojojumo ni o mo lara
1: dogba
0: to darugbo on ti o se rara tele ibo lo ti yo wa mo lasan kan olukan ni
1: ani baba olowo
0: kan ko le roro o
1: na to je pe o fe yawo kaakiri kaakiri eventually ko se le to toju en be omo odo gbogbo nkan ile e lo nko lo won ta
0: sa ti ore ni ti o so pe ki lo ko ki lo mu dani
1: nikan lo nfa awon yawo
0: ki se bo se ke won ko se ge won
1: ko I'm going out awon omo gan moju e dada nigba to wa doju ale awon omo ti travel at awon yawo na won ti tele awon omo lo so mu go ohun nikan lo wa wa ni to kin se nipa to
0: o si tomo
1: be o si tomo
0: o romo bi o romo to
1: o romo to sugba awon omo won o mo eh but daddy yin sanwo school daddy o wa da e won se opun de o daddy o
0: ti wa le ya kerin le ya karun
1: emi lodun lodun ko tin ti daddy
0: oro re o eyin daddy o eyin lalabala akoko lori to ayo bere losun to ni ba si tin so e je ka satunse gbogbo eni to ba kan losun to ni e je satunse be on lo bi kankan mo si mo ibi ti mo n lo gan losun to ni o ba baba o ba ya ama wo omo gan o lo ba wi losun to ni so ye ki obi baba ati ya kan toju omo marun omo meje omo mejo lai complain lai dagara lai se kankan ko wa di kawon obi na dagba kan darugo keyin meje keyin marun ke toju won ti e ma lo bi kankan lajo lile wa wa e ti mo kan wa lajo ni wa lori eto mo fe lo taja ti n bade a wonu e lo lo ni san san n bo

0: pen at stores.
1: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
0: Oh, your favorite pen?
1: Yes. Last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
0: Wow, it flows smoothly.
1: And writes up to 3 kilometers. That's why I trust it.
2: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
3: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
4: It's about to go down.
5: Wait! Aww.
6: My love, what happened?
5: Before I marry you, the TV where you promised, the fridge income, where is it? Washing machine income, will you be using my hands to wash clothes in 2026?
6: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? I use CDK.
7: CDK?
6: Yes, so I dey pay small. Fridge, washing machine, even solar system. That's CDK.
5: So all those things don't already dey house?
6: Abba, since last month.
8: Pastor, continue the wedding.
9: Walk all that, talk together.
10: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CDK. Pay small. Zero interest, normal market price. Download CDK today. Telephone 0707-454-3005.
11: CDK, pay small, live BB.
12: Ṣàtà ò bá mọ́mọdé díẹ̀ píparun. Láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ, kí àwọn alámúlù mọ́lá ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàn wọ́n jẹ. Nìkan ni Lágbèlú FM 90.7 fi ṣàgbékalẹ̀ ètò Lágbàlá Ìyá Àgbà.
13: Ẹ bá òun gbọ́dọ̀ yí gbẹ.
14: Jàǹgbàlà jùgúrí jùgúrí jùgú jàǹgbàlà.
12: Ní gbogbo aago kan ọ̀sán ọjọ́ Àbámẹ́ta Sátidé, àwọn ọmọ wa yóò máa péjọ bàbí Lágbàlá Ìyá Àgbà. Níbi tí a sì máa pàdé atọ́kùn ètò tó mú yẹ́yẹ́ létè, àdéròkẹ́ Ògúnlẹ́yẹ, tí yóò máa sọ àwọn onírúurú ìtàn àgbọ́kọ́gbọ́n láti kọ́ àwọn ọmọ ogun aláṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yóò gbàgbé orísun ẹ̀ pé bá a gbọ́kàn sán bá ti lò ní gbogbo ọjọ́ Sátidé, níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa. Àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò.
14: Lágbàlá Ìyá Àgbà
12: ni kẹ́yìn èwe wo máa gbọ́ ká ṣàwà ó lè ráàyè gbilẹ̀
15: láàrin.
16: Ètò ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Prints ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Prints and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing, àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dugba Ibadan. Glory Print. Ẹ jàǹfààní ẹ̀dínwó lórí printing tó quality.
17: Glory Prince, put your message on display.
18: Sísí gbagada ilẹ̀ lẹ̀kùn iléeṣẹ́ agbófinró lọ́jọ́kọ́jọ́. Gbagada ni lẹ̀kùn ilé ìwòsàn nígbàkúgbà. Àwa ti sọ kọ́kọ́rọ́ yàrá àkéde ìpolówó ọjà sọnù ní Lágbèlú FM Nìbàdàn. Gbagada ni lẹ̀kùn wá sí ilẹ̀ gbogbo àyè ló gbà ọ́ polówó ọjà kò ṣèkéde ohun gbogbo tó o bá fẹ́ ní Lágbèlú 96.7 FM fẹ́lẹ̀lẹ̀ Nìbàdàn.
19: Ọ̀rọ̀ rí ọjọ́ wàá sì máa ta ní wètè.

0: ṣe ohun ìyá mi àmínà òbí rere ẹni bá fẹ jẹun ọmọ ó di dandan kó tán mọ lẹyìn bá ṣàgbélé yóò ṣàsanwó ilé bẹyà bá sì dájà tó ra tí ó mọre ilé tí ó jẹ ṣáde dandan kó sanwó tó jẹ ikẹ́ àbọ̀padà látẹ̀ka polówó ọjà wa ayé obìnrin náà lè ń gbọ́ lọ́sàn-án tó ní o gbẹ́ládé ròyìn kẹ́ sunshine àtàwọn èèyàn rẹ̀ nínú kúlú agbára ní lágìlá ẹ̀ sígbà 7fm òkè gájò òkè tóbi lọ́bọ̀ ọmọ májẹ̀mú náà wà nípẹ̀ lónìí lọ́sàn-án tó ní wọ́n sọ kí n tó lọ lẹ́ẹ̀kan mi ó rọrùn fún òbí láti bímọ márùn-ún ọmọ mẹ́fà méje mẹ́jọ tí wọ́n sì tó wọ̀ tí kò ní dá wọn lágara tí kò ní pa wọ́n nípa ó lè jẹ́ pa àmọ́ ọkùn wọn nípa nígbà míì àmọ́ wọ́n rí nìyí pé ojúṣe mi ni ẹ̀tọ́ mi ni láti tó àwọn ọmọ yìí èmi ni mo ṣọlọ́kọ̀ wọn wá sáyé èmi ni mo kó wọ́n mo gbọ́dọ̀ fi wọ́n lẹ́sẹ̀ tó dáa mo gbọ́dọ̀ ṣètọ́jú wọn kí n ṣe gẹ wọn ohun tí wọ́n jẹ ni ohun tí wọ́n mu ni àsìkò tó bá tiẹ̀ tó wá ń ṣòjòjò ẹ mọ̀ rí ìyá mi kò ní pààrọ̀ aṣọ nílé ìwòsàn ilẹ̀ ẹlẹ̀ báyìí ni òbí mi ò tẹ aṣọ sí tí ó sùn tọmọ torí nílé ní wọ́ọ̀dù ọmọ wẹ́wẹ́ kò sí ibi tágbà àgbàlejò kò sí bẹ́ẹ̀ kò sẹ́ extra bed irin sì ni wọ́n fi gáàdì wọn lọ́tún lọ́sì wọ́n rántí ọdún kan ọmọ ní iye àlàdé ṣàìsàn rẹ̀ ń gbé láti dèrò hospital láàmú torí lábí pa àlàdé mi ò sọnù bẹ́ẹ̀dì mo tún tún irin ẹ̀gbẹ́ má mi tún irin ẹ̀gbẹ́ yẹn sílẹ̀ pé kó tiẹ̀ lè rí ọwọ́ mi kó dì mí mú pé láyé tí n bá gbé sọ́wọ́ báyìí tó bá ti sùn lọ tó ti ń ràn án lójú mo mọ̀ pé ó ti pẹ́ tó ti sùn bí n bá ṣe ń gbé sínú
1: bẹ́ẹ̀ni
0: mọ̀ bí àfọ̀dìdì kò ní sùn náà báyìí náà lọ́pọ̀lọpọ̀ ọmọ kò síbi tó bí fẹ́ sùn òbí mi ò gborí lé kí nìyẹn báyìí ó ní ẹlòmíì bá ti òkè ọmọ òsùn àwọn àjọsùn lẹ́lẹ̀ a tún gbé sáyà rẹ̀ ṣówó ayẹ ṣówó alẹ́tọ̀ ìgbà míì gan nínú à ń jẹ yìí tán bá pín oúnjẹ tán kò ní ṣẹ́kù ti yá nù pọ̀ tí tó bá ti tó abọ́ọ̀lẹ̀ wọ́n ti bùtọ́ ti pín kọ́kọ́ buti bá lé wa wọ́n pín ètò kù ìyá lè mọ́ rí ó lè jẹ́ gàrí ní ó dà sómi tí ó mu ó lè jẹ́ búrẹ́dì
1: lónìí ọ̀nà wá fún ẹgbà díẹ̀ bá ní ẹ má wọ̀ ẹ ṣàjẹ́ ẹ ṣàjẹ́ yó ẹ má fẹ́ fi mí lẹ̀
0: ó lè jẹ́ gàrí ní ó mu ọjọ́ mi alẹ́ ọjọ́ mi ò lè pe ibi sàn yóò sọ ma pé kí ni wọ́n jẹ gẹ́gẹ́ bí ọmọ nínú gbogbo wàhálà yìí nínú òfin nínú ọ̀la ìtọ́mọ pàǹdọ̀rọ̀ ní dàgbà tán tí ìyá ìwà nílò ìtọ́jú tẹ̀ wá ń ti síra yín ẹ máa lọ ọ̀dọ́bọ̀dá mi.
1: aláyẹn ti pọ̀ jù
0: ẹ máa lọ àǹtí mi ẹ wá gbéyà yín o bọ̀dá náà ó mọ pé ẹ wọ ẹ wá gbéyà yín ó ní ìyàwó mi lára o ìyàwó náà ti kẹ̀rí mo rántí pọ́n sọ oúnjẹ ọjọ́ síta ṣe ìyàwó pé bo lọ ń lọ ọlọ́run relé rẹ̀ ta ló pọ̀n sẹ́yìn ìyá mi ọ̀ wá lè tọ́jú ìyá mi rẹ̀ ọ̀hún mọ́ ọ̀wá sọ fọ́kọ ẹ ṣé wọ́n nìkan náà bí ni ṣe bá wọn mí pé ṣé oṣù àlẹ́gbọ̀n ó jẹ́ lábúrò kọ́ náà wá gbé wọn sọ́dọ̀
1: ìgbóhùn náà ṣe ń sọ lẹ́lòmíì ṣe ń sọ
0: ìyá ọ̀hún ò mọ̀ nìkankan náà yín lára òbí mi kò lè fọmọ rẹ̀ lẹ̀ níbi tí kò ọmọ pàyí talẹ̀ rẹ̀ dé kò lè gbà kán lọ ṣọlú dé ibi bí ìgbé bá fà
1: ìkarawọ́ tẹ̀lé ni
0: tẹ̀sìn ìmọ̀ bẹ́ẹ̀ tó wá yẹ kó jẹ́rú òbí bẹ́ẹ̀ lẹ́wàá tanà lọ́jọ́ alẹ́ tó yẹ kó jẹ́rú òbí bẹ́ẹ̀ lẹ́ẹ̀pàtì lọ́jọ́ alẹ́ torí kò yé èmi sí o bí oní bá mi òbí rí ní kí la ti máa ṣayé yìí sí o ọ̀rọ̀ tó wà nílẹ̀ kí la ti fẹ́ jọ ṣe sí lọ́sàn-án tòní gbogbo wa alájẹdá sí o torí gbogbo wa báyìí ló kàn báyìí bí ìṣọ̀nù ó kàn wá báyìí ó ṣẹ̀wò mọ́ wa torí kò sára ẹni tí ò sí èmi ni mo ṣe ń sọ fún tóbi lọ́ba lẹ́ẹ̀kan tí máa bẹ̀rẹ̀ ètò kí ló dé torí bẹ̀ ṣá fẹ́ sọ pé wọ́n gbìyànjú ni ṣàfẹ́ ni wọn ṣe tó ni àwa sì láwọn ṣàdúrà mú ìmí ẹ ṣe ẹ kú ìtọ́jú mi mi ní fi fúláwà san fún yín mi ní fi uch san fún yín
1: máa tọ́jú yín
0: máa tọ́jú yín
1: mi lọ lamẹ́ríkà máa ra mọ́tò fún yín.
0: ṣàwa ṣe bẹ́ẹ̀ mọ́ ṣàti ìrántí owó oúnjẹ wọn mọ́ ẹlòmíì
1: ẹlòmíì nǹkan tó lò kù láfún yẹn.
0: ló bá tiẹ̀ lókù tó sì dáa.
1: tó jẹ́ pé ó lè àfọ́ọ̀dì
0: tó bá jẹ́ pé ó lè àfọ́ọ̀dì
1: ó lè àfọ́ọ̀dì ìyá tí màmá bá ní àmúdẹ wa láìkè ní ẹgbà ẹ̀gbọ́n la máa sọ fún pé ní kíni lọ́ra tí wọ́n fún wọn jọ ìwọ sì lọ náwó lé lórí jù lọ́ra tí wọ́n fún wọn.
0: tí ọ̀rọ̀ náà fi tọ̀ lọ o nkan gbadọ so pọ lọ ma won ya na awon ayo won ni mo se won
1: bo se won
0: so ti e wa ye ki obirin ayo ninu omo
1: ah ko ye
0: oro ojo mi ninu na mo ti ja lo be n torogun o sa to ni bi ta nlo
1: ah ogun
0: pe oro ojo mi ni
1: be ni
0: ah lo na be on lo so to ni tori ta ba ni lo be ayo yo si le o mo gbogbo obi lo je bi
1: be ni lo je bi
0: be mi re se nsoro yi na a je bi be ni awon iya wa jebi awon baba wa jebi
1: bo no kin sawa na la jebi o awon omo yen ni o iya to kan si wa ni
0: o to na mo ti sorry I pe so mo ti mo pe lekan
1: be ni to da ti o dahun
0: mo pe lekeji ko dahun
1: o dahun
0: ti to pe ti bi o ti da mi lo
1: ba mi se ni feran
0: eyin o gba ko ti o
1: be ni
0: emi o lo na be lo so pe ibi ti mo nlo odu awon
1: awon
0: I pe odu awa omo bo la se fe se ki ati toju awon bi wa
1: mi gan ti e le gbo ko le gba laye ya ni e go straight to the point ki le fe gangan se mo awon iya yen to ba ti so bo se nse won
0: won fe express mind
1: you ni ara won o ti ni bale
0: so je na express agbe yo ma so pe my mommy why are you
1: shouting at me now
0: because won no
1: fe
0: shout like
1: express are
0: won se shout on you ngba na iwo wan so pe mommy e so nte ma so ki owo ni mo njo lo ni phone now so
1: ye ko ni be ko ri be ye mo kan to ma ti e je wo la na o ni ba se ma so
0: Hello me. Chosu ke san calling tonle. Hello me o ti ri yare mi odun nimbo. Awon mi jo wa n look na o.
1: Beni.
0: Awon mi jo wa n state kan na o. Awon mi jo wa n southwest ti wa yi o.
1: Ani ko Olorun fun wa lomo to laanu wa lo.
0: Ti ya ba si lohun to nbo. Awon iya e won a tun digbadi agba pa awon nbo eni ki na n wa kaakiri.
1: Grandma temi ma din ta je ni. In to ma je tawon to fe lo ba tun ma je
0: adigbo
1: awon ara adigbo abeya bi abeya bi
0: tenant e gba o se
1: ta ja lede o fun won seru ya yen la ma ni ko ma wa nkan ti o da ni o adura wa ni pe kolorun fun wa ni omo to laanu wa loju
0: orise omo meta na lo wa papala ko oko kunrin wa obirin wa atalaanu omo
1: ben alaanu omo yen gangan lo lo
0: padan wa ye losun tun ni yo fa laanu omo ta wa lo
1: ni o
0: awa ta wa n to ru alaanu omo na sa wa na ja laanu so to bi wa yen sa won to bi wa ni odin ti lo do omo wewe loni odo awon iya yen ni
1: trend ni
0: o wa ye ka je ko wa break laarin kan ta ba ti ri be ati divi e pa ti wo sakun bo se nlo e je wo baje e je afo kalu fo laarin e pe iya temi ma se toju re iya mi ma toju e ko no wa ni nkankan ati mo da omo lomo meta iya mi na ti dagba omo mi di merin ta ba ri ni ri be a ni se mo fi won se pe leyin isoto osuna mi leyin tin ba se tin ma na tan ma se ronu ti won e mo si ti won na mo lati bere oke o omo mi ma gbele lagbeja ma gbele ma mi na gbele
1: be ni
0: e ko ti won na si o to na ta ba ni ka wo gbogbo e se ri a ri po rorun teyan kan ba si mo pe mi ni kan na mu nse mo dekun dakun
1: be ni
0: mo fi teni kan kan se
1: o na je ri e
0: e ma je a fi pe emi odo mi ni kan na wa won ba mi da si won mo toju won lo
1: be ni
0: eni jogun teni ogun gbe
1: fun
0: bi eyan lanu lasan o ki wa pe a o se oko mi mo dupe lati nu tinu lo ti jade igba mi a ni mo nkan kekere ta se ti o dun ma won obi wa ninu ti won sadura fun wa
1: tokan tokan
0: ti o si mo wa ba se je ko ku na si ni won so na yo mo o wa mo lo latori oke kan dori oke keje so pa je lo tun run re se
1: ni
0: amo oni pe imo pe ko to ye umbrella on la yi obirin se mo wa fun wa losun tori pe o n fe ko pe ju fun kokan nu wa gbogbo awa ta ba mo pe o se kudie kudie fun wa lona nti mo mu wa losan tun ni e je atete lo satunse
1: be ni
0: to ba si wa e je atete lo satunse ko na wa ni nkan kan weekend lo de tan
1: ko tu di gba to ba po
0: o na mo fe so pe weekend lo de tan to ba wa nto si re ra ewe bere fo
1: be ni
0: ko fe ja gbigbe si firu ta lori dada ta tarodo o ti po ko ba won se ko gbe lo bo ba se nje be ko na fi nje bojo ka ni bi kan ni on tan ba fi nje leda awon a ma sadura fopo ti egbon ti o gbonje lo fun won tori won oro ti surprise lo ma je
1: be ni
0: adura yin na o si wa ni surprise bo kun surprise ni o tele fun wa e ja toju awon obi wa won toju wa o o gbiyanju o iwo to ti won pe won se lori mi iwo tara won sin lo
1: be ni o
0: ko be mo nbe wa losan toni ni ni to to o le wu wa be ko wo pe ma ti pe igba e ko se won pe eyan mi kan soro kan fun mi ngba kan bi iyawo karun ni iya ti won kódà àkọ́bí bàbá àwọn ojú ìyá wọn lọ so bàbá wa wò pé kí ló ń fẹ́ tàwọn onídìrín dìrín fún mo ti sọ lórí ètò yìí náà pé kí ló ń fẹ́ tàwọn onídìrín dìrín fún pé kan to so rinre ala ada ni wa yo ti pe won lo se wa mo pon rinre ni din lo kokko mo ilu oba
1: ehn
0: awon rinre ni din lo je awon titi to fi ku awon rinre ni din yen ti o to ti o se gloni won mo yen no se ye ekeyin fun to ran ti bi gan ti dagba ko se gbara ko se nkan kan mo o si wa wa
1: Ala lora iru e mo be.
0: Koda. 115.
1: Olorun ni.
0: 115 ni won.
1: Ah.
0: O so lora mi, o si wa je kugu kan aye ni. Won je kugu aye.
1: Titi don fi ku.
0: I'm telling you.
1: Tori awon mo yen ton ton ton.
0: Awon ya je ni on gan won ya o de airport. Baba ti lo orisi ilu bi meta be nkan to fi le sajo bura.
1: Se re be.
0: So e ma je mo wo ipe.
1: Mo ya kini ko. Oun loye
0: o. Oun loye ka bi o si ni ko se ti o bi le re. A gba fun na ni en lo so pe gba fo ga e
1: be ni
0: awon mo fe be wa lo so to ni ni gbogbo awa to bi wa ba se wa e je a se toju won e je a se ge won e ma je a wo pe a se mi nikan ni te bi wa wo ko ki owo

0: tí mo ní òjọjú ilé pera yín jọ kẹ pàjọ tó ní ronú àti dúpẹ lọwọ ọlọrun ẹ rọ bá ní sàdá ti wà whatsapp ti wà lórí ẹfọ group síbẹ ó yá o 10000 tèmi rè 5000 tèmi ni 23 bá tún tàṣájọ á tún jọjú lódidi tí bá sì jẹ́ pé ààrẹ ẹni tí ẹ̀ mọ ọ̀ràn lọ lóṣooṣù kí ẹ mọ fi ṣe timetable ó yà bọ̀dá mi ẹ̀yìn ẹ̀ lọ lóṣù ó yà bá fẹ́ fún wọn kálukú yẹn mọ pàdé mi o àǹtí mi ẹ̀yìn ló kàn o ṣe ní nǹkan tó fẹ́ fún wọn ṣé wọn náà ní ọyá ẹ gbà ẹ já ṣètọ́jú àwọn òbí wa wọn ṣojú òpó lẹ̀ bóyá alẹ́ rẹ̀ yẹn kan méjì tàbí mẹ́ta tí wọ́n pè wá mo fẹ́ kí ẹ bá mi dá sí kájọ sọ kí ló fà á tí ẹ bí ẹyọ kìíní òbí méjì kódà ìyá kan ṣoṣo àwọn ọ̀dọ́ ọmọ mẹ́fà tọ́ tí ó wàá jẹ́ bíi tí ó wàá nira fún mẹ́fà yẹn
1: àwọn ibo tó ń bí mẹ́jọ láti
0: lọ́ọ́ fẹ́ tọ́jú
1: tó ń bí mẹ́jọ fúnra wọn náà tọ́
0: kí ló dé torí bẹ́ẹ̀. Hello.
2: Hello.
0: Hello. Ẹ káàsán ọkọ mi. Ẹ̀tọ́ inú
2: wọn. Kódà
0: ẹ ti dákọ yìí fún mi ìyá wa o.
2: Abiogun Akọlan Kẹ́lì.
0: Oya ìyá mi Adéogun yẹ bá ń dasa. Ẹ ló bẹ́yìn gan wí lágbọ́n bónú.
2: Ní àtẹ̀mí gan wọ́n tún máa fún ní ìkan gan kò agbára ni.
0: Ìwọ̀nba tó bá wà náà ṣe mọ̀ pé ẹ̀yin ń jẹun nínú ilé ẹ̀ ń jẹ tààrọ̀ ẹ̀ ń jẹ tọ̀sẹ̀ ń jẹ talẹ̀ ẹ mọ̀ fi ṣúrò pé ọmọ yín kẹta ni àbọ̀ ọmọ yín kẹrin làwọn náà kẹ mọ̀ rọ́jú fi tiwọn náà ránṣẹ́ bóyá kẹ mọ̀ òbúpa mọ́níkọ̀ kan títí tí ó fi ṣodidi ẹ fi ránṣẹ́ sí wọn ṣe ti gbọ́ ọmọ ò tọ́jú àwa náà àní ṣàṣetì lágbára ọlọ́run. Ẹ ṣeun. Hello.
3: Hello.
0: Ẹ kí a sọ.
3: Mama kí ni o.
0: Ẹ ṣeun sá.
3: Ẹ kú ilé tuntun ṣe o. Alájí ọmọwé Ayélábógo láti ràn látẹ. Ẹ rí báàgì wí ọlọ́run méjèèjì ló fi sọ̀rọ̀. Gbogbo tẹ̀ ń sọ ọ̀nàrọ̀ ọlọ́run lẹ́ ń sọ. Ẹran ni ẹ ṣe dáadáa sí wọn, ẹ má jàgbé mọ́ wọn, ẹ tọ́jú wọn. Lẹ́yìn náà kẹ́tù máa ṣàdúrà fún wọn. Náà lè tọ́jú nígbà kékeré o, ọlọ́run náà mi tọ́jú wọn o. Ṣé wàá rí ọmọ tí bá ń tọ́jú òbí? Àdúrà tí ó máa gbà. Orí àdúrà ọkàn ọ̀sọ́kan nínú àwọn òbí ní máa ṣàdúrà fún. Ẹ̀ẹ́kejì ṣé òun náà tún máa ń ṣe síwájú ni o. Wọ́n ta bá fẹ́ sìn kú òní. Ká mú àná dání.
0: Ká ní kó wo wá ṣe sìnkú ẹ̀ bí yóò ṣe ṣàtúnṣe tọ́lá.
3: Ká bá tọ́jú òbí, ọmọ ò tọ́jú àwa náà.
0: Ó di dandan bá
3: mi. Tó àwọn nǹkan méjì yẹn lágbọ́rọ̀ mú lọ́wọ́ àkọ́kọ́ àbá ń tọ́jú wọn dáadáa. A tún máa lékún wọn máa ṣàdúrà fún wa. Lẹ́yìn náà wọn a bá ṣígbìn òun náà láàbù o. Wọ́n bá tọ́jú wọn, àwọn náà ọmọ ò tọ́jú àwa náà. Ìgbàgbọ́ àtá máa gbà pé ọmọ ọ̀sán ló lé gbà ní o. Bẹ́ẹ̀ ló ní ilé lówó lọ́wọ́ tí ò ní dọ́dọ̀ wọn gbà náà ní òkú ra kò ní kí wọn kò ní
0: ní ìlú wọn
3: kò ní fún wọn ló ń jẹ kò dábẹ́ o ìdùnnú sì ló ń jẹ àgbà
0: ní ìrọ̀lẹ́
3: fún wọn ohun tí wọ́n jẹ oògùn tó dáa tọ́níìkì gba nǹkan sí tó dáa ìrọ̀lẹ́ náà ti padà dé ọmọdé.
0: Wọ́n ti dá o.
3: Ní agbára ọlọ́run ọmọ ìtọ́jú ajá ní ìpín ọ̀jú ẹ̀kọ́ gidi lẹ́kọ́ wa alájẹ́ ọ̀mọ̀wé Ayélábógo láti ràn látẹ̀.
0: Ẹ ṣeun bá mi. Hello.
4: Ẹ ká sàn
0: wá. Ẹ ká sàn ìyá mi orúkọ yín ibi tẹ̀tí ń pè wá.
4: Ẹ kú ètò mà.
0: Yes ma.
4: Orúkọ mi ní abilékọ Fẹ̀mí Adésọ́kàn láti ìjọyàn eégún ọ̀lẹ̀ yìí.
0: Ẹyẹ bá ń dá sí ìyá mi.
4: Ṣẹ́yìn tẹ̀mú wa lọ́sàn yìí. Tó gbọ̀ngbọ̀n yìí. Ọjọ́ tèmi ni ìyá tèmi wà.
0: Ẹ ṣeun.
4: Mo ń tọ́jú wọn, àwọn yòókù náà àjọ ń tọ́jú àjọ pawọ́ pọ̀ ni.
0: Àmọ́ ó tọ́jú gbogbo yín náà láṣẹ ìdùmarè.
4: Pẹ́ rárá àwọn ọmọ tèmi. Gẹ́rárì tó ń tán lọ yìí ta ẹsẹ̀ bẹ̀rẹ̀ 2026 yìí mo wá pè wọ́n. Mo ní àkòdìgbà tí mo wá tó béèrè kẹ tó ṣe fún mi.
0: Àbí ẹ̀tọ́ mi ni.
4: Láti January yìí lọ, gbogbo ní pátápátá mo fẹ́ mọ rí àláàtì lóṣooṣù.
0: Bẹ́ẹ̀ bá mo gbà, èmi ó mọ mú wá.
4: Ìyá mi, wọ́n ń ṣe fún mi o. Lóṣooṣù ní 35,000 ni. Wọ́n á darapọ̀ mọ́ra àwọn ètò ìjàgbà ti àjùtàwọn yòókù lọ.
0: Ó di dandan.
4: Mo wá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lẹ́nu wípé àwọn ọmọ ìtẹ́mi ọ̀tọ̀ wọn tó ń tọ́jú ìyá mi. Ọ̀tọ̀ lẹni tí ò romi. Orí bàbá mi ò kú omi lásán, omi ẹ́bà ló máa mu. Ọ̀tọ̀ lẹni tí ò romi. Ọ̀tọ̀ lẹni tí ò rògùn wa. Ọ̀tọ̀ lẹni tí ò gbé nǹkan ọbẹ̀ wa. Ọ̀tọ̀ lẹni tí ò tún ṣe nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà fún wa.
0: Ṣé ẹ ní pé gbogbo ẹ̀ ṣe odidi bá náà ni? Kò ní wé èèyàn kan lọ́rùn.
4: Bẹ́ẹ̀ ni o. Àárọ̀ tí ẹ̀rọ ti wá nílò wá ṣàdúrà. A ṣàdúrà ni tí n bá kú. Ẹ bá mọ̀rí nǹkan kan gbé kalẹ̀. Ẹ ti tọ́jú mi lójú ayé. Kódà wọn lọ lọ́dọ̀ mi bàbá fẹ́ gbọ́ wọn.

0: Amen.
1: Daba.
0: Yes, hello.
1: Yes, ma'am. Hello. Hello. Hello.
0: Oh, I go to.
1: Yes, sir.
0: Ko wale aladura igba o yo ori oke igba koda je pe ori iri e o kan mo koda ko je bread 1500 la so lo fa o ki e ta de ti mi tun ni ta do afun ona o de ma si fun
1: abi
0: omo mi wa wa to se pe controversy to wa laarin iya ati baba lohun da si lori abi se ni bu o ti to
1: kilo community
0: kilo ko ye
1: kini ti
0: e ba ye de ba won na pe wa ye so won lo ju won na ni
1: o si rira won na fe ra won mo si da won o se ko ko won wa sa se ti
0: e gbogbo ara to ba wu ka won obi ma da ko kan mo
1: abi
0: ni eni to ba le sa tun se ma toju ya ko ma toju baba
1: ehn gaskiani
0: so ara program de mu wa la ro e koda program to n so yan do lori ire ni o wallahi
1: ese o ese
0: o gbogbo wa gbogbo abi amo pata ni o je won mo
1: abi
0: awa na o de je won mo di wa na Gbogbo lala wa lori awon omo oni ja saso.
1: O
0: wa ni fi flower kan jo fe ni gankan wa o. O ni ba tara so fun wa o. Wa je lu oni jona o.
1: Amen.
0: Mo shi ni la to lu de.
1: Yes. Hello.
2: Hello, e ka san o.
1: E ka so sa, ruko yi bi te tin pe wa.
2: E pe wa, Olorun oba yo mo fi lowo o.
1: Amen.
2: A dupe gan e ko wa leko gidi, e ko gidi le ko wa.
1: Bon
2: don wa je komo wa na kan se riba. Ra wa na toju. Bon don je komo ka na toju wa o.
1: Ami
2: Olorun. Na komo ti lowo.
1: Ami.
2: Awon ti mo ti ti se be Olorun ba ku ba ni ko sun Olorun.
1: Ami o.
2: O ba wa re ni to bi toju. Wa jo fun pe ki lo se, ki ni ke yan se fun de ni be mo.
1: Ah, to bi toju. Tomo wa so fo bi pe ki lo se, ki le se deni ko se ru e ri.
2: Toju. Mo je pon ma se gba. Eni to toju obi to be wa so pe ki lo se gan lori mi.
1: Se ri baba e je ase ti afolohun igba mi a mo nto mu won ton fi so nto so a mo boya nkan mi lo gbenu won soro a mo boya nkan kan ni boya keyan le siwa wu si won kan le ri be ti be mu oluwa re e se je keyan se teyan afolohun o possible kan siwa wu se mo pa won obi wa na won ti domode igba mi omo le so fo bi pe se be n to ye ke se lori mi le nse won to ye ke se ni na o se baye ye e pe eyin le wa mi wa saye
3: beni
1: e si mo pa won obi wa tan so ina on ti domode n fe ke fi se binu eda kun se ti gbo ba mi le mo fi se binu e ja rora gba pe on ti domode oran omode na so eyin sa se ti yin e se ti yin fọlọhun tori ojo ola ti ati tori ojo ale ti yin
2: e se so e kwetu
1: yes sir ami olorun ami olorun yes sir ara tun ni ba mi so ipe awon iya yen se mo pe ya mi na ma so ntoto ti o mo fo mo we mo ti o mo fi kan we kan iye kan laburu e mu wa fun mi iye kan ni kini kan e mo di aroyin o e ja ri ni ri pe on ti domode on to wu won o na fe nu won so e ja je ka toju won e ja toju won awon ta ba si je gbon ta ja buro ta ri pe boya ipa ko si fa won yoku wa e ja mo ba won di be e ja mo di
0: hello
1: yes ma
0: ojogbon lani yan ba kan lati sanyo ni soro
1: e ba nda si ojogbon
0: ni to te mu wa lo san gan o ma so opolopo yin to ti fe da wa tu se olorun a tu bo ma so agbara yin do so
1: amen
0: pere ni ti mo soro yi gbogbo wa ni ma dupe lowo olorun secondary ti jade secondary school gba ti baba ti ni ti wa ya so iya mi lo fun ri ta gbogbo e ko to di wi pe eh aburo daddy ni to stay ahead in your educational something.
1: I do pe
0: se wa ri iya mi Olorun wa ran mi lowo lati toju won
1: gan Olorun se
0: Olorun lai to the extent to je wi pe gba ti mo fe Olorun ran mi lowo ti mo travel ti mo dey se gbogbo ti mo ri se mi ni lati lo gba doctor mo gba doctor fun koko ma visit ile wa
1: lóòrè kóòrè
0: kó máa bá mi kó lọ máa bá mi tọ́jú ìyá mi gbogbo nǹkan tán bá ní kan rí pé kì í yá mi ò dẹ̀kì ní sick
1: then
0: mo ní gbogbo àwọn olórí yòókù tí ò fẹ́ kì í ṣe àwọn olóògùn mi kó máa bá mi tọ́jú wọn.
1: Báwo wá ni àbúrò dájú yín yẹn?
0: A ṣe ìbéè sí mi
1: àbúrò dájú yín
0: àbíkẹ́ mi gan travel kí n lọ bá
1: ọjọ́ bọ́
0: ìfẹ́ gbogbo òkè ní yẹn. Mo dẹ̀ máa ń sọ fún mọ̀mọ́ mi ní gbogbo ìgbà pé ẹ máa jẹun jẹ tó bá wù yín lásìkò torí ó ṣeé ṣe by the time tí Ọlọ́run bá máa pè yín ó ṣeé ṣe kí má sí nítòsí
1: níbi tẹ máa ṣe ẹyẹ ìkẹyìn
0: so ìgbò tí Ọlọ́run ti ràn mí lọ́ láti ṣe gbogbo yẹn
1: gbà
0: tí Ọlọ́run bẹ́ẹ̀ máa pè wọ́n mi náà ó lé ní 100
1: tó
0: lo gbogbo àwọn ọmọ kan tọ́jú òbí wọn because àdúrà sí bàbá àti ìyá mi tán ṣe fún mi ó mọ́ mi dọ̀làdọ̀làdọ̀là
1: àdúrà tinú ni
0: wà nínú iṣu kan àbí kankan bàbá mi á wá ìmọ́lẹ̀ àkàndédé mọ́lẹ̀ yàn ní yàrá bíi tí mo bá wà dẹ̀ yọ sí mi a máa bá mi sọ̀rọ̀ word of comfort
1: word of encouragement
0: bẹ́ẹ̀ the same thing ní ìyá tèmi ṣe máa ṣe náà yẹn tó mo rọ àwọn tí wọ́n ń tàn tọ́jú òbí wọn tó ń sáfò bí wọn kọjọ kan kọkọ yí wà padà
1: divorce
0: ẹ gbogbo ilé ìgidi ni yí ìwẹ ti gbọ ọrọ tẹ gbé síta lónìí
1: ọlọ àjọ
0: tó ṣayé yín náà ní rere àwọn ọmọ yín wáyànjú lágbára ọlọrun
1: ẹṣẹ
0: ẹyí gan ẹ ní bọjọ ọlọjọ lọ ẹ jẹ ohun ọmọ kalẹ
1: ìdá
0: máìkì name of jesus
1: ẹ ṣe wọn jẹ gbọgbọ tí láìkì táwọn ti sọ yìí wọn lè yàtọ sí ìyá wọn gbogbo wọn tó tún yí wọn po tọwọ nínú àdúgbò bẹ oya ẹ bá mi tọjú ẹ nínà ẹ tọjú ẹ wọn ni pé ojú kan ló ń bímọ ìgbà ojú ló ń tọ hello ẹ ká sọ orúkọ yín ibi tẹtí
3: ń bẹ wá
1: yes ma
3: hello
1: hello hello mo ń gbọ yín orúkọ yín ibi tẹtí ń pè mí.
3: Olórin ìta ló fẹ́ láti owó jẹ gbà
1: oye ẹ bá mi dasẹ.
3: Ọpẹ Alábí.
1: Ok.
3: Máa ṣe wọ yín mo gbà mo wà lọ́wọ́ àwọn àtàgbà wípé ipò ọ̀pá ni mo lákọlò délé ọlọ́dì àwọn tí ò fẹ́ràn ayé rárá bàbá ọ̀pá mi ní oore rẹ yìí ó wà kàwé.
1: Bá a ṣe ń pa apá àpàtẹ lẹ́jọ́ ti lọ o. Ẹjẹ́ a lọ tajà tá a bá ti tajà ká wá dágbére fáwọn aráàlú mo lérò gbogbo wa náà ti rọ́kọ̀ kan èjèèjì mú mbẹ́ ẹjẹ́ a tọ́jú àwọn òbí wa torí òníkọ́ torí ọ̀la ni torí ọjọ́ alẹ́ tí ń bá tajà tá a bá dé a dàgbére fáwọn aráàlú mò ń bọ̀.

0: Congratulations, though, it don't happen. Golden Chance Lotto will celebrate you with millions of naira. As Nigeria celebrates independence, make you too join body take celebrate. As you play Golden Vote Morning Game, you don't qualify to win over 125 million naira cash bonanza as independence gift. Now confirm all and if it stake multiple times, because the more way you stake, the more your chances to win millions of naira. Oh yeah, between now and September 27, make you fit play reach 200,000 naira, 100,000 naira or 50,000 naira. Make you enter one category, no dollar with any amount, go Golden Chance Lotto stand, shop or play online for www.goldenchancelotto.com or for our USSD *7005#. Now only for MTN users who play Golden Vogue, make you scan the QR code on top your ticket or sticker poster. Whether your number drop or you no drop, the independence money gift still draga for you. Now for October 1st, we go do the draw. Terms and conditions, they will be.
1: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà? Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo olùkọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
1: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
4: 0807-112-4000.
1: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
5: Akíntúndé ọ̀rẹ́ mi, àfijù nílà tó mòye láti ìgbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nílà rẹ yìí. Àdúrà kan péré mo jẹ́ ọ́ kí náà sì làdúrà òun ni pé kọ́lọ́ mọ́jú oṣù rìsọ́ọ̀tì.
6: Bí ti bò.
5: Ìdí ni pé díláàrí òní ju mọ́tò méjì péré lọ. Tokunbọ̀kan àti Nigerian UC. Tó o gbé kẹ́gìlì lórí pé o fẹ́ ta yìí. Ìwọ náà wà wò bí tó o ti ń tà wọ́n. Ẹ̀gbẹ́ títì. Kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí. Ẹ́ ọlọ́mọ́jì kún padà rà lọ́wọ́ rẹ̀ scrabble. Àti pé dúró náà o. Ṣé wò ó tí ìgbọ́n padì lọ́sọ tòní? Táwọn olùyọ̀ lè ń bàdàn. Níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ń ra mọ́tò. Ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń tà tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì. Pẹ̀lú ìlànà ń tẹ̀lé. Tó o bá fẹ́ mọ kúrò lé láràárọ̀ lọ́jọ́ kó tọkọ rẹ nídìí lọ́sọ̀tò. Kò sí ní tó burú mbẹ̀ kì í ṣèwọ nìkan ló wà ń bẹ̀ tí wọ́n ń tọkọ wọn. Pẹ̀lú tó àbò tó fọkàn balẹ̀. Akíntúndé kò sí ní tí ó sọkọ rẹ. Ẹ̀gbẹ́ títí ìléwu. Báwọn èèyàn ṣe lọ́kọ̀ mbẹ̀ tí wọ́n ń tà lóríṣiríṣi tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé. Nídìí lọ́sọ̀tò náà ni mọ́tò tí wọ́n ń tà tó jẹ́ tuntun àti tòkunbọ̀ tí wèé rẹ̀ pé pérépéré tó fọkàn balẹ̀. Tí n tí mò ń sọ yóò bá wá yíyọ dáadáa. Bí n fọ nọ́mbà wọn kó o pé wọn. 08169328487 lẹ́ẹ̀kan sí 08169328487.
7: Bá ṣiṣẹ́ látọjọ́ Monday káwá fi weekend wá jẹ̀gbádùn lágbóṣá gbogbo lẹ́jọ́ nù. Ó wà bẹ́ẹ̀.
8: Ó jẹ́ sílé gbogbo ọmọ sórí. Máa fi ṣì àpá wọn.
7: Ètò tó ń múnú dùn lórí ńlágelú 96.7 FM túnbọ̀ ọ̀nà àràyọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán pẹ̀lú Kọ́láwọlé Adéníyì Colabex International ni yóò máa gbé wa kiri lágbóṣágbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àyíá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀ abala tó máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí tẹ́ ẹ fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì Colabex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdù 1000. Ó wà bẹ́ẹ̀. Oma super. Mo ní kí
9: jẹ́kọ̀ ọmọ jẹ́ ọmọ. Èmi ni wọ́n ti lè sọ bẹ́ẹ̀
10: sọ.
11: The Embamo to them don't finally land on.
12: Hey, time for your hustle to finally pay.
13: Finally pay.
14: Cashier, the ultimate.

0: mo ki gogo eyin olugbo wa ti e ngbo wa ti e de nfi okan tele wa ninu eto ile ti nlo lowo ni Methodist Church Nigeria eka ti Bodija nilu Ibadan gege bi e ti se mo wipe akori ajodun todun yi la pe ni 2026 Festival of Songs eyi to ma waye ni ododun fun eyin ti e ba ti ma ntele wa ati e de ma nfi okan ba wa rin ni ododun ni gogo osu kesan yato siti osu keji lati o ma nwaye eleyi o tun tin waye lowo lowo bayi bi onikaluku wa se nfi ni tele wa fun anfani eyin ti e si nbi yala te wa lorilede Nigeria ni abi e wa loke okun pelu mi na ni eni ti oluwa fi takoko ijo ni Bodija ni Ibadan very reverend Davidson Olumide aloko won wa pelu mi nbi won wa ye sir
1: beni loruko
0: akori todun yi gege bi ati se ma nfi okan tele awon eyan logologo lo ti ni eri kan tabi meji latari bi won ti nfi aduro atele orin yin ti a ma se lododun kila foju sun todun yi sir
1: adupo lowo olorun fun ohun gogo ti olorun ti nse lati igba ti eto yi ti bere lati bi odun melo ko seyin agba olorun gbo wipe tori pe o gbe eto yi le fun ara re onise re se n tesiwaju ninu re a ri opolopo eri to je pe awon eri nlanlanla awon eri itusile awon eri idande awon eri iselogo awon eri itesiwaju awon eri to je pe eni ta omo ri to je eyan nla gan nla lorile ni ni
0: lawujo
1: ni ipele lawujo tabi ni ipele ton wo bi wa fun ra won lati ma ka mo wi pe awon wonu ijo ijo kan bye bye isele fun ra won lawon na ri pe olorun ti kara re iba ibulugo ta le pe na ni lodun to koja
0: yeah
1: a so fa won yen wi pe tori pe olorun seun dara dara nu aye wa a so fa won pe lodun to bo tori pe olorun fe ma ja fun wa ni osu yi ti September yi lati ibere osu ati so fa won ni le ijo bi pe ka lo si iwe Exodus ori ketalelogun ese ikokunlogun ibe ni koko ibe ni akori ohun ti a nse yi tun ti waye fun odun yi wi pe olorun to so pe òun ò mú gbogbo ire ohun kó kọjá níwájú wa òun sì ṣàánú fún àwọn tóun yóò
0: ṣàánú fún
1: so lónìí gbogbo àwọn tó wọ àwọn tó ti gbọ́ lórí rédíò pé ẹ̀kọ́ wa mi wọ́n ò rí ìfarahàn ire ọlọ́run nínú ayé
0: fún ẹni tí ò ti ẹ̀ sí níbi ṣùgbọ́n tó wà pẹ̀lú wa nínú ẹ̀mí
1: ẹni tó bá tiẹ̀ ti wà níbí ohun tí mo túmọ̀ ní pé ẹni tó wà níbí ṣe mọ̀ wípé lóde òní báyìí àwọn èèyàn wà níbí kan physically
0: bẹẹni
1: àwọn èèyàn wà mí kan online
0: bẹẹni
1: àwọn kan wà tó ń gbọ wa báyìí
0: bẹẹni
1: àwọn kan wà ń lo ìbò wọn ti wà ń bẹ náà
0: nìyẹn
1: gbogbo wọn ti wà ń bẹ nìyẹn nǹkan táwa ní ni gbogbo wọn ti wà ń bẹ àwọn kan ifad on streamline lọwọ sí àwọn kan náà ń ba lọ àwọn tó tiẹ̀ jẹ́ pé time wọn gan yàtọ̀
0: bẹẹni
1: gbogbo àwọn náà wọn ìmí gan ó try láti kó omi iṣẹ́ níbi tó wà lọ́hùn
0: láti lè tẹ̀lé tó
1: yìí torí àkókò tá a wà yìí ó dàbí àárọ̀ láwọn àbò míì
0: bẹ́ẹ̀ni
1: so àwọn kan ń gbọ́ wa náà wọ́n fi àyè ẹlẹ̀ láti gbọ́ pé ire ọlọ́run nínú ọdún yìí kò ní kó ẹ̀mí nínú ayé mi pé oníkálukú ló wò pé ire yìí tọ́lọ́run ti ṣèlérí ìlérí tọ́lọ́run sọ wípé òun ó mú gbogbo ore rẹ̀ kó kọjá níwájú wa mo dẹ̀ gbà pé gbogbo ẹni tó wà níwájú ọlọ́run ni orí ọlọ́run yóò kọjá níwájú wa
0: àmì
1: à ń gbàdúrà yẹn náà fún orílẹ̀-èdè à ń gbàdúrà fún ìpínlẹ̀ pé orí ọlọ́run yóò kọjá níwájú wa pàápàá jùlọ nígbà tá a múra sílẹ̀ fún
0: ètò ìdìbò
1: à ń gbà
0: ọkàn àwọn èèyàn ò balẹ̀ oníkálukú mi ń gbé àyà sókè wípé báwo lè ṣe fẹ́ jẹ́
1: pé ká képe òun yóò fi ohun tá a mọ̀ wá ara ìképe olúwa kì í ṣe pé kéèyàn máa complain ìwọ ìkéko olúwa ni pé ká máa yin olúwa nínú orin èyí àti nínú orin àdàkọ with that is what we call hymns and songs hymns have been from the beginning hymns have been from the scripture so ó yẹ àwọn orin inú ìwé tá à ń pè ní orin èyí náà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ló wà bẹ́ẹ̀ ọ̀pọ̀ tí ń yin ọlọ́run yẹn à ń rí ẹ̀kọ́ nínú rẹ̀ àwa náà dẹ̀ rí ìsọ̀kalẹ̀ ọlọ́run ìwé orí dáfídì orí kejìlélógún ẹsẹ kẹta oníbi àti yin ọlọrun ọlọrun farahàn nínú ìyẹn tọlọrun bá farahàn nínú ìṣẹlẹ àti ìgbà tọlọrun farahàn nínú iléyọ
2: bẹẹni
1: tọlọrun bá farahàn nínú ìyẹn wa àyẹpọ ọlọrun ṣiṣẹ ìyẹnu kan lọwọ ni ọlọrun ṣe ìtúsílẹ ọlọrun jájá èdè ọlọrun mú àwọn ohun tó ní wa lára kó kúrò níwájú wa so gbogbo ẹni tó bá fi ọkàn tó ní ìfojúsùn sí ọlọrun wípé lábẹ festival of hymns and community hymn singing ti 2026 ti ọlọ́run lóhun gbogbo eré rẹ̀ kọjá
2: níwájú wa
1: níwájú wa gbogbo ẹ̀ lóníkálukú máa gbà ìwọ tó bá wà tó ń gbọ́ mi ní ìpòrúru ọkàn bó ti wà lórúkọ jésù bí o ti ń bá ètò yìí lọ ó rí àwọn iṣẹ́ àkànṣe iṣẹ́ tó ń lọ àti àwọn gẹ́lẹ́ gbèsè lọ́wọ́ nínú ayé rẹ̀ tàbí ní tó ń fún ní fojúse ìwọ tó bá ní ìpòrúru ọkàn gbàgbọ́ pé ọlọ́run ti mú kúrò ìwọ tó onígbèsè láti san
2: torí ọ̀pọ̀lọpọ̀ kan ṣẹ́rí ibi tí ẹ mẹ́nu báyìí ọ̀pọ̀lọpọ̀ ló nígbèsè lọ́rùn látàrí bí samari àti ìgbà ṣe rí ayé ẹlòmíì já ẹlòmíì ò lè sùn nítorí gbèsè ẹlòmíì ọmọ ló ń bẹ lọ́rùn fún ẹlòmíì iṣẹ́ ló ń bẹ lọ́rùn fún ẹ bá mi fi àsìkò yìí gbàdúrà
1: fún wọn sí ṣẹ́rí la ni alẹ pe ni pe tori ohun to n lọ ta ba de wo na leon nigba miran alẹ ewe alẹ sọ pe boya omi lo pọ jọ ka lọ fun awọn ibiṣẹ ijọba ṣugbọn awọn kan naa wa ninu awọn ti ijọba ti wọn ṣe daadaa to ṣugbọn ti oju o ti rere ṣugbọn ọlọrun ni oju rẹ to gbogbo nkan so mo sure fun gbogbo ọkan to n wa ire ọlọrun ṣe mọ pe adi ire yoo kọja
2: bẹẹni
1: ọlọrun nikan lo le ṣe ire ma gba gọọmenti lọ a ń gbàdúrà fún kí ìjọba kó dára
2: bẹẹni
1: ṣùgbọn ìjọba dára ìjọba ò dára lábẹ bó ti wù kí orí ìwọ náà gbọdọ rí tiẹ ṣe
2: amen
1: tí mo sọ fún gbogbo ọkàn tí ó ń ṣiṣẹ ṣùgbọn tí ṣe yẹ
2: tí ò yọ tó
1: tí ò yọ tó tàbí akọ tí ó ń ṣe okòwò tí okòwò yẹ tí ò
2: tí ò kátà
1: wọn tí ò kọjọ tàbá wọn tán ti fi ṣe yẹ nílé wọn tàbí ní ẹbí wọn wípé ṣe bó ti ń ṣiṣẹ́ láti jọ ìkíló ti ṣe
2: ìsúre
1: fún wọn lábẹ́ ètò tó ń lọ yìí gbogbo ohun tó ń dà wọn lọ́kàn wọn gbogbo ohun tí ò dá nínú ayé wọn gbogbo ohun tó jẹ́ nínú ayé wọn olùwà yóò mú wọn kún
2: àmì
1: ọwọ́ ọlọ́run yóò bà wọn
2: àmì
1: àwọn náà ló gbọ́ ọkàn tó ń bá wa lọ ìwọ náà máa fi ọkàn máa bá ìyìn ọlọ́run lọ bí o ti ń yin ọlọ́run bẹ́ẹ̀ lọ́lọ́run

0: gbogbo ọmọdé ilé tí ń bá wa gbọ́ ìkànnì yìí ẹ ṣe àgbàlagbà ilé tí ń bá wa gbọ́ ètò ẹ̀là lọ̀rọ̀ ẹ ṣeun a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o wípé ẹ̀ ń fẹ́ wa fẹ́ bùkátà wa àtúkù dédé àsìkò yìí ẹ kúrọ̀ lẹ́ gbogbo ibi tẹ̀ tí láǹfààní àti máa gbọ́ wa ǹjẹ́ ìbàlọ́wọ́ eégún ilé ìbàlọ́wọ́ òsọ ọjà ìbàlọ́wọ́ ọkùnrin ìbàlọ́wọ́ obìnrin gbogbo orí adé tọrùn lẹ̀kẹ̀ tóyún inú tàṣẹ ìbí tarúgbó tomidan ẹ kù dédé àsìkò yìí torí bí babaláwo méjì bá ríra wọn wọn á ṣerú kẹrẹ yẹntúrú yẹntúrú wọn á sì dìmọ́ra wọn gbàgì ìdùnnú eléyìí tó dàwà pọ̀ bọ̀ òkè kò ní jẹ́ kí ìbànújẹ́ tú aká ẹ tún kú dédé àsìkò yẹ kú bójú ọjọ́ ti rí lágbọ̀n ọ̀dọ̀ ti yín bẹ̀hùn ẹ la lọ́rọ̀ lẹ́tọ̀ níkànnì lágilu 96.7 fm ilé òfin báláwo fẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ ìbàdàn ṣe é mọ̀ pé ìwò yìí jẹ́ ẹ̀ẹ́dógún kọ́ yìí tí èmi àti yín tá a jọ gbóhùn ara wa àmọ́ alẹ́ ẹ̀jẹ̀ ẹ̀ẹ́dógún náà la dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí ó tún forin tuntun ká wá lọ́rẹ́ nu mọ̀lẹ́bí wa ìjẹ́jọ́ à ń ṣe bala blue à ń jẹ lójú àgbo ẹ hàn pé ẹni ẹlẹ́ni ò lè báyàn mójútó nǹkan rẹ̀ bíi tèèyàn ń yàn jẹ́rí mi ń jẹjọ́ tó sì jẹ́ pé ọ̀kan lára àwọn ọ̀jẹ̀nì nínú agbóhùnsáfẹ́fẹ́ ní ààyè ṣínà láyọ̀ ni bá pàdé ohun ti wá do nípẹ̀ kí àtàwọn àtìyàn tún kóra wa nu gbogbo yín pátá ẹni tí tó pìá ẹni tó fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ bí ọ̀rọ̀ àgbà tí ò sí ẹni tọ́mọ bó ṣe ń lọ tó ní ẹgbà gbogbo yín pátá la dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ ẹ bá ń pèèyàn kan ẹgbẹgbẹ̀rún èèyàn ni ọmọ jẹ yín nírọ̀lẹ́ yìí ṣé ẹ mọ̀ pé ó ní lọ́jọ́ 24 oṣù kẹsàn-án ọdún 2026 bá a bá ní ká lọ sínú irúfẹ́ ọjọ́ òní nínú ìtàn la máa sọ lọ́pọ̀lọpọ̀ gbà ẹ mọ̀ jàrúra wa pín bá a bá rí ẹlòmíì tí yóò fẹ́ forí sọlẹ̀ lẹ́yìn olóṣèlú pé àbí kó wọn sá kú bẹ́ẹ̀ ni lórí ìrẹsì agolo kan mẹ́bàá pèntépèntí ọkàn nù àbí ẹlòmíì tó jẹ́ pé orí ìhun rèé ẹlàgò mọ́ ń lè ara àwọn lẹ́mọ̀ nítorí candidate a ẹ mọ̀ jẹ́ àgbàgbé páwa náà lè gbé dáadáa sínú ilé ayé irúfẹ́ ọjọ́ òní ọjọ́ 24 ọdún 1981 september 24 1981 wọ́n máa pẹ́ nìkan ní yétídé bàdákì ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó tó jẹ́ ọmọlẹ̀ amẹ́ríkà ni nigerian american actress eléré orí ìtàgé àwọn èèyàn sì mọ ọkọ rẹ̀ jákèjádò àgbáńlá ayé gẹ́gẹ́ bíi balikis nínú eré orí ìtàgé american god tí wọ́n ṣe ń gbà náà lọ́wọ́ àmọ́ sá ọmọ bíbí ilẹ̀ ìbàdàn kí lẹ́yìn kọ́ mọ sí àwa náà gbéré pàkọ́ bọ́ ọ bá ní lérò ń gbà pé o lè dì dáadáa o lè débẹ̀ mọ̀já para wa sọ ọ́ lé mọ̀já bọ́jọ́ láwa jẹ́ nítorí olóṣèlú kan sí kejì torí pé àsìkò rẹ̀ láwa yìí àpáti ọmọ ẹlòmíì ò ní kò ní tán lára rẹ̀ mọ́ lórí èlò sì ni 2027 ó ti dé tán ń múra kùkù kẹ̀kẹ́ ṣé ẹ gbàgbé pé bá a bá wo kàlẹ́ndà wa lásìkò tá a wà yìí òní ń ló ku ọjọ́ 84 114 days eléyìí tá a ṣe ètò ìdìbò sí ipò ààrẹ tá a bá sì ní àwò oṣù mẹ́ta àti ọjọ́ 23 tá a ṣe ètò ìdìbò sí ipò ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà january 16 to be precise gbogbo bí nǹkan ti wá ń sarajọ tí ń fi lògbò sọ́tún sósì òun náà lájọ wọn gbéyẹ̀wò lóòkọ́ lọ́gàá lọ́gàá ní ìkànnì yìí látòrí ọ̀gá wa túnbí ọmọláwo kẹ́dẹ̀tò gbéje kébùgì ni olóòtú ètò yìí àbídèmí àkàndé lóòkọ́ tèmi ọ̀rọ̀ àgbà bí ò bá ṣe lórọ̀ bọ́ bá pẹ́ tí a mọ̀ ṣe lọ́jọ́ alẹ́ ṣé ẹ gbàgbé pé lójúlójú báyìí náà la mọ̀ wọ lọ́rùn ẹni ẹ mọ̀ bọ̀ lórí facebook ẹ já láǹfààní láti gbójú ayọ̀ wúra wa bí ìyàwó ọ̀sìngín bí ṣe mọ̀ wọ ọkọ rẹ̀ lọ́dẹ̀ ẹ la lọ́rọ̀ ni ẹ sáàchì fún ẹ bá bọ́ sórí facebook wa lágilé 96.7 fm ẹ bá wa ń bẹ sùnbẹ̀ lọ́mọlẹ̀ bí ojú ọmọ tuntun nítorí ìjọba àkókò adémọlá azeez àtìsó baba lónílá lọ́jẹ́ kẹ́ mọ láǹfààní àti gbọ́ àárọ̀ lẹ́yìn rasheed kamarudeen engineer kòmó lọ́nà àrà àjọwà nílé agbára ni ẹ já ṣe báyìí ká ta kankan kan bí ó fa mọ́dọ̀. nigbati mama lanfani lati gbe alejo wa wole ni role yi oro to je mo roselu ni role yi abide mi akande yes baba de bi se se bayi la se e je ki mo fi asiko yi gbogbogbon fun alejo wa honorable olaoye omo laja odun ni won lori eto won ise aimo foloko e ku ri dasiko yi sa
1: olotu abide mi ro agba se dada la bayin o de odode ya o de odun bi
0: adupelowo
1: eh ara le e kuro le eh itite fin bo ni di o odun te si ti wo wo ni fo
0: ba mi lopolopo gba bi abajo wa lori eto ngba mi elomi amo bi mi lere labi aso ngba ba pari eto pe e dakun monu yen se oloselu ni ani abibo tori ninu atupale alakale won ama pe ayan nan ni yin looto oloselu si ton ni yin baba wa mo bi ni tori ninu nikan lati gbo pon o se lu ewo gan le yin wa bayi tori bi ta ti mo koko bi ti mo nlo ni role ta ti fe fun gba fun bi aro
1: o ro agba be ba le mo role npa mo je ikan ninu egbe elegbe oselu APC tele sugbon nisin mo ti darapo mo APM ni party ti mo se ba oselu APM mo wa bayi
0: e so ba lenu egbe paki
1: e mo gbe paki e mo pe paki ebi o le po
0: oda eje ase bayi nigbati an salaye oro pe 114 days ti eto odibo si ipo are yo waye lorilede Nigeria ojo kokanlele ni ogun osu kesan odun yi eni ti se amugbalegbe fun oloye Adebayo Adelabu ti won ti gba kan je alakoso fun eka agbara ni orilede Nigeria o ku awon eyan leyin ojo aje Monday ti lu ti fun awon ko ninu egbe oselu APC o ibi ta won si nlo re ibere ti mo ko fe bere ni nja ti e ni political ideology nta mo egbe oselu imo re sa ni mo lorilede Nigeria gege bi awon ti an mu democracy wa fun wa lorilede Nigeria tori be ba gbe leyi o ti ya agbalagbala o ti lo bi lara awon eyan ti an mu ati re lomi te pe egbe oselu bi meta lare odun kan sa ni political ideology lorilede Nigeria
1: e se oro agba bo se ye ke bi mi na nu ti ri pe ideology is a dream tabani ideology bi en pe yan kan run kan lokan eni to je ti o mo nipa oro oselu to si ko opolopo iwe ninu oro oselu to je Niccolo Machiavelli o je amo pe to ba je oro oselu ko si political ideology o se je amo pe politics is like a journey
0: ni ajo
1: ni ajo ni and te ba ti rin ni ajo be na le mo shift abi era mo yeba e mo lo si ideology I mean te ba ti shift nipa oro alliances awon te mo ba pade awon te mo ba se so ideology back bench ni o wa back seated tori iwo nikan o le da soselu ideology ten so iwo la ideology emi la ideology ohun la ideology gbogbo awa le kokokokoko e mo pe nkan o baje
0: nti mo so ni yo ni nkan ti won me egbe oselu kan mo pe tori pe nti egbe oselu yi nse re won ni progressive la wa o conservative la wa bi en ti se ni America pe nti bi egbe oselu kokan dimu awon eyan ti a ba wa ninu ibe na won o si wa ti won si
1: oro agba ta
0: taxation
1: loju oyeto
0: won mo tun egbe oselu
1: yen se taxation and immigration o lo mo je yato tori ko si oro ideology kankan oloselu lo loselu nje
0: ideology n benu eto di eto orilede America
1: atawon ko si ideology ko si en temi fi so fi Trump he has gone to one party to the other ko to duro kaye to gba ninu kile n poruko Republican sorry he has been a Democrat before whatever so nipa oro Britain is different teba wa ma so
0: ba lo me kin dada
1: teba wa ma so nipa oro Britain is different ìdí tó fi yàtọ̀ o ni pé wọ́n máa ń sọ nípa ọ̀rọ̀ taxation àti bí wọ́n ṣe ṣe ètò tí ó wu ara tí ò ní wu aráàlú lọ́rùn tó jẹ́ pé when you are talking about security social safety net ni tó máa ń yàtọ̀ nìyẹn a tọ́jú arúgbó a tọ́jú ọmọ kékeré a tọ́jú àgbàlagbà tí wọ́n máa ṣe kò sí when you are kò sí a particular ideology we are talking about and ideology then so is about rigidity tó o bá ní tó o bá jẹ́ pé ideology ẹ ló fẹ́ kó máa ṣe ó jẹ́ pé ìwọ máa ṣe bí ológun ó dúró ó ní máa gbọ́rọ̀ èèyàn ẹ jẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ britain àwọn ẹni tó bẹ̀rẹ̀ social safety net they are labour liberal democrat àwọn tó bẹ̀rẹ̀ rẹ̀ àwọn kan náà wọ́n tiẹ̀ ti gbàgbé wọn ọ̀rọ̀ mi ò yé ní ìsìn so now ibi tí wọn bá ti fi ọ kí ló fẹ́ dúró bẹ́ẹ̀ fún.
0: Bí tí wọn bá ti fi ọ kí ló fẹ́ dúró
1: bẹ́ẹ̀ fún. Kí ló fẹ́ dúró bẹ́ẹ̀ fún. Ìgbà tí ètò ìgbọ́n sọ bí ẹ mọ́ bẹ́ẹ̀. And ẹ ti wá rí pé nínú ìwé òfin that is why it was said that you are at liberty you are free to join any association is political party not an association.
0: Association yẹ gbẹ ni.
1: You can join the political party as you want at a particular time. Òun náà sì fi sọ pé ìwọ tó o bá jẹ́ bá wà ní alákòóso inú ẹgbẹ́ ẹ gbọ́dọ̀ sílẹ̀kùn ilẹ̀ láti jẹ́ kí anybody kó join at any point in time. Ẹ rí i pé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu sọ ní National Assembly. Ó ní sọ wọn sọ pé ẹni tí ó bá wọlé kó mọ̀ wọlé ni. Wọ́n ló fẹ́ wọ́n ló ó fẹ́ jẹ́ pé pátì ẹnìkan ló máa ó ní ẹ lọ wọnú ìwé òfin. Ẹ tó bá lòun wọlé yóò wọlé ni. Torí wọn ẹ fi wọn ẹ mú yàn dandan pé political party kan tí o máa ṣe tó fi kú ni.
0: Ọ̀dà lórí Facebook wa Lagilu 96.7 FM bọ́m̀bẹ̀ kẹja láǹfààní àti gbọ́jà ìrora wa tí mo ní bàbá Ọládélé Sunday Muyiwa Arẹ́niyáyá Oyewale Ọpẹ́mi bá wà sí Gunners kó wá yín ẹ̀ mọ́ fi àtẹ̀jíṣẹ́ yín bẹ̀ẹ́ bá ṣí ààrẹ kó lè rìn dáadáa ẹ jẹ́ ìsáré fẹsẹ̀ kan dé ojú ọjà àṣìṣe ń gún mi kẹsẹ́ ẹ já kiri lọ bá a bá padà dé ẹ la lọ́rọ̀ ńlẹ̀ tó nìkan ní Lagilu 96.7 FM bá a bá láàkì yé ni bọ̀rọ̀bọ̀rọ̀ ẹ̀ ń lẹ́mẹ̀ẹ́ kó kalẹ̀.
2: Lagilu FM 96.7.
3: Oh no, my pen has stopped.
4: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
3: Oh, your favorite pen?
4: Yes, last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
3: Wow, it flows smoothly.
4: And writes up to 3 kilometers. That's why I trust it.
5: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
6: Ṣe ń lọ. Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Ó ṣe ń lọ tún lẹ́tọ̀ tí ó máa dé sí ìgbọ̀n yín ní Kànnì Lágelu 96.7 FM òkè Gájòkè. Lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni ó bọ̀ wá ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó di inú ètò tá a pè ní bó ṣe ń lọ. Atọ́kùn yín ó ti wà ń kalẹ̀. Tèmi Táyọ̀ Oyè Ládùn ààbọ̀ ọ̀rọ̀ ni ètò bó ṣe ń lọ ní Kànnì Lágelu 96.7 FM òkè Gájòkè. Ìkànnì Lágelu ti Sátidé yìí ó tún máa lọ.

0: ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Bá a ṣe ẹ̀mí ẹlẹ́dàá sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan. Kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Ká ṣe tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayé sí ti Independence Day Cashpot. Àwọn olúborí 1466 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cashpot. Níbẹ̀ ni káṣẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cashpot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347*1004*#. Lórí Ládìlú FM, *347*1004*#. O sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ wẹ́bsáìtì pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ Stadium ni Bọ̀dù Lófòun tẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
1: Gbogbo ọ̀nà ní Lipton tí fi ń fani mọ́ra láràárọ̀. Kọ́ọ̀bù kan, bóun nìkan, lásìkò kan náà.
2: Ọ̀rẹ́ mi, tó o bá mọ ohun tó ṣẹlẹ̀ lánàá.
3: Ìwọ náà kò ojúmọ́.
2: Mo gbàgbé ni má bínú ọ̀rẹ́ mi tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
3: Ó dáná, sọ ká gbọ́.
2: Àbí.
1: Pẹ̀lú Lipton tí, ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ. Ó ń fa àyànsán mọ́ra. Lipton tí, ó wà fún ìṣọ̀kan.
4: Your future is calling, and at West Midlands Open University, the possibilities are limitless. Admission is ongoing, whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels, there's a place for you at WMOU. Choose from courses like Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication, and Educational Management. Take the next step towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study under qualified and experienced world-class lecturers. Visit us at White House, Adewumi Street, Felele Ibadan, or number 1A, Oba Akran Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.edu.ng. Follow us across social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
5: Bàbá Ìbàrùbá.
6: Ọba Ìsàrà.
5: Orúkọ tó láàmì láka nínú iṣẹ́ ìṣègùn ìbílẹ̀. Àgbàlagbà ìṣègùn tó mojú léjà. Ewé àti egun àti ń tá a fi ń sọmọ aráyé lóore. Àwọn àìsàn tó lúgọ tàbí fojú hàn nínú àgọ́ ara ẹni. Kí gbogbo orúkọ máa roni, kọ́run ẹ̀sìn ó máa ròyàn. Ká máa rìn, ká máa mí gúlegúle, àbí ká máa ṣẹyọ́ àṣejù. Báyé èèyàn bá ń lu kìkìkì, àbí èèyàn wọ̀ ọ́kọ́. Ó rí kùrukùru èèyàn kan di méjì. Ẹlòmíì bàtà ń jábọ́ tí ò ní mọ̀. Fífa ni wọ́n ń fa ẹlòmíì. Wíwọ́ ni wọ́n ń wọ wọnú mọ́tò bí àpò ẹwà. Jara rẹ̀ gbà lẹ́yìn ilé bàbá Adédìbú. Nímọ̀lé tẹ́ Nìbàdàn, opposite People's Girls Grammar School. Bàbá Ìbàrùbá kò rẹ́nìkan kan ṣẹ́ lọ́mọ pèrò sọ́pọ̀. Bẹ́ẹ̀ bá ti wá, kájọ foríkorí kájọ san tó ń ṣe yín o. Ọ̀nà àbáyọ sì ti wà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé tó máa tú àṣírí ibi tí àrùn wà lágọ̀ọ́ ara. 080-33-88-1008 tàbí 070-18-21-1111. Bàbá Ìbàrùbá ọba iṣan ara àgbà ìṣègùn tó ń bá ìṣàn wí táìsàn fẹsẹ̀ fẹ.
7: Tá a bá ṣiṣẹ́ látọjọ́ Monday, ká wá fi weekend wá jẹ̀gbádùn lágbóṣá gbogbo lẹ́jọ́ nù. Ó wà bẹ́ẹ̀.
8: Ó jẹ́ sílé gun gan ọmọ sórí. Máa fi ṣe àpamọ́.
7: Ètò tó ń múlùú dùn lórí ńlágẹ̀lú 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán. Pẹ̀lú Kọ́láwọlé Adéníyì, Coladex International ni yóò máa gbé wa kiri lágbóṣágbó. Abala àkọ́kọ́ labala ó wà ńbẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àníyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀. Abala tó máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ńbẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ̀dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ́fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì, Coladex International, lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà ń bẹ́ẹ̀. Ó máa ṣúpà.
9: Igbo FM 96.7.

0: ká máa jísẹ̀ ríjú wọn ká lè bá àmọ́ ibi tí a bá ṣẹ̀ lúdé ó yá ẹ darapọ̀ mọ́ṣínà láyọ̀ ògbéèdè ọ̀fọ́mà àlesọ́fà lórí ètò títí wa lòṣèlú ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé láago mẹ́wàá òwúrọ̀ 10 a.m. lórí ìkànnì lágẹ̀lú fm 96.7 kájọ tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kalẹ̀ lórí ètò òṣèlú ètò ọrọ̀ ajé ètò ẹ̀kọ́ ètò ìlera ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àyànàná àtàwọn gbajúgbajà àlejò ni ó máa wà ń kalẹ̀ láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó rọ̀ mọ́ ìgbé ayé ọmọnìyàn lójú kan ló wà lórí ètò tiwa lòṣèlú ojú òpó ìbára ẹni sọ̀rọ̀ máa ṣí sílẹ̀ gbaragada fáwọn aráalé láti fi èròǹgbà wọn hàn lórí ohun tá à ń gbé yẹ̀wò tiwa lòṣèlú sátidé ọ̀sẹ̀ yìí ni o láago mẹ́wàá òwúrọ̀ 10 a.m. ní lágẹ̀lú fm 96.7 òkè ga jòkè ẹ ti máa gbọ́.
1: olórí nàìjíríà.
2: Kalẹ̀ ká kọ́lé ti wá dìrọ̀rùn gbá. Fún gbogbo ẹni tó ń fẹ́lẹ̀ fọkànbalẹ̀ láti mú kí àlá wọn wá sí ìmúṣẹ. Àǹfààní ẹ̀ ti wá ṣúyọ báyìí ní Dream Gardens. Phase 1 tó wà níjàì Mọ́níyà ń Bàdàn tó fi mọ́ Irede City, Ìdó Ìbàdàn. Ẹ̀dínwó rẹpẹtẹ lórí àwọn ilẹ̀ wa 250 square meter 1.8 million naira lẹ máa rà láti gbé tán lẹ́ẹ̀kan tó bá dẹ̀ jẹ́ 500 square meter 3.5 million naira nìyẹn o. Ìyẹn ní Dream Gardens Phase 1 ìjàyè Mọ́níyà àmọ́ ní Irede City 1.7 million naira ni plọ́ọ̀tì kan báyìí tẹ́sí ra odidi éékà kan ní 6 million naira. Gbogbo dọ́kúmẹ́ǹtì ló ti wà ńlẹ̀ kẹ́rí kẹ́ra ni o. Àbẹ́ ẹ̀gbọ́ ẹ̀dínwó yìí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nílé-iṣẹ́ Footy Homes. Ẹ má fàkókò ṣòfò, ẹ tètè wá jàǹfààní ẹ̀. Visit us today at Footy Homes, top floor, Base 1 Plaza, Ìyànà Adéọyọ, Ring Road, Ìbàdàn, or call 091-1706-0593 at Dream Gardens Phase 1, Mọ́níyà Ìbàdàn and Irede City, Ìdó Ìbàdàn. Your dream will come true.
3: Sisi gbagada ilẹ̀ lẹ̀kùn ilé iṣẹ́ agbófinró lọ́jọ́ kọjọ́ gbagada ni lẹ̀kùn ilé ìwòsàn nígbàkúgbà àwa ti sọ kọ́kọ́rọ́ yàrá kéde ìpolówó ọjà sọnù ní lágẹ̀lú fm nìbàdàn. Gbagada ni lẹ̀kùn wá sí ilẹ̀ gbogbo àyè ló gbà ọ polówó ọjà kò sẹ̀kéde ohun gbogbo tó o bá fẹ́ ní lágẹ̀lú 96.7 fm fẹ́lẹ̀lẹ̀ nìbàdàn.
4: ọ̀rọ̀ rí ọjọ́ wàá sì máa ta ní wìtì.
5: Miliki special. Ajá balẹ̀ ètò tuntun nẹ́nẹ́ pẹ̀lú àwọn boys ọlọ́run tí ò ní ìrònú Rẹmi àti Rẹmi Rẹmi Adesina Big Man Presenter pẹ̀lú Rẹmi Babajide MC General láago mẹ́rin kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún di aago mẹ́fà ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ Ẹtì Friday ní ìkànnì Lágẹ̀lú 96.7 FM Entertainment Program tó ta lẹ́nu bíi kílíṣì ètò tá a fi ń ṣègbàládùn weekend èdè àṣà ẹ̀fẹ̀ ẹ̀rín àárín tàkìtì lẹ máa bá pàdé lórí ètò Miliki special lábala lẹ́tọ̀ abala àkọ́kọ́ torí tẹ̀fẹ̀ níbi tí Rẹ̀mí àti Rẹ̀mí ti máa gbé yín débẹ̀ pẹ̀lú àwọn orin àlùjọ tó yí bóbó abala kejì kí ló ń ṣẹlẹ̀ ládùúgbò yín níbi tẹ́ ẹ ti ṣiṣẹ́ ní ọ́fíìsì yìí láàrin ọ̀rẹ́ méjì àwọn wo ni wọ́n yàn yẹn jẹ́ ẹ fẹ́ fẹ́ jọ sùn tàbí ká bàjọba sọ̀rọ̀ lórí àdúgbò yín ẹ pè wọlé ká bá yín dá sí abala kẹta ní pẹpẹ ọ̀rọ̀ níbẹ̀ la ó ti máa fi ọ̀rọ̀ kan tàbí èkejì ṣe é létí tẹ́ ó sì máa bá wa dá sí ṣe ti wá rí pé ẹ gbọ́dọ̀ má gbọ́ ètò ìlètò Miliki special pẹ̀lú Rẹ̀mí àti Rẹ̀mí lójú ọjọ́ ọ̀sẹ̀ Miliki special ètò bàbá ètò.
6: Ìsàlẹ̀ òsì Real Born Community Development Association Born Photo Ìsàlẹ̀ òsì Ìbàdàn ṣèkèṣèkè nínú wá dùn wípé àjọ̀dún wa tọdún yìí tó papọ̀ mọ́ ayọ̀ àjọ̀dún ọdún kan bàbá wa Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Rasidade Wọ̀lú Ládọjà Arusa 1 Ìsàlẹ̀ òsì Real Born Community Development Association ló ń kí kábíyèsí kú oríire ẹ̀ Lakeba Olúyọ̀lé olóyè àgbànúre ní Àkànbí Àrólé Ba Olúyọ̀lé Ìbàdàn kú múra o àlejò pàtàkì lọ́jọ́ náà olóyè Jubril Dọ̀tún Sanusi Ọkọ́lọ́mọ Odua Sinetọ Sarafadin Abiodun Ali olóyè Adégbèyí Gata Òfíìká Légòkè CEO Solution FM Radio Ìbàdàn Alájò Olabi Bumi Sarafa OBS USA America Engineer Adéremi Abbas Oseni Honorable Stanley Dikrulai Olajide Odidi Ọmọ àwọn ògbóǹtarìgì eléré tí ó kẹlù sí wa nìbàdàn rè Mayor Rasheed Ayinde Merengue King Alhaji Tayololu Akade Currency Haji Fatai Adisa Fakus Ankara ti wà fún títà ní Bon Photo Junction pé nọ́mbà yìí 08032239103 ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án bá ṣe o aago mẹ́wàá àárọ̀ ń lètò gbogbo ti bẹ̀rẹ̀ gbogbo ọmọ bíbí sàn-án ìsàlẹ̀ òsì ń Bon Photo àtẹ̀yìn àlejò tá a pè à ń retí ní Bon Photo.
7: Lágẹ̀lú FM 96.7
8: ẹ káàbọ̀ padà láti ojú ọjà ọjọ́ òun ṣe bẹ́ẹ̀ ń lọ wọ́n sì ojú òpó lẹ̀ ní kọ̀pẹ́kọ̀pẹ́ àmú ìpè bíi méjì mẹ́ta torí yóò pohun ti n ṣẹ́jú àmọ́ ẹ̀yìn orí ta àwà ẹja so lẹ́nu mo bèrè ìbéèrè kan lọ́wọ́ yín mo sì fẹ́ kẹ́ so ìdáhùn ìbéèrè mo fẹ́ kẹ́ so lẹ́nu pé lóyè báyọ̀ adélábù wọ́n ní nǹkan tí wọ́n ní fọ́mà pí ìyá wọn n tó ṣe àwọn àwọn nǹkan kan nípa rẹ̀ ìwò yé ti yín bó ṣe yé yín sí nínú ẹgbẹ́ gẹ́gẹ́ bí olóṣèlú apc wọ apm kí ni ìdáhùn yín lórí ẹ̀
9: yóò dàfin
8: ìdáhùn
9: mi ò pọ̀ ò ní pé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti ọ̀gbẹ́ni Wàhíwà Ẹ̀ṣinwọlájà béèyàn ṣe lè rẹ̀ bẹ́ẹ̀ náà lèyàn lè jà ìgbà tó bá ní àwọn tí òun tóun mọ̀ ìtọ́fẹ́ni tí báyọ̀ adélábù ní pé kí ẹ dúró tó bá ní àwọn òun ó gbà because àwọn tó pọ̀ náà ní kóun mọ́ lọ ìwọ dúró jíjà bá wà ìjà wà náà nù kò sí tó wà tójú òrírí.
8: Ètí mo sọ fún ni pé olóyè báyọ̀ adélábù lóòótọ́ lóòótọ́ nípa ọ̀rọ̀ ṣé wọ́n ṣe àwọn náà ni ó máa lọ.
9: Ṣé ọ̀rọ̀ àgbà ṣe ìgbọ́ tí mo.
8: Tó èèyàn máa fọ̀rọ̀ sọ́dọ̀ àwọn sọ.
9: Àwọn kọ́ náà ni ó máa lọ. Wọ́n ti pè so many times irú ilé tó bá fàjà kò sí tójú òrírí. Ọ̀gbẹ́ni Ìràwọ̀ Ààrẹ Tíbọ́ṣọlá àti Tinubu wọ́n jà nítorí òṣèlú àbí torí òṣèlú gan ti jà. Ẹ jíjà bá wọ ti wà náà nù.
8: Ọ̀dà ẹ jẹ́ kí n wá fi yìí kún. Ẹyin ní báyìí nísìn gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ Ṣèyí Mákindé wọ́n ń parí sẹ́kọ̀ǹd tààmù wọn lọ wọ́n sì gbégbá ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú APM. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà bí a bá taari ọ̀rọ̀ sí orí ọ̀rọ̀ sákúlárò ní oríṣiríṣi nǹkan gómìnà Ṣèyí Mákindé sọ pé mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn kí ni táwọn láwọn tàbí ìta ti ṣe rí dáadáa pé ẹyin ó ṣe so street light ṣe sólà ni ṣe jẹnẹrétọ̀ làwọn ẹgbẹ́ rẹ̀ mọ́ lò kíní kan ṣe gómìnà Ṣèyí Mákindé tó ti wá da lójú yín báyìí.
9: Torí
8: rẹ̀ lọ bá gómìnà
9: Ṣèyí Mákindé. Èyí tẹ́ bá fẹ́ bèrè ni o.
8: Ẹ bẹ dáhùn
9: ẹ farabalẹ̀ o. Onímọ̀ Ṣèyí Mákindé ṣe dáadáa èyí tẹ́ bá fẹ́ bèrè bó ṣe sákúrà rò ni o bó ṣe sílẹ̀ ni o ìní ẹ mú ẹ má fi nǹkan kan bò lójú.
8: Kámọ́ kò pọ̀.
9: Tó bá dẹ̀ jẹ́ pé àyè ò tó lẹ́nu ìgbà táyè bá tó
8: ọrọ̀
9: àgbà
8: ọrọ̀ àgbà
9: solar when you are talking about powering a solar light is more expensive and
8: ju generator lọ generator diesel.
9: Èmi ò sọ fún yín you are going to have a lot of èmi mo ní solar nulẹ̀.
8: Níta sọ ni pé diesel generator ọ̀dà bí solar
9: light. Ẹ farabalẹ̀.
8: Light up Ọ̀yọ́.
9: Si nípa security tí wọ́n bá lè monitor bí wọ́n ṣe lè mọ lo diesel. It is more cheaper than solar light. Why? When you are talking about you can only enter cover a street light is Babatunde Fashola. When you are talking about the corridor of federal secretariat Alausa, ìgbà tó bẹ̀rẹ̀ with ordinary panel mounted solar light tó bá ti dalẹ̀ weather won affect it. Ẹ rí pé yóò wà rí kínkínní báyìí kò ní lò ju 2 hours lọ out of probably about 8-10 hours tó gbọ́dọ̀ fi power láti 7 o'clock till probably 6 o'clock wọ́n ní pé o work that is why they start using lithium battery and èmi sọ fún yín do you know how much lithium battery cost. Èmi sọ ẹgbọ́ you are talking about the cost of effectiveness. Táwọn èèyàn ò bá jí dísù ẹ rí pé ní place like Britain wọ́n lo.
8: Ẹ mọ̀ gbẹ̀mí lọ Britain bí èèyàn bá ta èèyàn mọ́ tọ̀ náà ni. Ṣebí
9: ọkùnrin ọkùnrin ibo náà ti mú gbogbo nǹkan tá a ṣe wá ó ṣe street light o ó ṣe asphalt light o ó ṣe
8: clean light o. Ìtẹ̀mí bẹ́ẹ̀ fàjọ nítorí ìjọba àkókò ni wípé ní báyìí nísìn bí ìjọba àpínlẹ̀ Ọ̀yọ́ light up Ọ̀yọ́ bí wọ́n ṣe lo diesel generator power and street light ẹni ó wà cost effective ju solar lọ.
9: Yes bimi
8: ṣùgbọ́n níjọ ni ẹ sọ bẹ́ẹ̀ nígbà kan rí.
9: Mo ṣe yé mi ngbà náà mọ nù.
8: O ti wá yé yín dáadáa
9: báyìí
8: mo ti yọ tí mo fẹ́ yọ ẹ jẹ́ sí ojú òpó 0912370 8675 ẹ̀yin a kò mọ̀ 0912370 8675 ẹni nọmba ilé tí ẹ fi bá wa dá sí nírọ̀lẹ́ tòní àṣìṣó àwọn kọ́sítọ́mà wa ti wà lójú òpó ẹ já gbé ìpè bíi mẹ́ta wọn ni. Hello ta ló wà ń bẹ̀.
10: Hello ẹ kúrò lẹ.
8: Yes orúkọ yín àti ẹni kan ọ yẹ ẹ̀sọ́ ẹ̀sọ́ lẹ̀ ìṣẹ́jú kan.
10: Sẹ́yìndájú wa tó wà ń bẹ̀ yẹn. Ẹ má wulẹ̀ lọ́wọ́ lọ́fun.
8: Ok.
10: Sẹ́yìn ọjọ́ kan ti ṣòro ìdó láti lẹ̀. Ní nǹkan tí màá jẹ òun ni mò ń wà. Tó ti yé yín.
8: Àgbóyé.
10: Fẹ́ẹ́ rí gbogbo tó ń sọ yẹn. Mo fẹ́ rí amú sọ́ọ̀rì láti sọ o. Èkó tó ń sọ yẹn. Èkó tá a fi mo ṣẹ̀ tún dé báyìí. So fún nǹkan tó ń sọ yẹn ẹ rí pé kán bá padà lọ play rẹ tó bá lọ sí facebook yìí tó ń lọ sí gbàgbé tó wà lọ wo kíní yẹn tó wà ń play rẹ ẹ rí pẹ̀lú àwọn gan máa wúra wọn pé ok so ẹ fẹ́ rí ẹ bá wulẹ̀ lọ gbogbo àwọn pípù yẹn má lọ́wọ́ lọ́wọ́ wọ́n ń sọ̀rọ̀ nípa pé ká fi diesel generate light pẹ̀lú solar street light
11: ẹsẹ jafẹ lomi la ẹsẹ gan ni sa ẹsẹ 09123-7086 ẹja mu ipe yi ẹlo ta lo wa nbẹ ẹlo yẹsa ọkọ yẹ ati 13 pe wa isa
12: oluwasegun afolabi latomi ajo alagbede
11: ọya 30 seconds ọjọ ti
12: lọ ṣe ṣe rin lori mu gẹgẹ bi ẹtọ kọ sọrọ tẹ ba ni lekeleke tẹ ri ti n tẹle mọ lu iti ẹjẹ ni wata
11: ẹsẹ tori ọlọrun
12: ọpọlọpọ awọn oloṣelu wọn o loju ti àwọn ohun pé tán bá kí yín pé ẹ káàárọ ẹ lọ yẹ ká wò ṣùgbọ́n kálukú yẹn ẹbẹ̀rù ọlọ́run torí ọjọ́ iwájú yí àtàwọn ọmọ tẹ́ bí
11: ẹ ṣeun
12: ẹ sì lé ti pé èèyàn ti bẹ́ẹ̀ lé ti pé èèyàn dìbò kálukú mọ bí kí lọ
11: ẹ ṣeun gan ni sà ẹ ṣeun gan ni ẹ mọ̀ fi sí 09123-7086-75
9: èmi mo jẹ́ ẹni tí ó mọ advocate solar light mo ní solar pumping machine timon power ara òun ló ba kí náà porúkọ ẹjẹ
11: bátìrì rẹ
9: bátìrì kan
11: ó yẹ fi ààrẹ tọ sí ẹjá gbé ìpè yìí ẹlò ta ló wà nbẹ ẹlò ẹ ti wà nbẹ o ẹlò
13: ẹ kọ lẹ
11: orúkọ yà ti 13 pé wáyé
13: bọ́sẹ̀ ló ń sọ̀rọ̀ láti ìbàdàn
11: ó yá 30 seconds yes ma
13: ok sẹ́rí ọ̀rọ̀ solar light pẹ̀lú street light èmi rí pé street light ní ìpínlẹ̀ ọ̀yọ́ nǹkan tó dáa ni and bí àwọn èèyàn ṣe ń criticize pé kò yẹ kó jẹ́ pé solar náà máa lò nígbà tí gómìnà dẹ̀ ti choose àti lo tó ní diesel náà kò ṣe pé ìjọba ò lè afford àti power tó ní diesel yẹn and the best way out náà ni wípé ká máa rí mọ́lẹ̀ ọlọ́run dẹ̀ ṣe at least irú ìgboro tèmi gbé báyìí kò ṣẹ̀ṣà ní ká máa rí kí iná tàn ní which is good because ó ń secure lives àwọn èèyàn ẹ ṣe pé tó.
11: ẹ ṣeun gan ni ẹ lóòótọ́ ló wà nbẹ yes sir.
10: Hello.
11: Yes, orúkọ yín àti bẹ̀rẹ̀
10: sí. Ọlọ́nìyí orúkọ mi láti odò ọ̀nà kékeré.
11: Oya sir, 30 seconds.
10: Gbogbo nǹkan olóṣèlú pátá gẹ́gẹ́ bí àwọn tó ti sọ̀rọ̀ ṣáájú. Bílẹ̀ ayé ṣe rí nìyẹn. Progressive is a progressive. Kóro tí progressive bá jẹ́ progressive ní ìrìn tó fẹ́ ṣẹlẹ̀ ní pátì yẹn tẹ́bẹ̀ bí kúrò. Àwọn tó ń sọ orílẹ̀-èdè ṣe ní ìtajà nìyẹn. Ó dàbọ̀.
11: Ẹ ṣeun. Àtìsó, ìyàwó ẹ̀ tó tún wà nbẹ̀. Ẹ lóòótọ́ ló wà nbẹ̀ o.
10: Hello sir.
11: Yes, ẹ kúrò lẹ́wọ̀n kọ́yà.
10: Ọmọ ọba Bọ́lájí Ajíbọ́lá Adémọ́lá Òkìlú Àtẹ̀rùwà. Kéré tó jà ní pé gbogbo alamọ bí tá ń lọ. And one thing about this ni pé ẹ̀rìn lọ́jọ́ ìdìbò sà. Tá a bá dìbò tán, a máa fi àtàkùnkùnra orí ìmúdàfẹ́ ni pé olùwà orí owó dàfẹ́ tó bá ṣe mistake bá dórí ẹ̀. Tó wá rí o, olóṣèlú parọ́ o, olóṣèlú ò parọ́ o. Àwa tá a dìbò mọ bí tá ń lọ. Pàtàkì ibẹ̀ ni ẹ, pàápàá jùlọ lọ́yọ̀ ṣe kì í. Èyí ló máa ṣe dáadáa ká fìdí tí ò ṣe dáadáa lẹ̀. Bọ́lájí Ajíbọ́lá Adémọ́lá Òkìlú Àtẹ̀rùwà.
11: Ẹ ṣeun, ọjọ́ òun ṣe bẹ́ẹ̀ lọ, ẹ ti pa, a lè láǹfààní àti gba ìpè kankan mọ́. Nígbà tí a mọ̀ dìde lórí ètò, ẹyẹ ń bèrè báyìí, yóò tó bí ìdá mélòó nínú àwọn olólùfẹ́ olóyè Adébáyọ̀ Adélábù, eléyìí tí wọ́n ti yà lọ báyìí. Ká bá kan ni ká gbé lórí percentage.
9: Ẹ fi hẹ́lẹ̀ ẹni tó yà lọ wọ́n ti sọ ibi tó ní kálukú ó dìbò sí àìmọye èèyàn olóyè Adébáyọ̀ nìkan kọ́ ni inú ń bí olóyè gbogbo wọn àti tó ṣe olóyè o àti tí ò lóyè o bó ṣe wà ní state assembly ló wà ní federal lè sọ ọ̀tẹ̀ tó wà nù APC oní ó drown APC.
11: Reconciliation committee tí wọ́n gbé kalẹ̀ wọ́n ti ń pẹ̀tù sí inú àwọn èèyàn àwọn èèyàn sì ti ń
9: gbẹ. Àwọn ọmọ wa ni reconciliation sẹ́yìn sọ̀ṣẹ̀lú ni sẹ́yìn wà nù ẹgbẹ́.
11: Sẹ́bà ń gbọ́ sẹ́bí tí ó ṣẹlẹ̀ sẹ́bà ń gbọ́ sẹ́bí
9: gbogbo sẹ́bà ń rìn mọ́ àwọn olóṣèlú. Sẹ́bí náà la tó fi ń kó ọ̀rọ̀ Ṣèyí Mákindé jẹ. Sẹ́bí nǹkan táwa náà ń gbọ́ tẹ́yìn oníwèé ìròyìn sọ gbà mí sẹ́bí náà ni ó máa náà láti
11: mọ̀ rí ya. Gómìnà Ṣèyí Mákindé ti di ààyò yín báyìí.
9: Ìgbà tá a ti wo a ti gbé yọ̀wò a ti ṣe research dáadáa a ti ri pé nínú APL there is justice.
11: Ẹ ṣeun.
14: ọ̀dà títí ọjọ́ mẹ́jọ tí ẹ tún wá láǹfààní àti pàdé wa lókọ lọ́gà lọ́gà ní ìkànnì yìí látọ̀dọ̀ ọ̀gá wa túnde ọmọláwo kenneth ogbeje kébùgì ni olóòtú ètò yìí adémọlá azeez àzìsú bàbá lónìí lálọ́jẹ kẹmọ láǹfààní àti gbọ́wà ẹni tá a ti ń gbà lálejò látòní ọ̀nà ni ọ̀nàrẹ́bù ọláòyè ọmọlàjà eléyìí tí a ti jọ ń ta àkùrọ̀sọ síra wa látòní títí ọjọ́ mẹ́jọ ọ̀hún lókọ adémọlá azeez àzìsú bàbá lónìí lá ẹnjìnà kòmó láti ọ̀nà àrà àjọ wà nínú ilé agbára ni abídèmí lókọ tèmi wà kàndé lókọ bàbá tó bí mi lọ́mọ ọ̀rọ̀ àgbà bí ò bá ṣe lóòrọ̀ bọ́ wá pé títí a máa ṣe lọ́jọ́ alẹ́ 0813-591-1850 ìyókù yóò tún mọ́ di ọjọ́ mẹ́jọ nàìjíríà ò ní dàrú o ayé ẹnìkọ̀ọ̀kan wa náà ò ní dàrú ó dàbọ̀.
15: Lágẹ̀lẹ̀ FM 96.7.

0: ọdẹ mo sì kágbàgbà ẹkú àti jọ́njọ́n ti jọ ẹmọ̀mọ̀ kú àti jọ̀njọ́n ti jọ yọmọ ó ti jọjọ ti jọjọ ẹkú láti ẹmọ̀ kú àti ẹkú lè lu yẹni tá bá bá lé ẹ̀ka bọ̀ ló yẹni ó tájú kù bá ti ríra ẹni tọ́jọ́ méjì lọ́jọ́ mẹ́ta ẹkú àti làríra ẹni asantiwa o sátúndé ni ọdẹ abẹ gbé ni ọdẹ.
1: Bẹ́ẹ̀ni náà kò dùn mọ́.

0: wipe ti yin melo gbogbo eyan bada ta gbogbo e ja ma nra wa leti pe gbogbo to lu wa da da ni ṣugbọn nigba ta daye ona kata bi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara ṣugbọn ninu gbogbo eya ra oju lo bara idi pataki re ti ajo charity year foundation se npe akiyesi gbogbo eyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni charity year eye care foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale ko mu ni ra dani 1000 naira pere lowo card ofese layewo oju o reading glasses lo fe fun gbogbo en ba nilo e anise ofe layewo fun gbogbo en to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to ni pe ni ja oju lati sagbe kale charity year eye care foundation nigba to tun wa gbo bi to ti ra anugba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko ma dani ti won fa ni tete fona loju popo la fini o ma lo tara lo sayewo oju re ni number 94 opposite unity bank charity council building yana agbala bus stop nitosi olowo din fo sanu shopping complex iworo ibadan lojojumo ni o ago mesa aro sa ago merin role fun bere atalaye
1: 0701012255
0: oju lo bara oni din do mo wa lagbari sisi gbagada gbagada gbagada ile lekun ile sa gbofiro lojo kojo gbagada gbagada ni lekun ile ewosan nigba kugba awa ti so kokoro yara akede ipolowo oja sonu ni lagelu fm ni badan gbagada ni lekun wa sile gbogbo aye lo gba o olowo oja ko sekede on gbogbo to ba fe ni lagelu 96.7 fm felele nbadan
2: oro re ojo wa si ma ta ni wete wete.
3: Oh no, my pen has stopped.
4: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
3: Oh, your favorite pen?
4: Yes, last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
3: Wow, it flows smoothly.
4: And writes up to 3 kilometers. That's why I trust it.
5: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
6: Dr. Scrap Recycle àti tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti dilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe ká truck bus trailer ipò yòówù kí mọ́tò ọ̀hún wà Dr. Scrap ó ra lọ́wọ́ yín ẹ kàn sí wọn 09083301333 09083301333 09083301333 ń dùn wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Scrap Recycle. Dr. Scrap Recycle dé mọ́tò títà dì rọrùn.
7: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
8: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti epo àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lẹ́gun làkú ègbé ìfúnpá gíga ẹ̀yọ́ àṣejù àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí lórí iṣẹ́ inú ilé àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
9: Ọmọ Nàìjíríà, ọmọ Nàìjíríà, níbo là ń lọ.
10: Ìjọba àwara wa kì í sohun tó yẹ ká fọwọ́ dẹ̀ngbẹ̀rẹ̀ mú torí òní ó ṣàtọ́nà ètò ìdìbò tá a fi yan àwọn olórí tí ó tukọ̀ orílẹ̀-èdè. Tí wá lò ṣèlú gbogbo àwọn tá a bá yàn sípò aṣíwájú ló tọ́ kí ẹ máa jíṣẹ́ ríjú wọn ká lè ba àmọ́ ibi tí a báṣẹ́ ìlú dé. Ó ya ẹ darapọ̀ mọ́ṣínà Láyọ̀ Ògúnèdè Ọ̀fọ́mà Àlésọ́fà lórí ètò tí wá lò ṣèlú ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé láago mẹ́wàá òwúrọ̀ 10 a.m. lórí ìkànnì Lágelú FM 96.7 kájọ tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kalẹ̀ lórí ètò òṣèlú ètò ọrọ̀ ajé ètò ẹ̀kọ́ ètò ìlera ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àyànàná àtàwọn gbajúgbajà àlejò ni ó máa wà ń kalẹ̀ láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó rọ̀ mọ́ ìgbé ayé ọmọnìyàn lójú kan lọ́wọ́ lórí ètò to ti wa loselu oju opo bare ni soro ma sisile gbaragada fo won ra le lati fi erongba won han lori on ta n gbe yewo ti wa loselu Saturday ose yi ni o lagu mewo wuro teni air ni lagelo fm 96.7 oke gajoke ti ma gbo
11: Nigerian Institution of Highway and Transportation Engineers NITE ekun Ibadan lodike darapo mo wa fun ipade olododun todun yi ati ifinijoye alaga tutun engineer Lawal Sulaiman Olalekan akori eto bi awon awako se nru ofin oju popo ati ipa re lori iduro ore oju popo awon aridaju latowo AI ni Nigeria Dr. Adeolu Odutayo Odina ti Olabisi Onabanjo University ni oludanileko engineer Dr. Bola Mudashiru adele alaga NITE ni Nigeria lalaga ojo na alejo Architect Mojid Mogunjubola, Commissioner fun ise ilu nipinle Oyo, Alejo Pataki, Ambassador Akiremi Alade Bolaji, Engineer Sahidu Azan ni baba Sale, Engineer Ekundayo Olufunke ni ya Sale ojo na, Olubalejo Agba, Engineer Ismail Olatinwo, awon Olubalejo ni Engineer Ayo Okuna Ojedele ati Engineer Sahid Busari, ojo Saturday ojo 24 osu yi ni yo waye ni Functions Hall Jogo Center Ibadan. Ipade olododun nite Ibadan. Yo larinrin.
12: Mornings with Lipton Tea have a way of connecting us. One cup, one half at a time.
13: You won't believe what happened yesterday.
12: Seriously. And good morning to you too.
13: Sorry, I forgot. Tea before tea.
12: All right then, spill. With Lipton Tea, warmth does more than fill a cup. It brings people closer. Lipton Tea is for togetherness.
14: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ bá a ṣe ẹni ẹlẹ́dàá sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹ̀bà yìí ká a ṣe tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù O tun ya o e je ki ja yin City Independence Day cash pot awon olubori 66 ni yo ma je lose kokan gbogbo ojo Friday ni double winning cash pot ni be ni cash e tin so opo eniyan di millionaire tutun eyi ki se akoko se iru e nje lo ro bi iwo gan lo kan lati di millionaire wa September 30 ni special independence cash pot ni tori na ma se fi akoko re sofo lori splash fm *347*1004*1#. Lori Lagelu FM, *347*1004*2#. O si tun le sabewo soju opo website pelu www.cashier.ng. Eni odun mejidilogun nikan lo le kopa lati ta cashier. Ojo stage ni board lufun telu cashier. Cashier ninu osu enba yi. Akoko re lati jawe olubori niyi. So ti cashier. Mu ti cashier. Cashier.
15: Isaliosi Real Bond Community Development Association Bond Photo Isaliosi Mbadan Sekeseke nono wandu Wipe ajodun wa todun yi to papo mo ayo ajodun odun kan baba wa Olubadan le Ibadan o ba ra si dale wolu ladoja Arusa 1 Isaliosi Real Bond Community Development Association Lonke kabiyesi ku orire eh Lake Baoluyole Oloye Agbanurele Akanbi Arole Baoluyole Mbadan ku mura o alejo pataki lojo na Oloye Jubril Dotun Sanusi Okaloma Odua Senator Sarafadin Abiodun Ali Oloye Adegbe Gata Ofin Kalegoke CEO O Solution FM Radio Ibadan Alajo Olabi Bunmi Sarafa OBS USA America Engineer Aderemi Abbas Oseni Honorable Stanley Ikrulai Olajide Odidi Omo Awon Ogbontarige Lere Chokalu Suwa Nibadire Peyo Rasida Inde Merenge King Alaji Tayololu Akade Currency Haji Fatai Adi Safakus Ankara Tuwa Futita Ni Bon Photo Junction Pin number yi 080-3223-9103 Ojo Ketan Den Logman Osu Kesan Pashe O Ago Mewa Aro Leto Bobo Tibere Bobo Ma Bibi San Isali Osim Bon Photo Ateya Lejo Takwe Anreti Ni Bon Photo

0: mú bí èèyàn méjì láàyè kí wọ́n fi bá ní dá sétò wa ni 091 23 70 86 75. Òun náà ni ẹ pè sí kẹ́ ẹ bá ní dá sí kinní ọ̀hún orí kí ilẹ̀ wa tòní àfisọ̀rí kábíyèsí olùbàdàn tilẹ̀ ìbàdàn ti wá ní àbí mo purọ́ 091 23 70 86 75 ni tí o pé méjì níbi kankan ni ẹ pé kinní ọ̀hún ẹ bá níbi dá ètò orí kí ilẹ̀ ti wá ní àkàn òpó ta lẹ́ni ọ̀ wà ń bẹ̀.
1: Hello. Hello, sir.
0: Tọ́
2: ẹ kú rọlẹ́.
1: Ẹ sà.
2: Ó kọ yín àti ibi ẹ ti ń pè sórí ètò.
1: Káyọ̀lì láti Ìdó ni.
0: Láti.
3: Ìdó.
1: Ìdó.
0: Ẹ bá ní dá sí kinní ọ̀hún.
1: Ọba ọ̀pẹ láyé.
0: Àmì àṣẹ.
1: Pọ̀nrí fọwọ́ sí lágbára Ọlọ́run.
0: Àmì àṣẹ o.
1: Ọba òkè bá ló wà pẹ̀lú wọn.
3: Àmì
0: àṣẹ o.
1: Wọ́n tún sí ẹlẹ́kẹta.
0: Àṣẹ o.
1: Àmì ọlọ́bọ̀sà.
3: Ẹṣẹ o.
0: Àjọ̀dún ọdún kan ní nlẹ̀ yìí. Mo lásán ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ẹ̀sàmí ẹ̀ ni ká fún bí èèyàn kan tàbí méjì láàyè kẹ́ ẹ fi bá ní dá sí kinní ọ̀hún ẹ pè sórí ètò bí ọba jẹ́ pé bẹ́ẹ̀ lọ́ bá rí Adémọ́lá Azeez. Mo ní bábá ṣe pé bẹ́ẹ̀ hello
2: ẹgbọ́n ìsókè.
0: Hello. To, adúpẹ́ ẹ̀pẹ́ òkun ni.
2: Bẹ́ẹ̀ni.
0: Ìpè kankan bẹ́ẹ̀ ni ò lè wọlé mọ́. Káṣekin ní ọ̀hún pàápàá. Ta lè yàn tó wà ń bẹ̀. Mo ní ẹjẹ́ àṣekin ní ọ̀hún pàápàá. Lẹ́tà ayọ̀ tí ń bẹ ní àyín. Kàkà kinní ọ̀hún lásìkò Aláàjì Ọlọ́dìméjì Adéẹmọ Aṣíwájú Ọmọlé Ọlọ́ta Lágbè ní Ìbàdàn àwọn náà ń wára káàdì ayọ̀ ránṣẹ́ Bàbá Lọ́jà Adédìbú Mọ̀lété Ìbàdàn ni wọ́n kí gbogbo ọmọ Ọlọ́ta lágbè ní kú múra sílẹ̀ Óyè Chífì Máàmù Ìkẹ́ Olúwa Central Mosque Òkè Ayọ̀ Ring Road Ìbàdàn tí wọ́n fà láàjì fàtáì Lásìsì Adékúnlé jẹ́ ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí náà ni wọ́n gbàládùá wípé Ọlọ́run.

0: 96.7 ìròyìn tó pójú owó orin táyé ń fẹ́ ètò tó gbámúṣé tó ń ti orin tó bá ìgbà múlẹ̀ kò di ìgbà tí àkókò bá tó fẹnu sọgi ká tó mọ̀ pé yẹ ń bẹ lóko ẹ̀yin náà fi ìlì ẹ̀ lagil fm 96.7 nìbàdàn láwà tá a ti ń ṣe bẹ́ẹ̀.
1: Only those who have been led can lead, unless you are first a student, to become a teacher is

0: ọ̀rọ̀ ọlọ́run wípé bí ẹ̀yin bá gbàgbọ́ ẹ̀yin yóò rí òkú ọlọ́run. Bọ́rọ̀ bá bùse gàdà tó bùse gèdè tẹni ṣiṣẹ́ rí jìjẹ̀ lérí tí ẹ̀gbọ́n jẹsà fún àbúrò rẹ̀. Àdìtú lọ̀rọ̀ yìí ètò kan pàtàkì lórí ìkànnì lágẹlú 96.7 FM fẹ́lẹ̀ lẹ́bàdàn ni ó jẹ́ pàkíyèsí rẹ sí o. Àkókò ìsíníyè lápè tó ọ̀hún èyí ti máa wáyé ní gbogbo ọjọ́bọ̀ tọ́sẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ báago méje ìrọ̀lẹ́ 7 PM bá ti lù ń lè tó ń ti máa dé tí etí gba onípojípo ènìyàn fún wọn ní ìsíníyè tó lápọ́njá. Ǹjẹ́ gbogbo ẹ̀yin ọkàn tó ti ń tò pé nípa ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀dá tí ó mọ bí ogun ti jà tó ti wá ru ara rẹ̀ pin àgàgà ẹni ń gbàdúrà títí tó wá rò wípé àdúrà ń gbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìròyìn ayọ̀ bẹ̀ ni wípé ìsíníyè ló kan. Bàbá wa nínú Olúwa Apostle Olúmọ̀mí Awoyọ̀mí olùdásílẹ̀ ilé ìjọsìn Winning Souls for Christ Bible Church number 9 Lane 3 Sionis Estate lẹ́yìn Anchor Mall ní garage Àpáta Expressway Ìbàdàn ni ẹ máa gbàdé lórí ìkànnì Lágẹlú 96.7 FM ní gbogbo ọjọ́bọ̀ Thursday lọ́sọ̀ọ̀sẹ̀ pẹ̀lú atọ́kùn ètò alàgbà bájọjú àdé àkókò ìsíníyè gbogbo èèyàn pátá lẹ̀tọ̀ ń kàn.
1: Ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù. Olúwàgbọ́pẹ́ wa. Olúwàgbà yẹn wa. Fún ọrẹ ọ̀fẹ́ àti àǹfààní tẹ fún wa ní àṣálẹ̀ lórúkọ Jésù Olúwàgbọ́pẹ́ wa. Olúwàgbà yẹn wa. Gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wa nínú ọ̀rọ̀ àti èrò àti ṣe wa ní àṣálẹ̀ Olúwàdáríjì wa. Ẹ̀jẹ̀ Jésù Olúwàdá sórí wa. Àti dé ní àṣálẹ̀ Olúwàdárakọ̀ mọ́. Ẹ̀mí mímẹ́ sàánú fún wa. Olúwàkọ̀ àmọ́ ṣe. Ẹ̀ tẹ́mi gbómi káàkiri àgbáyé Olúwàkóṣù rẹ̀ fún mi. Lórúkọ Jésù ẹ̀rá ànágbà. Lórúkọ Jésù ẹ̀tẹ̀síwájú. Ilé iṣẹ́ rẹ̀ ìdùnnú àkọ́mọ́ àtẹ̀síwájú. Lórúkọ Jésù ká máa ṣeré rẹ̀. Àwọn ìṣẹ́ bí náà ká máa ṣeré rẹ̀. À ń gbọ́ wẹ́ tónú làbùkù fún wa. Àwọn tó wà lórí àìsàn ká bá àárẹ̀ kan lọ́rọ̀ ẹ̀mí mẹ́ fún ààrẹ Olúwàgbé wọn
2: jáde.
1: Olúwàmú wa lára dá. Ẹ̀mí mímẹ́ tú wa sí. Kọ́ ṣẹ́gun fún
2: mi.
1: A ó máa yìn ọ́.
2: Ìgbóni
1: fórúkọ Olúwa.
2: Hallelujah.
1: Lórúkọ Jésù Olúwa wa.
2: Àmì ní orúkọ Jésù Kristì.
1: Ohun tí ọjọ́ àkórí ti àṣálẹ̀ yìí, ọjọ́ àkórí tá a máa kíyèsí ní alẹ̀ àti ní ọjọ́ mẹ́jọ ní agbára Ọlọ́run. Sọ ọ̀sẹ̀ méjì tó jẹ́ tó ọ̀sẹ̀ méjì láì fi kíyèsí. Sọ àkórí sọ pé ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ lára ẹyẹ àṣàìdì. Ẹ jẹ́ kí akẹ́kọ̀ọ́ lára ẹyẹ àṣàìdì ní àkórí ti àṣálẹ̀ yìí àti ti ọjọ́ mẹ́jọ náà lónìí. Ibi tá a sì fẹ́ ká náà ni wèwòlí àìsáyà orí 40:28-31. Wèwòlí àìsáyà orí 40:28-31 títí dé 31:30. A fẹ́ kà.
2: Ìwọ kò tíì mọ̀.
1: Ìwọ kò tíì mọ̀.
2: Ìwọ kò tíì gbọ́ pé.
1: Ìwọ kò tíì gbọ́ pé.
2: Ọlọ́run ayérayé.
1: Ọlọ́run ayérayé.
2: Olúwa ẹlẹ́dàá gbogbo ìpẹ̀kun ayé.
1: Olúwa ẹlẹ́dàá gbogbo ìpẹ̀kun ayé.
2: Kì í ṣàárẹ̀.
1: Kì í ṣàárẹ̀.
2: Bẹ́ẹ̀ ni àárẹ̀ kì í sì mú.
1: Bẹ́ẹ̀ ni àárẹ̀ kì í sì mú o.
2: Kò sì sí àwárí òye rẹ̀.
1: Kò sí àwárí òye Ọlọ́run.
2: Ó fi agbára fún aláàárẹ̀.
1: Ọlọ́run ń fi agbára fún àwọn aláàárẹ̀.
2: Ó sì fi agbára kún àwọn tí kò ní ipa.
1: Ó ń fi agbára kún àwọn tí kò ní ipa.
2: Àní àárẹ̀ yóò mú àwọn ọ̀dọ́mọdé.
1: Àárẹ̀ yóò mú àwọn ọ̀dọ́mọdé.
2: Yóò sì rẹ̀ wọ́n.
1: Yóò rẹ̀ wọ́n.
2: Àti àwọn ọ̀dọ́mọkùnrin yóò tilẹ̀ ṣubú pátápátá.
1: Àwọn ọ̀dọ́mọkùnrin náà àtọmọbìnrin náà wọ́n ṣubú náà lónà náà.
2: Ṣùgbọ́n àwọn tí ó bá dúró de Olúwa.
1: Ọgbà tó bá wà níwájú Olúwa tán dúró de Olúwa tán wojú Olúwa.
2: Yóò tún agbára wọn ṣe.
1: Olúwa fúnra rẹ̀ yóò tún agbára wọn ṣe.
2: Wọ́n fìyẹ́ gun òkè bíìdì.
1: Wọ́n fìyẹ́ gòkè bíìdì náà sì máa fìyẹ́ náà gòkè.
2: Wọ́n ò sáré.
1: Wọ́n ò sáré.
2: Yóò sì rẹ̀ wọ́n.
1: Kò ní rẹ̀ wọ́n.
2: Wọ́n rìn.
1: Wọ́n rìn.
2: Àárẹ̀ kì yóò sì mú wọn.
1: Àárẹ̀ kò ní mọ ẹsẹ̀. Àṣàbà máa kọ́ni kan nípa ibi tí a kà fún atẹ́ pé àwọn tó dúró dolúwa.
2: Àwọn tó dúró dolúwa.
1: A ó tún agbára wọn ṣe o.
2: A ó tún agbára wọn ṣe o.
1: Wọ́n fi yẹ gòkè bíi di.
2: Wọ́n fi yẹ gòkè bíi di.
1: Wọ́n ó sáré kí yóò sì rẹ̀ wọ́n.

0: are ki yo si re won
1: won sare ki yo si re won
0: ore are ki yo mu won
1: ore are ki yo mu won
0: so ka se tan ke si ni ale ati njo beto lo ni agbara olorun npe a fe keko lara eye kan tan pe ni asaidi asaidi a fe keko ni arare iru eya wo gan npe ni asaita leye tan pe ni asaidi gangan eye asaidi je okan lara awon eye to ni agbara to si gba pọpọ ọgbọn pọpọ o si ni agbara gidiga o ni agbara so eye to ni agbara ni e to ma ri na daada ju eyan lo ni ibi tori oju eyan le ri lai ba lo orin sekan lati fi wo o de e to ri na daada te eye to si ni agbara to si gba to ma da bobo awon ma re so a fe keko pataki nipa igbe aye yenyen ile ti bi ni fi de mule fun wa ile to ye ki atele gege bi omo olorun ati gege bi eyan ninu aye so awon eko ta fe ko nipa re yin so open sona meji apa kini la fe lo nu e lale yi apa le pare apa kini a mo kekere de na package tori ti do majo kale ba ti pare ta ba le pare apa kini lale ta bi ta ba pare apa kini lale ta le mo package lale apa ke ja bere ni agbara lo njo majo dada so apa kini akoko fe ko nipa iwa ati se eye aside yi ile ti bi ni fidire mole iwa ati se aside ile ti bi ni to fidire mole la ko fe ko nipa re na to akoko number 1 eya asadi mo nfo lo soke gan gbugbu agbara re lai je ki are ko mo lai je ki are ko mo o na ni bi ta kata by this na to so and fit pe e n ba won ojo olona to do olona pe olorun tun agbara re se pe no ma nfo gege bi idi ti are ki saba mu ki ma nfo gbugbu party agbara re edire nu we owe 24:10 ta fin kilo fe mi ate pe ka mo re we sin gba poju ka je alagbara ni oluwa e ja ma wa ka
1: bi wo ba re we si lojo iponju
0: bi wo ba re we si lojo iponju
1: agbara re ko to nkan
0: agbara re ko to nkan o o ba ti re we si lojo iponju agbara re ko to nkan o o ba ti re we si lojo iponju agbara re ko to nkan lara iwa ti ise eya asadi yi ti bi le fi de mo le ta fe ke compare ni asale so number 2 re na ni pe eya asadi mo bo si ma gbe omo re si eya apa re abi seyin re to se ma fo lo lati dabo bo won e pe ta ba tere ma te fe yin ba lati sale aba fe taroba so asalo ma ba ko ni bo ma re o ma ba se ma gbiyan juju lati dabo bo o ma re ti pe o ma ti ti e won eyin ni ma gbe won si tabi apa ko ni gbe won saya ti pe aya lawo eyan wo sale awa ta de won ya re sale na re a le talofa a le yin ba si a le taroba si so eye asadi pe lo gbodo ngba nta ta ba ti tente ko wa ni gbo ma te saya anti ti e tori awa ta de eyin mo ti pe a fe se ni damba yo gbe seyin ra bi apa re te pe eyin to ko soke na ni o ma wa ni bi apa npa se be gbo nkan ta ba sinu aye nbi bi atafanyo abata roba ni ko ni le ran o ma kakarara to ba ti e ba asanti ti e ko ni ba o ma ye bi ni na fi die mo le no we exodus ori ko kan dinogun ese kerin exodus 19:4
1: Eyin ti rohun ti mo se si awon ara Egypt.
0: Eyin ti rohun ti mo se si awon ara Egypt.
1: Ati bi mo ti ruyin le apa iye idi.
0: Ati bi mo se ruyin gege bi idi se ma ru omo re ni apa. Yen pe eyan ma Israel mo ruyin ni apa me gege bi idi na se ma ru omo re na ni apa iye idi. E ri pe bi le fi de mole awon iwa ati se re ta nka ni eyan kan yin.
1: Bi mo si mo yin to ara mi wa.
0: Ti mo yin to ara mi wa lai farapa. Yen pe Olorun ni sadan na Israel. O ko ma si apa re bi ti se ma gbo mo na sapa ti ba nfo lo tin kan ko fun le se omo re lati le wa ni alaafia ti ni abo leyin re bakan na eko kata abi wa ti se kata ti a fe case bi ti fi de mole lara eya asadi pe eya asadi yi o ma da bobo awon mo re ba ti so le kan o si ma nko won ba se ma fo o ma nko won ba se ma fo soju se re ni lati ku ama re ba se ma fo ba se ma fo yen pe eya asadi to n ba fo titi e tin tale tin ta tin se belagbara tin fo lo ro titi e yo ko ma na ba se ma fo die die to lo fi ti pe ma don fo ka kiri na ba kan na e wa ti se re kiri ta fe kiesi e mo gbagbe a si n bo asibe ko gangan ta fe ko akoko n kiesi iwa ati se re na yo iwa ati se eya asadi ta fe kiesi to je elekerin number 4 ni pe eya asadi o ma n gbiyanju lati gbagbara otun abi lati tun agbara re se gege bibi ti won ka fa le kan pe awon to ba dojo oluwa oluwa yo tun agbara wa se pe won sare ko ni re won mo ni are oni won pe won fo gege bi eye din na ti ma fo so awon ta wa ni ta ngbo mi a le lo korin dafidi ori 103 fast 5 also nipa bolon si tin fa ma maestreli ata ta ajo ma re pe bo se tun agbara wa se ta sare ti oni re wa ati bebe ati bebe so bakana ekwele kanun ta fe ko ati possible ko iwa ti se asele kanun ta fe kesi iwa ti se yedi ta pe ni asaidi elekan ta fe kesi na ni pe omo ba se ma n da bobo ara re ati le re pe ni ona to po to si ga ye ni pe ibi to ma n ko le re si bi ko lo ko sori apata agbe ori igi to ga fi ofi o agbori apata to ga gidiga teyan o le tete de be te pe ara ko kan o le sa tete de be ibe lo ma n ko ile titi e si ti o ko ma re pama si so bi ti n ko si yi o nse be tori abo na ni o pe bigi baga eran ti pe ngba kan kawon iban bi K47 to de awon mata lo ngba kan to je local ti giba ti baju ngba na lo yen pata fun po kere ni o ni bi to le de ko le de bi ti o ba ti gagba na lo so uru awon kan bayi na ni asaji yen na case to le fi lo ma ko le tena sori gitoga fi o fi o gidiga a ba ko te sibe a ye je sibe o ma ti akoma sibe abi ko le do re pata to na ga ti yen ki saba de tera ko gan ti fe tan gan ti saba de bi asase man se na ni ara awon wa ti se re ti a fe kesi na re so babu na de fidele na o fi mule na fa e da wo iwe dobu ori ke ori kokan de ni ogba ori kokan de ni ogoji 39 ori kokan de ni ogoji ese 27-29 job 39:27-29
1: idi a ma fi ase re fo lo soke
0: idi a ma fi agbara ti ase re fo lo soke
1: ki o si lo ite re si oke giga
0: pe yo wa lo ko ile re yo wa lo tete re si oke to gagan
1: o n gbe o si n woli ori apata
0: ye pe ngba mi ori apata to ga gidiga ibe na lo ko ite re si ti o gbe
1: lori palapala kuta ti bi ori oke
0: pelu awon ma re
1: lati be lo ni ma wa ode kiri oju re asi riran li okere rere awon omo re pelu a ma mu eje eni ti nibi ti oku ba gbe wa nibe lo n wa pelu
0: ese eni pe ibi to ma n ko le te si na ti so fun yen lori igi to ga bori apata to ga gidiga bi mo ti so fun a pe gbogbo n to se won e ko se tori abo fun awon omo re tori abo ati fun ara re na to pe awon aba ti mo so ngba kan yen ko le dodo re to ba ti eyin ti pe ategun ti fe danu ti pe ibi to kole si ati apata to wa yen o ga o jina sibi ti roba le de abi nkan mi na le de ko to ti pe ba lo de to ti pe o de inu aye ni satan lo ni sisiyi ta n pe lori sisi oruko a ri pe lara wa ti se ti pe ni fi demu lenu pe o ma riran gidiga o le ri maili meji sibi ti o wa o na ka fanu we do buyi yen pe e ya asadi o ma riran gidiga o ma riran ga o si ma wo saku nkan daada so n tolorun fe de ka mo npa wa ti se ni pe ege bi eyan na looto awon loju teme awon ta loju teme awon na ma ri nkan tolorun ba fi awa na baba te loju teme o n ko n te ba fa se e ja ma wo saku re ka ma kiesi ka wo saku pe tun ba se kini kini abayori ti o yo si ibo ni yo ja si ibo ni yo se si e ti ka ma wo saku nkan ka ma loju teme na lekankan lati ma ro daada ka to se nkan ti a ba fa se ka pe iwa ti se aye asadi ni pe oriran gbogbo awon ye to ku lo so ibi ti oju eje to ku to owo ri nti e wa ma si bi to wa ori tu ma si bi to wa ori nti ti e bo lo se da oni ti ti ti e nu bi ni fi dem le bi tan ka fa yin bakan na iya asadi je je ti ma nsare to si te ma nse nkan ti ti e ki fi nkan fa le o ma nsare si te ma se kan ti ti e olohun kilo fe mi ati na pe ka keko lara iya asadi bo na ti nse are de nu we ni wa su ori kesa ese kewa oni wa su ori kesa ese kewa
1: ohun kon ti owo re ri ni sise
0: ohun kon to wo temi ati na baba ni sise
1: fi agbara re se
0: ka agbara wa se ka tete se
1: nitori ti ko si ete
0: ti pe ko si ete
1: kankan be ni ko si ibon
0: be ni ko si
1: kankan tabi ogbon
0: abegbon kankan
1: ni isaku ni bi ti wo n re
0: ni isaku mi ta ti a re to wa kale kan si
1: ohun kon ti owo re ba ri ni sise
0: ohun kon to wo ta na baba na ni sise
1: fi agbara re se
0: ma fi dola fa agbara re se
1: nitori ti ko si ete ti
0: pe ko si ete kankan
1: be ni ko si imo
0: be ni ko si imo kankan
1: tabi ogbon
0: tabi gbọ kankan
1: ni isaku ni bi ti wo n re
0: ni isaku ni pe ta ba ti ko tan danu n to lo ma so pe ko se ko je ko dokuna ni titi e so mo mo ronu pe to ba jojo timbo ma se le odun timbo tun de wa tun jojo timbo rara iwo na keko lara iwa ti sa eya asadi yi oyin fi nkan fa le nti to fa se kekeke kankan ko ti se to fa fo ti fo pe lagbara na a de fo lo sipi to ka gidiga te pe awon ma adama roba ati ofa mo ko ni le de be e je wo awon iwa ti se eye di yi bi ni fi de mo le fun a ka si ma tele toruko jesu ajora anugba
1: amen
0: bakana eya asadi yi o ma doju ko ijin titi e biji ba nja abatekun ni ba nfe titi e le ta won ye to kun ti won ta won salon titi e inu ti e ma dun si ijin ni te pe inu ijin gan gan gan labara te ti ma po si inu ijin gan gan gan labara te ti ma po ti pe bi atekun ti ko le to ohun ni agbara nti e lati ma fo lo soke si ti o fo gidi gan inu ti o ma dun a ma da pa sile a ma da orisi si ara awon ya mi nti won ta ma se be wa re lule ba da bo ṣùgbọ́n inú ìjìn títí ẹ inú tẹ̀mọ́ dùn náà ni bákan náà ni èmi àti ẹ náà tá a bá ní ìlà kọjá àbí ìdojúkọ ẹ má jà sórí tinú ẹ má jà àbàràjẹ ẹ má jà ní ìrònú tí yóò mú ká wà depressed tí a fà á di pé alọ́ tó nọ́mgbà ẹ̀sán bp ẹ̀jẹ̀ ríru lórúkọ jésù ara ànágbà ìdílé inú ìjà kọ́bùrú kìíní ẹsẹ̀ kejìlá sọ̀rọ̀ kan fáwọn bẹ́ẹ̀ pé.
1: Ìbùkún ni fún ọkùnrin.
0: Ìbùkún ni fún ọkùnrin àti
1: obìnrin náà. Tí o fọkàn rán ìdánwò.
0: Tí o fọkàn rán ìdánwò.
1: Nítorí nígbà tí o bá yege.
0: Nígbà tí o bá ti yege.
1: Yóò gba dé iye.
0: Yóò gba dé iye
1: lọ́fẹ̀ẹ́. Tí olúwa ti ṣèlérí fún àwọn tí o fẹ́.
0: A ti máa kálẹ̀ kan sí.
1: Ìbùkún ni fún ọkùnrin.
0: Ìbùkún ni fún ọkùnrin náà.
1: Tí o fi ọkàn rán ìdánwò.
0: Tí o fọkàn rán ìdánwò.
1: Nítorí nígbà tí o bá yege.
0: Nígbà tí o bá yege.
1: Yóò gba dé iye.
0: Yóò gba dé iye.
1: Tí olúwa ti ṣèlérí fún àwọn tí o fẹ́.
0: Ẹ ṣe sọ́tà sọ́tà ni pé ẹyẹ àṣàdì tí ìjìbá ń jà tètè inú tẹ máa dùn náà ni ìgbẹ́ inú ìjìyẹn tẹ ló máa di alágbára tiẹ̀ tó fò dáadáa bí wọn náà bá dúdú kọ ìlàkọ kojú kọ ìlàkọjá kan àbọ̀ mẹrin táǹpẹ́ tá lẹ́ńdíìsì wọn náà máa sọ̀rọ̀ ìtinú má jẹ́ kó sùn má jẹ́ kọ́rí ọ wọn náà di alágbára sọ́mọ́ ńkọ́rẹ́jì pé èmi náà ni máa borí ogun yìí ogun yóò ní gbé mi mi lé bọ́ ogun yìí náà lọ lórúkọ jésù àṣírà ànágbà bákan náà dára ìwà ti ṣe àṣà ìdí tá à ń sọ yìí ti bí fi dé ẹ̀múlẹ̀ náà ni pé ojú ọ̀nà rẹ̀ ní ojú ọ̀run ó ṣòro trace ẹni pé ọ̀nà àṣà ìdí kò ṣeé mọ̀ kò ṣeé mọ̀ because bó ṣe máa ń fòun títí ẹ̀ kò dàbí títí tí pé plane kọjá nísìn èéfẹ́ ọlá títí àbáwọ̀ yẹn nísìn náà àrìnkọjá nísìn tí àṣà ìdí ń títí ẹ̀ wọ́n jẹ́ ọ̀nà tiẹ̀ kò ṣeé mọ̀ solomoni náà sọ náà pé kò ṣeé mọ̀ inú ìwé òwe oníwèwe náà jẹ́ kó ya pé kò ṣeé mọ̀ ìwé òwe ọgbọ̀n verse 18-19 dájọ́wọ́.
1: Ohun mẹ́ta ní ń bẹ.
0: Ohun mẹ́ta ní ń bẹ.
1: Tí ó sì ṣe ìyanu fún mi.
0: Tó sì yanu fún mi.
1: Ní tòótọ́.
0: Ní tòótọ́.
1: Mẹ́rin lè mi kò mọ̀.
0: Mẹ́rin lè mi ọmọ o.
1: Ipa ìdì lójú ọ̀run.
0: Ipa ìdì lójú ọ̀run.
1: Ipa ìjò lórí àpáta.
0: Ipa ìjò lórí àpáta.
1: Ipa ọkọ̀ lójú òkun.
0: Ipa ọkọ̀ lójú òkun.
1: Àti ìwọ obìnrin pẹ̀lú wúndíá.
0: Àti ìwọ obìnrin ìwọ obìnrin ìwọ obìnrin pẹ̀lú wúndíá. Ẹ rí pé sódò ẹ dọ́kọ̀wé náà jẹ́ kóyà pé ìyẹn dákẹ́ ọmọ agúri ẹ rí pé àbíjáde agúri ọmọ dákẹ́ ẹ rí pé jẹ́ kóyà pé àwọn nǹkan kan wà tí ò yé òun tó ṣòro trace tó ṣòro ṣe ìwádìí tó lọ́mọ nìkan lọ́kọ́ bí ń tiẹ̀ agúri ọmọ dákẹ́ lọ́kọ́ bí ń tiẹ̀ sọ pé àwọn nǹkan wà tó ṣòro láti yé èèyàn títí ẹ̀ pé nàbà wà pé ọ̀nà dì lójú ọ̀run pé ó ṣòro trace bákan náà ọ̀nà ètò náà lórí àpáta náà òun náà kì í hàn bákan náà ọ̀nà ọkọ̀ náà lójú omi ṣùgbọ́n títí yẹn náà ni à ń kíyèsí ní alẹ́ à ń kíyèsí ìwà àti ìṣe ẹyẹ àṣà ìdì ìwà àti ìṣe ẹyẹ àṣà ìdì lórúkọ jésù ara ànúgbà bákan náà lára àwọn ìwà àti ìṣe rẹ̀ bákan náà tí a ti gbé dúkà tó máa lọ síbi ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ gangan lórí ẹyẹ àṣà ìdì náà ni pé ẹyẹ àṣà ìdì yìí ó jẹ́ ẹ̀yàn tó pé kì í báwọn ẹyẹ kéékèèké yòókù kì í bá kẹ́pẹ́ pọ̀ kì í bá wọn rìn kì í bá wọn rìn so ohun tí méjèèjì ń sọ fún wa náà ni pé ìwọ náà fúnra rẹ náà ọ̀rọ̀ ara rẹ má sọ káàkiri má ìwọ náà síbí ẹyẹ àṣà ìdì tó lè pèdíìtì ẹ tó lè mọjú ọ̀nà rẹ bákan náà àwọn tó bá ti rí pé kò sí nǹkan rere kankan tí wọn ó sì fún láti mú pé kọ tẹsíwájú fún rere má bàa kẹgbẹ́ pọ̀ ẹ̀gbọ́n lẹ́ẹ̀kan sí tó bá ti rí pé ìlépa rere yẹn àǹbísàn rẹ gúnṣẹ́ tiẹ kò sí nǹkan tí ó háàdì má tó fi tètè sí yọrí kódà ká tó fọ sẹyìn gangan gan ni kí lè dán rìn fún kí lè dán sọ̀rọ̀ ẹ fún kí lè dán kẹgbẹ́ káàkiri fún n tí wọn ń rò ọ̀tọ̀ n tó náà ń rò náà ọ̀tọ̀ ìwọ fẹ́ gáǹtì tiẹ òun ò ní ohun tiẹ kò lẹ́kàn ohun ọ̀lọ́kà àti gáǹtì tiẹ kódà ti rí ẹ̀kọ́ àtàkà jẹ́ títí ó ti tán náà nu wọ́n sì lè ń tiẹ ọ̀fẹ́ lọ ilé ẹ̀kọ́ àbọ̀fẹ́ nílé iṣẹ́ àbọ̀fẹ́ gba iṣẹ́ gidi àbọ̀fẹ́ lọ sí ìrìnàjò so àwọn tó bá ti pé ohun tí ń jọ ń bẹ lọ́kàn yín tẹ́ẹ̀dọ́ kó sọ́kàn tẹ́ẹ̀dọ́ nílépa ó yàtọ̀ síra wọn ìwọ́ fẹ́ ga wọn fẹ́ ga ń tiwọn ẹ má dọ̀ nípapọ̀ mọ́ ẹ bá dán rìn yọ́ fọ̀ sẹ́yìn ẹ̀gbọ́n lẹ̀kan sí ti e ba jorin yo mu fasen ti ba aye re loruko Jesu Christ aye ri fasen
1: amen
0: so iwa ti se eye asaji ta ma kesi ni aselenu to ba di domedo awa keko gan gan lori asaidi e ko ta fe ko gan gan gan lori asa to ja package a wo no e lo ni do kejo ni do medo loni loruko Jesu Christ ara nagba
1: amen
0: so mo fa fe ta so ko so fa pe ola friday ni friday to kan osu yi so ro ola ba ni sisin tetele isu la ma fi se gbo ru to la ni sisin yi ati si so ji trole ni ago marun role ola titi di ago meje ni ola ni le ijosun wa ani so ji role nbe dipo so orun iso ji role lo wa lola ni ago marun role titi di ago meje eni e dara ko ma loruko Jesu Christ ara anugba loruko Jesu Christ ara anugba ata wa fe bere bere ni sisin yi aba fe pe wole ani dasi abi ka bere bere ni sisin loruko Jesu dara fun wa o
1: amen
0: on tan kesi ni pe a fe ke ko lori eye asaidi a fe ke ko lori eye asaidi so nta wa kesi na sale ni bi se fide mu leyin iwa ti se eye asaidi iwa ti se eye asaidi to ba di jomejo awa bo sinu e ko gan gan gan ta fe ko lori eye asaidi loruko Jesu Christ adara fun wa
1: amen
0: mo to so wa na pe awon la ne to sin wa agaga ola friday to kan osu ni sisiyi pe ah ni suru lona bi ko se so ji role ni ago marun role ola titi di ago meje ola na ni isoji wa ni ola ninu nile ijosin tiwa ti se ministers for Bible Church ta wa lona kan ta pe la kala rumbe ni mu garage ni lo ni ni garage o so na o do ni lewe so na ko la patan ba yen loruko Jesu Christ ara anugba
1: amen
0: ta ba fe pe sori to pe fe dasi awon ni ba te pe na re ala oko 091-23-70-86-75 Let can see 091
2: Hello sir.
0: Hello sir.
2: Baba I'm a yeyin.
0: Amen sir.
2: E ku la ka ya togbon. E je die beta ti mo nipa e gan.
0: Yes sir.
2: Be ma lo bi 200 years laye.
0: Be ni sir.
2: Se o ba pa.
0: Be ni sir.
2: Ah, Olorun to bi lo ba o ka be jire ledumore.
0: Bẹ́ẹ̀ni sá.
2: O dẹ̀ ni bori ewu ko ga soke to ba wo nkan ni nilele. Ah, Oluwa eleda.
0: Ori na.
2: Baba ikula ka
0: yi. O le di mali meji spito wa. O le di mali meji spito wa. Pẹ̀lú ojú ẹ̀.
2: Samuel Bido yọ ọmọ ya.
0: Yes sir.
2: Lorúkọ mi, orí tó ń kìlọ̀ ìwà.
0: Bẹ́ẹ̀ni sá.
2: Ẹ máa fi kíbádé ojú ọmọ adé.
0: Wàá gbọ́ sá. So, lẹ́ẹ̀kan sí nọ́mbà kejì tẹ ẹ lè fi dá sètò náà ni +234-81-42-49-1006 lẹ́ẹ̀kan sí +234-81-42-49-1006 aláàkọ́ tí wọ́n fi pè lẹ́ẹ̀kan ni 091-23-70-86-75 lórúkọ Jesu Christ ara ànúgbà lẹ́ẹ̀kan sí àwọn ìlànà ìsinwárí láàrin ọ̀sẹ̀ ọgbọ́jọ́ Tuesday ní ago márùn-ún ní ago márùn-ún rọ̀lẹ́ ti di ago méje Bible study nìyẹn bákan náà gbogbo ọjọ́ Thursday báyìí ní òní báyìí sí láago méje àbọ̀ àárọ̀ ṣaago mẹ́wàá àárọ̀ ìpàdé àjọ àfúgbé wọn àwọn èèyàn bá ti wá síbẹ̀ òun náà ni bákan náà ọjọ́ Friday ru ọ̀la báyìí tọ́kẹ́ oṣù báyìí nísinsìnyí ìṣòro ní ẹ̀kọ́ ìjọba torí bílíọ̀nù sílẹ̀ nísinsìnyí àti change it ẹ lọ ẹ̀ka lẹ́.
3: ẹ̀ka lẹ́ o. Mi ò ní ìbéèrè kankan mo kàn fẹ́ kí bàbá wa ni.
0: Ok.
3: Fẹ́ kí wọn pé wọn kó dúró ni.
0: Ok.
3: Mo ti gbìyànjú láti kí wọn láti látàárọ̀ ṣùgbọ́n mi ò mọ má ṣe yíwọ kí ṣùgbọ́n mo fẹ́ fi àsìkò yìí kí wọn lérè tó pé wọn kú ọdún òní ẹ̀mí àṣọpọ̀ ẹ̀ wọ́n dẹ̀ ṣe fún ìpè tí wọ́n gbà.
0: Àmọ́ ẹ ṣeun ẹ ṣe àdúpẹ́.
3: Ẹ ṣe ọmọ pẹ̀lú àwọn ọmọ ló ń sọ̀rọ̀.
0: Ẹ ṣe.
3: Àyẹ̀gbẹ́ ọkọ ìyá tóbi ló ń sọ̀rọ̀.
0: Ẹ ṣe. Sọdúnmọ̀ sọ lọ́wọ́ náà ni pé níjọ́ Friday orú ọlábá ní sísìn tó yẹ kọjá sọ̀rọ̀ ní sísìn yìí àti sọ́ọ́dì sọ́jì ìrọ̀lẹ́ mo bá pé Friday tó ti kan oṣooṣù ni tó bá pé Friday tó wà láàrin oṣù ni láago mẹ́ta ọ̀sán láago mẹ́fà ìrọ̀lẹ́ ọ̀la àwọn tó bá jọ ní àdé nípa àdó àtúsílẹ̀ nìyẹn tẹ̀ lọ́wọ́ fún bákan náà ọjọ́ Sunday wà yìí ní aago mẹ́jọ àárọ̀ Sunday títí di aago mẹ́sàn-án Workers Meet nìyẹn aago mẹ́sàn-án láàárọ̀ Sunday títí di aago mẹ́wàá ilé ẹ̀kọ́ bíbélì nìyẹn tapọ̀ sí Sunday school ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi nìyẹn bákan náà láti aago mẹ́wàá àárọ̀ ti di aago méjìlá àbọ̀kọjá díẹ̀ náà ni sí Sunday logo lórúkọ Jésù ara ànúgbà
1: amen
0: ẹ̀dá tó akọ̀ mọ́kànlá àwọn ìlànà ẹ̀sìn yìí kájọ sí àárí pé rere náà ni olúwa yọjára fún wa so nǹkan tá à ń kí ìsàlẹ̀ náà ni pé a fẹ́ kẹ́kọ̀ọ́ lórí ẹyẹ lára ẹyẹ àsáìdì a fẹ́ kẹ́kọ̀ọ́ lára ẹyẹ àsáìdì mọ̀tá wa ń kí ìsàlẹ̀ náà ni iwa ti se eye asadi we bi se fi de mule fun wa la case ni asale to ba di jome don gangan e ko ta fe ku da le gangan ibe la lo ni jome don ni agbara lohun loruko Jesu Kristi ara anugba
1: amen
0: so afe ke ko lori aye asadi iwa ti se re ati case lale I jome don wa lo nu e ko gangan ta fe ko loruko lo ajo dara fun wa
1: amen
0: to le ke se na ma tan fun ko wa na ni eh o ne wa on 2370 8675 lekasi 091 2370 8675 ati +234 81 42 49 1006 loruko Jesu ara anugba
1: amen
0: afẹ keko lori eye aside fun Thursday meji ele ka leun hello
4: hello
0: ekale o
4: elo se la gelu ni
0: be ni ekale o
4: ekale sa
0: e pe de sa o
4: e ba se ri lo to ba re awon obirin hello
0: an gbo yin
4: eh to ma fa ni gba ni pe obirin won lo si ra wa pe something like that pe won ti dagba pe oko yes na fokore ni tete lo menopause hello
0: I'm going e se o tire so n tan case na ni pe a fe keko lori eye aside na la keko pa re a da obirin mu abokunrin mu akopo na ni atokunrin atobirin atomode atagba pe ka kido keko lara eye aside aba jo case wa ti se eye aside ni asale bibili se fide mo le fun wa to ba di jo medo gangan a lo si bi eko gangan ta fe ko lara eye aside loruko Jesu Kristi ara anugba
1: amen
0: e ja ka pe kan si ka to ti pa ma lo lale o ti re e te n pe wa nle e je ka gbadua ni oruko Jesu
1: amen
0: olua gbo pe wa
1: amen
0: olua gba eyin wa
1: amen
0: gbogbo awon ese wa le kan si nu oro ati iro ati se wa e mi me dari je
1: amen
0: en to re de ni pa tara loruko Jesu e gbam na ra da
1: amen
0: en to re de ni pa temi olore mi me ko so enji
1: amen
0: e mi me ko da wo le
1: amen
0: lati oni lo eku la la re
1: amen jesu
0: loruko jesu eku la la isa
1: amen
0: olore mi me ko gbe ni de
1: amen
0: agbara yin nipa tara e mi me ko tun ma se
1: amen
0: agbara yin nipa temi olo ko tun ma se
1: amen
0: e gbole kan se pe mo wi pe agbara yin se nipa tara olo ko tun ma se
1: amen
0: okun ati agbara yin pa temi olo ko tun ma se
1: amen
0: aye oni gbe mi o
1: amen jesu
0: e ni ri wahala
1: amen jesu
0: e oni dam
1: amen
0: atun bo ndo me dulo adara pa
1: mo amen
0: okun ni foroko
1: oluwa hallelujah
0: loruko Jesu Oluwa wa.
1: Amen, amen, amen. Li oruko Jesu Kristi.
0: Okay. Number temi ni 080-23-51-7393. Bere baya ni bere tepe bere. Abe efe na lewa adwa. Bami inda anko uru abita leon. Suba ele kwi milati agume dwa aron. Titi agume dwa ale. Le kese ekbo. 080-23-51-7393. Let's see.

iṣẹ́ abaralọ́jọ́ Friday kejì ló ṣú yó. Nínú iṣẹ́ ọdún tó pàṣẹ fún Prophet Isaac Taiwo Ojo bàbá gbà ànfà. Àkórí ẹ̀. Olúwa gbà mí lọ́wọ́ ogun olùdènà. Àtọ́lufin sùn lọ́dún yó. Ìwọ náà wàá gbàdúrà. Kí Jésù gbà ọ́ lọ́wọ́ alágbára. Ó ti pinnu láti bọ ọdún ilé ìjẹ́mọ́ lọ́wọ́. Wá fi àdúrà gba agbára lọ́wọ́ ọ̀gá èèyàn. Àwọn arógo gbogbo jẹ́ kó o tún wá bèrè fún agbára láti rìnrìn àjò. Oṣù eléyìí nírọ̀rùn lábẹ́ májẹ̀mú ìpẹ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run aláàyè àti wòlíì Isaac Taiwo Ojo bàbá àgbà ọ̀nfà tí wọ́n máa sọ̀rọ̀ àṣẹ lọ́jọ́ Friday kejì lóṣù eléyìí nínú ìjọ Victorious Life in Jesus Christ Church beside Ọlọ́run Tọ́ba Bakery Dogo ìdí ìrókò bus stop lápáta Ìbàdàn wá gbà.

0: lorúkọ amojú ẹ̀rọ fún àsìkò yìí Aziz Ademola Adeosun Kayode lorúkọ mi mama woli nbe nbi iya e ba nki awon ara ile kan le mo pe ti de
1: e ku ile gbogbo ile ni orúkọ Jesu Olorun pẹlu wa
0: amen mama baba soro ijo victorious life in Jesus Church kilo bi jom na tole mi ati na lajo wa nje edogun
1: ise ranse ebe lati ni 2008
0: ni ijo nle ijo se yin bere loluwa gbe ijo re kale
1: so oruko yen de ni olorun lo fun ijo inu oruko yen
0: te ijo asegun
1: yes
0: ninu jesu ni ke ma je mama se ijo olorun na ma ni idojuko
1: gidi gan tori pe kini asiko ta wa yi esugun ko fe ki ijo olorun ko wa ko te fe ki enikan ko te datun bi ara to esugun gbogun so fun ide yi gbogbo ijo ti e wa tin pe oluwa loruko olorun ni tooto ni tooto esu ma gbogun ti won gidi pe kini ki ijo ko le pare ko wo ko daru esu ma wa after
0: mami ka to lo adua lati nu bibele kilo de ti awon eyin o gba adua olorun ro igbagbo mi ni agbara awon eyin o gba mo mo si ranti orin M627 kan abi boya bi jan go orin nu we jo apostle ti christ ni pe igbagbo mi duro lori eje
1: jesu
0: atododo jesu in tun gbe ka lo nkan mo ngo de bi kan mo duro le christa pata o tun ni ile miran iyanrin ni iyanrin mami se oro n so si se ma lati ko
1: lewe
0: sawun yan duro leri igbagbo jesu mo
1: ba yin sin
0: won wa iya noju ese
1: be ni lewe si ti gba gbogbo kan we eyan esu ti bomi tutu so kan awon eyan afawon to pe to ba ni christ ari kan to ma duro nikan o si wa lori ese won
0: afi awon to ba gbagbo
1: ton duro ton ni gbagbo
0: àwọn yìí náà tún ní orin àwọn tó dúró olúwa
1: àtún
0: agbára wọn ṣe o wọn ó fi yẹpo
1: bíìdì
0: wọn á sáré kì yóò sí rẹ wọn wọn ó fò ààrẹ mọ́mì ó tún po orin kan ṣùgbọ́n kí n tó kọ́ ẹ já lọ àdúrà láti inú bíbélì.
1: Mo kí gbogbo wa pé a kú àsìkò yìí orúkọ tèmi ni pastor Mrs. Felicia Taiwo Ojo aka ìyáàgbà confam.
0: Ìyáàgbà ni bẹ́ńbì lónìí.
1: So akori adua tadi lojo Sunday na ni ta lo nse bi oba lori aye mi who is acting like a king over my life mo sa asiko ta wa yi awon ikaniyan po gidi gan awon iwon yi won se bi oba lori aye awon elomi awon tun wa je awon te pe e lenu oro awon to ma hale mo yan
0: eni te le so
1: awon to ma so de kinun asa won de kinun aye
0: iwo n foju eri mewa
1: ta ma hale mo yan ta ma a ma gbiyan gijigi to pe o le so loju won o le na ro waju won won ti an ti ko elaye aje awon yi won po kaakiri lo de fa ni pe boya o wa lowo won ni o won wa ni ipo ni o boya won ni agbara kan ni agbara aye kan ni o awon won yi won de po kaakiri da yi ka wa won wa ile ise won wa ni ile to bi eya o je lori ebi ni oko gan papa le so re da kinun sinu ile ori iyawo atomo de ni bi ise na alaba sise gan papa gan a ma leri mo another staff pe won a se be won a se gbe won a sawo o ni kan to gbe ka ile boya owo lo wa lowo e ni o abi boya o ni agbara kan ni o abi iwa kan wa ninu e ni o o fi n gbogun ti awon won yiwa kaakiri papa ju okan gan ni landlord alaledi na wa de pe kini a ma hale mo tenant bi pe a pe won ni ko pe won te ni ku mo awon won wa bi pe boya won ni ko laye mo ara si te ni eni kan to wa nipo yen awon kan ti wa be saju won awon to wa nbe to wa tun ya won tun si nbe mo to pe kini won ni beru olorun a ma hale mo nikeji a ma ko omo nikeji laye je ati pe ni aye ta wa yi ko si ko to se laye ti ko si ni beli o ko si ko si la koja ni o ogun ni o anything o awon kan ti la shout kini won ti ni experience saju awa na ohun ni to baba la koja awon kan kini won ti la koja ni beli won po be yen sugbon ma mu ni won ba lati fi kini ka fi se example lawon to won ti ni la koja be yen sugbon ase won ase nbo tori gbagbo won nu christi olorun ja fun won o so pe kini won gbe kede olorun taba ni ka ma wo a lo sinu we exodus 5:2-3 yen
2: farao si wi pe ta ni oluwa ti emi o fi gbo ohun re gbo lati je ki israeli ki o lo emi ko mo oluwa na be ni emi ki yo je ki Israeli ki o lo won si bi pe
1: e ma gbo farao ni yen o eran ara lasan lasan yepe lasan lasan idin lasan lasan o nta le oluwa o fi aja omo Israeli o pon won loju o je won niya olo so pe o n gbo gbigbi won o me si gbe pe oluwa tu wa se ilu ide yi sanu fun wa a le ni kankan won ni kan la din o be si n gbadura na oko won olorun gbo gbigbi won pe kinu o ranse kan lo tu won sile be na ni iwo na gbo gbigbi re adura re olorun gbo o to ba ti to wo eyin wo ojo kan ojo kan bo wa dominira e ka tu wo nu we Jeremiah 9:33-25 ye e ya ko woni wa sun onidajo na onidajo 9:4-5 na
2: won si fun ni 70 owo fadaka lati inu ile bali verity wa amleki si fi be awon eniyan lasan ati anini lara ni owe won si ntele ohun si lo si ile baba re ni ofra o si pa awon arakunrin re awon omo jerubali 70 eniyan lori okuta kan sugbon oku jotamu
1: ewe ti won so nipa yi ika okunrin ameleki o ma le ni o nigba ti baba won ku tan wa ni ko wa fe nikan jogun o si wa laarin ile enikankan wa na o fe nikan jogun wa ni kilo ma se o wa lo awon yan lasan awon ti won ni lari o ko won jo o wa lo pa gbogbo omo ba omo papata o pa gbogbo papata lati le jogun gbogbo everybody o pa won o wa jogun o wa joko le ogun mole o sele san si emi ati ita wa na sugba se wa se nbo obinrin lo sto lo lu to ku danu do pe kini o gere se owo e ka tun wo Jeremiah 9 yen 23:25
2: bayi ni oluwa wi ki ologbon ki o ma sogo nitori ogbon re
1: ko ma sogo
2: ki ologbon ki o ma sogo nitori ogbon re be ni ki alagbara ki o ma sogo nitori agbara re ki oloro ki o ma sogo nitori oro re
1: sa ngbo be yen awon ko wa ni ipo peter nka yi o je ko fi wa pe ibi ipo ta ba ti wa olorun lo fi wa sibe ki sa agbara wa ki sa ogbon ori wa ba wa nipo nla ni o àwọn tó wà lábẹ̀wẹ̀ sí fìyà jẹ wọn pa láàrin ẹbí ọlọ́run gbé lọ́wọ́ sókè olówó ju àwọn tó kù lọ ó bẹ̀rẹ̀ tó kù rẹ̀ títà wọn bá ṣùbàṣùbàṣùbàṣù ó ní kì í ṣe nípa agbára rẹ kọ́ nípa ọgbẹ́rin wà ní ipò yẹn pé òun lòún gbé síbẹ̀ ó ṣe wà ń bẹ̀ yẹn ó gbé síbẹ̀ torí táwọn kan náà ni kì í ṣe fún agbára rẹ kọ́ ẹ káwọn ọba dáyà yẹn 1:3-4.
2: ìrera àyà rẹ ti tàn jẹ ìwọ ti ń gbé inú pàlàpàlà àpáta ibùgbé ẹni tí ó ga tí ó ń wí ní ọkàn rẹ̀ pé ta ni yóò mú mi sọ̀kalẹ̀ bí ìwọ tilẹ̀ gbé ara rẹ ga bíìdì àti bí ìwọ tilẹ̀ tẹ́ ìtẹ́ rẹ sáàrin àwọn ìràwọ̀ láti ibẹ̀ ni èmi ó ti sọ̀kalẹ̀ ni olúwa wí.
1: ẹ máa gbọ́ bẹ́ẹ̀ yẹn ọlọ́run sọ bẹ́ẹ̀ ó ní pé ipò ńlá tó wà yẹn tó ń talẹ̀ bàṣùbàṣùbàṣù tó ń fi yà jẹ arákùnrin arábìnrin rẹ bóyá olórí ẹbí ni ẹni o àwọn tó kò tẹ̀fẹ́ wá jọba lórí wọn òfẹ́ gbọ́ tẹnu wọn ara àtọ̀ ọkọ ni ẹni o sọ ẹ di kìnnú nílé bóyá ibi iṣẹ́ ni o bẹ̀rẹ̀ sí halẹ̀ ọmọ ẹnì kejì ẹ ó ní pé ipò pé ó ní inú ẹ ti wá dùn pé mo ti wà nípò gíga ẹni kankan kò lè já mi bọ́ mo ti wà ń bẹ̀ nobody ó ní pé ọlọ́run sọ pé ohun tóun fẹ́ síbẹ̀ yẹn náà ló máa já ẹ bọ́ pé tó bá kíyèsí ara òun máa já ẹ bọ́ kò nú ẹ wàá dẹni lẹ́lẹ̀ ojú àwa ti rú ẹni bẹ́ẹ̀ kàn pé ọlọ́run wo kíni o ó rí gbogbo tóun ṣe láti wọn ní ká wọnú òwe òwe 15:3 yẹn ló wà ń bẹ̀.
2: ojú olúwa ń bẹ ní ibi gbogbo ó wo àwọn ẹni búburú àti ẹni rere.
1: ṣe ti gbọ́ bẹ́ẹ̀ yẹn ọlọ́run bí sọ pé ojú olúwa ń lọ sí wá sẹ́yìn àwọn èèyàn búburú ó rí wọn àwọn èèyàn rere ó rí wọn bó ń ṣe ibi ó rí ẹ bó ṣe búburú ó rí ẹ kò sóhun tí ò rí torí pé kíni ó lérè yín tá a bá ṣe dáadáa ó lérè búburú ẹ̀ dọ̀kìnì ó dẹ̀ lérè so àtàwọn tó ń gbọ́ mi àtàwọn tá a wà ń bì gbogbo àdúrà gbogbo àwọn tó gbára kalẹ̀ gbogbo ayé wa bí kìnnì lórí ayé wa bí àmọ̀tẹ́kùn lórí ayé wa tí wọ́n ń halẹ̀ mọ́ wa tí wọ́n ń kọ́ aláyà jẹ tí wọ́n ń ṣẹ̀rùbà wa torí agbára tí wọ́n tó wà lọ́wọ́ wọn léèní ọlọ́run fà wọ́n wálẹ̀ ọlọ́run àǹdẹ̀ni lẹ́lẹ̀ ọlọ́run àgbẹ̀ àborí wọn bẹ́ẹ̀ ló máa rí jésù olúwa wa.
0: àmì àmì ẹ jẹ́ kí n ṣe báyìí mọ̀mọ́ a ṣe ojú òpó lẹ̀ báyìí ṣùgbọ́n ilé ìjọsìn tí ẹ ti wá ní victorious life in jesus church tí olùjọ wọn bẹ ní dógó lápáta ìpàdé tó wà lọ́sẹ̀ ìpàdé wo ni.
1: ní ọ̀sẹ̀ ìdún ọjọ́ sunday mo ṣe sọ pé àkórí wa yẹn la fẹ́ lò lọ́jọ́ sunday ta ló ń ṣe bí ọba lórí ayé mi ọjọ́ sunday ni ìyẹn máa ṣẹlẹ̀
0: ta ló ń ṣe bí ọba
1: lórí ayé mi
0: ta lẹni tó ń ṣe bí ọba lórí ayé mi o
1: tọ́lọ́

0: lórí ẹ̀.
1: Olúwa gbà mí lọ́wọ́ ogun olùdènà. Àtọ́lù fi sùlọ́dọ̀ yó. Ìwọ náà wà gbàdúrà. Kí Jésù gbà ọ́ lọ́wọ́ alágbára. Ó ti pinnu láti bọ ọdún eléyìí jẹ́ mọ́ lọ́wọ́. Wá fi àdúrà gba agbára lọ́wọ́ ọ̀gá èèyàn. Àwọn arógo gbogbo jẹ́. Kó o tó wá bèrè fún agbára láti rìnrìn àjò. Oṣù eléyìí nírọ̀rùn. Lábẹ́ má jẹ́ mú ìpè ọ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run aláàyè. Àti wòlíì Isaac Taiwo Ojo. Bàbá àgbà kọ́ńfà. Tí wọ́n máa sọ̀rọ̀ àṣẹ lọ́jọ́ Friday kejì lóṣù eléyìí. Nínú ìjọ Victorious Life in Jesus Christ Church. Beside Ọlọ́run Tọ́ba Bakery. Dogo. Ìdí ìrókò bus

0: àdúà orúkọ Jésù ayérayé ọlọ́run àjínde àti iyì ọ̀bángẹ́lì àti ènìyàn àtúgbọ̀gá wákàtí yìí o àmọ̀ sọ pé o ṣe ọba tó ń gbọ́ tiwa ọba tó ń dáhùn àdúà wa ipa tó borí ipa agbára tó borí agbára àṣẹ tó borí àṣẹ ohun tó borí ohun ọ̀rọ̀ tó borí ọ̀rọ̀ olùdánìkan ṣèjọba ogómọ ní forúkọ yìí ọlọ́run wa gba ọ̀pẹ wa olúwa gba ẹ̀yìn náà gbogbo ọ̀kan gbogbo tó ń bẹ lábẹ́ òun yìí lórúkọ Jésù olúwa ogun agbára káká kò fàyè sílẹ̀ ogun tó mú káti ṣe rere ó ní ọ lára ogun rọ́jú jẹ ogun rọ́jú mu ogun yẹn ṣẹ wọlẹ̀ ogun mẹ́rin ràn lọ́wọ́ ogun mẹ́rin aláàánú olúwa ṣẹ́gun yẹn wọlẹ̀ ìwọ tó ń ṣàní mo gbàdúrà má jẹ̀mú létà gbé bí ọ tí èjé wọn ó dàgbà ogun ti máa ń pa wọn ní rèwerèwe má jẹ̀mú tí èdè kí wọn tó ọmọ ọgọ́ta ọmọ àádọ́rin àtọmọ ọgọ́rin ọdún mo gbàdúrà fún ọ lórí tiẹ ogun yẹn ṣẹ wọlẹ̀ ogun yẹn ṣẹ wọlẹ̀ ogun yẹn ṣẹ wọlẹ̀ má jẹ̀mú kú òjijì tí èjé wọn ó dàgbà nínú ìran rẹ ta ló ń ṣàní ogun yẹn ṣẹ agbára olúwa kó wọn má jẹ̀mú ikú dànù lórí rẹ àkọlẹ̀ ikú lórí ọmọ rẹ kó mọ parẹ́ ìwọ ránṣẹ́ yìí ó dẹ̀ ṣàní àdúrà yìí ọfà rọpárọsẹ̀ tí mo ń kílèmọ apá kan tí mo ń kílèmọ ẹsẹ̀ kan ọfà paralysis lára rẹ ó dẹ̀ ṣàní ọfà yẹn bá iná jáde kó bá iná jáde ojú rẹ ò ní fọ etí rẹ ò ní di ọ̀kan kan mú ẹ̀yà ara rẹ ò ní yọ sọnù ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ mo gbàdúrà fún ọ wọn ránṣẹ́ yìí ogun ara nínú kò fàyè sílẹ̀ ọfà fọjúfọjú ọfà yaarọ ó jáde lára rẹ bẹ́ẹ̀ ni kó rí mo gbàdúrà gbogbo ìrànmọ́ ọlọ́run tó wà ń lò fún prógámù yìí ọlọ́run mi a máa tọ́jú yín a máa bùnmìnrin yín ẹ ò ní nìkan ṣe ilé ayé lórúkọ olúwa ẹni àmì tó àti àmì ṣẹ́kù bó àdúà náà ogo forúkọ ọlọ́run wa Jésù olúwa wa àmì fáyà ogo onífọ́lọ́run lókè ọ̀run ẹ káàbọ̀ sínú wákàtí àdúà pa ogun rẹ mo ní ọjà àdúà yìí ànáyè làjọ máa náà apá kejì àdúà ẹ̀ là ń gbà lónìí ìṣẹ́gun lórí ogun àti ẹ̀mí ìgbàgbé ìṣẹ́gun lórí agbára àtogun ẹ̀mí ìgbàgbé mo sọ fún wa bọ̀ ń dẹjọ́ wípé odidi agbára kan ni ẹ̀mí ìgbàgbé apá kejì àdúà yẹn ó là ń gbà lónìí Joseph sọ fún olórí agbọ́tí wípé tó bá dáa fún ọ tó lọ́n bá ràn ẹ́ lọ́wọ́ torí pé wàá débi tó ga wàá débi ògójọ́ o kó o rántí mi o mú mi kú ònú ilé yìí o inú ilé túbú o ni wọ́n jọ wà wọ́n jọ ń jẹjẹ ẹrú ni wọ́n jọ ń jẹjẹ ọmọ ọ̀dọ́ ni Joseph dára sí wọn ó tọ́jú wọn dáadáa ipò tó wà ààyè tó ní ó lò ó fún wọn láàrín tọ́jú wọn lóòótọ́ àwọn méjì ló tún mà lá wọn ó lẹ́nìkejì ó kú ẹnìkejì wọn dẹ̀gbẹ́ orí ẹ̀ ṣùgbọ́n tó ní yóò jáde ìyẹn jáde àsọtẹ́lẹ̀ rere sáyé olórí agbọ́ tí ó ṣẹ ẹnìkan gbọ́ mi lálẹ́ yìí àárọ̀ yìí ni gbogbo má jẹ̀mú rere àsọtẹ́lẹ̀ ògo tó ń bẹ lórí rẹ yóò ṣẹ mọ̀ ń sọ wípé má jẹ̀mú ògo tó ń bẹ lórí mi mọ̀ ni yóò ṣẹ má jẹ̀mú ògo lórí àwọn ọmọ mi mọ̀ ló máa ṣe sọ pé àsọtẹ́lẹ̀ rere tó bá bí mi wáyé àsọtẹ́lẹ̀ rere lẹ́nu àwọn ìránṣẹ́ ọlọ́run lórí mi mọ̀ ni yóò ṣẹ mọ̀ ni yóò ṣẹ mọ̀ wípé ọfà ayẹ̀lérí ayọ̀ lórí mi ọfà yẹn gbiná ọfà ayẹ̀lérí ògo mọ̀ ni ẹ gbiná sọ pé má jẹ̀mú tí ń ju ẹrù ògo dànù sọ pé má jẹ̀mú tí ń ṣe oyún ògo nù ayé ẹni lórí ara tèmi má jẹ̀mú yẹn parẹ́ o bó o ti wí àṣẹ tẹnu mi jáde má jẹ̀mú tí èyí jẹ́ kán lórí ìmúṣẹ ògo má jẹ̀mú tó mú kó ní orí ìlérí tí ò jẹ́ kó lọ́wọ́ ìmúṣẹ tí ò jẹ́ kó rí ìmúṣẹ gbà lálẹ́ yìí wákàtí àdúrà yìí ogun yẹn parẹ́ o Joseph ó túmọ̀ àlá rere ó dẹ̀ sọ rere fọkùnrin yẹn ṣùgbọ́n nígbà tí olórí agbọ́ ti jáde kò rántí ẹ̀ mọ́ ó gbàgbé ẹ̀ kò rántí rẹ̀ mọ́ torí pé agbára kan ń bẹ lẹ́nu iṣẹ́ ẹ gbọ́ gbogbo ènìyàn tó gun ẹyìn ò bá tí ì sẹ́ ayé ò ní rántí èèyàn o ìwọ kan ló ń bínú báyìí sáwọn kan tí wọn rẹ lọ́wọ́ ọ̀rọ̀ rẹ ni ó gbógun tó yé bínú sí èèyàn mọ́ mọ́ bínú sẹ́gbọ́n rẹ tí ò rẹ lọ́wọ́ mọ́ bínú fáwọn tó ṣe wàhálà fún mọ́ fẹjọ́ wọn sùn mọ́ yé gbé wọn sépè kì í ṣàwọn náà mọ́mì kì í ṣàwọn dádì kì í ṣe wà wọn náà ìwọ lógun ayé rẹ ò tí ì sẹ́ o ọ̀rọ̀ ayé ara rẹ ni ó bójú tó oro ti Isaac so fun iso ni pe nigbati iwo iso badalagbara tan wa jajaga re ajaga eru ko lorun re gbogbo eniyan ti ogun igbagbe o ba ti ise laye eniyan boju o ma won ni nla to won ni ranti re o boju o mo benu okerin to onje lele ni to o mo je tori pe ogun o ti se nigbati agbaro kokun ba wa lenu ise ayagba pe eniyan nigbati ba je mo kokun ba nbe lenu ise agbara awon te ko ran yan lowo won ma gbagbe eyan elomiin olori elomiin o ti dota e olori elomiin ko gbo call re mo olori elomiin o gbagbe re elomiin emi ti nbe lara e na ni emi used and dumb emi ki won lo eyan ki won ju yan le elomiin won fa ye egbo elomiin won fa ye lana won lana tan ona latan won gbagbe e ona latan won ranti e mo ona latan o wa di pe epo egusi re o wa di kajiri won yo tinu epatan won de po re nu ogun ti ja won kan re iwo ni ko ku fadua iwo ni ko belo taye re togun iba senu aye re gbo gbogbo eniyan won ma wa ori ko sibi to le wa won ma wa okan ko sibi to le wa o mo bi pe ibi kibi ti osan ba wa ese o ma raye won lana debe ni iwo o ti gbori ni nibi kibi ti oyin ba wa era n wa kan ni iwo o ti gbori ni gbogbo ise ti agbara ba se odo ni fi n sin bi odo ti e mo wa gbara kiri fura agbara ni o ma fura agbara ni wodo kan ki lo fa ogun aye odo ti seni lagbara fi n wa ri ogun aye osan ti seni lese fi wa kan ogun ti n benu aye oyin ati suga ogun aye won seni le ra fi n wa ri iwo ni o ku fadua o gbogbo ti n benu aye re ti o je won ranti e ni ko gun yen o se eyin kan e ti faye yin sin awon eyan e ti se wahala eyin kan nawo eyin kan nara eyin kan ni ori ke ba yan forugbin sugbon nigba ikore wa le yin danu eyin kan le ori kẹgbà wọn kan dìde ẹ bá dìde tán lásán ibi àtẹgùn ẹ wà dá aláìmọ̀ọ́se ìwọ ni ogún fàdúà pé ogun aláìmọ̀ọ́se ti ń bẹ lára mi níbi ó wà yẹn ó ṣe mọ bẹ lọhùn ní alẹ yìí ní wákàtí àgbàpọ̀ ogun rẹ náà sọ fún jésù sọ pé jésù náà bọ̀ láyé mi sọ pé jésù láyé mi kọjá sọ pé jésù bí ayé mi wò ogun tó ń bẹ láyé mi ẹ̀mí ti ń bẹ lára mi ọwọ́ ti ń bẹ lára mi tó ń sọ mí bí irinṣẹ́ olówó tọmọ kan lò mí nínú ẹrú kan gbé mi jùlẹ sọ pé ẹmí use and dump ẹmí àlògbé jùlẹ ẹmí àtogún àlòpàtì sọ pé ẹmí alákìsà lára mi mọ bá iná jáde bó o ti ń gbàdúrà yẹn mọ lẹmí alákìsà lára mi mọ bá iná jáde o sọ pé ohunkóhun tó ń bẹ lára mi tí ò jẹ kó lórí ó rántí mi sọ pé ohunkóhun tó ń bẹ lára mi tí ò jẹ ká láàánú ó rántí mi nínú orúkọ jésù lára mi ẹgbọ́rò olúwa sọ pé ẹgbọ́rò olúwa lórúkọ jésù mo ní ẹfàyè mi sílẹ̀ mo ní lónìí mo bú àkó yẹn sílẹ̀ kí ni àgọ́ odidi asọ́ni ẹ rí pé bí eégún bá ti wọnú ilé agbára wọ́n lè gbẹ̀kú ọ̀ ẹ lè mẹtí bẹnu rẹ̀ ẹlòmíì náà wọ́n dẹ̀kú ẹlòmíì gẹ̀lì bàbá ayé ló ń bẹ lára ẹlòmíì demonic makeup wọ́n gbé lẹ́lòmíì lórí ó dólóore mọ̀ olóore ò dá mọ̀ ó ma láàánú aláàánú ò mọ̀ ó lọ bólóore ó lọ bá láàánú wọ́n rí dẹ́ẹ̀tì ẹ̀ is coming náà fi sí wá lónìí wá lọ́la mọ́mí gbàdúrà dábì gbàdúrà mọ ní àgọ́ tán gbé wọ̀ mí mọ ni mo gbọ́ mọ ní àgọ́ ìgbàgbé lára mi mọ ni mo gbọ́ lórí iṣẹ́ mi lórí ọjà mi mọ ni mo bọ́ ẹ gbàdúrà yẹn ẹ̀yin oníṣẹ́ ọwọ́ mi contractor mi ó máa kọ quotation tó worth millions nínú àṣe wàhálà àti náwó àti kódà àwọn míì àti ṣẹ́tù àwọn míì ṣùgbọ́n wọ́n máa gbéṣẹ́ jáde ẹni tí ò ṣe wàhálà wọ́n máa gbéṣẹ́ yẹn fún owó tó dẹ̀ ti ná jáde kò ṣe é gbà padà mọ́ oh my god mọ́ gbàdúrà mọ́ níwọ̀ ẹ̀mí abo níṣẹ́ ṣe é lára mi ìwọ ọfà abáráyé fọwọ́ tì í lára mi mọ́ ní tí ẹ̀mí yìí bá ń bẹ lára mi mọ́ ní báyìí ná jáde sọ pé tí ẹ̀mí ẹrú ba nbe lara mi mo ni ba ina jade so pe ti emi oko atemi ada ba nbe lara mi mo ni o jade bo gbogbo eniyan oko ni roko ada ni yena bi oko ba roko bi ada ba yena tan to oko lo ma ko bi ada ma roko won agbesu isu adagba tan adasi ko jije isu ada ma kore oko ma kore adigba jije inu para ninu oko labe oko labe ewe ohun na ma fi oko apada pamọ si ki je ninu re gbogbo ye gbadua so ofa se mo je so pe emi se mo je ofa se mo je ogun se mo je ti ba nbe lara mi ni gbo oluwa bayi na jade mo gbadua fun o iwo to sami gbogbo aso gbagbe ago igbagbe ago igbagbe to fi decorate ye ti o je kala nu ri na ri o ti o je kan ranti re mo loruko Jesu nu aye re mama isami baba ispariwo ami nbe yen mo fa gba isere o ara adwa isi oni o ara adwa isi oni o ogun yen lana laye re ogun yen pare ninu seda e gbogbo ofa se mo je ogun se mo je epe se mo je egun se mo je ti ba nbe lori re lori omo re o mo pare o mo pare o oluwa tu o sile oluwa da o nigbe oluwa segun fun o o ra aye re pada o ra igba re pada o ra yan mo re pada lo ta to ni lo ogun aye se wole olore ma ranti e alaanu ma ranti e awon to gbere e lowo awon to wo re ti o nje re awon ti cv re to nbe lowo won awon ti e ko lowo sori re re to fi doke laye to si fi ma tan ni won ti gbagbe e ase Jesu loni o bi aye re wo wa ranti e fun rere ogun ti nja o se mama baba ogun aye re se o dedidi o dase olorun ogun foruko oluwa oke sori ko di betele iyan laise laaro yi ale yi ni e gba lafia e ma gba wusan ma san ma ye won ranse yi opa oje oni se mo lenu ni to ni wo iku oni wo be aise oni wo be gbogbo en te wa hospital bed tan fun mi si lara teje si lara sugbon ti o sise en ti e respond ti treatment lati wakati yi lo o ye ma san oruko Jesu bi odide mo dide bo ti mi sinu iye wonu e bo ti mi sita aisan ori buruku ko baye mi jade loruko Jesu da segun omi waju re lo ya sini mo o odo mi iwosan odo mi segun olorun ayo babalola ase ipe 1930 ko bless omi waju re yen mu ko san mu ko yi fi won ile ki segun wole re loruko Jesu be ni ko ri o su layo o jiji segun ojuma ire ojuma ayo iwo lo ma mo fun adua re gba oju oni ti o jobo olorun atemi ati e a o ni patanu Jesu nikan ni ona otito ati iye agbara Jesu wonu re lo Jesu oluwa wa ami fire oruko mi ni Solomon Peter aki pelu I love you all shalom
1: nigba wati dani loju pe Jesu oro fun ara re ti ba yin pade latenu iko ati ranse pastor ake pelu Peter Adekunle eyin na to le je aladun olorun ju be lo nipa didarapo ma awon ipade adu alagbara gbogbo to nlo ninu ijo re

Wednesday, lago mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá. Night of Vengeance, òru Friday nìyẹn. Bẹ̀rẹ̀ lago méjìlá àṣálẹ́. Gbogbo ọjọ́ ìsinmi Sunday, aago mẹ́jọ òwúrọ̀ ni sin ológun máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú Sunday school. Aago méjìlá la máa ń ṣorí ọ̀fẹ́. Gbogbo ọjọ́ Saturday kejì lóṣooṣù ni God of Wonders Powerful Prayer Program nílùú Èkó. Ọjọ́ Saturday kẹta ni tìlú Ìbàdàn. Gbogbo ẹ̀ lago méje òwúrọ̀. Gbogbo ọjọ́ Ṣẹ́gun Tuesday tó bá parí oṣù. Every last Tuesday of the month ni pàdé Ọlọ́run pamílẹ́rìn lago mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá níbi tí àwọn tó ń wojú Ọlọ́run pẹ̀lú àwọn tó ń retí ìyanu lọ́wọ́ ẹ̀ ti máa ń kórajọpọ̀. 20 hours marathon prayer ní gbogbo oṣù kínní, oṣù kẹrin, oṣù keje àti oṣù kẹwàá ọdọọdún. Ní gbogbo Friday tó bá parí lóṣù mẹ́ta mẹ́ta láàrin aago mẹ́jọ òwúrọ̀ sí mẹ́rin ìdájí ọjọ́ kejì. Ẹ̀rí agbára iṣẹ́ ìyanu ó máa ń lọ bíbà nínú àwọn ìpàdé yìí ló fi yẹ kẹ́yìn náà darapọ̀ láti jẹ aládùn.

0: ọlọ́run ọba tó ni gbogbo wa o náà la tún sọ pé kábíyèsí fún torí pé òun ló mọ wá tá a fi dúró ní ìrógan òun ni ó mọ̀ pé iwájú ló yẹ kóun fi ojú sí fún gbogbo wa tó fi jẹ́ pé tá a bá rìn lọ a ní máa rìn láàrin ìwẹ̀yìn tá a bá sì ẹ̀fẹ́ wẹ̀ ìyàwó alámọ̀ọ́mọ̀ yí orí wa sẹ́yìn báyìí ọlọ́run ọ̀gá ògo ó ti ṣe gbogbo ẹ̀ dáadáa ó ṣe orí tó dáa ó ṣe apá tó dáa ó ṣe ẹsẹ̀ tó dáa ó tún wò wípé tá a bá sọ̀rọ̀ yìí kò ní dáa kí gbogbo ẹnu wa kọ́kàn jẹ́ kìkìdá òfìfo ó tún mú àwọn eyín tó dáa ó kó sí kábíyèsí ni o òun náà la sì ń kí láṣálẹ̀ tò ní wípé ó ṣe é bẹ́ẹ̀ la kí gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa níkànnì lágelu 96.7 FM òkè gájòkè wípé a kú àjálẹ́ a kú iṣẹ́ látàárọ̀ a kú lílọ bíbọ̀ eléyìí tá à ń bá káàkiri àdúrà tí èmi ò wá máa ṣe ni wípé lágbára lọ́wọ́ ọlọ́run iṣẹ́ wa kò ní dìṣẹ́ mọ́ wa lọ́wọ́ gbogbo ohun tá a ṣe lórí ìdúró gẹ́gẹ́ bí iṣẹ́ òòjọ́ wa nígbà tó bá dọjọ́ alẹ́ a ní máa jẹ́ lórí ìdùbúlẹ̀ àìsàn lágbára lọ́wọ́ ọlọ́run ètò eléyìí tó ń kàn sí etígbọ̀ yín látìkànnì lágelu 96.7 FM òkè gájòkè láṣálẹ̀ yìí òun náà ni ètò eléyìí tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó tó bá jẹ́ pé ẹ̀yin wá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ pẹ̀lú wa fún ìgbà àkọ́kọ́ ni ètò yìí ni wọ́n ń pè ní ìlera wa kí ni ìlera wa ọ̀rọ̀ yẹn ó ti lọ ó sì ti ṣàlàyé ara ẹ̀ òun náà ni ohun gbogbo tá a lè máa ṣe ìgbésí ayé tá a lè máa gbé tó fi jẹ́ pé a ó wà ní ìlera pípé lóòótọ́ o èèyàn kì í ró kádún ó ní yorùbá sọ ṣùgbọ́n yóò mọ níwọ̀nba tá a bá ti wàá fẹ́ ní ìpèníjà kankan àbá fẹ́ ní ìdojúkọ kankan lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìlera wa nígbà tá a bá tètè bọ́wọ́ tá a fi jẹ́ lórúkọ láwọn ọba ọ̀gá àgbà lórúkọ gbogbo ìgbìmọ̀ olùdarí níkànnì yìí lórúkọ títílayọ̀ akínṣọlá olólùtọ́ ètò ìlera wa fọláṣadé àjàlá lórúkọ tèmi tí mò ń jẹ́ ẹ̀ka alẹ́ o lónìí pẹ́pẹ́ yóò pọn mọ́ torí pé dókítà míì wọ́n ti wà lórí ètò eléyìí tá a gbé wá lálẹ́ ètò òdì fún ètò ìlera wa tí wọn ó sì máa bá wa sọ ọ̀rọ̀ kan akáṣe ẹ̀yìn ni irú àwọn ìpèníjà bẹ́ẹ̀ ni àbẹ́ ní àwọn èèyàn tó ní irú ìpèníjà bẹ́ẹ̀ irú ìpèníjà wo ni irú ìpèníjà pé kí èèyàn ti mọ nǹkan ṣe dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó kàn dẹ̀ kan náà kó kàn má lè ṣe nǹkan ọ̀hún mọ́ ẹ ti mọ̀rú ẹ̀ èèyàn kan tó jẹ́ pé ọlọ́bẹ̀ ni ló lọ kọ́ ó ti mọ àsìkò tó yẹ kóun fi rú sọ́bẹ̀ tóun fi máa gí sọ́bẹ̀ tàbí àsìkò tó yẹ kóun fi yọ̀ sọ́bẹ̀ ó kàn mú gbogbo rẹ̀ ó kàn gbé kan nílẹ̀ kan ó kàn gbàgbé ẹ̀ síbẹ̀ tàbí irú èèyàn kan tó jẹ́ pé ibi ló fi nǹkan sí o yóò wá máa sọ fún pé ibi yìí lòun fi sí tó jẹ́ pé ibi ọ̀tọ̀ọ̀tọ̀ ló fi nǹkan sí ẹ ti mọ̀rú ẹ̀ tàbí kí nǹkan kọ́kàn déédé sá lọ lórí èèyàn fi ẹ ti rírú ẹ̀ rí ìyẹn la fẹ́ gbéyẹ̀wò ní àṣálẹ̀ yìí dementia òun làwọn olóyìnbó ń pè é tó bá jẹ́ pé ẹ ní àwọn èèyàn kan tí wọ́n nírú ìpèníjà bẹ́ẹ̀ ẹ súnmọ́dì rédíò yìí ò torí pé lálẹ́ àwọn dókítà akọ́ṣẹ́mọṣẹ́ lórí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n ti wà ń kalẹ̀ láṣálẹ̀ tòní ẹ gbàgbọ́ dókítà wa ẹ kalẹ̀
1: ma
0: ẹ pẹ̀lẹ́ sà
1: a dúpẹ́ ma
0: bóoni ẹ kú àtàárọ̀
1: a dúpẹ́
0: bóoni iṣẹ́
1: iṣẹ́ ń lọ dédé a dúpẹ́
0: kò ní bàjẹ́ lágbára lọ́wọ́ ọlọ́run
1: àmì lórúkọ jésù
0: dókítà wa tí a jọ máa sọ̀rọ̀ láṣálẹ̀ yìí àwọn ni dókítà onímọ̀ṣègùn òyìnbó tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ lórí níta fẹ́ sọ igan dókítà wa dókítà abimbola onífadé ẹ̀yìn sọ pé báwo ló ṣe fẹ́ jẹ́ óyá ẹ̀jẹ̀ akọ́kọ́ lọ sókè lọ́ọ̀nà ká lọ ká padà wá nígbà tá a bá dé kọ́ ètò yẹn yóò máa tẹ̀síwájú àmọ́ rírì yín bẹ́ẹ̀ ṣe fẹ́ràn wa.
2: Dr. Strap Recycle àti tamọ́tò dìrọ̀rùn gbà fún gbogbo ẹ̀yìn tẹ́ ẹ fẹ́ tamọ́tò ní cash and carry no delay. Dr. Strap ó rà lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ ẹ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ ẹ fẹ́ tà kẹ́ ẹ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ ẹ tún fi upgrade bó ṣe car truck bus trailer ipò yòówù kí mọ́tò ọ̀hún wà Dr. Strap ó rà lọ́wọ́ yín ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 ń dùn wọn lórí Twitter Instagram àti Facebook ni at Dr. Strap Recycle Dr. Strap Recycle dé mọ́tò títà dìrọ̀rùn.
3: Isaliosi Real Born Community Development Association Bonfoto Isaliosi Mbadan Sekeseke nono wandun wipe ajodun wa todun yi to papo mo ayo ajodun odun kan baba wa Olubadan le Ibadan o ba ra si dale wo ladoja Arusa 1 Isaliosi Real Born Community Development Association Lonke Kabiyesi ku orire eh Lake Baoluyole Oloye Agbanure ni Akanbi Arole Baoluyole Mbadan ku mura o alejo pataki lojo na Oloye Jubril Dotun Sanusi Okaloma Odua Senator Sarafadin Abiodun Ali Oloye Adegbe Gata Ofik Alegoke CEO Solution FM Radio Ibadan Alajo Olabi Bumi Sarafa OBS USA America Engineer Aderemi Abbas Oseni Honorable Stanley Ikrulai Olajide Odidi Omo Awon Ogun Tarige Lere Chokalu Suwa Nibadire Peyo Rasida Inde Merenge King Alaji Taye Lolu Akade Currency Aji Fataye Disafakus Ankara Tuwa Futita Ni Bonfoto Junction Kwe number yi 080-3223-9103 Ojo Ketan Den Logman Osu Kesan Pashe O Ago Mewa Aro Leto Bobo Tibere Bobo Ma Bibi San Isali Osim Bonfoto Atenya Lejo Takwe Anreti Ni Bonfoto Sisi gbagada ile lekun ile sa gbofiro lojo kojo gbagada ni lekun ile ewosan nigba kugba awa ti so kokoro yara akede ipolowo oja sonu ni lagelu fm ni badan Bagada ni lekun wa sile gbogbo aye lo gba o polowo oja ko sekede on gbogbo to ba fe ni lagelu 96.7 fm felele mbadan
4: oro re ojo wa si ma ta ni witi
5: Agidun di ore mi afiju di la to boye lati gba to ti bere ise di la re yi adua kan pere moju o kina si la do ohun ni pe kolo moju su resort
6: bi ti bo
5: idi ni pe di la re odiju moto meji pere lo to kun bo ka ati Nigerian UC to gbe ka gele lori po feta yi iwo na wa wo bi to tin ta won egbe titi ki moto kan wa mo jabo ko so break nu bayi eh olo moji kun pada ra lowo re scrap ati pe duro na o se wo ti igbon pade lokso toni tan wa loluyo le nbadan ni bi ti gbogbo eyan tin ta moto ti won tin ra moto ibe ni gbogbo eyan gbe moto won lo ti won ti lo nta don so bed office pelu ilana ntele to ba fe mo ku le lara aro lojo ko toko re ni di lokso to ko si n to buru nbe ke se wo ni kan lo wa nbe ti won toko won pele to abo to fokan bale Tude ko si ni ti o soko re egbe titi ilewu bawo eyan se loko nbe ti won ta lorisirisi ton so bed office pelu ilana ntele ni loso to na ni moto ti won ti won ta to je tutu ati tokunbo ti we re pepepere to fo kan bale tin ti mo so yi o ba wa yi o daada de fo number won ko pe won 081-6932-8487 le kan si 081-6932-8487
7: Ṣànú ẹ̀dá ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káṣe ní ilé ìdáná tí wọ́n lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn ilé yìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹgbà yìí káṣe kẹ́ ẹ̀ ti mọ̀ bí ẹni mọ̀ wó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù O tun ya o e je ki ja yin City Independence Day cash pot awon olubori 1966 ni yo ma je lose kokan gbogbo ojo Friday ni double winning cash pot nibe ni cash e tin so opin eniyan di millionaire tuntun eyi ki se akoko se iru e nje lo mo wi be iwo gan lo kan lati di millionaire wa September 30 ni special independence cash pot ni tori na ma se fi akoko re sofo lori splash fm *347*1004*#. Lori Lagelu FM, *347*1004*#. O si tun le ṣabẹwo soju opo website pẹlu www.cash.ng. Ẹni ọdun méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ stage gaming board ló fòun tẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù ẹ̀mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
8: Javis PR IKEA Foundation lo nlogun tatatan wi pe ti yin melo gbogbo eyan bada tagbegbe e ja ma nra wa leti pe gbogbo to luwa daada daada ni sugbon nigba ta daye ona kata bi ona mi ta ngba lo ra wa

0: O ma sokun fun arun lokan ojo kan sagwara sugbon ninu gbogbo eya ara oju lo bara ide pataki re ti ajo charity year foundation se npe akiesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowolowo ni charity year eye care foundation anfani lagbale yi erongba ti won fi gbe kale ko munira dani 1000 naira pere lowo card ofe se layewo oju o reading glasses lo fe fun gbogbo en ba nilo e anise ofe layewo fun gbogbo en to ba fe ma bi oro ku sinipa oro oju rorun gbogbo olukopa to ni ipenija oju lati sagbe kale charity year eye care foundation nigba to tun wa gbabi to ti ra anugba laisi ni ra owo ke lo tun duro se oriran gara ko ma deni ti won nfa ni tete phone loju popo la fini o ma lo taara lo sayewo oju re ni number 94 opposite unity bank charity council building yana agbala bus stop ni to se olowo tin fo sanu shopping complex iworo re ibadan lojoju ma ni o ago mesan aro sa ago merin role fun bere atalaye
1: 0701012255
0: oju lo bara oni dindo mo wa lagbari
2: tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
3: ètò ìgbéyàwó lálẹ́.
4: ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
5: kí ló ṣẹlẹ̀.
4: kí wọ́n tó so wá pọ̀ ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi fíríìjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
2: ẹ ní tòótọ́
4: ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí.
2: ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí cdk ẹ̀ wà.
5: ìwọ ló tún jẹ́ cdk báyìí.
2: bẹ́ẹ̀ ni o cdk ẹ̀ ẹ lè ra fíríìjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
2: láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
4: olùṣọ́ àgùntàn ẹ so wá pọ̀.
2: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
0: Ẹ pè CDK sórí 0707-454-3005.
5: CDK, sanwó díẹ̀ díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.
6: Ó balẹ̀ gbàgẹ̀, ó wọlé pẹ̀lú Bitters jagun labi ọkùnrin ogun gentleman on the body system ogun tarigi akanse bitters to ba orisirisi aisan bi adota ninu agbo ara woya aja 50 bitters be ti gbogbo obirin ko da ti emo imule awon boys to fe pe lori e to fe se normal ra 50 bitters wa fun gbogbo sisi ologe omoge to sexy bobo ati baba to fe wa fully active in the other room tabi ko mo lomoge wole ko ma le se normal debit lati sise ki ati sun ton wa fe dogun ewo ayegba yen ti koja o step up pelu 50 bitters ko sunrayo ko fun baby e tan nibi kibi nibi gbogbo ati nigba kugba 50 bitters is produced by the 50 Waves Limited. SLR Kakiri gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni Lot 3, Light and Craft Building, Basorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Bitters. Nadaki Tolote.
7: Kalẹ̀ ń bẹ̀ yẹn bó ni ètò ìlera wa ló ń lọ lọ́wọ́lọ́wọ́ mo ti ṣàlàyé irúfẹ́ àwọn èèyàn tó gbọ́dọ̀ jókòó sí ìdí ẹ̀rọ agbagbe wọn àti àwọn ọ̀rọ̀ eléyìí tá a gbé yẹ̀wò láṣàálẹ̀ yìí kódà kẹ́yìn tiẹ̀ wá mọ́ ní irú àwọn èèyàn kankan tó ní ìpèníjà bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹ nílò láti kọ ọgbọ́n kan àbí kejì dókítà wa ẹ̀kalẹ̀ o
8: ẹ̀kalẹ̀ ma
7: ẹ pẹ̀lẹ́ sà lẹ́ẹ̀kan sí
8: adúpẹ́
7: ẹ̀lẹ́ adúpẹ́ papọ̀ yín pẹ́ ráyè torí ẹ̀yin dókítà ẹ̀ ráyè kí ló máa ń fà
8: tọ́ iṣẹ́ náà ni torí pé a ní láti máa ṣe ìtọ́jú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn.
7: Ẹ pẹ̀lẹ́ sà
8: ẹ ṣeun
7: ẹ jẹ́ ká lọ tààràtà sórí nǹkan tá a fẹ́ sọ láṣálẹ̀ àìsàn kan tàbí àrùn ní kápẹ́ tàbí ìpèníjà ó ń bá àwọn èèyàn kan fà á dementia lolóyìnbó ń pè kí ni ìtumọ̀ rẹ̀ gangan ní èdè yorùbá wa yìí tá a bá ní ká sọ.
8: Ẹ jẹ́ kí n kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọ̀gá mi tó fún mi láǹfààní láti wà ní orí ètò yìí kí n tó tẹ̀síwájú ọlọ́run máa túbọ̀ ràn wọ́n lọ́wọ́. So ìpèníjà yìí tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ lónìí bẹ́ẹ̀ ti ṣe pé dementia a lè ṣàpẹrẹ tó jẹ́ kó lè yé àwọn ènìyàn tó ń gbọ́ wa nílé lóko èyí ó jẹ mọ́ ìpèníjà ìjì pépé ọpọlọ. Kí ni ìtumọ̀ èyí tí mo ń sọ? Tẹ bá rẹ́ni tó ní irú ìpèníjà báyìí a máa rí ní oríṣiríṣi ọ̀nà ló ti máa ń affect wọn. Fún àpẹẹrẹ ẹni tó jẹ́ pé ẹ jọ sọ̀rọ̀ tán ń sìn gbogbo nǹkan tẹ́ bá sọ pátápátá ìgbà tó tóbi ìṣẹ́jú mélòó kan ó tún padà wá béèrè kò tí ẹ rántí pé ẹ jọ
7: sọ̀rọ̀
8: ọ̀rọ̀ báyẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ṣe pàtàkì láti sọ wípé eléyìí ó wọ́pọ̀ láàrin àwọn àgbàlagbà ní averagely bí 65 years old.

0: lọ ẹ máa rí pé wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàgbé nǹkan easily. Fún àpẹẹrẹ, mo ti fà ṣàpẹẹrẹ ọ̀rọ̀ tọ́jọ́ sọ, ẹlòmíì ibi tó ń kó nǹkan pamọ́ sí, ó le fi nǹkan pamọ́ tán kó wá àbí àwọn nǹkan tó ń lò lójoojúmọ́. Èmi ni kọ́kọ́rọ́ ilé, èmi ni tẹlifóònù, èmi lowó, nǹkan tó bá ṣáà ṣe pàtàkì sí rontan tó ń lò
1: lójoojúmọ́.
0: Wà á bẹ̀rẹ̀ sí ní máa wa káàkiri, ọwọ́ á máa ṣẹlẹ̀ wí pé ibi tó ti fi sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí náà ìbẹ̀lẹ́ ti rí.
1: Ó sì ti kọ́kọ́ sọ pé òun ò rí ńbẹ̀.
0: Ó tiẹ̀ ti lè wa fún wákàtí kan wákàtí.
1: Kò dẹ̀ ní rí ńbẹ̀.
0: Jù bẹ́ẹ̀ lọ, kò dẹ̀ ní rí.
1: Kò dẹ̀ ń ṣe pé bóyá ojú ń dùn.
0: Ìbéèrè tẹ bẹ̀rẹ̀ yẹn ó ṣe pàtàkì o, torí wípé tójú bá ń dùn yàn tó ń wọ nǹkan tí ò tètè rí, ẹ mọ̀ pé ọ̀tọ̀ nìyẹn.
1: Ọ̀tọ̀ ni.
0: Tí etí bá ń dùn yàn tẹ́ bá sọ̀rọ̀ tí ò rántí nǹkan tẹ́ sọ mọ́, ọ̀tọ̀ nìyẹn. So a fẹ́ mọ̀ pé ojú òdun ẹni yìí o, kì í ṣe pé tí ń dùn. Torí ìdí èyí kò wọ́pọ̀ kẹ sọ pé nítorí pé ẹnìyẹn kàn gbàgbé nǹkan lásán ó wá ti ní dementia. Ó le jẹ́ pé eléyìí ni ó kọ́kọ́ fi bẹ̀rẹ̀. Ṣùgbọ́n àwọn nǹkan míì wà tá a tún máa wò mọ́ra wọn. Àwọn ẹlòmíì nǹkan tí ẹ jọ sọ gbogbo báyìí ló ń gbàgbé, ṣùgbọ́n ẹlòmíì kò tiẹ̀ mọ bó ṣe ń ṣe nǹkan tó ti mọ̀ ń ṣe dáadáa tẹ́lẹ̀ tẹ́lẹ̀.
1: Fún àpẹẹrẹ
0: ká sọ pé mo mọná dá, mo fẹ́ràn láti máa dáná. Ó le jẹ́ pé ìgbàgbé tó ń gbàgbé yẹn òun náà ni ò jẹ́ kí ó mọ bí ó ṣe ṣe dáadáa mọ́. Mo ti gbómi kaná, mo ti fi gbogbo èròjà sí orí iná sí oúnjẹ tí mo ń ṣe, mo ṣe gbàgbé ẹ̀ síbẹ̀ nìyẹn.
1: Tó wá jóná.
0: Ló bá jóná. So ẹ jíri pé kò dẹ̀ ṣe pé ó máa ń rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ká sọ pé ẹni yìí o, àti ẹ̀ ti mọ̀ pé bó bá gbómi kaná omi gbúdọ̀ jóná, ọ̀tọ̀ nìyẹn. Ṣùgbọ́n ẹni tá à ń sọ, ẹni tó jẹ́ pé wọ́n tiẹ̀ máa sọ fún yín pé màmá láéláé wọn ò lè gbàgbé nǹkan sórí iná tó bá ṣe mọ̀ pé ìyẹn ti yàtọ̀. Ẹ lè béèrè pé èlò lowó yìí kẹ fowó hàn wọ́n, kọ́ sọ pé 1000 lélè kó dẹ̀ jẹ́ 10 naira lẹ́mú dání. Tàbí kọ́ sọ pé ṣùgbọ́n kò pọn dandan pé ó gbúdọ̀ ṣẹlẹ̀ báyìí ní gbogbo èèyàn. Àpẹẹrẹ lè tá à ń ṣe, ẹlòmíì ó lè mọná dá kó má mọ̀ dáadáa mọ́, tàbí kó má lè ṣe dáadáa mọ́. Ẹlòmíì ó sì lè máa dáná rẹ̀ lọ, kó jẹ́ pé nípasẹ̀ bó ṣe ń da owó mọ̀
1: ni ó ṣe sí,
0: ó ti ń ṣe tiẹ̀. So àwọn ọ̀nà bòmíì tí ó ti affect tiẹ̀ nìyẹn. Ẹlòmíì kan sọ pé ẹni tó jẹ́ pé ọ̀jọ̀gbọ́n níbi iṣẹ́ ni, tó jẹ́ pé ó máa ń kọ̀wé kó wá ṣàdédé kó má mọ nǹkan kọ mọ́, kó tiẹ̀ fẹ́ kọkàn rántí bó ṣe máa
1: kọ mọ́.
0: Ẹni tó ti ń sọ̀rọ̀ dáadáa tẹ́lẹ̀ ó kàn wá ń da gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn. Bóyá tó bá ń sọ̀rọ̀ ló kàn tiẹ̀ lè dúró láàrin kan, kó bẹ̀rẹ̀ sí ní ronú sí pé kí wá ni ó tún kù tí mo fẹ́ sọ. Irú eléyìí máa ń ṣẹlẹ̀. Ẹ tún lè rí àpẹẹrẹ mi wípé kí bàbá jáde àbí kí ìyá jáde, kí ẹ bá gba ìpè lójijì, kán ní ẹ̀yin lọmọ lágbájá ní èmi ni nǹkan bàbá wà ní bóyá bàbá ń lọ sí alákíá, ó ti gbọ̀nà challenge lọ. Bàbá wà ń challenge o, bàbá ò mọ̀nà
1: ilé mọ́ o.
0: Bàbá bàbá ẹ ṣàdúró mọ̀ ń bọ̀ lọ́mú bàbá, kì í dẹ̀ ṣe pé bó ṣe máa ń
1: rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn.
0: So in fact ó tẹ̀lé ṣẹlẹ̀ pé bóyá ẹ ti fojú fò tàbí kẹ má ṣàkíyèsí pé bàbá ti ẹ̀ ń gbàgbé nǹkan. So gbogbo àwọn tá à ń sọ yìí kì í ṣe pé gbogbo ẹ gbúdọ̀ ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan náà. In fact tó bá ti ń dé àwọn level kan, ó ti ń ṣòwò pé ó ti ṣe díẹ̀ tí kiní ti wà ńbẹ̀, bóyá àkàn pé àkíyèsí sí. Tó bá ti ń di pé ohun tán bóyá bó ṣe máa ń wẹ̀ lójoojúmọ́ tó rẹ̀ lómìí, bó ṣe máa ń tọ́jú rẹ̀, ó gbà di pé kò tiẹ̀ mọ bó ṣe máa wọṣọ mọ́, ó tiẹ̀ mọ bó ṣe ti ri pé kíní ó ti wà ń bẹ̀ ti pẹ́ nǹkan tètè ṣàkíyèsí ni. So àwọn nǹkan tó máa ń lò lójoojúmọ́ òun ló kọ́kọ́ máa ń ṣẹlẹ̀, ni pé ohun tó ní mọ bọ́ ṣe ló kọ́kọ́ máa mọ bí ojú kò iná tí ń dáná tí ń jóná, ṣùgbọ́n kò sí anybody lè ṣe oúnjẹ kó jóná. So wọn tètè ṣàkíyèsí, tàbí kó jẹ́ pé bàbá ń gbàgbé nǹkan kan, wọ́n sọ pé àrùn àgbà ló ń ṣe bàbá, àrùn àgbà ló ń ṣe tó jẹ́ pé ẹ̀kan ti mójútó. Láti ṣó gbogbo orú èyí la gbúdọ̀ kó pọ̀.
1: Dókítà kí ló wá máa ń farú nǹkan báyìí kan.
0: So àpẹẹrẹ náà la fi lè júwe ohun tó ń fà, àpẹẹrẹ la lè lò. Ẹ jẹ́ ká lo oríṣiríṣi àpẹẹrẹ, torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń fà tó dẹ̀ jẹ́ wípé àwọn tó ń gbọ́ wa nílé, tá a bá bẹ̀rẹ̀ sí ní sọ ó lè sú wọn, ṣùgbọ́n ká ṣàpẹẹrẹ tó lè yé wọn. ẹjẹ ká lo àpẹẹrẹ iná tó wọnú ilé electric wiring tó wọnú ilé kó wá ṣẹlẹ̀ wípé ní ìpele kan lè tó supply iná sínú yàrá ètò máa débẹ̀ kó wá ti gé níbì kan ẹ mọ̀ pé iná lè wà sí ti rùn iná lè wà ní kitchen ṣùgbọ́n kò sí
1: yàrá torí pé ó ti gé wáyà tó gbéná wọlé yẹn ti gé nínú yàrá o
0: bẹ́ẹ̀ni
1: ó ń ṣiṣẹ́ lóòótọ́ o ní sitting room o ó sì ń ṣiṣẹ́ lóòótọ́ ní kitchen ṣùgbọ́n wáyà yẹn ti wá gé nígbà tí ó fi wọ yàrá kò wà ní síná yàrá iná sì wà nínú ilé
0: ẹ jẹ́ kí n fi àpẹẹrẹ mi ṣe ti ẹ̀ka kan tí mo ń sọ lọ́wọ́ yìí ká sọ̀rọ̀ wípé a lo farmland oko tó wá jẹ́ pé a wá supply omi sí oríṣiríṣi ẹ̀ka ká sọ pé bí ta gbin àgbàdo sí ẹ̀gẹ́ sí eléyìí ìyẹn sí ó wá ṣẹlẹ̀ wípé pipe tàbí supply omi kí nǹkan kó kàn block ẹ̀ láàrin ẹ mọ̀ pé ká sọ pé ètò ń lọ sí ti oko àgbàdo lomi òde ètò lọ sí oko ẹ̀gẹ́ omi sì débẹ̀ ẹni tó bá dóko ẹ̀gẹ́ kò lè sọ pé wàhálà wà ó wá dijọ́ tẹ bá lọ sí oko
1: àgbàdo téèyàn ní pé ó ti gbẹ
0: ǹlẹ́ rí pé
1: wàhálà wà
0: ó ti gbẹ wàhálà wà ń bẹ bí òwe la ṣe ń sọ̀rọ̀ màá sì ṣàlàyé gbogbo ẹ̀ ok ìpele kan nìyẹn a padà wá síbẹ̀ ká wá sọ pé ìpele míì ẹni tó jẹ́ pé ilé wa wà bá a ní yàrá a ní kitchen a ní oríṣiríṣi ká máa dá ìdọ̀tí jọ sínú sitting room ẹ mọ̀ pé ó lè má ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lójú ayé àpẹẹrẹ la kàn ṣe kó wá di wípé ìdọ̀tí tiẹ̀ wá pọ̀ débi pé àti ẹ̀ wá lè gba ọ̀nà sitting room
1: jáde mọ́
0: sí yàrá mọ́
1: tàbí sí yàrá
0: tó ti yẹ yín
1: dáhùn àwọn pẹ́ ọ̀nà rìn
0: ẹ jẹ́ ká wá ṣàlàyé tẹ́lẹ̀ kejì tí mo sọ yìí irú nǹkan tó ń fa dementia tó common jùlọ nìyẹn èdè wọn ń pè ní alzheimer's dementia so ní tàwọn olóyìnbó wọn máa pè ní protein ẹṣẹ ẹ̀jẹ̀ ká fi gbogbo ẹyin sílẹ̀ kó lè yé àwọn ara lé kó wá máa bẹ̀rẹ̀ sí ní build up sínú sitting room bá a ṣe sọ lọ́pọ̀lọ́ ni la ti ń sọ báyìí o ó wá ti build up débi wípé èyàn wá lè gba sitting room pọ̀ sí yàrá mọ́ ẹni tó wá ṣẹlẹ̀ ni pé àwọn nǹkan kan wà tó yẹ ká kó láti sitting room ká kó lọ sí yàrá kí yàrá lè máa ṣiṣẹ́ bó ṣe kó ń ṣiṣẹ́ àní lè kó wọn lọ mọ́ ìgbà tó bá yá connection ó tiẹ̀ ti break pátápátá ní ọpọlọ àwọn nǹkan kan wà tá à ń pè ní neuron àwọn ní cell ibẹ̀ ni gbogbo activity tó ń ṣẹlẹ̀ tó ti ń ṣẹlẹ̀ tí eléyìí bá ti block pẹ̀lú àwọn ewúrú àwọn èròjà tó yẹ kó wà lọpọlọ tí mo ń sọ yẹn tó yẹ kó síbẹ̀ tó ti pile up bí ìdọ̀tí ó wá máa ṣẹlẹ̀ wípé àwọn tiẹ̀ tó wà ní yàrá
1: wọn ò ní ráyè kọjá wa mọ́
0: wọn ò ní lè communicate pẹ̀lú ara wọn mọ́ ó máa fa wàhálà tó ń fa nìyẹn èyí tá à ń sọ pé bóyá pipe block èyí tí pipe ti block èyí ó túmọ̀ sí wípé bóyá ẹni tó ní hypertension àbí tó ní diabetes for instance nǹkan kan wà tó lè ṣẹlẹ̀ nínú ọpọlọ náà bá mójútó bó ṣe yẹ kán mójútó wọ́n máa ń pè ní lacuna infarct bí stroke ni bọ̀ kékèké ẹ mọ̀ pé tó bá sọ pé èèyàn ní stroke ẹ dédé rí pé àwọn lọ bóyá kò lè gbé ọwọ́ méjèèjì abẹ́sẹ̀ ẹ ti máa mọ̀ pé wàhálà wà kíákíákíá ẹ ti gbé lọ sí hospital pé irú ilé díẹ̀díẹ̀ ni bóyá kàn block ibì kan díẹ̀díẹ̀ omi ò ní lè flow bó ṣe kó flow lọ sí oko tá a ṣe ṣàpẹrẹ inú èyí ó tún máa disconnect àwọn neuron yẹn láti communicate òun á máa jẹ́ kí wọ́n àwọn sẹ́ẹ̀lì yẹn kó máa kú.
1: ṣé ìgbésí ayé tá à ń gbé ni ó ń block àwọn cells yẹn ni àbí n tà ń jẹ.
0: so ẹ ṣe fún ìbéèrè yìí ohun tó ń fà ọ̀pọ̀lọpọ̀ ni ṣùgbọ́n èyí tó yé wa dáadáa tó lè yusuf fáwọn tara lé ni wípé ìgbésí ayé tá à ń gbé ó ṣe pàtàkì oúnjẹ tá à ń jẹ ó ṣe pàtàkì àwọn nǹkan wà tó máa ń pè ní risk factor láwọn nǹkan tó máa ń fúnyàn ní àwọn ètà lè ṣe nǹkan pa wà àwọn ètà lè ṣe nǹkan pa wà.
1: àwọn wo la lè ṣe nǹkan
0: pa àwọn for instance tó bá sọ pé bàbá mi àbí ìyá mi nìkan onírú ìpèníjà yìí ọmọ pé o ò lè ṣe nǹkan kan gbà yẹn
1: tó ti jẹ́ pé nínú ìran ló wà
0: tó jọ bẹ́ẹ̀ jẹ́ ká sọ pé ó jọ bẹ́ẹ̀ torí àlè fọ́ sọ̀yà pátápátá ṣùgbọ́n a rí pé ó jọ bẹ́ẹ̀ so kí lèèyàn lè ṣe ń pa yẹn o ṣáà lè lọ yí bàbá àbí ìyá padà
1: àbí kò yí ẹ̀jẹ̀ ara rẹ padà
0: àbí kò yí ẹ̀jẹ̀ padà ṣùgbọ́n bá a ti ṣe sọ ohun tó bá da fún heart iṣẹ́ ọkàn náà ń pè yẹn
1: ọkàn ni
0: òun ló da fún ọ̀pọ̀nà torí ìdí èyí káwọn ara lè tẹ́tí dáadáa lọ́nà láti ṣe prevention
1: lọ́nà láti dẹ́kun rẹ̀
0: o ni wípé èmi ni diabetes èmi ni hypertension báwo lẹ ṣe máa prevent báwo lẹ ṣe máa dẹ́kun hypertension àti diabetes tó bá ti mọ bó ṣe ń dẹ́kun yẹn ó ṣe pàtàkì láti dẹ́kun dementia torí àwọn méjì tá a sọ yìí àti gbogbo àwọn nǹkan tán máa ń fà ó wà lára àwọn nǹkan tá à ń pè ní risk factor tí a lè ṣe nǹkan nípa ṣó ti yẹ oúnjẹ jíjẹ ó ṣe pàtàkì ká jẹ oúnjẹ tí ó máa fún ọpọlọ ní àlàáfíà oúnjẹ tó bá máa fún gbogbo ara lálàáfíà ó máa fún ọpọlọ lálàáfíà irú àwọn oúnjẹ wo fruits and vegetables ó wà very
1: àwọn èso àti ewé bẹ́ẹ̀
0: èso ewé gbogbo orú nǹkan báyìí ó ṣe pàtàkì ká dín kù ó ṣe pé ká má jẹ ká dín kù àwọn oúnjẹ tí ò tiẹ̀ wúlò tí ò ṣàǹfààní táwọn wọn máa ń pè ní junks ká yọ
1: àwọn sáré bọ́jà oúnjẹ
0: èmi ni ká
1: ó ti ṣètò rẹ̀ lẹ̀ fún wa
0: ìgbà tá a bá
1: mú akàgbẹnu sí lókù
0: bẹ́ẹ̀ ni a mú kókan rọ̀bọ̀ lẹ́yìn ìgbà tá a mú kókan rọ̀bọ̀ tán a wá fi búrẹ́dì ńlá kan tì sílẹ̀ wàhálà òun là ń wá ká máa jẹ àwọn oúnjẹ tó lálàáfíà òní lọ́nà rẹ̀ nǹkan míì tó tún máa ń fa irú wàhálà yìí tó tún lè fà á òní pé ẹ̀yin ẹ rò ó pé machine tẹ́ ń lò níbi iṣẹ́ tó ń ṣiṣẹ́ dáadáa kẹ wá máa da kẹ́míkà
1: tó
0: lágbára sí lórí láìpẹ́ láì jìnà machine
1: ó dà
0: sẹ́lẹ̀ àwọn kan wà tó bá ṣe pé ọtí àmupara tán ọtí àmupara bí ìgbà tá à ń fi wàhálà sọ́jọ́ iwájú ni because ọtí yìí ó dàbí pé ń fi kẹ́míkà sínú ọpọlọ ṣáṣáṣáṣá kò ní ṣe àǹfààní fún ẹ̀yà ara kankan ìyẹn jẹ́ kan another one wá tún wà tàbí tún gbúdọ̀ wò bí tá a ṣe sọ àwọn oríṣiríṣi nǹkan tá a máa rí nínú dementia yìí ìgbà míì wà tó jẹ́ pé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ kì í rílì ṣe dementia for instance ẹnìkan tó bá ní infection tó rílì serious ó lè create nǹkan tó fẹ́ jọbẹ̀ tàbí kó jẹ́ pé vitamin tó yẹ kó wà lára
1: kò sí
0: ó lè fẹ́ create nǹkan tó jọbẹ̀ so a lè fi yìí sọ pé tó bá da engine rẹ̀ tí ò da tẹ dà sínú ọkọ̀ lè takú ṣùgbọ́n tẹ bá ti yọ kúrò níbi bẹ ọkọ̀ ó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́
1: pa àwọn tó bá ní ìpèníjà ìdókítà wà ṣé ọ̀nà àbáyọ kankan wà ṣé wọ́n lè gbádùn tàn yányán torí a mọ̀ pé bá a ṣe ń tẹ̀síwájú nínú ìgbésí ayé wa nínú ayé àwọn àìsàn kan wà tàbí àrùn kan tàbí ìpèníjà ètò ìlera kan wà tó jẹ́ pé àwọn dókítà ò ní ẹ gbàgbé ẹ o kò lè kú òǹbẹ o ti di bára kú o ẹ jọ mọ yí pọ̀ ni o ìtumọ̀ yẹn ni pé ẹ jọ máa manage bọ́n ṣe máa ń sọ àwọn kan wà tí wọ́n ní ó gbọ́ wíwò tàn yányán tí ó lọ yányán tí ò ní padà wà mọ́ ṣé àwọn tó bá ní irú ìpèníjà eléyìí tá a sọ̀rọ̀ nípa lálẹ́ yìí ṣé wọ́n lè rí ìtọ́jú tán yányán tó jẹ́ pé wọ́n sì tún padà síbi ti tẹ́lẹ̀
0: ṣe rí àwọn tó bá ti nírú ìpèníjà ẹ a máa fi àpẹẹrẹ yìí sọ wípé tẹ bá ń wa mọ́tò tó ń já lọ gírí ibi tẹ ti ń bọ̀ ó lè ṣe é ṣe kẹ má padà síbẹ̀ ṣùgbọ́n ibi tẹ ń lọ
1: ẹ máa mọ bẹ̀
0: ẹ lè mọ bẹ̀ ṣe máa ṣe pé kò ní tètè dé bẹ́ẹ̀ kí lẹ máa ṣe máa bẹ̀rẹ̀ sí ní tẹ bírèkì tẹ bá ti ń tẹ bírèkì ó máa dá jọ́nì ìrìnàjò yìí bí ìrìnàjò tó sí tó ń lọ síwájú
1: ni o
0: tó ń lọ títí ni ṣùgbọ́n ẹ lè dá dúró èyí ló fi jẹ́ wípé dápẹ́rẹ́ bá ti wà kó tètè lọ gba ìtọ́jú ó ṣe pàtàkì
1: nílé ìwòsàn
0: torí ó ṣe é ṣe dáadáa láti dá bí mọ́tò náà ṣe ń já lọlẹ̀ ó ṣe é ṣe láti dá dúró
1: ṣé agbó ò lè ṣe ni
0: àtọ èmi ò kọ́ sí agbó èmi ò kọ sí àgbo
1: èmi ò
0: mi sì ni fẹ́ sọ nǹkan kan nípa eléyìí
1: ṣùgbọ́n tí wọ́n bá mú èèyàn lọ sí ilé ìwòsàn tí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wà
0: bẹ́ẹ̀ni
1: ṣé ìdánilójú wà pé wọn yóò gbọ́
0: o là ń sọ wípé kò sí wípé ọmọ yọ kíní kúrò pátápátá ṣùgbọ́n
1: yóò dínkù
0: ẹ jẹ́ kí n sọ pé báwo la ṣe máa sọ yorùbá pé help wa
1: ìrànlọ́wọ́
0: ń bẹ so it can be managed So ọpọlọpọ nkan lo nsele leni to ba niru ah ti e ti pari ka cover gbogbo e patapata
1: ah
0: oye yin oye mi so nkan ti mo nso ni ọpọlọpọ nkan lo nsele boya bi awon nkan kan to ti affect leni boya bo se agitate boya bi awon behavior
1: mo se ba n gbegbe si aye tele tele
0: ti o le gbe mo abi iyan kan then bi pe ki awon e ma so pe on sagidi bo se ma nso
1: niyan
0: e ma ri awon boya to mu won pe mama nsagidi baba nsagidi won o fe gbogbo awon nkan ba yen o se toju o se toju so di ni opolopo itoju lo wa o even though pa so wi pe ki se pe nkan ta le so wi pe on fe yo kuro nbe patapata
1: patapata to ha dupe o niyan se won lobe se gbogbo eyin te ba wa je na adupe pipe tele wa adupe lowo dokita wo ni mo segun yibo ni won dokita Bimbola Onifade opolo wa bi o se ma sise daada bi ye wa yo se ma so o na ni won je onimo segun yibo le lori ti won si wa lati ile iwosan akose mose ti UCH ni ilu Ibadan dokita wa wa pelu abileko olowo yokemi ati arabiri dola oye dola to je pe eka kanna o ni gbogbo won ti jo wa lati ile iwosan ti UCH ni ilu Ibadan akin o e seun te dide te tele dokita wa wa agbara lowo Olorun ba oju oni te nikokan wa eto ile ita pe ni ilera won hun yo roke sugbon to ba tun wa ni awon kan kan kan teyin fe bere lori awon kan ta gbe wa lale dementia la soro n pare lale yi o eyin le pe sori ero bara eni soro yi o 08067792783 egbo lekan si 08067792783 tabi 09027428912 oni o ba lejo ninu lagbara lowo Olorun oba arun ni file wa sode la se dumare ojo mejo lagbara lowo Olorun letun lanfani ati pade wa lori eto ohun bakan na titi wa dijo mejo ohun mo kiyin o dokita wa pe sewon epu dide o
0: adupe ma
1: fola shade ajala loruko temi ti mo je orun ayo ni gbogbo wosun o daro

0: lóye àgbàlọ́ tóró lọ bàlọ́ tẹ́yìn ẹ̀rín fẹ́.
1: Láwùjọ àgbà ètò tí ń tọ́pọ̀ kù àwọn àgbà aláṣeyọrí ọmọ Yorùbá dórírun lẹ́yìn ìjọun ètò tí ń tú pẹ́rẹ́pẹ́ àwọn àṣà àti ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀dálẹ̀ Yorùbá láwùjọ àgbà àtẹ̀tọ́ lẹ́yìn ìjọun ètò tí ń kọ́ni láwọn ẹ̀wà èdè Yorùbá tààràtà ní dórí aago mẹ́sàn-án àṣálẹ́ ọjọ́rú tí ṣe Wednesday lẹ́tọ́ láwùjọ àgbà ọjọ́bọ̀ tí ṣe Thursday lẹ́tọ́ láyé ìjọun tákí ọba akin lójúde olúyọ̀lé ọmọ mi gbogbo olútìtì láfẹ́fẹ́ lájẹlú ẹfẹ̀ 96.7 ní fẹ́lẹ̀lẹ̀ láwà máa gbọ́ mẹ́tọ́ láwùjọ àgbà ṣe ń fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ tí ń tu gbogbo aráyé lára tógun lọ́gọ̀ ọmọ ènìyàn kọ́gbọ́n nínú làákàyè àṣàyàn ọ̀rọ̀ dákun méjì kú o ètò láwùjọ àgbà àti láyé ìjọun là ń kọ́ lọ́wọ́ ní lájẹlú ẹfẹ̀ 96.7 akin ọmọ akin ní darí ètò lọ́wọ́ àmọ́lé ọmọ olóńgbèjà adéyinka sonibara dákun mélòó akéwì oòdua ló wí pé gbọ́ àǹfààní tó jẹ nínú rẹ̀ ò lódùn wọn.

kábíyèsí ọlọ́run ò ṣe ọlọ́run ìwọ náà ni ọlọ́run lánàá ọlọ́run lónìí ọlọ́run ní ọ̀la ìwọ ni ta là wá èèpẹ̀ lásán tí ọlọ́run mi sì tó di ènìyàn ọlọ́run ìwọ ni o ọjọ́ kẹrin ó lé ní ogún nínú oṣù kẹsàn-án a máa lóore kábíyèsí ọlọ́run lórúkọ ọlọ́run tó ní yín tó ní mí tó ní ọmọdé tó ní àgbàlagbà tọ́jẹ́ pé ọwọ́ rẹ̀ ni èèyàn fi ń dàgbà wẹ́rẹ́wẹ́rẹ́ mo kí ń kàbọ̀ sórí ètò láyé ìjọun olùmìdé akínlóye lórúkọ mi akin ọmọ akin lójúde olúyọ̀lé àwọn tó dáhùn wá pè ní akin kan báyìí nígbà náà lọ́hùn-ún ọlọ́run ìwọ ni o ẹ̀kẹrin baálẹ̀ nílùú ọ̀jẹ́lẹ̀yẹ abọ̀jẹ̀ la mọ̀ pé ibẹ̀ jọ̀hún àwọn ti dìlù ńlá nísìnyí níjọba àbílẹ̀ lágìlú ìyanu ọ̀fà èyí tó ti bẹ̀rẹ̀ nílùú lágìlú fm 96.7 lábẹ́ bàbá wa ọba muritala adébáyọ̀ àkàndé ẹ̀kẹrin olùbàdàn tilẹ̀ ìbàdàn nílé lóko bàbá wa mọ̀bẹ ní abẹ́ ọba tí fi ọba jẹ rasheed adéwọ̀lú ládọjà ọmọ ọ̀tọ́ báyọ̀mí ọlọ́run òjẹ́ arùsáwáhùn bàbá ń bẹ ní saudi lọ́wọ́lọ́wọ́ ọlọ́run ni o agídí òsì rán kábíyèsí ọlọ́run amojú ẹ̀rọ mi adémọlá sì ṣe òun bẹ níbẹ̀ ó sì rò wẹ́rẹ́ síbẹ̀ èyí tí wọ́n bẹ ní ẹnu lórí mo kì í ẹ kú àtàárọ̀ ẹ̀ṣẹ́ ẹ tọ́jú ọ̀gá wa tọ́jú pé àwọn ni olóòótọ́ ètò láyé ìjọun adésínà alábòde ni bẹ́ẹ̀ tọ́jú ọláwù àti lágídú ni àti slash ni o ọlọ́run ló fi wọ́n bẹ̀ àwọn lọ̀gá wa lórí àwọn lágídú tá a wá wà yìí ṣe mọ̀ pé kenneth k bugi ni ọ̀gá wa pẹ̀lú gbẹ̀ngàn láyọ̀lá ó yàtọ̀ ọ̀dọ́mọdé kan tí ò lójútì tó máa ń bọ̀wọ̀ fún àti wọ́n bá ti jù lọ ọlọ́run ìwọ ni o èyí tó ti bẹ̀rẹ̀ láyé ìjọun àwọn nǹkan pọ̀ láyé ìjọun tí ọlọ́run fi jí nǹkí wa tí ó sì jẹ́ pé bí bó ṣe wá ń rí bọ́yẹ̀ṣẹ̀ wa ni o ló fi ń dínkù bẹ́ẹ̀ ni mo mọ̀ pé ọlọ́run ṣe létò ni mo sọ nípa ọ̀rọ̀ iṣu níjẹjọ bí iṣu ṣe jáde bí iṣu bá sì ti wà á gbogbo nǹkan máa ń wálẹ̀ àtọmọdé àtàgbà ọ̀tá kò sẹ́ni tó ní èèwọ̀ tó ní ìmíye jésù èmi tí ì rí tó ní ìmíye jésù èmi jésù irọ́ tọba tó á jẹ́ mòyẹ́ iṣu epo láyé ìjọun àmọ́ lálẹ́ òde òní tí máa sọ nípa rẹ̀ ni ìgbín tí òjò bá ṣẹlù lẹ̀ òun ni pé tí òjò bá ti bẹ̀rẹ̀ sí ní rọ̀ láyé ìjọun tó bá káyàn mọ́ oko èèyàn máa rí gbin ẹni yóò máa ràn kí fúnra rẹ̀ yóò máa ràn kí tó máa mú fúnra ara rẹ̀ àwọn ìlú sì oríṣiríṣi àwọn ìlú kan bẹ́ngbà kan ní ayé ìjọun tí wọ́n bá wá dá oko tí wọ́n wá sọ̀rọ̀ bàbá wa nígbà náà lọ́hùn-ún nǹkan kan àti nǹkan kan máa ṣẹlẹ̀ tí wọ́n bá ní wọ́n lọ bá wọn san oko tí wọ́n sì lọ bá wọn san oko nǹkan kan àti nǹkan kan máa ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ tiwọn tó sì yàtọ̀ sí ọ̀dọ̀ tiwa ṣe mọ̀ pé aláǹgbá ìjẹ́lẹ̀ károjìrì wọ́n ń jẹ́ nílùú ibòmíì máa sọ nípa tó ń ṣẹlẹ̀ sígbìn nílùú tiwọn àti ìlú tiwa lálẹ́ tòní torí àsìkò òjò nígbẹ́ máa pọ̀ àyín ló sì bá mi dá sí torí kò sẹ́ni tó ní agbára lẹ́yìn ọlọ́run èyí tó ti bẹ̀rẹ̀ sọmi síwájú mo sì ń bọ̀ adémọlá asís.

0: ṣáájú ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀ jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Print ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Print and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing, àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dugba Ibadan. Glory Print. Ẹ jàǹfààní ẹ̀dínwó lórí printing tó quality.
1: Glory Print, put your message on display.
0: Ọjọ́ iwájú ń pè ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn wá ọ̀la ò ní pẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, àbí o fẹ́ wọlé pẹ̀lú direct entry, tó sì ní NDE, NCE, HND tàbí A-levels. Ààyè wà fún ọ ní WMOU. Yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication àti Educational Management. Gbé ìgbésẹ̀ nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fani lápòyà. Wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdúnmọ́dún gboyèmóye. Kàn sí wa ní White House, Adéwùmí Street, Fẹ́lẹ́lẹ̀, Ìbàdàn tàbí number 1A, Ọba Akran Avenue, Ìkẹjà nílùú Èkó. Pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria. West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga, kó o dẹni iyì táyé ń wárí fún láwùjọ.
2: Kan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀yẹ lẹ́dàá sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan. Kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Káàṣì ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayín sí ti Independence Day Cashport. Àwọn olúborí 1466 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cashport. Níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan-an lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cashport. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Ládìlú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ wẹ́bsáìtì pẹ̀lú www.kaase.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ Stadium Ibadan ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí. Àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
3: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
4: It's about to go down.
5: Wait!
6: Aww. My love, what happened?
5: Before I marry you, the TV where you promise, the fridge in car, where are they? Washing machine in car, will I be using my hands to wash clothes in 2026?
6: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? Are you CDK? CDK? Yes, so I dey pay small. Fridge, washing machine, even solar system. That's CDK.
5: So all those things don't already dey house?
6: Abba, since last month.
5: Pastor, continue the wedding.
7: Walk on that, talk together.
6: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CDK. Pay small. Zero interest, normal market price. Download CDK today. Telephone 0707

0: ṣe ń lọ.
1: Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lẹ̀tọ̀ tí ó máa dé sí tìgbọ̀n yín níkànnì Lágẹ̀lú 96.7 FM òkè Gájòkè. Lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o. Bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó di inú ètò tá a pè ní bó ṣe ń lọ. Atọ́kùn yín ó ti wà gàlẹ̀. Tèmi Táyọ̀ Oyè Ládùn àbọ̀ ọ̀rọ̀ ni. Ètò bó ṣe ń lọ níkànnì Lágẹ̀lú 96.7 FM òkè Gájòkè. Ìkànnì Lágẹ̀lú ti Sátidé yìí ó tún máa

0: se mo pe laye ijohun anu ti awon baba awon mama wa ti won ri gba ni ati odo Olorun o po gan ara re ni igbin apinu igbin bebere ipere igbin po gan igbin po to je pe ofe ni won ma re imi amane laarin aba beni oto ni igbin osa fofo ni ohun teyan ba ninu re awon baba wa to je olosa ni o si fi oto fun won so nipa bi an ba ti ni igbin ni aye ijohun awon kan be ti an ba ba awon baba wa san oko en ba gbe oko ri ati ye won pe en ti a kin so yi bo se rinu awon oni je igbin wa ko fun baba wa gba na awon yan pe won ni ilu kan agatu agatu gba na awon ijegbin be ni se mo pe China won je insamo se alamgba awe je ni bi be ni won je ayan ni lu mi ayan awe je nbi won je ofan ni lu mi awe je nbi amo mo so nipa igbin se ti igbin ri nigba na lohun lo fe lufo se ton bebi ti johun ni isin be ni te ba igbin apinu nigba na to ba ri bi ogun re yota yo lowo lowo be ni nigba na laye johun se nbe di isin eja joso epin mi wole lawujo agba ni tana laye johun tun ni oya seru na we na wa ekole e ti o ba ni lowo ekole seru na wa 23 le to much pe 70 86 75 laye johun awon igbin se hiri ti e ba hiri oto e to hiri to igbin ri ki mu pe mi tori Olorun lo fi ma ta wa lore lo fe lufu nigba na lohun o si nitumo ofe ni igbin si gbe di sin ojo onigbin te ba de bana yo ba igbin be ti ba wa ku jo ti lo bi marun mefa to ni ilu mi ilu ni igbin o eyan gboye won pe oda ti ba ti wole ba mi sile ku fun hello
1: hello akama ke baba wa ku se o
0: e mo kale
1: e kan de sa o
0: da lu wa
1: ma lo pe la tolu yo le o
0: grandma
1: eh na tolu yo le
0: e kale
1: e kale o
0: dede bonu dede bonu lu yo le dede bonu lu yo le
1: ayi baba wa ni ke
0: hello ma hello ma hello ma
1: ama he ninu koko ni ninu koko lo ma ri bamba bamba to ba te ira we mi mo le ba igbin lo te mole
0: nigba na
1: wa ku agbon wa kun
0: nigba na
1: e ti ege ti meji nigba na
0: se nbe di sin
1: nigba na
0: esa se nbe di sin
1: ah ti se nyan se ni se yo ke yan to ri gbin lo ko yo po igbin la nbe ila ko nbe ila ko o ma pe kan ni la
0: ko ma pe kan ni ipere bebere
1: bi so be kekeke san la fi ma ru efo suba won gbin la la yan wa to sinu efo wo oro wo ni baba ba fi ji yan lale o didi kokan won kan fo be la bayi ni won ni se ngbe pe ba tun do la ni tun be awon agatu yan ma si se fun wa an se ma pa la la se nu yen
0: se awon agatu se awon agatu se ma je igbin
1: se
0: ma je se ma je igbin
1: se ma pa la la se ma pa la la
0: se ma je igbin
1: an ba won juko be ni won je awon je sugbon se ma ti ba baba wa juko koko
0: mo ti yo
1: mo ti yo gbo fe yo
0: adigbo bo le wa ni ori yo ni
1: sa gbagan ni lu gbagan
0: ah gbagan
1: gbagan ni lu gbagan
0: ni oluyo
1: ni gbagan ni gbagan gbagan gbagan
0: ni ipinle osun
1: gbagan be ipinle osun ilu gbagan
0: se ibele le ti ma ri nigba na
1: akundo worowo won wa goyan koko si ni akoko yen wa yi bi kire obe ojojumo la n gba wa ijo to ijo keji nítorí àbáwá bá ṣe lónìí ọba títọ làwọn ó tún ṣe mí
0: mo ti yọ tí mo fẹ́ yọ o ẹ ṣe
1: ayé ń bẹ lóko yánṣe ní ayé oko bí ayé àjẹrọ àjọ ayé ń gbà wà
0: sí ẹmí wọn sì máa gùn ẹmí wọn sì máa gùn pẹ̀lú àwọn kan tútù tí wọ́n ń jẹ
1: súnmẹ́síwájú wọ́n ìgbésí ìjọjọ́ kò sí gbogbo wọn bí ibi ẹ bá ṣeré lọ sílẹ̀ bá iṣu tí wọ́n bá igun ní ẹgbẹ̀rẹ̀ láti jẹun kẹ tó máa lọ sọ́ọ̀dọ̀ ẹyin
0: ẹ ṣe
1: kò sí tán.
0: Àwọn nǹkan pọ̀ ní ayé ìjọhun tí àwọn bàbá wa tí máa jẹ́ kí ẹ̀mí wọn ó gùn tí wọ́n bá ń jẹ nígbà náà ọkàn wọn sì máa balẹ̀ ní ìsìnwá kọ ẹnìkan tó ń kalẹ̀kùn máa sì fún wọn láyé ijó òun lè tó lágílẹ̀fẹ̀ ni mo wà yá kí wọn máa kí ẹ̀lò ẹ̀mọ̀ kálẹ̀.
2: Ṣé rí níjọ́ ìran gbádùn ló kún jọ ṣe ìdí ọ̀gẹ̀dẹ̀ ìyá máa rí gbẹ̀ngbẹ̀ abẹ́rẹ́ àwọn ìkòkò ìyá máa rí gbẹ̀ngbẹ̀ àwọn ìgbín apinnu tó tóbi gan-an ìdí ọ̀gẹ̀dẹ̀ sábà fi máa rí jù ìlàpọ̀ abẹ́rẹ́ àwọn ìyá ti máa rí
0: nígbà
2: wà lóko
0: ẹ ṣe ẹ dákọ yín o
2: orúkọ mi ni mr tajudeen lala ní bolùwàjí
0: sayo bolùwàjí
2: sayo nìbàdàn
0: ní bolùkù tẹsí máa nígbà náà
2: ní fàájì yìí ni àfàràrọ
0: níwájú ìwà kànáà
2: àkọjá kànáà àyàlà pọ́ọ̀tù kátó díkàjọ la
0: mo ti yọ tí mo fẹ́ yọ
2: gẹ̀gẹ̀ ló kó wa kò nígbà tí mo ti ẹ̀gbẹ́ sí i wọ́n ìmọ̀ bí mo ti ẹ̀gbẹ́ sí i wọlé lálẹ́ yìí
0: ṣe ẹ ti wọlé báyìí ní ìsìn ẹdun náà ṣe ẹ wọlé báyìí abẹ́ ẹ wọlé
2: sí
0: àti ẹ ń wọlé sóògùn ni
2: sóògùn
0: wa ni àní sóògùn wa ni sóògùn wọn lò ni oògùn kọ ṣe bí ní ẹwọ abẹ́ abọ́ọ̀gùn lè fi wọlé ni.
2: Rárá o bí ìyá ọ̀sùn ṣe wọlé tán bẹ́ẹ̀ mo ti kọ́ tíra ìwọ́n ní nọ́mbà bìsì mo ti kọ́
0: tíra ìrẹ̀
2: ṣùgbọ́n ní ìṣe gbogbo tá à ń sọ yìí kò sí bẹ́ẹ̀ mọ gbogbo
0: kò sí bẹ́ẹ̀ mọ ọ̀gá
2: ti wá bàdàn ti wálé àwọn bí sáìdì ọ̀sùn ọ̀ǹdó ìnìgbé tún wà tó yẹ pé wọ́n ń kó wá sí òjì àwọn àgàtú àwọn gárà
0: ni
2: a máa régbé nígbà tá a wà lóko
0: ṣé a máa jẹ
2: wọ́n yẹ jẹ́ o wọ́n tún ta àdúgbò ni omi lè bọ ẹ̀ ṣẹ̀yẹ̀ bá gbà fún alágbàṣe sọ̀rọ̀ báyọ̀ roko yóò kò fún alọ́fẹ̀ẹ́
0: ni bẹ́ẹ̀ ni
2: láti ìdíje ní owó dòdò àgùn yẹn sí i
0: mo ti yọ ọdún bẹ́ẹ̀ yọ ẹnìkan tó ń kalẹ̀
2: kù
0: àmì àmì ẹ̀lò ẹ̀lò
3: ẹ̀mọ̀
0: kálẹ̀
3: ganiyo afish ni látọ̀yọ̀ aláàfin
0: ganiyo afish
3: bẹ́ẹ̀ni látọ̀yọ̀ aláàfin
0: ẹ̀yin ti ọ̀yọ̀ aláàfin
3: ẹ̀kọ́ ètò
0: ẹ̀ka alẹ́
3: ṣe ẹ rí ìgbé ní ayé ìgbà kan èèyàn máa ń sàmì bọ̀ ní ìsìn ibi tẹ́ ti lè rí àwọn ìgbín lakọ̀dìbì láwọn tó tóbi oníbọ́ra bí gbó kọ́ńtà fáwọn lékúlẹ́gba àwọn alágbó ọmọ yẹn kọ́ńtà fún wọn ṣùgbọ́n àwọn kan náà ń bẹ náà ní ìsìn ní bóyá bí site àbára bí oko kan fún ọba fíjì àwọn kéékèèké kan náà ń bẹ tán máa ń sà káàgbé iná fi máa ń ṣe ìsìn náà máa ń pè wọ́n ṣe sínú kíní báyìí wọ́n ṣe
0: ẹ̀lọ́ ọ̀sà
3: yẹs
0: ìsìn làwọn ń pè ní ìbàdàn
3: bẹ́ẹ̀ ni
0: ìsìn
3: òní wọ́n ṣe òun náà lọ irú ìfàt tógbò bá rọ̀ ok báyà mọ́júmọ́ táwọn ọmọ bá gbèsè láàrọ̀ àwọn ọkọ̀ àwọn máa ń rí wọn ládùúgbò mi ò
0: kí
3: wọ́n gbèsè kí wọ́n mọ̀ ṣá káàkiri ní ẹ̀yìn ìpínlẹ̀ wa ń bìbà yìí gan náà gan tómi bá lọ síbẹ̀ gan láàrọ̀ gan mo máa ń mú bíi mélòó kan gan mẹ́ gan láàrọ̀ káàkà bù mọ́ bẹ́ẹ̀ ó kàn lè kú tàbí kó ṣe so ẹ kú ètò ọlọ́run ni yóò bàjẹ́
0: àmì àmì àwọn nǹkan yìí ó kọ̀ láyé ìjọ ẹ lóhùn tààtún ni tààtún ló wà ń bẹ ẹ mọ̀ kálẹ̀
4: ẹ kálẹ̀ o
0: yẹsà
4: àpètò ismail àkọ́bọ̀mọjẹ́ ló sọ̀rọ̀ látàlá jìbí gbólómi
0: kọ́bọ̀mọjẹ́ ismail
4: wáyé ìjọhún ẹ̀lọ́
0: àgbọ́yìn
4: báwa ń rí ìgbín
0: ní ọ̀yọ́ ọmọ wa lóko ọ̀yọ́
4: ni mo wà ní
0: ìlúwo ni
4: nígbà náà
0: ẹ̀lọ́
4: ọ̀yọ́ mo ti ṣe kékeré lábójúgbẹ́ẹ̀dù lọ́yọ̀ awa ba de je ni lo o pori si meje ta fi ma he
0: oya
4: ta ba wa ninu reserve awon egbe kan be to da bi ka o ti a ti so mi se ti koko ara un be se be ri se se ba n ba yo le mo yan lo pe ah ase gbe ni awa he na ta ba lo sinu koko awon eyan o mu awo gbe ti o ni sa ti o ji to bi ti o pinu ah he do mi se so bi se ba ri kini kan wa go mi lodun yi o mu ti para ti badan gba ti mo ku ibi ile mi gangan yo sa yen fofun ina wa sinu ibi ile iwe mi owo a ma bo koda ma ma ja iwe rere a ma je ni ma fi be ta so to ba dagba ni ma he ma to di pe oda re kan abi kini yo wa lo abi o wa lo lo abi o wa ni abi o wa ni o ba wa mo mo tun ma fun le ri gan ti ma mo buru obe bi ko ma sa mo mi lowo bo te sa mo ngba mo wa bo so ti ti bo te sa lo mo mi lowo ni
0: ami ami ese ese la ye jo bi mi ba to ba ran eyan ori ibi ti mi gba ran lo itore yo ti afunfun ona lonu ti o ba ran jina eyan ori to ba ti ran to gba ajabo ekule eyan le ri be ni la ye jo mo je ko luwo ja mo si mo awon ìtọ́jẹ̀mọ́ ọjọ́ ọjà ọlọ́jọ́ bí ṣe ń bẹ́ẹ̀ mẹ́rin.

0: ti melo gbogbo eyan bada ta gbogbo e ja ma nra wa leti pe gbogbo to lu wa dada dada ni sugba ni gbata daye ona kan tabi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara sugba ninu gbogbo eya ara o oju lo bara idi pataki re ti ajo charity foundation se npe akiesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni charity eye care foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale ko munira dani 1000 naira pere lowo card ofese layewo oju o reading glasses lo fe fun gbogbo ba nilo e anise ofe layewo fun gbogbo en to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to ni pe nija oju lati sagbe kale charity eye care foundation nigba to tun wa gba bi to ti ra anu gba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko ma dani ti won nfa ni tete fona loju popo la fini o ma lo tara lo sayewo oju re ni number 94 opposite unity bank charity council building yana agbala bus stop ni to si olowo din fowo sanu shopping complex iwo road ibadan lojo oju ma ni o ago mesan aro sa ago merin role fu bere atalaye
1: 0701 522 55
0: oju lo bara oni din do mo wa lagbari
2: eyin omo yoruba mo ki mo kako
3: ṣàtà ọ̀bàmọ́ ọmọdé díẹ̀ píparun ní ìparun ní ìparun láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámúlù mọ́lá ó má bàa fi ayé dèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàwọn jẹ nìkànnì lágẹ̀lú fm90.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbàláyà àgbà
4: ẹ bá òun gbọ́dọ̀ yìí gbẹ.
5: jàǹgbàlà jùgbù ìjùgbù ìjùgbù jàǹgbàlà
3: ní gbogbo aago kan sọ ọjọ́ àbámẹ́ta sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbàláyà àgbà níbi tẹ́ ò sì máa pàdé atọ́kùn ètò tó mú yányán létè àdéròǹkẹ́ ògúnlẹ̀yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn gbọ́kọ́gbọ́n láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé bá aago kan sọ bá ti lù ní gbogbo ọjọ́ sátidé níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò lágbàláyà àgbà ní kẹ́yìn èwe wo máa gbọ́ káṣà wa ó lè ráàyè gbilẹ̀ láàrin yín.

0: gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ ara wọ̀ yá àjà 50 bitters bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá ti ẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the other room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal debit láti ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 bitters kó sun rayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 bitters is produced by the 50 waves limited ẹ sì lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni plot 3 light and craft building Basharun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos PBR distributor call 0704-318-3929 50 bitters NAFDAC Ijolote.
1: Ọmọ Nàìjíríà, ọmọ Nàìjíríà, níbo là ń lọ?
2: Ìjọba àwarawa kìí sohun tó yẹ ká fọwọ́ dẹngbẹ̀rẹ̀ mú torí ò ní ó ṣàtọ́nà ètò ìdìbò tá a fi yan àwọn olórí tí ó tukọ̀ orílẹ̀-èdè. Tí wá lòṣèlú gbogbo àwọn tá a bá yàn sípò aṣíwájú ló tọ́ kí ẹ máa jíṣẹ́ ríjú wọn ká lè bá a mọ ibi tí a bá ṣẹ̀ lù dé. Ó yá ẹ darapọ̀ mọ́ṣínà Láyọ̀ Ògúnèdè Ọ̀fọ́mà Àlésọ́fà lórí ètò tí wá lòṣèlú ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé láago mẹ́wàá òwúrọ̀ 10 a.m. lórí ìkànnì Lágelo FM 96.7 kájọ tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ kalẹ̀ lórí ètò òṣèlú ètò ọrọ̀ ajé ètò ẹ̀kọ́ ètò ìlera ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àyànnà àtàwọn gbajúgbajà àlejò ni ó máa wà ń kalẹ̀ láti fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó rọ̀ mọ́ ìgbé ayé ọmọnìyàn lójú kan ló wà lórí ètò tí wàá lòṣèlú. Ojú òpó ìbára ẹni sọ̀rọ̀ máa ṣí sílẹ̀ gbaragada fáwọn aráalé láti fi èròǹgbà wọn hàn lórí ohun tá à ń gbé yẹ̀wò tí wàá lòṣèlú. Sátidé ọ̀sẹ̀ yìí ni o láago mẹ́wàá òwúrọ̀ 10 a.m. ní Lágelo FM 96.7 òkè gajòkè ẹ ti máa gbọ́.
3: Bàbá Ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
4: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlẹ́gun làkú ègbé ìfúnpá gíga ẹ̀yọ́ àṣejù àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí lórí iṣẹ́ inú ilé àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀yìn ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
5: Lágelo FM 96.7.
6: Ọmọdé ọjọ́ òun dàgbére o, orí jẹ́ òpẹ́ láyé.
7: Gbogbo àwọn ọlọ́jọ́ bí wọ́n máa múra lẹ̀ mo ti rí àwọn èèyàn lórí Facebook ti Lágelo má ti wà ń bẹ̀ Adé Ọ̀sán Káyọ̀dé ni ó fi sàn wọ́n ní ẹ̀kú ètò ṣàìkẹrin báàlẹ̀ nílùú Ọ̀jẹ́lẹ̀yẹ níjọba ìbílẹ̀ Lágelo ní Ìbàdàn ẹ̀ṣẹ́ wọn ni àgbàdàn yẹn o alájà ọmọ wa yá àbíjẹ ẹlẹ́gùsí mo rí wọn wọn ti wà ń bẹ̀ mo rí Ọládélé Sunday máa yọ mọ́yì wá mo rí wọn ọmọlára ìyákọ̀ mo rí wọn Ọlálẹ́wájú Mickey ọmọ ìbílẹ̀ mo rí wọn ti wà ń bẹ̀ Kabir Adérẹ̀mí mo ti rí wọn wọn ni ẹ̀ka alẹ́ ọ̀rẹ́ mi àti ọmọ akin ẹ̀kú iṣẹ́ ọpọlọ gbogbo ilé ń kọ́ from Balaro Academy Olomi ẹ̀ṣẹ́ Mọ́gàjì Isaac Ẹlẹ́gbàáwò Mọ́gàjì Ẹlẹ́gbàáwò mo rí wọn ti wà bẹ́ẹ̀ Kabiru Adẹ́rẹ̀mí mo rí wọn Adékúnlé Bello mo rí wọn Adẹniyáyá mo rí wọn Tímọ́nì mo rí wọn láti ìyànà Fadípẹ̀lẹ̀ Academy ẹ̀ṣẹ́ Adéwùmí Káṣíùn Adékàṣí mo rí wọn Adọ́mọdọ́mọ ìyá Onírú bóyá ìyá Onírú wa ni wà mọ́ mo ti rí wọn ti wà ń bẹ àwọn ọjà ojoojúmọ rè nílẹ ìbàdàn ọjà ojoojúmọ ni nílẹ̀ ń dé òde ọlọ́ ojoojúmọ ni.

0: ìdílé ìdílé Imam Musa Adekunle Badmus Chief Imam Asaludin Ikiriland àti Alhaji Owolabi Òṣùpá Adini láti Rọta jẹ́ fi tìfẹ́tìfẹ́ pé gbogbo ènìyàn sí nìkan àwọn ọmọ wọn lóríire Suhad Omotola àti Cousin Bola Kale èyí tí ó wáyé lọ́jọ́ Sunday August 30 2026 bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ 10 a.m. orí pápá ìṣeré Ayédáde Grammar School Ìkirè ní ìpínlẹ̀ Ọ̀ṣun ló ti máa wáyé bàbá wa tí wọ́n máa sọ tọkọ-tìyàwó pọ̀ lọ́jọ́ náà ni Fadilatu Sheikh Al Imam Abdulrahman Olarewaju Ahmad tí wọ́n jẹ́ National Missioner as Arudin Society of Nigeria ọjọ́ náà máa dùn ó máa lárinrin àwọn èèyàn jàǹkàn-jàǹkàn nílẹ̀ yìí àti lókè òkun ló máa darapọ̀ mọ́ wa lọ́jọ́ náà àwọn àlejò tá a tún retí ni Fadilatu Sheikh Imam Ibrahim Salahuddin Owolabi Alanu Chief Imam láti Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn Fadilatu Sheikh Mufasa Abaka Oníṣọ̀lá Baruba Grand Mufasa of Baruba Ìlọrin àti Sheikh Abdulrasheed Babatunde Olore ẹ wá bá wa jó ẹ wá bá wa yọ Alhaji Owolabi Òṣùpá Adini lolùkéde ẹ bá ń gbọ́ lóhun tó bí Allahuakbar.
1: La la la la gelu FM jagaba gbogbo retio

Alárìmọdé yìí, Àpọ̀lọ́rí ọmọ Sàlámì, Lágilú FM 96.7, fẹ́lẹ̀lẹ̀ láwà, tá a ti ń pàṣẹ bí ọba.

ọ̀rì olúgbẹ́ngà ó yàtọ̀ àkànní ó ọmọ onílé ọ̀yẹ́ ikú òní pọ̀ ní ewére ìwé ọ̀kárẹ́ láyé ọ̀gbọ́n ọmọ ṣe ọ̀ní kú bẹ́ẹ̀ lọ ní sì ṣe mọ́ ṣe lọ ọlọ́run ọba mi ó sì mọ fún ọ ṣe ilé ọ̀yẹ́ àkànní alájìlẹ̀ yẹ ilé ọ̀yẹ́ ọmọ mo sọ yẹ tán kí n tó ṣòro ìjì ọ̀lẹ́lẹ́ tí mo.

sọ̀rọ̀ níye gidi ni nítorí wípé bí àkọ́gi yẹ tán bá gbọ́n pápìpì a ní mọ̀rọ́ tí ọ̀rọ̀ àná ẹ̀fún fífẹ́ kí mọ ìwọ̀ pẹ̀ mọ́ mi a rí olódùmarè kò ní kọlà kó gba gbé ẹlẹ́wọ́ òjò irọ́ kó gba gbé àpárà ìtòwútọ́ gba gbẹ́kẹ̀rán máa rán létí ọ̀sọ̀ ìsọyẹ àgbàrá òjò kó má gbére pàdé rẹ̀ ni ọ̀rí àkànní ọlọ́run oníjẹ́ kọ́kú máa lọ́wọ́ olùgbẹ́ngà ó yàtọ̀ lórí rédíò náà ni olórí rí ọmọ gbẹ́ngà ó yàtọ̀ àkànní ò èlé ọ̀yẹ́ ìjìlẹ̀gẹ̀ mi òkè mẹ́nilógún níbẹ̀ ní gbẹ̀tì ilé bàbá tó bí ọlọ́mọ mẹ́rin àbúrò bọ́ ẹ̀rin àbẹ̀rẹ̀ bọ́ ẹ̀rin àkúnlẹ̀ bọ́ ẹ̀rin tó kù lọ́yẹ́ ti jáde adigbẹ́gbẹ̀lẹ̀ràn gbẹ̀tì ilé ọlọ́yẹ sọmúrùmúlẹ̀ràn ilé ọlọ́yẹ ilé ọ̀yẹ́ ni ọ́ ọmọ àsọyẹ́ tán kí n tó ṣòru ìjì ọ̀lẹ́lẹ̀ tí mo múrù ẹkùn lọ́wọ́ gbọ́n sonso ọ̀rí wípé àlògbọ́ ni ọ́ mẹ́kùn níbà àlògbọ́ tó rán lóbì lọ́jà bàbá yìí tàrẹ́ títí ó lọ kó fún ẹlẹ́mu ẹlẹ́mu dunnú olóbì ń sọ olóbì má sọ mọ́ ó ní ibi owó wá bá lówó bá lọ ìjì ọ̀lẹ́lẹ̀ ọmọ

0: ipò kípò tó bá wà lálẹ́ yìí tó fi lè mú ọkọ mọ́ gbọ́ mi bí mo ṣe ń sọ̀rọ̀ yìí àmọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run má sọ pé àánú ni kò sí ohun tá a fi yàtọ̀ sí àwọn èèyàn tí wọ́n ń bẹ nípò tí kò wò wọ́n kán wà no matter condition tó bá wà lálẹ́ yìí tó fi lè mú ọkọ mọ́ gbọ́ mi àánú ló sì jẹ́ wà àwọn tí wọ́n gbọ́ wa mọ́ wọ́n ríru grace yẹn tá a mọ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àánú tó fún ọ àánú gangan ni ẹ mọ́ gbàgbé nípa ti káàṣẹ bá ṣe ń bẹ lórí ètò yìí ẹ tu àwọn èèyàn ó tún fi káàṣẹ wọn ó tún fi ṣe ìfàjẹ ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ẹ tún máa ń lọ ọbẹ̀ bá ṣe máa ń ṣe gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ káàṣẹ yóò tún lọ lónìí lórí ètò yìí *347*1004*2# fún ti káàṣẹ ẹ. èèyàn méjì ní ó gba ₦25,000 lálẹ́ ìbá ṣe ń bẹ lórí ètò yìí ẹ̀yin tẹ̀ ń bẹ lórí facebook wa àdúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ̀ ń bá wa pin káàkiri àdúpẹ́ lọ́wọ́ yín àdúpẹ́ pé òkun ẹja bẹ̀rẹ̀ ètò gan.
1: àṣà àwọn àṣẹṣe tó jẹ́ pé.
0: mo sọ fún yín ní ọjọ́ tuesday níjẹta pé àwọn nǹkan kan ń bẹ tá a jọ gbé yẹ̀wò lónìí. wọ́n ní kẹ́ ẹ pàdé mi lọ́jọ́ thursday.
1: èmi kan fúnra mi mọ̀
0: pé. ìbọn jẹ́ wá wò bóyá àwọn èèyàn tí mo ní á pàdé mi bóyá díẹ̀ ń bẹ lórí facebook wa ní facebook lágelu fm 96.7 ẹ̀já wò bóyá díẹ̀ ń bẹ ńbẹ̀. adéyẹyẹ adéọsùn ẹ wo facebook ẹ wà àwọn tí ń bẹ ńbẹ ẹ wà àwọn tí wọn ń kí wa síbẹ ẹ wo orí tiktok ẹ wà àwọn tí ń bẹ ńbẹ ẹ wà àwọn tó ń kí wa síbẹ ẹ jájọ wò pápápá.

ẹ̀yìn ọkọ yín tó bá ti fẹ́ sùn ẹ̀ má ti jẹun sùn. Bàbá mi Alex Mẹ́sàn. Àwọn tó gbó mọ̀ sọ́nú ògbó mu júbù. Ojú pa ṣẹkẹrẹ. Ìyọnú àbí. Ṣùgbọ́n ògbómọ̀ṣọ́ níbi tán ti ń jẹ́ka. Wọ́n ti ń mú nǹkan yẹn gan si. Mo ṣe kí wọ́n bá mú mọ̀ pé aláàtì ó tẹ̀lé. Débó Aláàjì. Àbí làwọn olúwa ṣeun ò márùn-ún láńrẹ̀. Ẹ ṣeun ẹ̀yin èèyàn wa, mo sọ lọ́jọ́ Thursday. Mo ní ọjọ́ Tuesday, mo ní ìpàdé mi lọ́jọ́ Thursday, bọ́rọ̀ wà tájọ.

0: arákùnrin ọlá ọmọ ọlá arẹ́yìn náà lórí TikTok Arike Sparkle arẹ́yìn náà. Ẹ̀yin èèyàn wa ṣe rí káti ẹ̀ tó bẹ̀rẹ̀ náà.
1: Nínú ọ̀rọ̀ mi ò máa ṣe kékeré ọlọ́run mi.
0: O ṣe ọ̀gá mi, ọ̀gá mi Ṣọlá Adébọ́lá. Àwọn tó gbọ́mọ̀ṣọ́ náà ni. Ògbómọ̀ṣọ́ ògbómọjúgùn. Ṣeun ẹ kú fẹ́ o. Kú gbogbo gbà. Ẹ ti mí sí mi àbí.
1: Èmi fúnra mi

0: ẹyin èèyàn mi ẹ dákun kó tó di pé a ti ẹ bẹ̀rẹ̀ ètò yìí.
1: ṣe ìwọ tó dẹ fún mi débi ọwọ́ ẹ sọ.
0: ẹ̀ẹ́n kankan kó tó di pé mo gorí ètò.

0: ẹ má ti pé o ẹ má ti pé ẹ ṣáà sì mú nọmbà náà ẹ ṣáà sì kọlé tí n bá wá sọ ohun tí mo fẹ́ sọ tán bóyá ẹ fẹ́ pè ní àbẹ́ẹ̀ ní pè ẹ́ mọ̀ 07086047497 nọmbà ẹ ní náà nù. Nígbà tó di aago mẹ́wàá gérégé ni nọ́mbà náà pè mí mo sì gbé. Nígbà tí ń gbé nọ́mbà náà tí mo ṣáà gbọ́ ni wípé ọ̀tá yóò ṣòfò ni o. Ọ̀tá yóò ṣe bẹ́ẹ̀ ọ̀tá yóò ṣe báyìí ni o. Mo bá cut. Ẹni náà ló tiẹ̀ cut tiẹ̀. Báwo pé èmi ò ṣe nǹkan ìpè ẹ̀ ṣe wá mọ̀ ṣe pè fún mi. Ó possible kò jẹ́ pé wrong number ni. Pé àwọn èèyàn máa ń pè èèyàn tó jẹ́ pé ẹ̀ ní mọ̀ ìbínú alẹ́ kó lọ tẹ nọ́mbà ní nọ́mbà.
1: Àṣírí bíbò yọ ọlọ́run.
0: Ṣùgbọ́n tó wá ṣe mí kàyéfì ni pé mo pe nọ́mbà náà padà.
1: Èrò kan tó bẹ̀bẹ̀ o.
0: Torí pé ó possible kò jẹ́ pé bóyá ìyọ̀tọ̀ níbi tán fẹ́ lọ.
1: Ọwọ́ rẹ ni.
0: Ẹ gbọ́ ohun tẹ́ni náà sọ.
2: Ṣùgbọ́n ẹni náà wá ti wọlé tó ẹ fẹ́ wá lò bọ́ tuntun.
0: Mo fẹ́ jẹ́ kẹ́.
2: Ṣé o láti kọ́ ẹ̀ láti pẹ́ ọ ní òkúta yẹn? Má ní pè wọlé. Má ní pè wọlé ká sáwọn àwọn ọ̀rẹ́ máa ta òbí. Ẹ wá ní pé gbọ́dọ̀ mo ti máa ta òbí.
0: Ẹ má ti mọ̀ pè mí báyìí.
2: Wọ́n ní ọ náà ṣògo. Ẹ sì kọ́ ti pè yẹn jọ yẹn. Ẹ sì kọ́ ti pè yẹn. Ẹ padà mú máa mi mọ́jọ ẹni tó jẹ́ sí mà pé ẹ padà mú máa mi mọ́jọ ẹni pé ẹnìkan ti pè tẹ́lẹ̀ tí máa mi tó pè wọlé. Ìdí tó yẹ máa fẹ́ padà mú máa mi ní nǹkan ẹ̀ mọ́ ni pé mẹ́ta lẹ padà mú sí. Èèyàn obìnrin ìyàwó ìyá mẹ́ta kan náà iná padà pè wọlé. Màmá ẹni aláwọ̀ kan tó jẹ́ ọkọ pé kí máa mi tó pè iná ti jẹ́ mẹ́rin. Ewu fún ẹ pé ẹ mú máa mi jọ yẹn. Ẹ ẹ̀jẹ̀ sọ pé kí wọ́n wá gan gan wọn 30,000 ló gbà bí ẹ fi ń pé 30,000 yẹn ni. Ó tó di pé ṣẹ̀ṣẹ̀ ń kíṣe. Ẹjọ́ ẹ sì nìyẹn o. Ó lè máa fẹjẹ́ lọ́pọ̀lọpọ̀ gbà yẹn. Ẹjọ́ ẹ sì nìyẹn bọ̀ kò sí wàhálà.
3: Mo lè fi wáyé pèpè ọ̀tá mi ó ṣòfò ni àbí.
2: Kò sí wàhálà.
3: Ṣé o lè fi ṣe pépé ọ̀tá mi ó ṣòfò ni
1: àbí. Kẹ́kọ̀ọ́ rí kan bí làwọn kan bẹ.
0: So ohun tí mo fẹ́ jẹ́ kẹ́yìn èèyàn tí mo fún yín nọ́mbà arákùnrin náà.
1: Èrò pọ̀ ò tún wá rẹ o.
0: Ẹ kàn bá ń bèrè lọ́wọ́ wọn pé ṣé ohun tí mo ṣe pé wọ́n ní pé kí n fún àwọn èèyàn lówó. Ohun tán sọ ìwọ́n ló ti pẹ́ o. Tó ti lé lọ́dún kan ọdún tó bá ọdún méjì. Ṣé rántí chọ́ọ̀chì tán ni a máa fáwọn èèyàn lówó.
1: Mo ní bí wọ́n.
0: Wọ́n ní ìyá wọn pè ìjọ náà lọ́hùn-ún pọ̀ nǹkan tí ìyá wọn láwọn fẹ́ ta

0: 0708604-7496.
1: Number now, let that 0708604-7497. Ibere ni mo fe je ke ibere mo fe je ibere lowo e se o so yato ni
2: omo to
1: fe je npe 0708604-7497 lo pari e mo lo mo pe elomi to ba tin sun 070 e check phone yin 8604-7496 e kan ba nbere lowo e bere se nti mo ton ni wa fun yin ti mi si ko lo
3: bi
1: yes daddy oluso
3: e kale e dape bobilu
1: mi o binu mi o
3: e du su e gbo tebe side effect poverty beri ye se koju ba ti po ye yo misbehave ko si bi
4: ti poju wa do poju ana ja tara je a ni mo n to ye ka so mo gan lenu bo ma ko suru ni yin o lopolopo gan en do ba si gbe yin se pe olodo di nke ni ana ja tara je to lopolopo gba mi lo lo bi fe mo tan yin suru to je pe oto ni nkan te mi ka da si anu lo mi o mo be lori program as ni ti tori e ko ti as ni so nkan kan pe to ti ba yan se mo pe je mo toro anu e ni gbe number of policy black list e wo e ma binu o su ni ojogun aye e pe to da ora lati gbe run ka
1: a gbodo binu oga mi ori wa lokun tan ba wa fa a fa le aje ni fun ja assalamu alaikum
5: alaikum salam
1: yes sir
5: oba tin gbe yin lo siwaju ni gbe yin lo seyin
1: ami la aya
5: ori si si eyan na le mo ba pade nu aye elomi na se ri e ri ke se ko yo se mistake ni mba pe to ti wa nu re ni e se wo awa ta rin kinu aye tin ba nu aye elomi la ka re te ma lo yewu a ma fi ngba mi so e wa wu epe ngba ko kan wa do na le ma wu orisi isi le yo si ma ba pade ayi baba mi ani ago tin wo po eyan
1: oda
5: tin wo po eyan
1: oda e ba nbe ngba na ko mo binu e ba nbe ko mo binu mo di fun number yin
5: eh
1: mo di
5: ko ni je lo ko mo je pe ko
1: e ba mi
5: e
1: ba
5: mi mo ni je pe ru mo yin
1: and e ba nbe ko mo binu e seun e seun eni kan ni phone number elekan si e kan be ni 0708604-7496 hello hello e kale
4: sa
1: e kale mo
4: se pe o nse tin oluwa to mi se je su dola ni ke ni
1: e se won
4: ba oluwa to e ma go bible ti so is not for everybody. So come up with the fun only the cooking people are ye. Say I'm a converting or more calling you anything calling alone. Bo alone since so if you wish I know any so only can look what I call my belief no neither. So any year ka lo gbe kale fun yin dada mo me pe nkan te le se dada si ni ki n se pe lo fi mu wa conversation ah elo mr gbenga e de se to dun mi o
1: iya
0: bye bye bye no mo so ni o
2: o ye mi o ni nte so ye mi
0: pipa e de se nto dun mi o bye bye bye bye le de se fun mi pa mo bayi o mm nkoko mo me ti to ba le ru ninu oko yin eyin no consider pe a
2: emi ti e seun oga mi e seun e je read ti mo fi so ile pe boya ke ba mi pe ke so fun un ti mo fi so ile ni wi pe opolopo eyin eyan te nbe nle nkan ti o ye yin eje kan je ki n laye yin die o ye opolopo awon eyan kan eyin eyan kan ni oye be ba bere nkan lori eto bawon eyan ba fun wa ni nkan pe a fun eyan ninu inbox wa lori message wa lodo awon ade osun adeyeye ni omo iya afe ni opolopo awon eyan tan ni lo nkan tan ni loran lowo nbe sugbon ta mo so fun won ni pe e gbianju ati pe sori eto bi lucky yin ba wole se wa ri baba ti wa pe a fe foju saaju mu ni sori pe eyan si nse nkan to to gan adura o ti igba daada
6: That's number one.
2: Of to a good
6: So the port.
2: O si ni wu wa ko je pe nkan kan o se amọ pe a bi adura ni o ti igba to a bi nkan bayi te se ni Ade Osun te nwo yi Tan ba ni a fun awon ti awon opo ni nkan
6: Eni elegeta
2: Eh Ade Osun sorry baba yin ko
7: Ah baba mi ti ko odun ke ware o
2: Mama nko
7: in benle
2: Mama benle
6: Ada lenu mo se yo
2: jo kilo de ti a so pe ade osun o ye igba ninu nkan ta eyin ara ile o iya ade osun na o opo ni won o ye mu fun won opolopo igba la won ti won tele mi to je pe ngba ta ba ti fun eyan nkan tan ni a fun tan ko fun a pe a fun ta pin lori radio apo mi ni ti fun won lowo oko kilo de ti mi so pe o ye je pin mewa je fa won eyan be be mo wi pe a ni lagelu fans club ki lo de ta so pe ya gbogbo nkan ta ko yin lagelu fans club ni a mo lo mo ko fun a se be a ni e mo bo lori radio e wa fun ka si diju ka pin e wa wo bayi hello
8: okay no e ta lo gba
2: mi alagba ade o ma to jo meta
8: o wo mo ka to na ni ma dun
2: yes sir
8: mo ka de ni lo ka ti hello wo bo nta so lata mo ngo
2: yes sir
8: pe ri e ma ja ma ble gbo kakale ri property o en to ba tori o be tori to ba wa tori lo pe ja ma ko ro pe so o le toju ya re ni and so o la se gugu en fa pe so radio pe kan fun nikan no ba ri ta gba ni everybody now everybody now to ba ko kan to ba ni lo ko kan le to ba kini ko lo se pe le lori e wa se property property ni e ignorant ni now that's not property
2: it is worse sir
8: me ba se kan ti o da ja so fun pe me ba ni fun yan mewa ni ke bi ogorun lo pe Tell us on the carry book one. I don't buy carry like to buy carry like one paper lane and to the paper nickel. Come to Jerry now. I'm going to Jerry.
2: A shame, Ogami. You are chosen. Fun die yi awon tin fun wa ni nkan won mo nkan tan fe won ma nfa wa na nti wa pe egba ele titin ṣugbọn ni awon egba mi e n ba fun wa ni nkan yo ni e ba mi pin ni won ni fa wa won si ni fa won boys opolopo gba gan won ma wo mi pe oga ki lo sele won ni fun yin won ran won si wa ni Owa ni kin wa ko wa feyin eyan asin ko wa asabusi yin ko ye ke binu ta ba fo iya sasi tabi aso o to bi odun merin abodun marun ti le jo sin ma fi pin nkan ta fi fa awon eyan ni nkan tosan toru ti o si re won ninu e na a kan fe so ta tori pe a fe je ko su awon le ijo sin ni
9: wan igba temi to ba ro pe le ile
2: ara awon eyan mi tan wa bi lati wa so pa awon fe dibon lati gba le meta
9: loso loso
2: tan ti gba ri won tun pe awon tun fe gba awon tun gba ri won tun pe awon tun fe gba
9: fere lohun fun atajere oja
2: bawo awon la mo ba se nse fun di eye dakun eni to pe wole yi elomi na le ni lokan na boya o na inu e na odun bi o ba ti kan igba ti e gbo wi pe awon eyan mi mu fun awon ti mi mo mu fun
9: ipe to pe mi
2: ti gbo e dapin binu
9: to pe mi
2: arákùnrin náà sì rí mi fẹ́ sọ nǹkan kan sọ̀rọ̀ yín. Ẹ̀yin nu Ọlọ́run nu gẹ́gẹ́ bí ìyá àbèjẹ lẹ́gùn sí.
9: Mo fi ṣàánú mi ni o, ọkọ ló fún mi àánú ni ọmọ mi.
2: Ẹ̀yin aráalé, ọ̀rọ̀ àṣírí á gbọ́ lálẹ̀. Ọ̀rọ̀ ìṣí títí mo fẹ́ mú wá tí mo fẹ́ jẹ́ ká jọ wò lálẹ̀. Ẹ jẹ́ ká jọ wo ọ̀rọ̀ ìṣí tí kẹ́yìn èèyàn mi, ẹ dákun ojú fóònù mi, ṣẹ́jú ẹ fílẹ̀ fi fóònù yín lẹ̀ já kúrò lórí ẹ̀. Bọ́lá ẹ jẹ́ ń gbé pè méjì péré ẹ dákun mi fi já dúẹ̀ lórí ọ̀rọ̀ yìí. Hello.
10: Hello, ọ̀gá mi yàtọ̀.
2: Alàbálàtò ló mi.
10: Kò ní bàjẹ́ fún yín.
2: Àmì yàlá o.
10: Orúkọ mi ni Alàbálàtì Olómi Akẹ́dẹ́mi.
2: Ẹ ṣeun.
10: Ṣé rí ó mọ̀ mọ̀ nítorí èmi ti pè ní ìsìn.
2: Ṣé ẹ mọ̀ ni?
10: Èmi ò mọ bẹ́ẹ̀ ṣe fi nọ́mbà rẹ tèmi pé ọ̀rọ̀ tí sọ lẹ́nu ẹ ti mọ̀ pé èyí tó mọ̀ mọ́ ni elébi ni.
2: Ẹ filẹ̀
10: ẹ pé kó mọ̀ mọ̀ yẹn irọ́ ni ìpèrí ò wá lè mú yín agbára ọ̀rọ̀ bí ó ṣe máa bá yí ló ti ra wọlé o. Ṣé bí ìyá rẹ̀ bí ni òun ò gbọ́dọ̀ tọ́jú ìyá rẹ̀.
2: Ṣé
10: tí ìyá rẹ̀ bá kú yóò ní pé kẹ wá bó ń sòkú ìyá àwọn ni.
2: Wọ́n
10: wá ní ebi kan ni kíní kíní ìwé ṣe bí.
2: Ẹ filẹ̀
10: ẹ já kúrò lórí ẹ. Ìwé ṣèbí tí ìyá rẹ̀ bá ti bọ́ sí Salanga kó wá pé ìgbẹ́ wá bò ń sòkú. Àwọn eléèbí ara àdórí.
2: Ọlọ́ọ̀ni ìyá bọ́ sí Salanga ìfiwọ́nlé Alàbá. Ẹ já kúrò lórí ọ̀rọ̀ ọ̀hún. Ẹ̀yin èèyàn mi ẹ dákun ẹ já kúrò lórí ẹ̀. Mo fẹ́ jẹ́ kẹ́ ẹ finú dídùn gbọ́ ètò ni ẹ mọ́ fún jù pọ̀. Ṣẹ̀gbẹ́ já kúrò lórí. Mo kàn sáré yàn náà ó ní nǹkan tí mo fẹ́ mú jáde ńbẹ̀. Lóòótọ́ téèyàn bá ṣe nǹkan ìpè wọ́n bá ṣàdúrà fún ìpè ó jà pẹ̀ téèyàn bá ṣe nǹkan ìpè kò sí tí ó ṣẹlẹ̀ èmi kàn mú lè jáde. Mo gbé fóònù ẹni bí ó ṣe gba yóò pa fóònù ẹ last time. Ẹ jẹ́ ká máa calm down. Level entitlement wa àwọn high. Tẹ bá expect nǹkan tẹ́ ẹ̀ bá tí ì rí Ọlọ́run ran sí yín nù. Ẹlẹ́gbọ̀n yín láàbọ̀dù ni ẹni káàkiri ni àwọn olówó lọ́wọ́ kò lè lóhùn ò ṣe. Ṣé ẹ mọ àpò ẹ ní? Ṣé ẹ mọ ibi tó ti rówó ni? Ṣé ẹ mọ bóyá olówó lọ́wọ́ ẹ mọ bóyá ó ṣe project tó pọ̀? Ó tún wá fún yín ní ìkẹ́yọ̀ pé kí ni èmi 5000 èmi 10000 èmi ń jẹ́ lówó rí ń jẹ́ ní 20000 ń jẹ́ ju 20000 lọ. Ṣùgbọ́n torí pé èèyàn fún yín lówó ẹ tún sọ́dọ̀ta ìṣòro lówó lọ́wọ́ ṣòro ń wálé ẹ sáàmù tọrọ ọ̀darí jẹ́ǹṣẹ́ ẹ máa gbàdúrà kọ́lọ́ọ̀ gbé yín kúrò nípò tẹ́ wà kọ́lọ́ọ̀ náà sọ ìdí ẹni tí ó máa fún èèyàn ẹ máa gbàdúrà kọ́lọ́ọ̀ gbé yín kúrò nípò ẹni tí ó máa tọrọ ẹni tí ó máa wojú èèyàn ẹni tí ó máa bínú tí wọ́n bá fún ní nǹkan ẹ máa gbàdúrà. Ọlọ́run wà pẹ̀lú gbogbo wa. Ṣé ẹ rí lálẹ́ ẹ̀yìn tí mo fẹ́ jẹ́ àwò? Òun ni mo sọ pé ẹ má jẹ́ kọ́kọ́ yín ó sùn ẹ má jẹ́ kí ìyàwó yín ó sùn. Ìwúlò wọn ni mo fẹ́ jẹ́ àwò. Bẹ́ ẹ ṣe ń bẹ lórí ibùsùn yìí ẹ kàn ẹ máa wò pé ìyàwó yín ti ń bẹ ńlé ǹjẹ́ ó wúlò fún yín bí? Ẹ kàn ró ń ṣẹ́jú kan. Ọkọ yín ti ń bẹ nílé ẹkàn wò kí ni ìwúlò ẹ gan ẹkàn tí ẹ sáré já chẹ́ẹ̀kì ẹ ìyàwó yín ti ń bẹ nílé ẹkàn wò ǹjẹ́ ó wúlò fún yín ọkọ yín ti ń bẹ nílé àbí ibi tọkọ yín bá wà ẹkàn wò ẹkàn sáré rò pé ṣé ó wúlò ẹkàn wò náà àwọn ìwúlò ẹka náà ó wúlò nùhún ṣé tó ti ẹ wúlò ẹ sáré lọ wò mọ bẹ jẹ lọ tajà.
11: Lágílíwá FM 96.7
12: ó balẹ̀ gbàgẹ̀ ó wọlé pẹ̀lú steve ìtàdí ọkùnrin bí àwọn 50 peters jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe peters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ́ ara wọ̀yá àjà 50 peters bẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round 50 peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe normal debit láṣiṣẹ́ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 peters kó sunrayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 peters is produced by the 50 webs limited ẹ sì lè rí ra k
13: káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni Lot 3 Light and Craft Building, Basorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 bitters, Nafdaki Jolote.
14: Ṣàánú ẹ̀dá ṣùgbọ́n olórun máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀yìn ẹlẹ́dàá sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹgbà yìí káàṣì ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jẹ́ àyín sí ti independence day cashpot àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cashpot níbẹ̀ ní káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di millionaire wa september 30 ni special independence cashpot nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*1#. Lórí Ládìlú FM *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ stage ní bọ̀dù ló fún òǹtẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù ẹ̀ńbà yìí àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
15: Ìsàlẹ̀ òsì Real Bond Community Development Association Bond Photo Ìsàlẹ̀ òsì ń bàdàn ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ nínú wá dùn wípé àjọ̀dún wa tọdún yìí tó papọ̀ mọ́ ayọ̀ àjọ̀dún ọdún kan bàbá wa Olúbàdàn ilẹ̀ Ìbàdàn wọ́n bá rà sí ìdálé wọ̀lú ládọjà Arusa 1 Ìsàlẹ̀ òsì Real Bond Community Development Association ló ń kí kábíyèsí kú oríire ẹ̀ Lakeba Olúyọ̀lé olóyè àgbàánú Rẹ́lẹ́ Àkànbí Àrólé Ba Olúyọ̀lé ń bàdàn kú múra o àlejò pàtàkì lọ́jọ́ náà olóyè Jubril Dọ̀tún Sanusi Ọkọ́lọ́mọ Odua Sinetọ Sarafadin Abiodun Ali olóyè Adégbèyíká Taofeek Alégbòkè CEO O Solution FM Radio Ibadan Alhaji Olabi Bunmi Sarafa OBS USA America Engineer Adéremi Abbas Oseni Honorable Stanley Bikrulayo Olajide Odidi Omo Awon Ogbontarige Lerejo Kalusuwa Nibadire Peyo Rasida Inde Merenge King Alhaji Tayololu Akade Currency Haji Fataya Di Safakus Ankara ti wa fun Twitter ni Bon Photo Junction pe number yi 08032239103 ojo keta den logbon osu kesan ba se o ago mewa aro le to gbogbo ti bere gbogbo ma bibi san isale osi Bon Photo ateyin alejo ta pe a nreti ni Bon Photo
16: agidun di ore mi afiju dila to boye lati gba to ti bere ise dila re yi adua kan pere mojo kina si ladu ohun ni pe kolo mo josu result
17: bi ti bo
16: idi ni pe dilare o diju moto meji pere lo tokunbo kan ati Nigerian UC to gbe ka gele lori po fighta yi iwo na wa wo bi to tin ta won egbe titi ki moto kan wa mo jabo ko so break inu bayi eh ola moji kun pada ra lowo re scrap ati pe duro na o se wo ti igbon pade lokso toni tan wa loluyo le nbadan nibi ti gbogbo eyan tin ta moto ti won tin ra moto ibe ni gbogbo eyan gbe moto won lo ti won ti lo nta ton so bed office pelu ilana ntele to ba fe mo kule lara aro lo joko toko re ni di lokso to ko si n to buru nbe ke se wodi kan lo wa nbe ti won toko won pele to abo to fokan bale Kitude ko si ni ti o so ko re egbe titi ilewu bawon eyan se loko nbe ti won ta lori sirisi ton so bed office pelu ilana ntele ni loso to na ni moto ti won ti won ta to je totu ati tokunbo ti we re pepepere to fo kan bale tin ti mo so yi o ba wa yi o daada de fo number won ko pe won 08169328487 le kan si 08169328487
15: Sisi gbagada ilelekun ile isa gbofinro lojo kojo gbagada ilelekun ile ewosan nigbakugba awon ti so kokoro yara akede ipolowo oja sonun ni Lagelu FM ni Ibadan gbagada ilelekun wa sile gbogbo aye lo gba o polowo oja ko sekede on gbogbo to ba fe ni Lagelu 96.7 FM felele Ibadan
18: oro re ojo wa si ma ta ni wete
19: ira loro
20: Togas.
17: tọjú díẹ̀ sẹ́yìn tí mo ti ń gbọ́ nípa ilé iṣẹ́ Togas Multidynamic Concepts ilé iṣẹ́ tó ṣàrà ọ̀tọ̀ nípa káfíńtì wí ti gbòpò èlò ògùn lọ́nà ìgbàlódé tó pé èèyàn dẹ̀ ń kan sára sí wọn ilé iṣẹ́ Togas tó ti báwo ti ń ṣiṣẹ́ fákọjẹ̀dí àti oògùn tí ń fọ kíndìnrín mọ́ tónítóní jáde báyìí bẹ́ẹ̀ ni àwọn oògùn tí ń jáde láti ilé iṣẹ́ Togas Multidynamic Concepts kà sí ara ẹ wò gbogbo ìwọ tọkọjẹ̀dí ń dà láàmú Togas Herbal Powder ni ó béèrè fún bó sì jẹ́ kíndìnrín ni tiyín Togas Liquid ni kẹ́ ẹ béèrè fún Togas Liquid ni ó bá ń fọ kíndìnrín yín mọ́ tónítóní bẹ́ẹ̀ sì ni gbogbo oògùn wa ni NAFDAC ti nìlò ń tẹ gbogbo èyí tẹ wá fẹ́ mọ́ bá wa dòwò pọ̀ nílé iṣẹ́ Togas tẹ fẹ́ mọ́ kó oògùn wa ní ọ̀pọ̀ kó yọkù àbẹ́yìn tẹ fẹ́ mọ́ ara lẹ yọyọ torí wípé àwọn alágbàtà fún gbogbo àwọn oògùn wa nílé iṣẹ́ Togas Multidynamic Concept ní Akala Express Bravo Bus Stop nílùú Ìbàdàn tàbí kẹ́ ẹ mọ́ pè wá nílé iṣẹ́ Togas sórí 09032949024 nílé iṣẹ́ Togas ló ní àní fàṣà lùgbà gbogbo tí ń ṣe ọyẹ agbára egbògi ìbílẹ̀ ká
20: Golden Chance Lotto
21: Golden Vogue Independence Promotion gbogbo ẹ̀yẹ lólùfẹ́ Golden Chance Lotto ẹ kú oríire Golden Chance Lotto ti ṣetán láti fò bítíbitì mílíọ̀nù gbẹ́dùnú kó ọ̀pìyàn bí Nàìjíríà ṣe ń ṣàjọyọ̀ ọdún òmìnira darapọ̀ máwọn olóríire tí ó jàǹfààní owó túlutúlu ti ẹni kò kàn tán Golden Chance Lotto Morning Game Golden Vogue ló bá kájú òṣùwọ̀n láti jẹ nínú 125 million cash bonanza gẹ́gẹ́ bí ẹ̀bùn fọ́dún òmìnira independent gift o lè ta láìmọye ìgbà bó ti ta tó bẹ́ẹ̀ ló ṣe jẹ tó ó yá gbéra sọ má dọ́lu ara ẹ lọ tààràtà sí èyíkéyìí Golden Chance Lotto Stand Kiosk tàbí ṣọ́ọ̀bù wa gbogbo o lè ta lórí online wa our website www.goldenchancelotto.com tàbí USSD code *7005# lórí MTN nìkan ni o ta morning game ta mọ̀ sí Golden Vogue scan QR code lórí ticket tàbí sticker poster náà bẹ́ẹ̀ drop kò drop o ẹ̀bùn òmìnira independent money gift day grant for you òfin àti ìlànà wa o ayò yìí yóò wà fẹ́ni ọdún 18 sókè ó yà látàsìkò yìí di September 27 you fit play ₦200,000 ₦100,000 ₦50,000 make you enter zone category Golden Chance Lotto loni airina oni bawa lodun omenira
22: fun gbogbo ẹni tó ń jàrún kankan lọ́run kọlé ayọ̀ fóun ìdùnnú ti dé látọ̀dọ̀ Footy Homes and Properties ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn àwọn ló tó gbagbá sùn lọ́yẹ̀ fun gbogbo ẹni tó ń jàrún kàti kọ́lé bẹ́ẹ̀ ni tí ó sì fẹ́ ṣe wàhálà ìdùnnú ti dé látọ̀dọ̀ Footy Homes and Properties fún one bedroom apartment ẹ bá fẹ́ kọ́ two bedroom semi detached terrace duplex ìyẹn náà wà lóyún rànràn three bedroom ń bẹ báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí four bedroom semi detached terrace duplex ó wà ní Navida Parks and Garden lópòpónà Masose tó gate Nìbàdàn Footy Homes ló lè ṣe o le yẹwo lori www.footygroup.ng tabi ko kan si won ni Bizwan Plaza ni Yano Ade Oyo te ba fe ra le ni Footy Homes and Properties ilana sadie die e wa o pelu adehun atoro ajoso 09170605 93 tabi 09165039506 to ba je ti karale tabi ka ba ni kole igbalode Footy Homes lo le ṣe
23: Baba Ibaruba
24: Opa Isara
23: Oruko to lami laka ninu ise isegun ibile agbalagba isegun to moju leja ewe ati egun ati nta fi so maraye lore awon isan to lugo tabi foju han ninu agbo are ni ki gbogbo oruko ma ro ni ko run ese o ma royan ka ma rin ka ma mi gule gule abi ka ma se yo aseju baye eyan ba nlu kikiki abi eyan wo oko ori kurukuru eyan kan di meji elomi bata nje bo ti oni mo fifa ni won fa elomi wi wo ni won wo worun mo to bi Kwewa, jara regba, lenyin le baba adedibu, ni malete ni badan, opposite people's girls grammar school, baba ibaruba, kone ni kakan se loma kweru soko, be bati wa, kajo fori kori kajo santon se yo, ona bayosi ti wa, pelu ini se balode, toma tu asiri, ibiti arunwa lagwara, 080-33-88-1008, tabi 070-18-21-1111, baba ibaruba ba isara, agba isegun, tom ba isan wi, ta isan fese.
2: Ẹ káàbọ̀ padà látọjọ́ ọjà ẹ̀yìn ẹ̀yìn tẹ́ ń gbọ́ wa ẹ dákun ẹ̀mọ́ bínú ìpolówó ọjà làgùn wọn wò pé ètò táyé bá ń gbọ́ kò sí ni àwọn èèyàn ò fẹ́ polówó ọjà bẹ́ẹ̀ tí yóò sì tí ì kùn lágìlú làwà tí ń ṣe bàbá àbàdẹ mọ́ gbàgbé ń pa káàṣì ẹ̀ á lò ń láìpẹ́ yìí kí n tó lọ sójú ọjà mo bèèrè pé ẹ jẹ́ẹ̀kì ara yín ẹ kàn ró níṣẹ́ ti rò dáadáa ìyàwó yín ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín àbí ìyàwó yín ti ń bẹ nílé ǹjẹ́ ó níwúlò ọkọ yín ti ń bẹ nílé ǹjẹ́ ó níwúlò ẹ ti decide dáadáa àbí ẹ ti rò sọ́tọ̀ ẹ ti rò sósì yorùbá sọ wípé àmàlà tá a bá fẹ́ jẹ́ kó ṣòfò kí wọ́n ní a máa ń ṣe sí i á pọ̀n
1: lewe. Bi ya wo yin ba wulo ti ki se si bi onike. Toko yin ba wulo ti ki se si bi onike. Ki lo de te pon lewe. Ento mo pe o ni ide e o si ni ide e o si wa very very important si o lasiko yi. Awon ton ba mo math won ni minus and plus. Little one to ko yin se abi little one ti ya wo yin se. Diju ke yo kuro ninu un bukata te ngbe. Ke wa wo wi pe se o easy. Se yo easy fun yin. Se aye o si dun gbe die. To ba wa je be ni. Un to ba wulo fun yin eyan ma maintain ni eni. Oko to ba wulo fun yin eyan ma service ya ma toju e ko ni je ogbo. Ko si ni je o danu nle. Ko ni je o kose nle. Wa je bere lowo re. Bawo wa lo se maintain oko re. Bo lo se maintain yawo re. To ye pe o fe je o denu kole. Ni soro pe boya kuku nle. Oko re wulo fun. O si ri pe lojojumo wahala ni. Bo ba lo laro bo ba de o gbe wahala ku laya. Yawo re wulo fun. Ojojumo o fi lokan bale. Oro re ni. Bo ba lo church, bo ba lo asikiri to lo odo awon afa, e ta ba oko mi na ni o. Iya to nbe la ninu pe won ni okele gbigbe pelu alaafia. Nkan mi ni wipe eni ti o ri nkan kan je to je pe nko rora nje boya gari lasan lori mu. Bo ngba to mu gari ibi to ye ko wo lo wo. Boya e mo sa ti oke eyan o ba bale won ma npe nkan ni kiyan ba poru ru okan je mo pe eyan le fo nje senu ko mo lo bi to yo lo ti eyan o nje ti o ni wonu eyan o mo ronu ko mo se je mo ti mo course eyan mo rorun sun je mo ti mo fa sagu ara kokeyan mo bale je mo to le course sagu ara iwo wa lele iyawo re nbe nle oko re nbe nle o le lo o si koko nle o ni e think se o wulo fun yin abi o si wulo fun yin die ki wa lo fe gba ninu ki nkan se tori o mo iwa to nwu adada to nse o mo pe n to nse o da o mo pe yo affect oko abi yo affect yawo e bo se fi yawo e lokan bale iwo ti lo bi se nti e onje to se ko ni le je ma awon mo ni o gbe fun abi ko je die ko lohun la appetite ati je mo tori pe o mu nu edu o si mo pe n to nse o da o mo mo o deru pa yawo e o ti ji lati daji kutukutu oni o lo wa ba awon mo o se jeun oni o toju awon mo lo se gbugbu e o ri po ye ko ti e help e o ri po ye ko help e o se nsise bi awo re se nsise ti o si ni extra ba ko ti ko ni power bank ko ni aye mi mi bo mi ataro dale obirin mi bi to tin kitchen to wa ba yo forun ko sibe yo mo han yawo e tele tele so mo han o ti omo ni omo ni yet na o yin o ti se wahala pa o mo para ni nfa bo si ni kan bere kan rora ewo bi yawo e ba denu kole ni isin bi nkan ba se bi ba nbe lo spiru yo ki lo fe se na bukata ti nbe nle awon omo ti nbe nle jo so le to le to le se so le dayade so wulo abi o wulo ki wa lo fe gba nu pe ko se wahala lataro dale ko wa denu kole ninu e na o ni fi lokan bale ko tun ni ro nje gidi je sinu ninu e na o ni fi lokan bale yo mo ronu e jo ti bp e ba ga tan ba lo ti ni ifunpa e ti ga je o mo bo se manage ifunpa sa
2: en ti fun pa e ba ga o ba ti bere si nlogo bi o se mo lo lonu. And every drug poisoning ko si gbogbo ogun te ba ti le nlo e kan ni mo ni so bo ba ti bere si nlo nlo nu yo ma lo yo ma lo lo to ba wa lead si nkan mi nko bi yawo e ba ronu titi ki apa kan ese kan o ki stroke ko lo wole to ba ti e ja wo bayi to ba ti nkan ba se bo se nse wahala tori iwo nti e alapa se lesi ni oko ni o ti lo se wahala taaro dale o joko ko cross lege ni ati joko ko cross lege bayi kan gbonje fun eni en to se wahala to lo ja to se gbogbo e to eto mi ni yawo gidi o ye ko ti wa nkan to ko je says who ibo ni broke o yen wa pe yawo gidi gbodo wa nkan to ko je to ba ri pe yawo e se wahala ki lo de to help we to ma je o denu kole tori bo mo ye ba ti wo ja nakedly ko si nti o sele bo ba ti sick e o fa mi si lara lo hospital ni ara re o ya ni o wa damo tani omo lo le eko tani omo dana fun aba awon omo won mo pe daddy bo lo sese o lo fi mo pe wulo o de mi lo lori ori nfo ni ori ma fo e lo rest die ori nfo ni o le mu dani ba ja lo hospital opolopo eyin eyan le nbe le nisin ifunpa yin ga e le mo bp yin ga e mo e kan ri pe orin fo yin die e ni funra ori ba nfo mi je lo sun die e mo pe ifunpa yin ga to ye ke mo be se mo se to ye ke mo gbon te mo ta si elomi ani mi fe lo hospital jare bi an ba lo to ni nkan ti won gbe on ti sele si o ni won so fun o iwo ko le advice yawo e ti e ja loko ti e le mo ti sele lo reun die o re o die lo le gbonje wa o re o die lo le ti e le ki n pe mo kule o tun pe gbe phone o mo pe ya e o mo pe awon abuse ri yawo bayi o tori be o ma sore o lo ta mo de o dana fun mi mo ti lo ta nu o e tun mo se oko mi ni olodun sa sa nu mi sa je ki struggle o ba je o ma forun re ti nkan ba se kan wo so wulo fun o to mo jo ge ka ba mo gbeyin o ku te yin yawo soko re wulo fo o wulo de abi abo wulo gan o si n rowo nje mu wa owo mu to bi o die ti o to hun to bi o ba ri kankan mu wa mo bo lo se se na oko re to je onigbadun yen oko re to je pe gbogbo e oro ko ba kun gbe ni elenu reso ni o o soro owuri foko re ri ani ko mo soro ko ba kun gbe o je ki na oko re o dun binu eyin o ba dun je mo implication ne e lo mo wo awon ton mo leju e ko won tete mo ngbo loju tori gbogbo ba mo leju ni won irerin o sapejuwe nkankan fun injo ni olorun ti se ni si an photographer mo pe laye ati jo ngba tan si ni aye black and white photographer yin picture black and white ngba ya ati jo tan mo te lo mo ya nkan lori te se se birthday te lo mo se rice te mo fi nkan si lori rice te ko minerals egbe ara yin e wo bata bj te fi owo ko e fowo si ori television bayi se mo awon oga photo tan mo wa ngba na e mo ki won irerin se mo pe iwo mo wa nu camera ngba yin abi iwo mo wa nbe te pe won diju kan rai won se rai e lo wo won enu won mo wo last na won se won ti po ti perfect won se won se na ni so fun di eyi eyin te mo leju ba ti le mu ke yo mo leju ka kiri o tete gbo ya wo ko yin nisin age wo ni ti wu ti iwu fi po lori e gbogbo gba ise ni awo ka julo o si le help oko re ko ni o check ara e a le me ti deje ba yin na yin e wo nkan tin se yin ye ja lo o de ja lo hospital e mo fun alo kankan e ti yin se pataki o se koko to sin to ko pelu e ti o boko e so npa e ti rin tó bá dẹnu kọlẹ̀ jọ torí tọlọ́hun gbogbo oní kò ní kankan tí ń mú wá bí iṣẹ́ ò bá sí mọ́ atára rẹ̀ ò bá yá tó bá dẹnu kọlẹ̀ jọ ibo ló ti rówó díẹ̀ ti mú wá ọkọ̀ téèyàn bá ń lo èèyàn mọ́ sáfíìsì ẹ̀ báwọn àgbẹ̀ tán bá rokoroko tán tán bá dé abà wọn lọ bí odò àdá tán fi ṣanko wọn wà wọn fọ wọn fẹ jó dì pàtà torí pé wọn rìn lò bóò ló ṣe maintain ohun tí ń ṣe ọ láǹfààní ẹ ríro rárá ó mọ̀ ṣe o ó dà ẹ bá ríro èmi ti sọ fún yín báyìí tó bá wá pè wọ jẹ́ kọ́kọ́ rẹ ó ṣiṣẹ́ àṣekúdórógbó ẹ kò máa ṣiṣẹ́ pé òun fẹ́ proof fún ìyàwó mi pé mo lọ́ọ̀ fún ẹ kò mọ̀ jẹ́ ó sinmi ayé tá a wà ẹ kàn gbọ́ pé lágbájá báyìí ó sùn kò sí ẹ̀kan rírí kò jí nì kí ló ṣe ó ti sọ̀rọ̀ láàárọ̀ ó kàn sùn lọ nì ó sì jí àjí ẹ mọ ti ń bẹ lágùn ara rẹ ẹ bá nífẹ̀ẹ́ ọkọ yín ó dáa bẹ́ẹ̀ bá tiẹ̀ nífẹ̀ẹ́ ọkọ yín advantage ara yín pé yín mú nǹkan kan wá ẹ sì ń rí lò bẹ́ẹ̀ bá tiẹ̀ rí lò ẹ̀ ń lò gẹ́gẹ́ ẹ̀ ń jó bá yín jájú mọ́ ọmọ yín pé ọmọ yín yẹ̀yàkuyà dáde yóò tó dé nísìn yóò bá tiẹ̀ wúlò fún yín ẹ ṣáà rí pé kò jẹ́ káwọn ọkùnrin kan kó mọ pàréèdè ara wọn sí kán mọ rí yín fi wọ́n mọ̀ pé ẹ lọ́kọ ẹ bá wọn bá wọn sọ̀rọ̀ ẹ tọ́jú wọn ẹ mọ̀ jẹ́ dẹnu kọlẹ̀ ìyàwó rẹ̀ náà mọ̀ lò nílò mi òjò onílò àwọn olùlòkà ní bó bá burú tán ìwọ nìkan ni ó kù agbára ọlọ́run kò ní burú fún wa kò sí ohun tí ó lọ́jọ́ tuesday tó ń bọ̀ ọjọ́ tuesday tó ń bọ̀ á sọ nǹkan kan tó ní í ṣe pẹ̀lú ẹ̀tì ara wa ọ̀nà tó fi yẹ ká mọ̀ tọ́jú ara wa pọ́wọ́ ikú bá ṣe mọ ní ṣe mọ́ ń bójú n tó ní ṣe àwọn èso kan bẹ tó yẹ mọ́ nu àwọn èso kan bẹ tó jẹ́ pé at least ẹ bá tiẹ̀ mọ́ mú lẹ́ẹ̀kan ọ̀ ẹ̀ méjì ó ṣeéṣe kí n gbé ẹnìkan tó ń ṣe pẹ̀lú àwọn tó máa ń ta èso ṣeéṣe kí n àbí tó máa ń tà ṣeéṣe kí n mú wá sórí ètò bóyá yóò sọ fún àwọn ètò àti táwọn èso ń ṣiṣẹ́ fún àti bẹ́ẹ̀ ṣe lè rí gbogbo ẹ̀yin tọjọ́ tuesday ṣùgbọ́n tí mo mú wá fún yín alóore mi tó jẹ́ sọ fún yín lálẹ́ inú ẹ pítì ìyàwó yín ẹ pítì ọkọ yín kò ṣe àmọ́ mórí ọmọ yá ìwọ ló sún ọkọ rẹ dẹni tí mo ti káàkiri ìgboro fẹnu já ni àtẹ̀lẹ́ tó ní nafdac ni o àtẹ̀lẹ́ tán bùrọ ni o ìwọ ló sún síbẹ̀ pé ó fẹ́ yó bákan kó tó wọlé tó bá ti wọlé báyìí mi gbọ́ nǹkan kan mọ́ kí nǹkan wọlé kí n lọ sùn ni ọkọ̀ dẹni tí ń pẹ́ ń tà tó bá wá mọ̀ mú kó mu tán kí nǹkan bá ṣẹlẹ̀ sí liver rẹ̀ àbí kíndìnrín rẹ̀ dákun ó sì ń ṣiṣẹ́ fún ọ ẹja tọ́jú wọn o tó bá mọ̀ kó wúlò fún ọ jẹ́ n kúrò lórí ẹ̀ jẹ́ ń gba ìpè mẹ́ta péré mẹ́ta mo fẹ́ gbà kódà jẹ́ ń gba mẹ́rin ọkùnrin méjì obìnrin méjì ẹ̀ dákun 091-2370-8675 hello
0: ẹ kò sòye.
2: Popo.
0: Ó sòye. Ẹsẹ̀ béèrè mi kò dá
2: o. Mo béèrè lọ́jọ́ Tuesday. Mo béèrè yín. Gbogbo mọ́gánná ńkọ.
0: Àlàáfíà wọn wà. Ó sòye. Má dàbí lóyún. Ẹ̀kú ètò.
2: Ètò ìdíyẹ.
0: Sọ́yẹ̀ kẹ́ 12 kẹ́ máa sọ fún mi. Wọ́n lẹ 12.
2: Mo gbọ́ pẹ̀ 12. Mo ti dé.
0: Ṣé kò sí ẹ má bàa béèrè nǹkan lọ kọjá
2: o. Ó yẹ bá ẹja dá sétó ẹ ló ti sọ èbó báwọn ẹja dá sétó. Ẹ kàn ní ẹkí mi ni. Ẹ ti dá. Hello. Yes, sir.
3: Alhaji Mawe Ayinagbogbo.
2: Látìlátẹ̀ ẹ ṣe Alhaji.
3: Ẹ sọ yìí owó ẹni lára
1: Hello.
4: Oba mi atata.
1: Alaba. Ami Olorun.
4: Alaba lajo ni akede ni.
1: Yes sir.
4: E ri bi ni ke boni boni pe ki o ni dalu ko je ti en be. E ma ja gbo ni agbada nu. Agbada nu kan ja gbo ni agbo bi kogbon.
1: Esun.
4: Ja se de Olorun. Abi osun.
1: Gbogbo yin.
4: E ta si mi la le yo ya to ti de. Adi yeye.
1: Won gbo yin.
4: Je be awon ma mu mi owo ni oga wa ata kan ni mo n gba mi le.
1: E dari ti mu ta. Hello. Yes sir.
5: Akwasi ko ni o.
1: Yes sir.
5: Oruko temi ni Oluwa Kontin Arise Apata Ibadan. O do do oro leso fun alale yi. So ye pa ma mo yin ara wa. Ka ma wo pe yawo mi ni Olorun mama jara ida mo mo se be gbogun ara ni. Ti mi baba mo mama so pe mama sari ji mo fe ma danu ni. Ni kitchen ni. O ye ka ma mo rin ara wa o ti kuku. Ka de ma wo e jara wa. Rana de awa bo se ri. Yala fi ami so peye check up medical check up o se koko ni dile kokan sori opolopo elomi ni be ni ofun pa te so yen ifun pa elomi ti ga ti o mo ti o je lo yere o yo kan wa ra sa isan kekere kan yo dagba be lo so fun de ni o awa ti mo ti wa nde o eni ba ni mo ti nde o e ja ma mo yan ara wa ati ni baba ati baba mi je ji la se koko
1: e se won ga mi hello
6: hello
1: tai e je ko birin o pe hello yẹn tun be loke tun yire radio soke ni hello
6: hello ba
1: yes sir
6: hello hello ba in fact emi ni ti program yi fun la le ba hello ndara ka yuru za
1: ami olorun
6: ndara yuru da za
1: ami
6: agbo olorun go te ki mo bo na wa olorun je to be ko pa won agbo olorun o mi agbo yo ni pe
1: ami ala
6: ah wallahi inu mi dun
1: esun
6: so inu mi ti ko ti ni ma so ji pe atra na ni ma si ni ko ga mi ba
1: je ti mu ti yin be sa
6: mo ti mu sa
1: esun esun e ja ko e ja fa awon obirin laaye kan ti e pe dakun o ba je okunrin ni gbo mi lasiko e dakun e ko ti e ma pe te ba fe pe wole e fa awon obirin laaye lati pe 09123708675 mi ni pe mu ka se sugbe fobirin laaye lati pe edakun fun won laaye lati pe wole hello
4: hello
1: hello e kale ma yedoyin lo yedoyin pariwo yedoyin pariwo eya o pariwo ni hello
7: hello hello
1: hello yes ma mo gbo yin ma
4: yo ju latalawo ni
1: yes mami
4: amo tegba lale yi amo to da ni o
1: esun ma
4: lagbara olohun atoko ati yawo wa ani ti mo jara wa bayi o
1: ami olohun ami olohun
4: so ini gbe ni ke mu ti yo temi nbe o
1: esun mama
4: so kale ni na tu yo ti nbe o
1: esun gama esun mama
4: je ta se awon la ma je o
1: ami olohun
4: esun ati pe o
1: esun esun e je ro bere yan kan se ka ku lori e o bere yan kan kola ajayi mo ti ri yin lati ku mo reyin na lori TikTok hello
4: hello
1: yes
4: e ku eto
1: yes mami
4: e jo imara te gba lale imara to da ni
1: esun mo
4: mo ti wa ni tokunrin to je wi pe ipo ni ma fi yawo ese san to ba ti ti bi se de bayi gbogbo awon omo lo sabi kan ni
7: ọmọ mi ọmọ bẹni kan soso ti mo bi iru ọkọ to hun ninu ko ma ti e wa firu rupo ọmọ fun mi igbese gbogbo ni gbe da fe gba mi
8: Olorun je gbọ nu mama Olorun je ki won eni be Olorun je ko gbọ kosi nkan te le se ju pe ke mo fadura na mo ni nkan lo je gbọ je ti gbọ mama

0: tó di pé bó bá ti rántí báyìí àyà àrin ó làgàrà lápé sọ̀rọ̀ yóò ní lẹ́yìn àwọn nǹkan wọn ló ṣe pamọ́ sí kọ̀kọ̀ tó dàbí nǹkan tí ò lè sọ síta tó ń tìyàn lójú tó ò fẹ́ jẹ́ káwọn èèyàn ò gbọ́ ṣùgbọ́n ó kan lè rí wa ń bí ká bọ́ sọ tábà sì ti bọ́ sọ tó àkúkú mọ̀ pé wọ́n ni tó jẹ ká ṣe àkọ́kọ́ là ń pè yìí méjì la fẹ́ fún ìyà àkọ́kọ́ ní ẹ̀já wò bóyá kò ì tí ì sùn ẹ̀mẹ́jì la lágbára àti pẹ̀lú ẹ̀yìn ẹlẹ́ẹ̀kejì àádìní ti àmílò mi wọ́n ti sùn nọ́mbà ìparí pẹ̀lú 41 tó bá ń gbọ́ mi tó jẹ́ fóònù ẹni wo fóònù ẹ̀yìn ṣẹ́jú wẹ́líwẹ́lí 8741 ló parí ẹ̀ àti pé lẹ́ẹ̀kan kò píìkì obìnrin sì ni torí tú kọlà gbé wá ní ìsìn ìyá kinní kan ni ó yá jẹ́ kí n tútù pè lẹ́ẹ̀kejì bí ò bá ti lè gbé báyìí ó dàbọ̀ nù ṣe ẹni o 25,000 naira ní ríngì lọ́yẹ̀ pé àwọn sì tí ìgbà rí báwọn ẹ̀yà àárọ̀ ọ̀la ni wọ́n mọ̀ pé padà ayayaya ẹ̀lú ibo lẹwà tẹ́lẹ̀ ẹ sì ń gbọ́ rédíò lọ́wọ́ ni ẹ sì mọ̀ pé fóònù yín ríń
1: bẹ́ẹ̀ ni mo ń gbọ́ rédíò yín lọ́wọ́lọ́wọ́ mo ń gbọ́ prógrámù yín lọ́wọ́ náà
0: ìgbà tí mo wá dárúkọ nọ́mbà lẹ̀ wá rí pé nọ́mbà yín ni ó kù díẹ̀ bá ti re bété ṣé ẹ ti gba káàṣì ẹ̀ rí ìmájì ìgbà àkọ́kọ́ leléyìí ó sì kù re bété kó lọ
1: ìmájì
0: 25,000 naira àkọ́kọ́ lẹ ti gbà báhùn ó dá ẹ bá mi kí David
1: ó dá
0: ó dá ó dá.

0: kí mo sọ pé obìnrin ni because Trúkọlá ti gbórúkọ ìwà arákùnrin ẹ̀kan náà Trúkọlá náà gbórúkọ ìwà ṣùgbọ́n òun lè mọ dárúkọ ẹran pé kì í ṣe nǹkan gidi ó sì ku 25,000 naira ẹyọ kan so ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ mi ẹja ìtànà tó ń tàn lè jẹ́yìn náà *347*1004*2#. Sáré fi 25,000 kẹ́ fi wọ̀ ọ́kán ó sì kẹ́ yọkẹ́ sáré lọ bẹ̀. Ó yá kí ni nǹkan tó jẹ́ nǹkan àṣírí tẹ́ ẹ fẹ́ sọ síta. Kí ni ń bẹ lọ́kàn yín tó jẹ́ pé ẹ ìbéèyàn ẹ tí ẹ fẹ́ báyàn sọ. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti rí báyìí aya yín ó làgàràrà. Ẹ̀rù ó bà yín. Pé ọ̀rọ̀ yìí lọ́jọ́ kan èèyàn kankan ò mọ̀ sí ṣùgbọ́n mo fẹ́ gbé ìgbésẹ̀. Ìgbésẹ̀ wo ni mo fẹ́ gbé? 0912370 8675. Ẹ̀lọ́ ẹ̀kálẹ́. Ẹ̀kálẹ́ sà.
1: Ẹ̀kálẹ́ o.
0: Sọ́rọ̀ àṣírí lẹ fẹ́ sọ bàbá mi.
1: Wo ọ̀rọ̀ àṣírí ni.
0: Ẹ jẹ́ ń gbọ́ yín.
1: Ìgbà tó ń ṣe ní mo fi pé mo ti pe ẹ̀gbọ́n tó ń bá yín ṣètò yẹn ó ti ó jẹ́ ṣe bí pé wọ́n máa sọ ọ̀rọ̀ tí mo bá wọn sọ ní wọ́n máa sọ gan lé mi ni mi ò rí tán sọ.
0: Ọ̀gá mi sọ̀rọ̀ àṣírí lẹ fẹ́ sọ sà. Ẹ sọ ọjọ́ ń lọ.
1: Kò sí ìyá fún ìbẹ̀ tó mo fẹ́ jẹ́ bóyá ó máa rá fún.
0: Kí lẹ wí?
1: Kò sí ìyá fún.
0: Ẹ pa rédíò tẹ fi ń gbọ́ wa.
1: Kò sí ìyá fún. Ó ń gbọ́. Kó mọ́ bá rá fún. Mo ti fẹ́ sọ ayé.
0: Ó yà.
1: Àwọn èèyàn gbà mìíràn. Ó ti lọ bí one and a half years tí àwọn ti gbà fún. Èmi bẹ̀rẹ̀ yìí ni ọ̀bá yẹn gbèsè bẹ̀rẹ̀ kò mú kí n yé mi látọ̀kàn kí n mú owó òkòkò obìnrin rẹ̀ lóhùn. Ó ti yẹ yín àwọn tá a dínú ìdẹ́jọ́ ń bá ń gbé ní èmi tí mo kéré jù nínú wọn èmi nìkan ni mò ń lọ níwọ̀n balọ̀. Ó ti yẹ gbogbo wọn ìyàwó ilé àwọn ọlọ́mọdé wọn fẹ́ ti máa ń ṣe sí mi. Ẹ̀rù máa ń wò pé kí n mú kan nù wọn lákàjọ wọn àti ìwọlé wọn. Èyí ti dé bá
0: sọ́rọ̀ àṣírí tẹ pè mí fún nù bàbá. Ok mo ti gbọ́ yín sà kò sí wàhálà. Kì í ṣe nǹkan àṣírí kọ́ yẹn. Hello. Sọ́rọ̀ àṣírí lẹ fẹ́ sọ sà.
2: Bẹ́ẹ̀ni
0: sà. Rédíò tẹ fi ń gbọ́ mi bá mi yí lọlẹ̀.
2: Bẹ́ẹ̀ni.
0: Yes sir, mo ń gbọ́ yín.
2: Ìdàlórúkọ
0: ni. Ẹ mọ̀ dàrúkọ, ẹ mọ̀ bínú àti kọ́ọ̀tì ẹ̀. Bẹ́ẹ̀ bá fẹ́ sọ nǹkan tó ní í ṣe pẹ̀lú nǹkan àṣírí àfẹ́jẹ́ káwọn èèyàn wọ̀n pẹ́ yìí ni. Ẹ mọ̀ dàrúkọ ní ẹ̀kan sọ ohun tó ṣẹlẹ̀. Ìlú tí ẹ ti ń pè lè mọ̀ sọ. Tí ní pípẹ́ sọ ohun tó ṣẹlẹ̀ jẹ́ káwọn Nàìjíríà bá yín dà sí. Kò sẹ́ni tí ó bù yín bí tá a wà yìí. Ṣùgbọ́n ẹ lè sọ fún èèyàn ni. Wọ́n ti orin eré ajílẹ̀ yẹn. Mi ò ní fíìnù mi hàn nìyẹn mo sì máa fọ̀rọ̀ mi sí ìlú mi sí ní máwọn nìyẹn gangan. Èyí sì yá mi lẹ́kọ̀ọ́ kan àbò orí wo ni. Mi ti mọ̀ yín ni tẹ́ ń bẹ lórí Facebook tẹ bá mọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún jẹ́ ìwé tí náà. Hello.
2: Hello ẹ̀kọ́ tí mi.
0: Kí lẹ wí rédíò yín pariwo sà.
2: Ọjọ́ ọjọ́ mi lọ rẹ̀.
0: Ẹ mọ̀ dárúkọ yín kí ló ṣẹlẹ̀ sà. Ayaya torí ọlọ́run.
2: Nǹkan tó ń dún kẹta mi rẹ.
0: Hello, wọ́n ti kọ́ tiẹ̀ fún mi. Hello. Hello ẹ kalẹ̀. 0912370 8675. Òun lẹ fi pè wá fún nǹkan àṣírí. 0912370 8675. Kí ni nǹkan àṣírí tí ẹ fẹ́ sọ?

kí ni nkan tẹ báyàn méjì mẹta sọ yóò mọ ti pé Abhishek ń sọ ni àbí mo ń sọ in as much tẹ fi dárúkọ yín o lè mọ pé níbọ̀ yín gan ni mọ̀ pé yín ni hello 091-2370-8675 ẹ kan sọ ohun tó ṣẹlẹ̀ òfin ti ń bẹ lórí ẹ̀ ni pé igi tí àwọn èèyàn fẹ́ fẹ̀yìntì ni abala àìfẹ́ jẹ́ kó jẹ́ kìnkìn ẹ̀gún àìfẹ́ jẹ́ káwọn èèyàn sọ̀rọ̀ kò bá kùngbẹ tàbí kan bu yín ṣe wọ́n rò kí bóyá ẹyin táwọn èèyàn ó bu yín kò sẹ́ni tí ó bu yín ní kálukú ló ní tiẹ̀ lára hello e kale eyi o tun ti ka mi o ni pe mu ka se lekeji o fe ja mu oro asiri yo kan

0: ọkàn yín tẹ́rùn báyìí àti sọ síta. Kíni tí tẹ́rùn báyìí? Tẹ́rùn bí ọ̀rọ̀ yìí mọ̀ wọ́n lẹ́yìn lọ́jọ́ kan. Kílẹ̀ lè sọ fọ́kọ yín tẹ́ lè sọ fún ìyàwó yín. O tún wá ní bá mi o. Tẹ́ bá ti rí pé ọkọ yín belẹ́gbẹ̀ yẹn mọ́ lọ sá kú ọ̀kọ́lọ́kọ́ lọ́pẹ́ fẹ́ lọ pè ń bì kan. Ǹjẹ́ mọ̀ wọ̀rí? Ẹ ṣáà ti gba nọ́mbà mi. Òun ni kẹ́ ẹ fi pè lẹ́yìn ètò tàbí kẹ́ ẹ sẹ́ndì mẹ́sẹ̀j sórí WhatsApp. Ẹ ní nǹkan àṣírí tẹ́ ẹ fẹ́ sọ. Lẹ́yìn ètò ẹ bá ń gbọ́ mi lásìkò yìí, ẹ sẹ́ẹ̀fù nọ́mbà yìí. WhatsApp number, direct number mi niyẹn 08038484675. Ẹ sẹ́ẹ̀fù ẹ̀. Tó bá di lọ́la, ẹ mọ̀ pè mí lásìkò ìmú bẹ lórí ètò lọ́wọ́ tètò bá parí. Òun ni kẹ́ ẹ pè mí. Kẹ́ ẹ send message dé bá ní nǹkan àṣírí tẹ́ ẹ fẹ́ sọ ni o. Ẹ jẹ́ ṣe báyìí kó tó di pé mo lọ mú káàṣì ẹ̀mí. Ẹ̀lú ẹ kalẹ́.
1: Ẹ̀lú.
0: Yẹ sà mo gbọ́ yín kí ni káàṣì ń tẹ́ fẹ́ sọ.
1: Mo ní ọmọ kan ní Abẹ́òkúta tí mo lọ sẹ́yìn lòkú sí. Mi jẹ́ mo múra tó wá wá tàbí kò ní wá.
0: Gbọ́n tẹ́ ń sọ.
1: Mo ní pé mo ní ọmọ kan ní Abẹ́òkúta. Nǹkan tó jẹ́ ń gún mi lọ́kàn ni pé

ẹjẹ́ ń ṣe báyìí ẹjẹ́ sáré parí ìjà ẹjẹ́ tojú bọ̀ ní ẹjẹ́ lọ nú ilé ọ̀dọ̀ yín ẹjẹ́ bá yín lálejò inú yín tí ò dùn ẹjẹ́ jẹ́ kẹ́ rẹ́rìn-ín bó ṣe wù yín kí lé yín ó rí bẹ́ẹ̀ kọ́ kí lọkọ yín ṣe tí inú yín ò dùn sí tó wù yín kí ẹjẹ́ bá yín gbà lọ́wọ́ ẹ̀ tí ẹ ti sọ fún tí ò change ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti rántí inú yín dùn

0: ṣe.
1: Hello.
0: Ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ̀rin ya mọ́ pa mí. Wọ́n bá ti pè nọ́mbà fún ṣé dọ́là ní kẹ́ ẹ̀ dáì nọ́mbà kẹ́ tó sì fún ẹ̀ ní ọkọ̀ọ̀kọ̀. Hello. Ẹ ṣe ṣe rí. Ẹ mọ̀ pé nọ́mbà fẹ́ lómi yóò ti dá yẹn. Ṣé ibi tẹ́ ti ṣèfù nọ́mbà wà without dialing it now? Hello. Ẹlẹ́kẹ̀. Ẹ jẹ́ abáyín tojú bọ̀lẹ̀. Ṣé ọkọ yín ṣẹ̀yìn àbí? Ṣùgbọ́n kò mọ̀ bó ṣe ṣe sọ́rí. Ìyàwó yín ṣẹ̀yìn. Ó ti mọ̀ pé ẹ wà òkè. Kò lè tún mọ́ yín inú, kò dùn mọ́ yín inú. Hello Adé. Hello. Hello Ekalẹ. Hello. Hello. Àwọn ilé ò tún lò ó. Oh, no.

0: ti loko yin se te fe ja ba yin pe Hello.
1: Hello.
0: Yes, sir.
1: Kale.
0: Kale. Yawo yin ko.
1: Obe.
0: Ton ba legbe yin.
1: O wa legbe mi.
0: Kina se.
1: Hello.
0: Kina se fun yin. E o ti cut. 0912370 8675. Kile fe gba lowo yawo yin ti o fe fun yin. Le fe gba lowo oko yin tesi mo poko yin ni ti o fe fun yin eyen pe wa ko si n ta fe se aba yin ba hello yes sir
2: hello ta le sa
0: e ka le mami oko yin ko
2: eh o wa legbe won ti n sun sugba mo mo le du won
0: kina se
2: o ka fe koko ko papa se fun mi ni e mo ni ibi owo kan so ma n se ta wole awa mu aso kan ke je mo pe won ni ogbodo yo awon sile wa yawo ra e se wa yawo fun emi ti n de sanwo so emi ti ri pe won ti lo afunun 50 mo ka transfer 25 to ku so bi ara mi ni mo ka wowo mo mo fi sanwo su omo so won bi mi nu gan wow
0: se eni access is account won abi
2: ah mo ni si won ni system
0: e jo n lo account so e wa ri wi pe awon omo ni di
2: ah no account kan na o
0: bo e ni access
2: o je ke ke na arora n gba sugbon amo ma bo ba se n wole ama ba se le jo ama le di
0: e ni access si phone won lati le transfer owo awon na ni si ti yin eh nkan ti mo fe so na ni
2: lati be yawo lodo mi
0: be ni o ti je mi
2: awa ti e wa ya o drop lati bi kan sodo omo ni
0: won yawo yen na ni abi
2: won ya ni ifodo mi lati yawo
0: o ye mi lori app o ye mi
2: bi se aya nta o wa fe fi cover kan ti an fe se
0: o fe fi gba o fe fi raso
2: eh ko wa important se mi se mi o bi se mi o lokan ti mi nto important si mi na ma ka wole September 14
0: so ewa gba te wa ri powo yen o owo yen tin lo le
2: won
0: ti lo afun be e wa transfer 25 yoku sodo
2: 25 to ku be
0: e wa lo
2: mo wa wa 75 lona kona ma sa le sanwo su awon mo yen
0: ti oko yin wa binu abi
2: a binu emi na binu so wa ti ti don pare e de sugbon mo si binu si won wa bi egba
0: e ma ti igbe fun won ma ti igbe fun won hello sir
1: hello
0: e ba n gbe fun mommy pada won si gbe won si gba lowo yin ba n gbe fun mommy pada
2: hello
0: mommy se won laye lo party yen
2: ah o ti ku bi ose kan
0: se won wa raso yin abi won o ra mo
2: ma o ti ra so bele gan to bi wa le nbe mo pe won ti sare yo afun nbe a ti sare lo
0: eh mo boya yin na fe fun ni afun yoku
2: emi ka emi te ni ana ma ru en ti won ni
0: ṣùgbọ́n ẹ ti gbà fúnra yín
2: tí wọ́n bá mú aṣọ mẹ́wàá tí n bá rẹ yọ kan àbí méjì ọlọ́run ni
0: ó dà ṣe bí ẹ bá ń gbé fún wọn ẹ bá ń gbé fún dádì
2: ọmọ yẹn mo fẹ́ ká tètè fún wọn díẹ̀ díẹ̀
0: ó ti yé mi ẹ sì wọn lágbára ọlọ́run ọwọ́ yín lè fi ẹ̀yìn ọwọ́ tó ṣẹ́gun sí lẹ́ẹ̀fẹ̀ẹ́nu jẹ́ lágbára ọlọ́run ẹ̀yìn méjèèjì ẹ bá ń gbé fún dádì dádì yes nkan ti mommy se un looto won o so fun yin kan to se sugbon se e binu ju
1: eh oni binu
0: awon lo binu
1: oni e ba npe be ni e ba npe o
0: aso won laso te ra aso sire ko se da pada mo
1: eh mo ti gbe fun telo
0: e di gbe ki lo roko telo yin
1: telo mi ni je
0: eje ajobe eje abi mommy but looto inu mi ti edun pe eyin meyeje ejo ni access account so ko si nkan kan teyan fi nbo nbe won la won wa yan 25000 naira eyin na 25 iyoku gan daddy ki le fe fi sele owo yoku
1: owo telo ni
0: owo telo ni
1: dada ni
0: so bo wa ni telo o se gba owo re bayi
1: a ma wa na ni
0: se pe ile odo tailor la so mo gbe bayi te bo aso oni to wa nu le te wo lo party yin
1: a wo lona kona yin
0: ọ̀dà gbèsè owó tí wọ́n mi ya ń kọ́ ọmọ ìyá 75,000
1: aásùn náà
0: ẹ sọ̀hún náà lágbára ọlọ́run ẹ bá ń gbé fún mọ́mì.
2: Ẹlẹ́bà
0: mọ́mì
2: ẹlẹ́bà
0: orí òkè kan bí orí òkè yẹn máa ń pè ní orí òkè gbẹ̀tọ́ mi fún mi fúnra yín lẹ gba ẹ̀tọ́ yín díẹ̀. Bẹ́ẹ̀ni kò sọ bí amọ kò sábí amọ tí ò láìké dádì náà kì í ṣe pé bóyá ó dẹ̀wọ̀n lọ́rùn náà bá wọn kàn wò pé
2: káwọn náà yà ni
0: àwọn náà yà ni.
2: Mo ya àwọn sáré bíi kọ́fà àbẹ̀yẹ mo ní àwọn owó ìdíje bẹ́ẹ̀ ìyàwó lẹ̀dọ̀ owó ìròyìn tó ná tó bá dé èmi ti fa 25,000 yọ.
0: Ẹ ti fa yọ wọn ti bínú wọn làwọn òbí wọn ní abá wọn bẹ̀yìn so that mọ́mí ẹ̀ mọ́ bínú.
2: Gbogbo fóònù ní ọlọ́jọ́ ní ogun 500 lórí
0: ẹ̀. Ẹ ti ẹ̀ tíráì tẹ́ ẹ̀ yọ tán ẹlòmíì ó yọ tán yóò tún kú minus yóò di minus ni. Ó dáa mọ́mí ẹ dákun wọn ní abẹ́yìn pé kẹ́ mọ́ bínú ṣe ti gbọ́.
2: Ilé yóò ní dàrú adúgbẹ́sà.
0: Ṣé ẹ bínú mọ́.
2: Ẹ mo ti dá ìbí mọ́.
0: Ṣé tó ti tán pátápátá.
2: À ó ti tán o.
0: Ṣé ẹ ṣúọ̀ mọ́mí.
2: Bẹ́ẹ̀ náà ni mo ti bí mi kódà mo fẹ́ ṣe oúnjẹ alẹ́ ń gbọ́ yẹn mo kọ́kọ́ pàtì mi.
0: Ẹ̀yà ẹ mọ̀ bínú.
2: Mo dìde oúnjẹ alẹ́ fún
0: 2 hours. Wọ́n ṣàpàjẹ́ oúnjẹ alẹ́.
2: Ẹ̀rọ ṣàpàjẹ́.
0: Ó ti tán ẹ ṣeun ẹ mọ̀ bínú ṣe gbọ́.
2: Lóṣù àgbà ńgbà náà mo tó rọ̀ mo tó dáná tẹ́.
0: Ẹ̀yà ó tiẹ̀ ti da báhùn ẹ ṣáà ẹ sì ṣeun pé ẹ̀jẹ̀ ń lọ kán fi bí sùn sáwọn ọmọ ò sáà mọ̀.
2: Àjọmọ̀ àjọwà bí náà ni owó alájọwà ń di ẹgbẹ́.
0: Ó ti da báhùn. Ẹ ṣáà ẹ ti wọ́n ní ibẹ̀yìn wọ́n ní ibẹ̀yìn pé ká má bínú lágbára ọlọ́run ẹ jèrè gbogbo wa pátápátá lágbára ọlọ́run.
2: Ẹ ṣe ilé yín náà ní dàrú.
0: Àmì àmì àmì ọlọ́run àmì. Ẹ jẹ́ ń wo káàṣì ẹlẹ́ẹ̀kejì kí n wẹ ní ilé yìí. Ẹjẹ́ àwò bóyá ẹni náà bóyá òun náà ò tí ì gbà rí báwọn tó jẹ́ gbà àkọ́kọ́ tí ó gbà káàṣì ẹlẹ́ ẹjẹ́ ń wò bóyá òun náà ò tí ì gbà káàṣì ẹ rí.
3: Hello
0: ẹ kálẹ̀.
3: Kálẹ̀ o.
0: Gbẹ̀ngà lorúkọ mi láti Lagilé FM ṣe play káàṣì ẹ̀ mà.
3: Mo play.
0: Ṣé ẹ ti gbà rí.
3: Mi gbà rí o.
0: Ìgbà wo lẹ ti ń play káàṣì ẹ̀.
3: Ti play dáadáa o.
0: Ọ̀nà ti ṣí
3: báyìí. Ọkọ̀ ṣáìlà lẹ́yìn.
0: ₦25,000 ẹ gbà báyìí. Kọ́sọ́mà kẹ́ ọ pé ìlànà ọ̀la. Ṣé ẹ gbọ́ congratulations ma.
3: Thank you sir.
0: Ẹ ṣeun ma.
3: Ṣé sir.
0: Ó yẹ ìtújẹ́ àtọ́jú bọlé. Ká tún mọ́ rọ àṣírí. Hello. Hello ẹ kálẹ̀. Yes sir. Ìyàwó yín kọ́. Hello sir. Wọn ò lo. Bá ti mẹ́yìn ọkàn sí àbọ̀sábàlà ọ̀rọ̀ àṣírí padà. Hello ẹ kálẹ̀.
4: Ẹ kálẹ̀.
0: Ìyàwó yín kọ́ bàbá mi.
4: Ẹ kálẹ̀ ẹ jọ. Story tèmi ó yàtọ̀. Ìfẹ́ tèmi ni woman tó kọ́ pé òun yọwọ́ nu owó ọkọ̀ òun nítorí ọ̀ skul ọmọ ẹ jọ ẹ gẹ́ẹ̀tì máa fẹ́ sìn ní ₦25,000 lọ́la. Grandpa Christopher látàwẹ̀ inú mi máa ń dùn tí máa wúra àwọn ọmọ tó ń fẹ́ tán lọ sí skul.
0: Ìyá ẹ̀ṣẹ̀ gan ẹ fẹ́ sẹ́ndì ₦25,000 sí inú àyàn.
4: Ṣé ẹni gbẹgbẹ nọmba tẹ rí yìí ẹjọ ẹ kàn sẹ́ndà kan nọmba sí mi ìná sẹ́ndà sí ni ẹlẹ́mọ̀ bẹ́ẹ̀ ṣe máa fún wọn
0: ₦25,000.
4: Grandpa Christopher látàwẹ̀ àwẹ̀ àfijì olùkà gọ́ọ̀mẹ̀.
0: Ẹ ṣe dádì. So mọ́mì yẹn ẹ dákun ẹ pè wá padà lẹ́yìn ètò ó rẹ̀ pé bàbá ìyá ló pè náà ìyá ló pè ẹ ṣe gan. Wá wo nọ́mbà mọ́mì tán pè yẹn wo nọ́mbà ó ṣe ń sa àdádì ọmọ ìyá àfẹ́ ti snap ẹ̀ yóò send àkáǹtì ti sin wa won toko ati yawo ere pe ko si ja won understand pe oko awon lo ja ni
5: sugbo opo ototo ni nkan ti to nse eyan

0: ẹyí rédíò yín lọ. Ẹ̀lọ́ ẹ kalẹ̀. Ẹyí rédíò yín pariwo ìyá mi yẹn bá mi yí lọlẹ̀. Ẹ̀lọ́. Bá ti pèwé yí rédíò yín lọlẹ̀. Ẹ̀lọ́.
1: Ẹ̀lọ́
0: ẹ kalẹ̀ ma.
1: Akọ́tàrọ̀ sà.
0: Yes ma.
1: Ọ̀rọ̀ kan ma fẹ́ sọ fún
0: mi. Ìyàwó yín kọ́.
1: Àná nípa di fámìlì máa dàkọ.
0: Kí ọ̀rọ̀ àṣírí lẹ fẹ́ sọ ní abẹ́ kan fẹ́ sọ.
1: Ìyàwó àṣírí náà.
0: Dà ó yẹ kí ló jẹ́ ẹ̀jẹ̀ kí n gbọ́ yín.
1: Lakọjá kan mọ́ lakọjá.
0: Bàbá mi àna ọkàn mi. Bàbá mi ti sọ̀rọ̀ kíákíá sà.
1: So wọ́n ti prepare mind mi láti commit.
0: Ẹ ṣe kí ni?
1: Wọ́n ti prepare my mind mi láti commit.
0: Ẹ prepare mind yín láti.
1: Commit.
0: Láti promise.
1: Láti commit.
0: Commit kí ni?
1: Suicide.
0: Kí ni ìdí sà?
1: Situation sickness ni o.
0: Ọ̀gá mi, ọjọ́ ń lọ, kí ni ìdí tẹ́ fẹ́ fi ṣe ń tẹ́ fẹ́ ṣe? Ìdí mo fẹ́ mọ̀.
1: Mo sick ni.
0: Ẹ sick ni. Àìsàn wo ló ṣe yín sà?
1: Lung.
0: Ẹ?
1: Lung. Side, right side.
0: Bàbá mi ni ò gbọ́ yín àti pé kì í ṣe nǹkan báyìí la lè máa sọ lórí ètò iṣẹ́ bẹ́ẹ̀ bá ti lè gbọ́ wa tó fi lè mú yín kẹ́ ẹ máa gbọ́ wa tẹ́ ẹ ti lè láǹfààní àti gbọ́ wa ìrètí ń bẹ fún yín so kì í ṣe ohun tó yẹ máa ronú pé best option ni pé kẹ́ ẹ lọ sọ pé ẹ fẹ́ gbẹ̀mí ara yín ṣe ti gbọ́ tíyàn bá nígbàgbọ́ àkùkọ tó ti kó sì lè yẹyìn àkùkọ ni ò kì í ṣàbò èèyàn bá
1: nígbàgbọ́
0: ọlọ́run tó da yín yóò gbẹ́ràn lọ́wọ́ dìde so kì í ṣe ń tí ẹ máa ronú ṣe ti gbọ́ ọlọ́run gbé yóò pèsè yóò sì gbẹ́ràn lọ́wọ́ dìde ntẹ́ ń sọ nǹkan ṣe mọ̀ pé tí àwọn ìjọba bá gbọ́ wọ́n lè lọ kò da ntẹ́ ń rò lọ́kàn ò da ṣe ti gbọ́ bàbá ọlọ́run wà pẹ̀lú yín. Ẹ ṣeun. Ẹja bọ́ sábàlá ọ̀rọ̀ àṣírí ká gbọ́ ọ̀rọ̀ àṣírí ẹja máa gbá ọ̀rọ̀ àṣírí lọ.

0: Hello.
1: Hello, Mama.
0: Hello, sir. Hello.
1: Yes, Mama. Ṣé ẹ lọ́rọ̀ àṣírí tẹ fẹ́ bá wa sọ?
0: Ọ̀rọ̀ àṣírí ìjọba àṣírí tí mo fẹ́ sọ.
1: Kí lẹ pè wá fún Màá?
0: Sá.
1: Kí lẹ pè wá fún?
0: Ní tí mo fi kẹ̀ pè ní ọjọ́ ìṣẹ́ nínú ilé tí mo kọ́ pánú rẹ̀ àti sílẹ̀ rẹ̀ ó ti já bójú
1: ṣe ń bọ̀. Kì í ṣe irú ètò yìí. Kì í ṣe orí ètò yìí. Ọ̀rọ̀ àṣírí là ń gbà láti lè báyìí. Ẹ̀yin tẹ́ ẹ bá lọ́rọ̀ àṣírí tẹ́ ẹ fẹ́ bá wa sọ. Ohun tó ṣẹlẹ̀ sí yín tàbí tó ṣẹlẹ̀ sẹ́yìn tó súnmọ́ yín dáadáa tó wá kàn yín gbọ̀ngbọ̀ngbọ̀n tó wá jẹ́ ohun tẹ́ ẹ lè bẹ́nikẹ́ni sọ tó bà yín lọ́kàn jẹ́ tàbí tí ń gbomijé lójú yín. Ọ̀rọ̀ tẹ́ ẹ ń wò wípé tẹ́ ẹ bá discuss ẹ̀ pẹ̀lú ẹnikẹ́ni ó ṣeéṣe kó jẹ́ wípé wọ́n máa fojú ẹ̀ wò yín. Hello.
2: Hello,
1: ẹ káàárọ̀ bàbá. Yes, sir. Bàbá, ṣé ẹ lọ́rọ̀ àṣírí tẹ fẹ́ bá wa sọ?
2: Bẹ́ẹ̀ni, sá.
1: Ẹ̀jẹ̀ àgbọ̀ ẹ wà bá wa gbóhùn sókè díẹ̀ sí i káwọn tó ń bẹ lélẹ̀ gbọ́ yín. Ẹni ìyàwó yín tẹ́ ẹ fẹ́ ẹni wọ́n ti kúrò nínú ilé ń lọ gbalé síbòmíì. Kí ló fà á?
2: Báwo kò yé mi rárá.
1: Ìyàwó yín kúrò nílé ń lọ gbalé síbòmíì kò sì yé yín ẹ̀ mọ́ kí ló fà á? Ṣé ìyìn àti wọ́n ń jà tẹ́lẹ̀ ni àbí ìjà kan wà tí kò parí? Ẹ̀yin àti wọn ò jà. Kò sì sí pé bó ṣe wọ́n béèrè nǹkan kan lọ́wọ́ yín tí ẹ fún wọn. Àgbọ̀yìn dáadáa àmọ́ bóyá fóònù yín ni bóyá nẹ́tíwọ̀kì. Àgbọ̀yìn dáadáa. Táwọn ò bá sì ti gbọ̀yìn bí àwọn tó ń bẹ ní ò lè gbọ̀yìn nù. Ẹ ló sà. Ìgbà ohun tẹ́ ń sọ yìí ó ti tọ́jọ́ mélòó báyìí? Ọjọ́ mélòó lẹ pé? Bí oṣù kan ẹ sì ti pè wọ́n. Ìgbà tẹ́ ẹ kọ́kọ́ pè wọ́n kí ná sọ. Ṣùgbọ́n nísìnyí wọ́n ti wá ń da yín lóhùn. Tẹ́ ẹ bá ti pè wọ́n tó bá ti pèkì fóònù tó bá gbọ́ pé òun yín ni wọ́n á kọ̀ tẹ̀ àbí? Wọ́n ní ẹ sì káì nọ́mbà mí ìtàn àwọn láti fi pè wọ́n wò.
2: Ìfọ́dọ̀ gan àwọn ọmọ ẹ̀dẹ́ wàá bá mi ìtàn nọ́mbà mi àwọn ìgbàdé á bá mi ìgbàdé àwọn ọmọ ẹ̀dẹ́ lájọ wà nọ́lé.
1: Bàbá mo ní ẹ ló nọ́mbà mí tó jẹ́ pé nọ́mbà tí ìyàwó yín ò mọ̀ kẹ́ fi pè wọ́n wò. Ẹ ló nọ́mbà mí fún wọn wò. Ó yẹ kẹ́ gbìyànjú yìí at least kẹ́ fi mọ kí ni tó ṣẹlẹ̀ gangan tó fi kúrò ilé. Ẹ gbìyànjú nọ́mbà mi wò náà. Ìgbà tó ṣẹlẹ̀ ṣé ẹ jẹ́ káwọn òbí wọn gbọ́?
2: Àwọn òbí rẹ̀ mọ̀.
1: Kí ni tó ń sọ ìgbà tí ẹ sọ fún wọn?
2: Ẹ̀gbọ́n náà máa wà, wọ́n dẹ̀ wà, wọ́n wá láti ṣe ìwọ́. Wọ́n á sọ. Ìjẹ́ tó rọ̀ náà ni pé yo folo onje eto joma davide lo mawa
1: ipi e o fa won lo onje si toju awon omo baba se lo to ni nkan mejeje to so yi
2: puri mesa ipi
1: ele ki ti simi na de ni lo pe na ni e mo nfun won
2: lo onje e se mo
1: oda e mo nta asin teto ba ti pari keto tu pari a fi number wa sita teto ba wa pari e pe wa se gbo e ja won ta le se boya ba yin pe won ni. They just bounce.

0: Hello, Kale.
1: Kale, ma. Mama, e da kwa ba pa radio te fun gbo wa. Eh ti pa wo e ti kuro nbe. Hello. Mhm. An gbo yin bayi.
0: Esa. Ejoba shiri te be mi o po gan. Ni a ti o bi ni ko se ko mo le ma sa le radio o po.
1: Che. Tori popo le se fe so abi e n wo pe te ba so se ti kan mo pe yi e ba wa gidi e die na ni to ba je pe to le gba bi soju mewa tele le gbe sibi marun
0: ni oda ni bi ogo wa e ka ma daruko
1: be
0: ni eni ti ba se wa wa ni ni ori ye ti ikan na mo ni ja mo bi wa pe ni wa pe ara na e lo pe bini ni kan lo mo wole ohun olorun ni ode mo pe omo diki ni gbayin ya bi sa di pe ni atemi sa je wa je mi re se tan ajade suta ṣugbọn lati gba yan lati ya 2000 yen ni mo ti ni risi risi problem ti ta o bi ti mo de nde o so wi fi alagbara kan ati jo ni nkan papọ ni
1: mama ti n ba gbo yin daada eni nigba te n be ni ilu yin bi odun bi bi odun bi melo seyin bayi
0: ya 2000 ni yen sele eyan la kan ni ilu yen ni lo ni yen wa place
1: 2000 26 years ago ni 2000 26 years bayi
0: ni bayi yes
1: eni olorin nla kan to lokiki wa korin ni ilu yin ẹni tó wá jẹ́ mama ṣe mo ń bọ̀ ma ẹ̀lọ́mà ṣe nígbà yẹn ṣe iṣẹ́ tẹ̀ ń ṣe ó jọ mọ́ wípé kọkùnrin ó mọ yín wọlé àbí.
0: Ṣọ́lá ò jọ bẹ́ẹ̀ rárá ó kàn wá pè wá ni ìwòjọ́ mi fẹ́ ẹ.
1: O wa pe yin pe olorin fe ri yin eyin merin wa tele leyin ore yin eyin nikan ni olorin wa ba ni nkan po nigba toro yi sele se e si e ti mokunrin gba na
0: o ti mọkùnrin o mo tẹ ti bí mọkàn
1: nígbà náà lóhùn
0: bẹ́ẹ̀ ni ọmọkùnrin kan ni mo bí gbà ẹ.
1: Ní ìgbà tá à ń sọ yìí ẹ ti tó bí ẹni ọdún mélòó ẹ lè fẹ́ yọkọkún tàbí kẹ yọkan kúrò.
0: mo ti pé bí a bí 22 or 23 gbà ẹ.
1: Nígbà náà
0: bẹ́ẹ̀
1: ní ìsìn báyìí ẹ ti márì náà àbí.
0: Mo ti mari ṣùgbọ́n nínú gbogbo àjàgà tí mo kóra mi sí láti ìgbà yẹn ilé àtẹni òsì ní ọmọbìnrin tó kéré ni mo padà bí lẹ́yìn ìgbà yẹn.
1: Ẹbí ọmọ kan fún ẹni yẹn ó di méjì.
0: Ibi kankan tó mọ mi lọ́wọ́. Mo jẹ́ kí n sọ pọ́rọ̀ yẹn gògùn.
1: Láti ìgbà tí kinní yìí ti ṣẹlẹ̀. Hello ma, láti ìgbà tí kinní yẹn ti ṣẹlẹ̀ ni àbí nígbà tí ó tó bí ọdún mélòó kan sí.
0: Láti ìgbà tó ti ṣẹlẹ̀ ni gbogbo ibi tí mò ń dé lọ́sọ̀ bí mi pé èèyàn ńlá kan ó ti ní ẹ̀kọ́ pẹ̀lú mi pé wọ́n sọ fún bí àyàn ti mú ògùn ìyàbò lò nǹkan pẹ̀lú mi. Ẹnìyẹn dẹ̀ jẹ́ tó pọ́pùlà nígboro Ìbàdàn yìí lè máa dárúkọ.
1: Ẹ má dárúkọ. Ẹni ẹ ti wá gbìyànjú.
0: Báyìí ní ìgbésí ayé mi láti gbà yín tó ti ẹ̀ràn mi lọ́wọ́ ní ìrírí ọ̀nà àbáyọ kankan. Ibi tí mò ń sùn gan ti bá dárúkọ bẹ̀ báyìí ó la ẹ̀yin bẹ́ẹ̀ bá débẹ̀ gan báyìí máa kó àgbọ̀ mi ni.
1: Ẹ má dárúkọ bí tí ń sùn. Ẹni kò sí iṣẹ́ kankan tẹ́ ẹ ṣe tó nítumọ̀.
0: lọ ni akojọ lati gba na
1: omo elekeji te bi nbe lodo baba re bi
0: ere kore ni wa ni si ogbele yen lo wa pelu mi daddy exercise
1: ko titele keji ni mo so o wa pelu yin ibi te nbe lo na mu bi
0: mo ba yin so tori mi je so oro yen pe da olorun
1: ohun ti to bi eni odun melo bayi
0: o ti le mi 24
1: yo ti wa nile eko giga nu
0: ni lagbara se ran lo lati gba na ni ran ni lagbara o si kankan ba ti da
1: ise wo ni wa nba yin se ise wo ni se ise wo le ni ise wo lomo yin yen se
0: ti omo mi yen ise wo se o si se na le a jo nta orogo ti mo nta na ni jo nta orogo ti mo nta ni o
1: amaran wo le afrika won nigeria o gba
0: ni o ni gba ko ti pe yin ri ti what money gba yin ni raye e se oro yen so yin ni gba yin dada o ti pe yin nkan bi 4 years so yi mo ba ti lu gugu yen po gba yin sugbon oro mi o ye ni tani yen mi de fe ma so mi de se ju ara mi
1: mama mama amaran wo le afrika won nigeria o
0: gba ni bayi
1: amaran wo le fe kun gba yin lale yi
0: amaran to ma ko lo se ji wa bi abu yi bayi ti ba wa ri yin ti mo explain fun lo te ba le se fun lo lati ba mi be ni yen foro o se ran mi lowo nma agbagba ti mo wa yi agbagba yen po
1: n te nfe ni wi pe ohun te le se tabi ona te le gbegba lati ba eni yi lati ri eni yi
0: eni
1: ohun te nfe bayi ni pe e n bere lowo awon omo nigeria ohun ti e le se tabi ona te le gba lati ri eni yi
0: ti mo di ta ti o le se ran mi lowo bi se bo ninu agbagba kẹmi náà ti ẹ lè ṣiṣẹ kí n kójọ kí n jẹjẹ lóni kí n wádìí kan tí màá sùn láti máa gbé kí n wálé gidi kí n fi ìrànlọwọ ṣàjáde fún mi ni.
1: gẹ́gẹ́ bí n tẹ́ ẹ sọ yìí kódà tó bá jẹ́ pọ́n kó fún yín gan pé bí akẹ́ fi ṣe bísínẹ́sì ó ṣeéṣe kó wò yóò mọ̀ lákòójọ.
0: Ẹ ra bàbá tí wọ́n wá sórí programu yìí gbọ́n mo ti létò wọn ẹ tó ṣe programu lálẹ́ gan mo ti mú náà báyìí wọ́n ní kán wá.
1: O ti rí a ti rí nǹkan mú níbi tá a bẹ́lẹ̀ náà dé ẹ dákun ẹ̀yẹ̀yẹ̀ wa ẹ bá wa dá sílẹ̀
2: yìí
1: ọ̀rọ̀ màmá yìí lágbára díẹ̀ o ní agbára díẹ̀ nọ́mbà tẹ́ ẹ pèsè láti bá wa dá sí 0912370 8675 bóyá tó bá ní àmọ̀ràn ọgbọ́n tí màmá yìí lè gbé ọ̀nà yìí gbà láti rí arákùnrin àbí bàbá tó ń sọ ẹ̀yìn olórin tó ní pé ó mú àwọn wọlé ní 26 years ago tí ọ̀nà àwọn fi dàrú irú ọ̀rọ̀ yìí kìí ṣe ọ̀rọ̀ kí bí yá wọ́n fẹ́ fún yàn lówó báyìí torí pẹ̀lú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sáwọn yìí èyí kódà kéèyàn ó gbé 100 million fún wọn kó fi bẹ̀rẹ̀ owó kó fi bẹ̀rẹ̀ bísínẹ́sì ó ṣeéṣe kó wọn solution gbọ́dọ̀ kọ̀kọ́ wá náà. Hello.
3: My dear brother Eba Kale.
1: Ẹ káàárọ̀ sá. Yes, sir, Olusọ.
3: Inú èmi lẹgbẹ́ ń sọ̀rọ̀. Tí wọ́n bá fún obìnrin yẹn ní owó gòdó domandani amount tí ó padà rò náà ni.
1: Bẹ́ẹ̀ni.
3: Ìmọ̀ bóyá Kristẹni bóyá Muslim ni wọ́n. Ọ̀ tó bá jẹ́ Kristẹni ni wọ́n kó wọ́n kò dé. Tí ẹ̀ bá kọ́kọ́ wọ́n tí ẹ̀ bá ní mọ sọ́sọ̀ tí
1: sọ́sọ̀ tí problem àti tí problem is half sọ. Bẹ́ẹ̀ni.
3: Wọ́n wá ṣọ̀ọ̀ṣẹ́ lẹ́bi kan láti máa lọ. Kò yé yí. Èmi gbàdá wọ́n ti ń pè yí.
1: Ẹ ó dàbẹ́. Ibi kíbi
3: dọ́bà ti ń pè yí. Ẹ máa gbọ́ mi. Ibi kíbi dọ́bà ti ń pè yí. Ẹ gbọ́ ẹ kọ́ bẹ́ẹ̀ bóyá àwọn náà ń gbọ́ mi ń sè.
1: Ẹ wá máa gbọ́ yín báyìí sọ.
3: Kọ́ wá ṣọ̀ọ̀ṣẹ́ lẹ́bi kan. Ètò ìbẹ́sọ̀ máa lẹ kọ́ wá ṣọ̀ọ̀ṣẹ́ lẹ́ kan. Wọ́n bá débẹ̀ kọ́ láwọn béèrè olùṣọ́ tó bá wà ní ìcháàjì. Wọ́n á gbé ẹlẹ́bi wọ́n á gbìyàn sínú ẹ̀mí. Ẹlẹ́bi yóò tú àṣírí. Cause of the problem and solution to the same problem. After solving that problem, ko si ikan to ba da wole ti o de pada yori si rere ṣugbọn without doing that ko e bi ori yede le gbe fun won mo so fun yin pe inu ebi le gbe soro lenkan alafia fun yin baba
1: alafia fun yin sir mama yi ti mo kini cause problem won ṣugbọn ko ti se solution ona kan ni lu so ti so le yi bayi hello e ka ro ma
4: e ka ro sa
1: yes ma oruko yin ati tin pe wa
4: e le se ni pe ti won pa church to ba da ti won mo won lu emi ni ibe yes church emi ni mo o lo fun adura ori ti o ba oko gba adura ko si egbeun te le ko fun owo mi du lowo re aki ti olorun ba si asiri buruku tin be rara re to ba mu kuro mo ate mi le gba won ni
1: esun ma hello
5: eh wo ko to ye yo da fun
1: pa pa esun jare
5: esun jeri mo bibeli gan so o ni awa mo otito o ti to si so waju ominira
1: beni
5: eri nkan to mi mo fun won le se ni pe seri lo to won ku won lo gba won lo awo seri ile aye yi o kere gan a ba ma pa fa wa lo eh adua ngba mbi gba adua ngba mbi awo seri awa gegege fun alara wa bo la mo ta ti fe ta ti rin ta ti rin de koko gẹdi mo fẹ so nbe ni pe awon gẹgẹgẹ ni fun o tera mo adura fun o joko fun o ba olohun won soro je ngbo mi
1: beeni
5: won pe won lo gba won lo awu yen gẹgẹgẹ won tun le lo bo sowo won tun le lo bo aimo ya won ti won ni problem a mo pe yes eni yi ni problem ta ku won de church
1: ti won tun da ku isoro aye won
5: awon ti o ni problem rara to e pe to si je pe elemi nton ka si pe ohun ni ko dide to pe en ko ni problem gegege ti o ma reti pe won newo to pe oya eli asita abuada to ku won ni newo si ti won ni newo sa rara ati ga mo won ti won gbo mo tu so fun won tu be lowo elomi wo so awon gegege ni ku won tera mu adua ku won gbadua ni koro yara olohun mo si mo ko olohun o gbo
1: yesu

0: Atakongo.
1: Radio Apostle.
0: Hey, Caro, sir.
1: Umani baje ya kwa wewe.
0: Yes, sir.
1: Ewe sikia na ino. Waku bia jilata aro.
0: Yes, sir. Yes, sir.
1: Sheri, baro Sheri. Ako. Wangu wiki, baya wali reni tuma mua wano siyo doa eniye. Tori wati miyoji, miyoji.
0: Beni, beni.
1: Wani toro ni wante shinlonu. Obo non tani hivi kon, tani wano siwe lati lo rawa. So, ati talo fe mua wano siwa jwe. Ati wiki, biyo mua di wa jwe gon, afai moku mong bon wansi, ati mua di pi, iresun ba lulu ko
0: jwe. Beni, tolo she se kon ganti bagbe 26 years ago. Kote
1: ni bagbe tani li.
0: Amoye lue be.
1: So ti ye nye, to ne pa nye li le yi, a fi. Tomba di fi a dura, jagwa mong bon wansi, biyo jwe, to re ni tirun ko ba e ba, o mong bon wa wong bon ni duro e wati, pata wong bon ti mong biyo jwe do. Ṣùgbọ́n bó ṣe wá rí iná tí èèyàn bá ṣe ń gbìyànjú téèyàn ò tí ì rí èsì àdúrà èèyàn ó tún mọ tẹramọ náà ni o so lójú tí èmi fi wò gẹ́gẹ́ báwọn èèyàn ṣe ń sọ torí ọ̀rọ̀ ẹ̀mí lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí so ìjà ẹ̀mí ni wọ́n bá jà o so kan wá bí àwọn tí wọ́n sọ pé àtọ́ba rí chọ́ọ̀chì tó ti ń gbẹ́mì gidi chọ́ọ̀chì alágbára ọlọ́run àti wọn lọ́lágbọ́rọ̀
0: ọlọ́run. Lo tota bani ka woro ti nbe nle yi kini evidence ti mama fe fetenda gan to ba se se kon ton ri olorin ton so kini evidence ton fe tenda se ka ni kon loyun gba na lohun ni to domo abana babo won le mo so pe ye ja lo si DNA o DNA ori reveal boyo to ni abilo. Hello Hello. Ko si si camera tan fi kale. Ko si video kankan, ko si photo kankan. Hello. E ka ro sa.
2: E ka ro.
0: Yes sir. Oruko yin ati bi te tin pe wa.
2: Ko ti ni na tin boyo gbonu lati lu fi oda.
0: E gba mama yi lamoran sa.
2: Ori yin o ma ni gba bode.
0: Amen.
2: Ẹni jáde wọ̀de o.
0: Amín.
2: Ògùn ológun ò ní di ti yín.
0: Amín.
2: Gẹ́gẹ́ bí wọ́n ti ń sọ ìmọ̀ àti ní ọgbà wọn tí wọ́n ṣe ń gbọ́ ní ìsinmi wípé kí wọ́n báwọn ọmọ wọn méjèèjì ṣe bí ìyẹn wà.
0: Bẹ́ẹ̀ni.
2: Bí a bá gẹ́gẹ́ bí bàbá tó sọ̀rọ̀ láwọn ọkọ̀ tí wọ́n kọ́ sọ̀rọ̀ kí wọ́n wá ìjọ ẹlẹ́mẹ̀ẹ́ àìdá kí wọ́n jókòó tàdúrà lédè kan kí wọ́n wá béèrè ẹ̀tọ́ yẹn fún àwọn ọmọ wọn ni àwọn ọmọ wọn ẹni wọ́n gbé òkìdí kí wọ́n má retí tọ́jú ara wọn mọ́ àwọn ọmọ wọn gangan ni kí wọ́n fókọ́ọ̀sì àti àwọn ọgbà dáwà.
0: Ṣùgbọ́n bá ṣe sọ̀rọ̀
3: yìí ní
0: káwa ní 50 màmá yìí ò tí ì dàgbà rárá. Hello. Ẹ káàárọ̀ ma.
4: Ẹni ni mo ẹ káàárọ̀.
0: Yes.
4: Ẹni ni mo pè náà tí mo fi ń sọ pé èmi àti dáàbò wa ara ń yọ owó tí ra wa nkankan. Mo pàwọ́ sí.
0: Bẹ́ẹ̀ni ní abala tójúbọlé.
4: Tó ẹ rí ìtọ́jú ọkọ ọmọ oúnjẹ ní lógún tí èmi dárúkọ because ọ̀pọ̀lọpọ̀ mọ̀ mi. So ìtọ́jú ọkọ ọmọ oúnjẹ ní lógún o ni pé ojú mi rí kí n tó bí ọmọ. Tọ́jú bàbá tí obìnrin yẹn sílẹ̀ kọ́kọ́ máa wá ẹlẹ́mìí kiri. Mo jẹ wọ́n yóò. Àwọn pastors wọ́n fẹ́ fọwọ́ bà mí. Wọ́n ní omi mẹ́ẹ̀ẹ́dógún. Nítorí bàbá Tọ́lá àláyé àgbàlá àtura. Wọ́n fà mí jáde báyìí. Wọ́n ní mo fẹ́ rin ìrìn àjò kan. Wọ́n ní kí n ṣọ́ra o. Mo ò sì mọ̀ pé mo ti rìn lánàá. Lẹ́yìn o, wọ́n wá sọ fún mi wípé kí n gbàdúrà o sí èsì àgbàlá àtura kan náà ni mú abẹ́ bíríìjì yẹn la wà nígbà yẹn lọ́nà
5: bọ́ọ̀lù. Ẹ má wulẹ̀ dárúkọ ọjọ́ ẹ má bọ́rọ̀ yín so.
4: Ó wọ́n wá sọ fún mi wípé kí n lọ gbàdúrà àgbẹ̀ tuntun mẹ́ta pé irú àwọn nǹkan bẹ́yẹn ò ní wá síwájú mi mọ́. lẹyìn ọmọ tó wá pàdé bàbá tí mo fẹ tí mo sábẹ àmọ náà dẹrùn kí mo wá fẹ sàyọ ni wípé tó bá tú obìnrin yẹn sílẹ
3: láti mú un wá ìjọ kiri
4: tó bá bẹrẹ sí ní tẹ òun ẹlẹmìí òun àti ó gbọ fún ara rẹ kó lọ gbàdúrà kó gbà àwẹ kó pe ẹlẹdẹ ní òjìyà mórí ẹni là bá sọ tó bá pe ẹlẹdẹ tó sì pe ọlọrun tó gbọra sílẹ ọgbọ ọlọrun ó mi sí yóò bá sọrọ yóò sì ṣe àbáyọ fún ẹ rí àwọn wòlíì tó wà ń lòrò yìí ẹrẹ ẹrú bà mí pẹ̀lú àwọn tó ń wọ ọmọ lọ́wọ́lọ́wọ́
3: báyìí
4: torí àwọn nǹkan tí wọ́n máa dorúkọ yóò ní agbára.
3: Màmá kì í ṣe gbogbo wọn àwọn wòlíì tòótọ́ sì wà bákan náà làwọn wòlíì èké wà.
4: Àwọn nǹkan ìgbà rí ìgbà yẹn á ọ̀pọ̀lọpọ̀ lọ jẹ́ fèsì ọlọ́run yóò ràn wá lọ́wọ́.
3: Àmì máa ẹ ṣe wọn. Adéọ̀sùn bíbélì náà ti sọ ó ní tó bá di ìgbà ìkẹyìn pé àwọn wòlíì èké ó dìde ó ní wọn wàá máa tan àwọn èèyàn jẹ lórúkọ òun.
5: Wọ́n ní lórúkọ rẹ lágbára
3: bẹ́ẹ̀ ni tó bá wá ń ṣẹlẹ̀ báyìí kò yẹ kó jẹ wá lójú àwa làwọ̀ wà kìí fò.
5: Ẹsẹ̀ bíbélì tó káde ẹlẹ́ni pé ẹ jẹ́ kí èpò
3: àti àlìkámà kan máa dà papọ̀
5: pé oríire àtorí ibú wòlíì gidi àti wòlíì fake.
3: Evangelist Adéọ̀sùn Káyọ̀dé ẹ káàárọ̀. Hello. Hello, ẹ ti wà ń bẹ̀ o. Infinity mo pe Evangelist Adéọ̀sùn Káyọ̀dé mo rẹ́rìn ṣé mo parọ́ ni. Ìránṣẹ́ Ọlọ́run àlàyé. Hello. Hello. Ẹ káàárọ̀ máa ẹ jọ ẹ bá wa gbóhùn sókè díẹ̀ yẹs mo orúkọ yín àti bí tẹ̀tí ń pè wá.
6: Ìpè ara tó wò.
3: Láti wo ẹ bá wa dá sọ̀rọ̀ yìí.
6: Mà á sí èmi ìbàgbọ́ aráàlú rẹ̀. Tí wọ́n bá wá ìjọ ní ọ̀rọ̀ ọlọ́run ìjọ tó jẹ́ pé ìrìnṣẹ́ rẹ̀ jẹ́ ìrìnṣẹ́ tòótọ́. Àdúrà ti wọn sí ọlọ́run ọ̀ràn tí wọ́n náà lọ́wọ́. Bí wọ́n bá fẹ́ ń gbàdúrà.
3: Ohun tẹ́ ń sọ ni wípé káwọn sọ fún ìránṣẹ́ ọlọ́run ṣùgbọ́n káwọn máa gbàdúrà tiwọn lọ́tọ̀ kí ìránṣẹ́ ọlọ́run náà máa tó ràn wọ́n lọ́wọ́.
6: Ọlọ́run dẹ̀ tiwọn sílẹ̀ yóò gba àwọn gbàgbọ́ lọ́wọ́ dà mí
3: ò tó tó. Ẹ ṣeun ma. Tá a bá ní ká wò dáadáa gbogbo àwọn tó ti ń pè pátápátá ló ní kí màmá yìí wọn gbàdúrà ẹlòmíì ní kán gbà fúnra ara wọn a ní ẹlòmíì ní kán wá ilé ìjọsìn lọ ojú wo ló fi wo ọ̀rọ̀ yìí àti pé amaran wo ló lè gba màmá yìí gangan.
5: Bí èmi bá fẹ́ dá sí
3: i
5: ibi èmi yóò lọ yóò tún yàtọ̀. Àwọn nǹkan kan ń bẹ ibi ń pa ni
3: ọlọ́sẹ̀ ńlọ́ọ̀
5: bàbá fọnú
3: àlefọ́tà
5: ìgbà tí gbogbo iṣẹ́ ìyanu tí jésù ṣe pátá ló ní ìgbésẹ̀ ẹni tí rẹ̀ gé ẹbu amọ̀ ẹ̀mọ́ ẹni tí nǹkan ṣe adẹ́tẹ̀ ya lọ wẹ̀ gbà báyìí ẹni báyìí bí màmá yẹn ó bá gbàdúà kán kọ́kọ́ dá ọlọ́run mọ̀ ṣé tẹ bá mú yàn lọ́ta tẹ mú yàn lọ́ta ó lè jẹ́ pé ibi tán fojú sí kọ́lọ́nà wa o ṣùgbọ́n tán bá kọ́kọ́ dá ọlọ́run mọ̀ ẹ wo ó ní àjàgà gbogbo àjàgà tó bá wúwo yóò sọ di fúfúyẹ́ kò sẹ́ni tí ò ní ìdojúkọ tiẹ̀ tóògbẹ́ bá ti ń gbẹ̀yìn tẹ́ ẹ bá ti ṣe sùúrù ẹ mú èrúrú omi bí nǹkan bá dẹ̀ ń ṣe èèyàn téèyàn fẹ́ wọṣọ tí ò bá ṣe sùúrù yóò wà kísà ó kọ mí wọn ó dẹ̀ pé bí bá ń pààyàn téèyàn ò bá ṣe sùúrù yóò jẹ̀jẹ̀kújẹ ìjẹ́kújẹ dẹ̀rẹ̀ yóò dànù láàmú màmá yẹn lèmi ń bá sọ̀rọ̀ pé kí wọ́n kọ́kọ́ lọ dá ọlọ́run mọ̀ kò sí ẹni tí ń bẹ láyé tí ò ní ogun tiẹ̀ gbogbo tó ń sọ yìí nísìn ó lè jọ́wọ́ ẹbí wọn ti jogún ẹ̀ àwọn wòlíì kan dẹ̀ ti wà ní ìsìn
7: woli eleto woli aladua ngbe ba lo do babo won so fun ko se ba di osun le mi eh ah won se pe mi lade jesus ma se mi baba baba wa to so mi lo ko ni eh mi ni tan yin igbeja ti won o fun won won le lo yan we 41 days fun won ni o o tun lo babo mi no ma won ba duro ba tan we loju won ki mama yen lo gba pe akole wa o gbogbo lowo ori ni nbi ori ti won da won sinu bi won ba wa ti ibila tu won ba towola won o ti ibila awon yen ti ba won soro to pon e kokko da olorun mo egbe igbagbo yin ko nu pe nikan ni se mi eyin merin le lo be o se je yin nikan na ba lopo e wa ri bi ogun odun kini keji keta kerin karun kefa keje kejo kesan mama anu ma fo fun aye yin
8: amen
7: mo sure si aye yin tori pe e sota gbogbo eti to gbo anu abiamo odi orun yo yo yin lo fin na
8: amen
7: jesu oluwa wa
8: amen
7: e ti ni ka ma gbadua emi na tun gbadua fun won
8: igba ti mo soro lere kan mo ni evangelist adeosun kayode infinity won wo mi pe bobo so nkan to nso sa hello ni e je obo kan lo ni e ja bo so won nake hello
9: hello
8: hello
9: sa
8: e ka ro sa
9: yes
8: sa
9: no ma wa ko ri ara bi to so lo nese apre to solo nese o ni e o n lo kalati ara ibadopo
8: beni
9: o ko pelu baba solo pa ni nese no ni won solo ta
8: amen amen
9: ri e ko le gbogbo ko ma je fun o ko le pata to ko ni na ri e ti baba to solo kre nese to solo o ni oro so ni ma bi ti o ko ye ti wa ara fi ki o ganga mo yẹra rẹ wo dáadáa ìbá sọ pé nìkan ní ìsinyìí.
8: Ẹ ọ́ ní bàbá màmá yìí sọ wípé gbogbo ibi táwọn dé láti sọ wípé ogun yìí ló ń ja àwọn.
9: Ẹ ọ̀pọ̀
8: igbesẹ to ti gbe ti po
7: kan to ba ara
8: kan 26
7: years ki won to ba ara kunrin yen gan pade won ti bimo kan
9: e be ni nabo e wa ri to ba ni pe kan mo lo so to ara kunrin yen ni to da wa la ni ni to ti pelu ba yi
7: eyin ba ti le fira be ba le fira yin le e jo lo
9: ara ku ese ti o ti e mo lo so pe so e ma gbo mi ke Lungaga, unionitivity, adulari, ujiga, adulari, ujitunani. Mbari, buka mwa mwana jamfunye, mwongo wa vita adulari, wabatika. Kwa mwapo kasipele kani mwono si, mwono elinye. Mwono elinye.

0: bá mi ń gba agbára kọ́. Kò sí ohun tọ́lọ́run ò lè ṣe. Ẹ jẹ́ kí n gbé ẹyọ kan yìí. Hello.
1: Hello,
0: ẹ kàlẹ́.
1: Ẹ jọ mo ní ọ̀rọ̀ àṣírí ni.
0: Ó yẹ jágbọ́nmà.
1: Ó ṣẹlẹ̀ pé bí ọdún díẹ̀ sẹ́yìn. Mo wà nínú relationship kan. Ẹni tí mo wà pẹ̀lú ní ìgbà yẹn. Nǹkan ò ṣáà a nífẹ̀ẹ́ ara wa gan. Àmọ́ gbogbo ìgbà tí bá ti di pé mo lóyún, ó máa ní kí ni òun ò tíì ṣetán kí kí n yọ. Ó wá ṣẹlẹ̀ pé eléyìí tí mo ní lẹ́yìn tá a fi túká. Mo mọ̀ wí pé òun ló ní òun mi nígbà yẹn. Àmọ́ ìbẹ̀rù pé tí n bá sọ fún pé òun ló ní, ó máa ní kí n yọ. And ní ìgbà yẹn ni iṣẹ́ ọmọ kékeré mọ́. Mo ti sún mọ́ ọmọ ọgbọ̀n ọdún nígbà yẹn. Tí ó ti wù mí náà kémi náà ní ọmọ. Mo dẹ̀ tí ó ní èèyàn kan náà lọ́wọ́ náà nígbà yẹn. Mo ọ̀rọ̀ wa ò yí ra wa. Mo ṣá sọ fún ẹni kejì yẹn pé àpínu ti ní òun o. Inú ẹ̀ dẹ̀ dùn. Ó fàyọ̀ gbà mí nígbà yẹn. Mo ṣá sọ fún pé bọ̀ fẹ́ ṣe wẹ́dùn. Mo kàn fẹ́ bí ọmọ yẹn. Ọmọ yẹn ṣáà ní bàbá. Ní gbogbo eré kan tí mo sá nígbà yẹn. Àmọ́ òun ṣàyárí òun àti bàbá mi nígbà yẹn pé àfi kí n má bímọ out of wedlock. But ìgbà tí gbogbo wọn dẹnu bò mí ni mi choice. Aṣáṣe wedding nígbà yẹn, aṣeláláre nígbà yẹn. Mo ṣá ìdúgbò bọ gbogbo ìgbà tí mo wà nínú oyún nígbà yẹn. Ẹ̀gbọ́n ẹ̀ kan tó jẹ́ obìnrin máa ń tẹnu mọ wípé àbúrò òun kọ́ ló lóyún un náà. Mo máa ń rírò pé báwo ni wọ́n ṣe mọ̀. Létà ni mo wá find out wípé wọ́n ti mú àbúrò yẹn lọ sí ilé ọkọ mi lọ sí ilé aládùúrà kan. Tí aládùúrà yẹn sọ wípé kò lè bímọ. Ó ti ṣe nǹkan. Pé tí kò bá lọ bẹ ẹnu yẹn wípé kò sí bó ṣe lè ṣe láyé tó ṣe lè bí. Ìyá ìrìn àti yẹn ṣáà máa ń bá mi fa wàhálà yẹn gan títí tí mo fi bímọ wípé àbúrò òun kọ́ ló ní ọmọ. Ẹnà lóòótọ́ mò ń gẹ́gẹ́ bí ọgbọ́n àrékérekè obìnrin mi náà lọ agídí bọ̀ mi ò lè parọ́ fúnra mi. Èmi fúnra mi mọ̀ wípé òun kọ́ ló ní ọmọ mi. Àárín èmi àti ẹ̀ náà ṣáà ṣe aṣáájà àtúká. Ìgbà kínní àti ẹ̀ wá túká. Ọ̀dọ̀ lágbára láti tọ ọmọ tó rígbà tí mo wà ní ọ̀dọ̀ ó tọ́jú mi kò jẹ́ kí n ṣiṣẹ́. Ìgbà tẹ́mi àti ẹ̀túká ó sì mí gan lágbára láti tọ ọmọ mi. Wọ́n á lọ fi ọmọ mi sọ́dọ̀ ìyá bàbá ẹ̀ ìyá bọ̀gbọ́n mi. Àtìgbà yẹn orí ọkàn kò jẹ́ kí n gbádùn. Èmi àti ẹ̀dọ̀ ni a ti ń sọ̀rọ̀ padà pé ká padà sí ọ̀dọ̀ ara wa. Àmọ́ mi ìmọ̀ mi ò ṣe fẹ́ ṣe torí tí mo bá padà sọ́dọ̀ pẹ̀lú nǹkan tó ti wà ńlẹ̀ mi kò dá mi lójú. Torí gbà tí mo kúrò ní ọ̀dọ̀ náà tí mo tọ́ ọmọ yẹn tán. Tó bá yẹ pé lóòótọ́ nǹkan ọmọkùnrin ẹ̀ di ọmọ ní yẹtí ti lóyún mi. Títí tí èmi àti ẹ̀ fi gbà tá a fi túká ni kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀ kò sì jọ mọ́ inú rárá. Ẹ̀rù wá ń bà mí nísìnyí ìmọ̀ nǹkan tí mo fẹ́ ṣe. Torí tí mo bá padà sọ́dọ̀ kò sí tẹ́ńdẹ́sì pé mo lè lóyún lọ́dọ̀. Mo bá rẹ̀ ní kí n jẹ́wọ́ fún un á jọ jáde sí i. Ó lè di mi ìmọ̀ nǹkan tó lè á di wàhálà á di ariwo. Torí ìwọ̀nba nǹkan tí mo fi mọ̀ ọ́ kò ń ṣe ìrànkan tó mọ bọ́ ṣe ń fi.

0: Adéjé, àmọ́ síbẹ̀ náà bí mi ṣe sọ fún un náà, ẹrí ọkàn ìjẹ́ kí n gbádùn, and mo dẹ̀ nífẹ̀ẹ́ gan. Ó wù mí kí n padà sọ̀dọ̀.
1: Mọ̀mọ́
0: àwọn ọmọ kan tí mo ń yẹ kí n ṣe rárá.
1: Mọ̀mọ́, ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ yìí, lẹ́yìn àǹtí ẹ̀ tó mọ̀ ń bá yín fa wàhálà pé àbúrò àwọn kọ́ ló lọmọ, ṣé ẹlòmíì tún wà tó tún mọ̀ ń bá yín fa wàhálà?
0: Àpọ̀ ìbáàbẹ̀ ni kí ó fún mi ní kí mo mọ̀ pé ó wù ú àìsàn tí mo fún un ní ilé àti àsọ̀rọ̀ mọ́. Àtìgbà tí mo ti ṣe wẹ́ẹ̀dì ni àti àsọ̀rọ̀ mọ́ àsọ anything.
1: Ẹlẹ́ẹ̀kejì, ọkọ yín yìí, àwọn náà gbọ́ nígbà tí ẹni yẹn ń sọ wípé àwọn kọ́ náà lọmọ àbí?
0: Ó gbọ́dọ̀ kò gbàgbọ́.
1: Ó gbàgbọ́. Màmá wọn náà ń kọ́.
0: Ó máa ń bá sìkà ìjà gan tí wọ́n bá sọ̀rọ̀ yẹn pé kọ́ má sọ mọ́. Bí wọ́n ṣe máa ní pé ìkànnìkùnrin ni olùdó ọmọ pé ṣé ó ṣàmá ń bá wọn fa wàhálà gan.
1: Màmá wọn náà ń kọ́ sáwọn náà gbà, àwọn náà gbàgbọ́ àbí wọn ò gbàgbọ́?
0: Màmá wọn ní torí bàtà àwọn náà gbọ́ sọ̀rọ̀ yẹn. Wọ́n àwọn náà sọ̀rọ̀ bọ̀ ìgbà tó yá wọn padà bẹ̀ ní pé kí n má bínú. Ṣé torí nǹkan táwọn gbọ́ làwọn ṣe tara nǹkan kan bẹ́yìn?
1: Ìtumọ̀ ẹ̀ ni pé èèyàn kan ni kò fara mọ́ ọmọ yìí nínú fámìlì ọkọ yín.
0: Bẹ́ẹ̀ni.
1: Ní ìsìn yẹn ti ń bẹ̀ yín pé kẹ́ ẹ padà, ó sì wo ẹ̀yìn náà kẹ́ ẹ padà.
0: Bẹ́ẹ̀ni.
1: Ṣùgbọ́n fí ẹ̀kan tuntun tẹ́ ẹ ní ni wípé tẹ́ ẹ bá padà síbẹ̀, tí ẹ bá padà wá lóyún ọmọ míì, ó ṣeé ṣe káwọn èèyàn wá gbìyànjú àti find out kí wọ́n á rí létà wípé ọkọ yín kọ́ ló ní ọmọ alákọ̀ọ́kọ́ yìí.
0: Bẹ́ẹ̀ni.
2: Ṣé láti ìgbà tẹ́ ti fọkọyín sílẹ̀, wọn ò níyàwó mi?
0: Ìníyàwó mi.
2: Láàrin.
0: Ó ní girlfriend. According to ṣe mọ̀ pé àdúgbò tó ń gbé.
2: Bẹ́ẹ̀ni.
0: Mo ní àwọn ọ̀rẹ́ gan ní àdúgbò mi. So àdúgbò ni àwọn èèyàn fún mi ní information wípé in fact immediately I left, I think 2 weeks after na another obìnrin tó parking. But
1: ṣùgbọ́n obìnrin yẹn ò lóyún.
0: Ẹni yẹn torí ọkọ mi jẹ́ ẹni tó le gan, kò rọgbọ, ẹni yẹn ò dẹ̀ lóyún fún náà.
2: Tí a bá dẹ̀ ń wo ní ìsìn, ọmọ tá à ń sọ̀rọ̀ yìí, at least yóò ti súnmọ́ bí ọdún mélòó?
0: Going to 5 years.
2: Mm. Bye. Bẹ́ẹ̀ni. Ẹ ní ìjà tó ọdún mélòó?
0: Ìjà wa ti lọ ọdún méjì wa.
1: Ìtumọ̀ ẹ̀ ni pé ọmọ yìí ti tó bí ọdún mẹ́ta kẹ́ ẹ̀ tó kúrò ńbẹ. Láàrin ọdún mẹ́ta ẹ̀ sì náà fi súnmọ́ yín dáadáa, ṣùgbọ́n ẹ̀ lóyún lé ọmọ tá à ń sọ yìí.
0: Àtọ̀.
2: Ẹni tó dẹ̀ jẹ́ bàbá ọmọ ẹ̀ sọ̀rọ̀ mọ́, ṣùgbọ́n ṣé ẹ̀ ń rí?
0: A ríra mọ́, a ti lose contact, a ríra mọ́, a ríra sọ̀rọ̀ mọ́.
1: Tòun òun ò mọ̀ pé òun lòun lóyún, kò mọ̀ pé oyún kankan bẹ̀ ń bì ká àbọ̀mọ̀ kankan tiẹ̀.
0: Kò mọ̀ ẹni
2: tó. Ìgbà tó jẹ́ pé òun ò rẹ́dì bí sẹ́yìn bá ń sẹ́ bá ń sẹ́.
1: Ó dà àmọ̀ràn tẹ́ ẹ fẹ́ káwọn ọmọ Nàìjíríà ó gbà yín báyìí ni wípé ṣé kẹ́ ẹ padà sílé ọkọ yín?
2: Ṣùgbọ́n ẹnu ọkọ rẹ̀ kò bù. Ẹ̀rí ọkàn sì ń jẹ́yìn.
1: Jẹ́yìn pé àṣírí lè padà tú. Ó dà torí ìjọba àkókò ẹja sí ojú òpó lẹ̀ káwọn èèyàn ó gbà yín lámọ̀ràn. Ẹja gba ìpè bóyá bíi mẹ́rin àbí bíi márùn-ún lórí ọ̀rọ̀ yìí. Ẹ̀yin tẹ́ ẹ gbọ́ ohun tí màmá yìí sọ dáadáa. Ẹ dákun ẹ pè wọlé báyìí.
2: Ṣókí.
1: Adéọ̀sán sáré bá mi pè
2: nọ́mbà. 0912300-8675 0912300-8675 Ẹjọ́ pátákì palafẹ́ torí àsìkò wa.
3: Yes. Sàyé dàtà ọkọ̀ àtọ̀ náà yẹn.
2: Bóyá.
3: Ọ̀rọ̀ ìjìdọ́gbọ́n ṣe díẹ̀. Nǹkan tẹ̀mí kan wò ni pé láti jẹ́ kí ẹ̀rí ọkàn tiwọn wípé kó mọ́, torí ẹ̀rí ọkàn ó pààyàn ju nǹkan míì lọ. Èmi ò bá rò pé tó bá yẹ pé bọ́yá ó ṣeé ṣe wípé ká tiẹ̀ ní bọ́bọ́ ìtiẹ̀ padà gbọ́ pé òun kọ́ lòun ni ọmọ lóòótọ́ bóyá láti ọ̀dọ̀ ìyá ni o bóyá tó bá yẹ pé rú ìyá wọn ìyá bàbá ẹ mọ̀ pé ìyá yẹn náà kò ní tẹ lọ́rùn pé kí ọmọ ẹ kó má ní ọmọ láyé sódì eyín tó bá yẹ pé ó ṣeé ṣe láti pe ìyá yẹn ṣàlàyé fún ìyá yẹn wípé tó bóyá káwọn jọ wá solution sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí gẹ́gẹ́ bí mi ṣe rò ó nǹkan tó mọ̀ ń sọ yẹyìn wọ́n á lè dìjọ múra sí ogun tí bọ̀bọ̀ yìí jà torí ta bá kàn sọ wípé bóyá bí ọ̀rọ̀ ṣe rí yìí wípé kan wá tún ṣe bẹ́ẹ̀ lọ gbé ọmọ ẹ mọ̀ pé àṣírí tó wulẹ̀ tí ò wulẹ̀ bò tara ni bọ́tọ́ bá ní kán tó lọ gbé ọmọ yìí kán lọ gbé fún bọ̀bọ̀ yìí èyí yóò ṣèpadà tún lọ́jọ́ iwájú náà ni torí ọ̀rọ̀ yẹn ti ń mẹ́hẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá yẹ pé ó ṣeé ṣe kí wọ́n lè bá ìyá yẹn sọ yẹn ìyá bọ̀bọ̀ yẹn tó bá lè bá sọ èmi ò bá lérò wípé kò bá yọ àjàgádá wípé kinní kúrò lọ́rùn wọn ọkàn wa lè balẹ̀ ẹ kú ètò.
1: 09123708675 hello ẹ káàárọ̀ ẹ káàárọ̀ mà ní pápápá ẹ bá wa dá sí. Yes ma.
4: Omi mo yin na sọrọ látàrí ibi.
1: À ń gbọ́ yín ma.
2: À ń gbọ́ yín.
4: Ìgbà ni wípé kó má sọ fún ìyá ọkọ ẹ̀ ni because tó bá sọ fún ìyá ọkọ lóòótọ́ báyìí ni wọ́n máa wá solution tí wọ́n bá ti rí solution tán wọn tó ti là lágán tán wọn ni trust gbogbo ọmọ yòókù tó bá bí fún wọn ni trust ẹ.
1: Ìké wà ní consumer.
4: Ìké mi ò bá ní kó ṣe ní pé kó kú fẹ́ kan jẹ́ ọkọ ẹ̀ kú sí nínú ilé ẹ̀mọ̀ náà tẹ̀lé tí ó tó bá jẹ́ pé wọ́n máa pàdé ọmọ ẹ̀ sí padà
1: kan tari ọmọ sí
4: bẹẹni so kó gba ọmọ ẹ sọdọ kó ní òde múra pé ó máa tẹ dá ọmọ òun tọjú so tọkọ bá bẹrẹ ẹkọ ọmọ ẹ fine tí ó bá fẹkọ ọmọ ẹ kò kú sí nínú ilé ẹmọ tẹlẹ nítorí máa pàgẹrù náà ni pé bóyá tí mo bá sọ ó máa lé
1: mi tẹlẹ
4: so kó má tí ì padà kó wọkọ jẹwọ fún
1: mi. Hello yes sir ẹ káàárọ̀ à ń gbọ yín.
5: Mi ni wọlé directly mo ṣe ń pè.
1: Ní pápápá sà à ń gbọ yín.
5: Ṣẹ́rí ẹ má kóbìnrin yẹn kó gbàgbé ẹ̀rí ọkàn ọlọ́run ti bọ́ láṣìí rí o. Àkọ́kọ́ kò rí di ọ̀dà màá yẹn mọ́.
1: Bẹ́ẹ̀ni.
5: Ẹ̀rẹ́ kejì ó fẹ́ padà sọ́dọ̀ màá yẹn. Ó dẹ̀ sọ pé màá yìí ó ń ṣàánú òun ń tọ́jú òun.
1: Bẹ́ẹ̀ni.
5: Ẹ gbàgbé ẹ̀rí ọkàn kó gbàgbé ẹ̀rí báyẹn ló lọ chike náà. So kó má wulẹ̀ fún yẹn problem. Ṣé ẹnjìn Ọlọ́ládé Rómìnà láti Sọ́ká ló sọ̀rọ̀.
1: Ẹ ṣeun bàbá.
5: Sọ̀rọ̀ ọkọ
1: yẹn
5: ṣùgbọ́n àgbà pọ̀ olùkọ́ ló lọ́mọ
1: ọ̀hún máa sọ.
6: Hello ẹ káàárọ̀.
2: Hello ẹ káàárọ̀.
1: Kàmí.
6: Látọ̀yọ̀ ni.
2: Bóyá à ń gbọ́ yín pápápá.
6: Ṣé rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ̀ sọ́gbọ̀ látàárọ̀? Arábìnrin yẹn bọ́lá ti gbò láti rí kọ́mọ́sí láti rí rẹ̀. Torí tó bá lè padà ọjọ́ ọkùnrin náà ẹ̀fẹ̀ nígbà tó lọ tún láti rí ara rẹ̀ àti yóò padà kí wọ́n bẹ́tà kí kó gbà fọ́lọ́ kó wá ọkọ̀ míì yóò gbà bímọ fún ọlọ́run ìjọba jẹ sí ètò.
1: Àmì ẹ̀ ṣeun sà. Ẹja àgbẹ̀ yọkàn sí. Ẹja àgbẹ̀ yọkàn yìí sí. Hello.
7: Hello ẹ máa kó ètò.
1: Ẹ káàárọ̀ màá pápápá màá.
7: Ẹ káàárọ̀.
1: Yes.
7: Ohun gbogbo lọ́lọ́run mọ̀ o.
1: Bẹ́ẹ̀ni.
7: Ọkùnrin tó ní ọmọ yẹn gangan tó ń sọ pé kò sí nǹkan kan. Ó lè rìn débì kan tí wọ́n sọ fún pé ọmọ ẹ̀ kan wà níta àti kó lọ gbọmọ ẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
7: Bíbélì ni jẹ́ kí bẹ́ẹ̀ni rẹ kó jẹ́ bẹ́ẹ̀ni rẹ.
1: Kí ni
7: kò sọ fún wọn? Kó lọ sọ fún wọn pé ọkùnrin yẹn gan kọ́ ló lọ ọmọ tó bá máa tó máa máa kọmọ sí lọ́rùn kọ́ kọmọ sí lọ́rùn kó máa lọ tọ́jú ọmọ. Any time lẹni tó lọmọ ni nǹkan kan lè ṣẹlẹ̀ o.
1: Bẹ́ẹ̀ni
7: tí wọ́n lè sọ pé ọmọ ẹ̀ wà ní báyìí.
1: Thank you ma. Ẹ ṣe ma. Adéọ̀sán ní pápápá kí ni àmọ̀ràn tó lè gba màmá yìí.
2: Ọ̀rọ̀ yẹn lágbára. Dí ni pé tó bá lọ jẹ́ pé wọ́n ní orò kan nídìílé àwọn bàbá ọmọ ńkọ́. Wọn dẹ̀ tún rí bàbá ọmọ mọ́. Lọ́ndẹ̀ tún ti bù wọ́n láti rí lọ́nà míì. So ọkọ wọn dẹ̀ rí lẹ́nu rẹ̀ bò ó. So ìyìn tí ẹ lè sọ pé báyìí.
1: Ohun tẹ̀mí ń wò ni wípé kò bá dáa kí màmá yìí ó jẹ́wọ́ fún ọkọ wọn yìí.
2: eh ba ma jewo won pada ma tun da omo to
1: mm be ni ba
2: omo ta bi o tin di oko oko yi
1: eh sori ki oru asiri tete tun sin yi o da ju ko tun later lo ko da ti o se se ko je pe laughter gba ton ba jewo tan oko won tun si le tun gba won pada ko ni igbagbo wi pe awon si le bi omo titi won to je titi won koda bo tun se tun so wi pe baba yo ni asiri lowo o tun se se ko gbo oro yi ko keep a secret ko de ma so fe ni keni
2: e se ranti pe e bi oko kan ti n fura tele
1: exactly
2: so e bi oko to n fura tele yen gan en to ti mo to de ti ma isan to n se e bi ohun
1: mhm ki gbogbo won ku
2: wa para mi wa ni ko lo jawo fun
1: rara ki gbogbo won ku wa para po kan toju oko Benny,
2: all right, Kenno.
1: Okay, so by or jotting low,
2: I will be your favorite
1: one. I'm one of those shoes that when you're a funny, totty funny, mamma, every late you by damn becker. Essie, and you look for what I did up on my latter lay and a little to ye. It will bam me to think to lay a man low by ye. Ah, bada. Tori akoto eto ni aro ojo segun laago mewa loruko lootu eto yi oga wa Kenneth Ugejo loruko Gbenga Oyeto Olayinwo lati loruko Asin Sandimola la ndagbere number te le pe mi si 0704238 3951 Olumuyiwa Adeyeye loruko ti temi ti gbogbo yin mo se lori apostle apostle lori afefe lo ndagbere lori eto fun taaro ye ade osun eja lole
2: ati pamu to toko adupe lowo olorun fun etutu ni iri atayo la fi pade emi ati o pade to ba da go merin lori eto thank god is friday kayode ade osun loruko mi loruko wu awon iko ba mi to pata ti won be nbi to bi lo ba ajayi omo ya fe aregbe nbe nbi bakana ola mi le kan olawo infinity ona wa nbi pelu atisi ademola la moju ero fun sa ta wa bale awon ba mo gaji gbogbo nila 080 number mi re fun ibere tabi alaye tabo nkon te ba fe ba mi so 080 34 86 7571 ire atayo la fi pade o da go merin
8: Wagyu FM 96.7 Wagyu FM 96.7
9: La Gelu FM Jagaba Gogo Radio